0: wàhálà.
1: Bó ṣe báyé sọ̀rọ̀ yìí láti ó ti dìjà tábà ẹ̀ látàlẹ́ Sunday.
2: Ohun tó fẹ́ fi mí ṣe lè.
1: Mo ti parí ètò kẹjẹgbẹ.
2: Ìlú gbà mí ṣá. Ọba tẹ.
1: Tí ìrì oró wákàtí mẹ́ta síbẹ̀ rí tí ìrì sùn.
2: Aláyà ní tójó tẹ̀rù. Ọba tí ń bọ́ ni tí kì í jẹun.
1: Ó bẹ ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ èyí tẹ súnmọ́ gómìnà.
2: Kedere ló sì wú wa. Olówó.
1: Àwọn èèyàn ń kú lọ níjọba bílíọ̀nù ara o.
2: Wọ́n lọ. Ẹ ti ẹ̀ gbàgbé olówó.
1: Àwọn èèyàn ń kú lọ níjọba bílíọ̀nù ara.
2: Ti jẹ́ gbé jù lẹ̀.
1: Mo mọ̀ pé nífẹ̀ẹ́ wo ń bẹ̀ o láti bẹ́ẹ̀ mọ́ sọ̀nà.
2: Ọba tọ́nì kankan ò tó rí.
1: Ṣùgbọ́n ọ̀nà ti di kan bí báyìí.
2: Ọba ọlọ́lá jùlọ jùlọ ọba ti jẹ́ olúwa gẹ́gẹ́.
1: Ẹ̀kẹta rẹ̀ tí mà kówó gegera ògùn lórí eruku. Lójú ọ̀nà ìjọba bílíọ̀nù ara ẹ̀kẹta rẹ̀ nínú láàrin oṣù tó ta lò tẹ́ sí ọjọ́ kẹfà lónìí.
2: Mo rántí olúwa ìwárìrì ọlámúmi ọba òkè tẹ́ mú ní bíntín èmi mọ̀ pé bíntín kọ́.
1: Nígbà tí mo máa ń kọ̀pìlì báyìí bó wà ní tàwọn ọmọdé. Àwọn iléèwé pọ̀ ní gbogbo ojú ọ̀nà yẹn lọ. Tẹ pé inú kíláàsì ó báyìí eruku ni tí ó mọ̀ ń sọ ẹjọ́ torí ọlọ́run.
2: Bíbí ẹ̀yin adarí hurú ìran èèyàn kí lẹ̀ ń folúwa mi pè. Ẹnìkan kì í
1: gbà mọ̀ bí òtí ìṣògùn tẹ́ fi parí ọ̀nà ńlẹ̀ bá ti dá wọlé. Ìmúyé o.
2: Ọba rẹ̀ ní àwa ọba tí jẹ́ motó ajunilọ.
1: Ìdààmú tí àwọn tí ń gbé ní ojú ọ̀nà yẹn kó sí báyìí tó ọlọ́run làwọn ọmọdé yóò sì làwọn àgbà.
2: A paríparí ọba tó dàgbàdàgbà tó tayọ àkókò kàkà kó orun ó kùn ún. Ọwọ́ Afọlágún wà sínú ìsinmi.
1: Ẹ bọ́ ẹ pé a ń lọ sínú ẹ̀rọ báyìí. Òjò parí bẹ̀rẹ̀ ẹ̀rù bó ni ó ṣe rí inú ẹ̀rù.
2: Ọba tí ń jẹ́ kò tutù kò gbóná ọlọ́run.
1: Mo tó lẹ nífẹ̀ẹ́ wa ṣùgbọ́n ibi ó fẹ́ dojúkọ yìí.
2: Lọ́jọ́ tútù.
1: Ara tèmi kọ́ o.
2: A kò fi kún òfìfì lákàlì.
1: Àlọ́ ni mo sọ fún yàrá pé bí mà kú ládùúgbò ìfọ̀fọ̀ fúngbà díẹ̀ náà bí mà kú o.
2: Sọlọ tẹ nílẹ̀.
1: Gbogbo tó bá jẹ mọ́ bí ọ̀rọ̀ eruku. Kó bọ̀ wọnú agbárí tèmi kò bá mi sọgbà.
3: Mo lọ fẹ́ gbé ní
1: rẹ̀. Kò bá mi sọgbà.
2: Dídé gbogbo alágbára má gbólo.
1: Èmi tẹ̀mí lórí ọ̀fẹ́ àti kẹlẹ́rì rédíò rẹ̀. Ẹ wá wo mílíọ̀nù yẹn tí ń gbéjọba mílíọ̀nù àti ti wà ní òdà àbò báyìí.
2: Oyin nílé ara wọn.
1: Èyí tẹ́ súnmọ́jọba àpínlẹ̀ Ọ̀yọ́ ẹ dákun torí ọlọ́run.
2: Ọba ńlá ti dá mọ lẹ́kọ̀ọ́.
1: Bí èmi ń gbélé mi sọ o, ẹ dákun ìsanu wà.
2: Olúwa mi lẹ̀mú tí ń múni láì lé ní kiri.
1: Ẹ kúlé o.
2: Dájú lẹni tí wọ́n bá ń kì lájagun mọ́.
1: Ẹ bá gbà bí bá ṣe sẹ́ẹ̀rì pé bí gbàgbọ́ rẹ mú ni ó ti sú mi.
2: Ẹ lọ́wọ́ lolúwa, èmi ò tètè mọ̀ pé dájú.
1: Ẹ ti ṣe kàtá ò lè sùn ẹ mọ̀jẹ̀ àtara wa jẹ torí ibú méjèèjì ló ti dípa.
2: Tí kò wá fi ń bọ́rùn nílẹ̀ yìí.
1: Pọ̀ gba ẹnu ni mo fi ń bí.
2: Orin dàn, ẹjọ́ máa yan jẹ tó kí n la. Ẹrẹ̀ huru ọ̀rọ̀ kò jẹ́ kó nínú.
1: Ọlọ́run ajúbà rẹ̀ agbé ọ̀gá.
2: Oyin ló ń ṣe sókè.
1: Ọba tó ní wá tó lẹ̀mí wa dá sọ́rọ̀ wa lórílẹ̀‐èdè yìí.
2: Bínú tó dorí kodò.
1: Àwọn ìlú tí ò lọ́rùn ajé tí ò lówó àlùmọ́rì wọ́n kúkú ṣayé ọwọ́ sí gbádùn.
2: Ìyípadà kò dòru òkun ìbáàbí.
1: Ìwà ni ta wa ni tó wá jẹ́ dààbò wa sí.
2: Ìdànù. Olúwa ni mo mọ̀ lálágbára onímọ̀.
1: Lálẹ́ àṣìṣe ṣọmọ pọ́nà ọ̀nà ojú ọ̀nà tiẹ̀ náà nù.
2: Ọba tó làṣẹ ìdájọ́ pípé.
1: Olúbàdàn of Texas ojú ọ̀nà rẹ nù wo.
2: Gbogbo tí tóbi lọ.
1: Síbi tẹ́ ẹ lè lọ ò bẹ́ẹ̀ lọ kó bẹ́ẹ̀ lọ sà.
2: Dèdèrè babaláwo tó bá.
1: Àtìdí ìyá àtìdí bàbá Olúbàdàn Texas ọ̀nà ara ní. Ojúlówó ọmọ ẹ̀bẹ̀ sí ni kì í sọ máa lé ibẹ̀.
2: Mo ti ń pẹ́ra rẹ̀ lásán ìwo lẹ́wí tó ṣẹ. Àwíṣẹ́ ló lódù márè.
1: Ẹ dákun ẹ bá èyí tẹ́ ẹ nífọ̀ lé ẹ̀kan ná ẹ bá dá sí i.
2: Ọba tí jẹ́ mọ́ mi, ọba tí jẹ́ mọ́ mi mọ́, ọba aṣọ Èdùmàrè tó ní wá tẹ̀mí.
3: Àti sínétọ̀.
1: Ọ̀rọ̀ alága ìjọba àbílẹ̀ rè.
2: Ọlá wo ni wòmí.
1: Ọ̀rọ̀ sínétọ̀ rè.
2: Olúwa ọba lálágbára gíga o.
1: Mo sọ. Ṣùgbọ́n kò ṣe sọ láfẹ́fẹ́ ni jẹ́ ìdàlẹ́ bẹ̀.
2: Ọ̀pọ̀ ọba ìyanu ọba tó tóbi yéye kìkì ìmọ̀ ọba fàṣẹ sọ̀rọ̀.
1: Bí láǹfààní ipá tò sóòrò fún yé. Òru ó pa wá torí ti yé.
3: Ẹlòmíràn
1: ó pa wá torí ti yé.
3: Ẹlòmíràn ní jẹ.
1: Ẹlòmí ò ní jẹ láàárọ̀ ọjọ́ ìdìbò tí ó ti gbóde torí ti yé. Ẹ bá àrùn yín lágbára ni. Àrùn yín lágbára ni. Ẹ bá ti di sẹ́nẹ́tọ̀ tẹ́tẹ́ ni gómìnà tẹ́ fẹ́ dàtẹ́ ìyàwó yẹ àtọmọ yín ní ọ̀kọ́ nítura.
3: Bẹ́ẹ̀ni.
1: ìyàwó yi ọmọ yi tí ọmọ dẹbi tí ẹ gbà nínú èmó gbogbo wọlé tari lọ ìyàwó yi tí ò ní gbà ṣe gbà náà ni gbogbo pé ìyàwó yi ni oníjẹ méjọ méjọ dìsípútọ.
3: Ìyá ọba fẹ́ tán ajẹ láwọn omi wá sílé bàbá wọn òun mi wá dùgbò.
1: Ẹ ṣàánú àwọn ọmọdé o.
3: Ayọ̀jú
1: wẹ́rẹ́ àti kọ́mọ̀ kọ́mọ̀ ọ̀rẹ́ fún ọ. Ẹ ṣàánú àwọn ọmọdé o.
3: Olódùmarè
1: wà. Ẹjọba bílíọ̀nù àrà ọmọdé nǹkan tí ń ṣe ọmọdé o.
3: Ẹ sọmọdé nìkan.
1: Ẹlọ́gbọ̀n.
2: Alóró Adániwáyé mọbẹ̀ ọ wá gbìjà wa.
1: Ẹyẹ àjọ fi ra wa sínú ọ̀rọ̀ kan wípé ṣé yege lè gbèrú àdúgbò lásìkò yìí pẹ̀lú bọ́dọ̀ ìṣerí o.
3: Nígbà òjò
1: ṣe lè gbé bẹ̀.
3: Èsì gbádùn.
2: Tọ̀ wá akẹ́gbàjarè orin wá bá ọ. Ìwọ nìkan ló lè gba kọ́kọ́rọ́.
1: Ẹ gbà wá ẹ̀sàánú wa ni.
2: Ọlọ́run.
1: Ẹ ló bá yẹ pé ẹ bá yáwó sojú ọ̀dọ̀ ẹ yáwó ṣe.
2: Gbègbé ni kí agbálágbá bá.
1: Àwọn òjò tó wọ́n ní nǹkan bí aago mẹ́sàn-án láàárọ̀ yìí ló dákẹ́ eruku yẹ àárọ̀ láti ṣe eruku tó bẹ̀rẹ̀ ṣe padà.
3: Ènìyàn àmì yọ ṣubú lórí ọ̀kadà ẹ̀kọ́.
1: Ẹ wá já wo kíní kan ní wípé òjò ti ń lọ December, January, February, March, April, May lòjò tó dé oṣù mẹ́fà yẹn làwọn ará bẹ̀rẹ̀ ó fi jìyà. Kìnìkan kílẹ̀ṣẹ̀ wa.
2: A pè ọ́ a tún pè ọ́ Ọlọ́run ẹ̀sán. Àtúwọ̀n ká ní gbogbo bí wọ́n gbé ń dáná rọ́ wá bá wa ṣẹ́gun aṣẹ́bọ́.
1: Ẹ ṣàánú fún wa.
2: Dá wàrìwàrì jó gbogbo aṣẹ́bọ́ tó bá kọ̀ tí ò bá fẹ́ tú bá ọba Yarábì tí gẹ́gùn dèjà.
1: Ní tó le jù nínú ẹ̀sìn tí máa ń ṣẹ̀dá láyé lọ́dọ̀ ti tèmi kàtá nìkan ni.
3: Kàtá lágbára bẹ́ẹ̀ la máa fọwọ́
1: yìí. Bí ìgbà tí yóò kú láyé ni ó ṣe máa ṣe yẹn.
2: Afòjò ńlá poró ọ̀gbẹ́lẹ̀ ọba.
1: Èdè ìdí gómìnà èdè ìdà rẹ ìtọ́lọ́ba sọ́dà náà ni ṣùgbọ́n dákun torí ìtọ́ lọ́hùn. Ẹrù tàwọn ọmọdé ẹrù tí wọ́n torí ìtọ́ lọ́hùn ẹjọ́.
2: Fáfẹ̀mí ẹ̀dáwówó wá bínú sí gbọ́mọgbọ́mọ jùpọ̀ àdánwò ní gbogbo ẹni ibi tó bá rán wọn níṣẹ́ ibi àti gbogbo òbílẹ̀jẹ́ tó fi sẹ́lúlà léwèrè lọ́wọ́ wá kó wọn sínú àdánwò tààràtà. Ìwọ nìkan la gbójúlé Ọlọ́run gbà wá o.
1: Odidi ìró kan ni mo fi ń dunmú.
2: A padà wá dá wa nídè gbogbo èèyàn lọ́bọ́ ha.
1: Ṣàánú fún wa.
2: Ṣé ló ń wojú rẹ ìwọ la tẹ́wọ́ sí Olúwa?
1: Abẹ̀yé ni, àtúbẹ̀yé ni.
2: Gbẹ̀ ọ́ ọba oníbú ọrẹ olùdáǹdè.
3: Ara lágbára.
1: Ìfẹ́ ìyá ni ìṣètẹ́ tó bọ́ta ìtòní àwa dìbò fún wa tó dìbò fún ìta. A dùn olórùn.
3: A ti nílé pósítà.
1: A tún máa ń jà torí yìí.
3: A tún máa jà ni.
1: A jà torí yìí.
3: Ẹlòmí a tún máa pín pure water mu.
1: Ẹlòmí òrìṣílẹ̀ kan. Ìbá àṣẹgbẹ́ kan ni ìbá ìṣòro pa fásitì kankan.
3: Àbí.
1: Bẹ́ẹ̀ni mi ṣe kú torí ẹgbẹ́ kankan tó ló ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yẹn. Ẹlòmí ò tí
3: ì orí wọn náírà ẹja àǹfààní ṣíṣí.
1: Ẹ ṣàánú wa o.
2: Wa ò gbọ́dọ̀ bẹ̀rù ẹ̀dá mọ́. Ọba Yarábì ló yàn mí níṣẹ́. Ẹni bá rán ni níṣẹ́ gan-an. Ẹ jíṣẹ́ fún kọ́ ẹyé jampata. Ẹnìkan ò lè rí mi pa bọ́jọ́ mi ọ̀bá pé.
1: Owó tí ẹ lè kú báyìí tíá.
2: Ọlẹ́nigbó. Ta ló tún dẹ́rù bà mí?
1: Ẹ̀ṣà dẹ́rù bàrù.
2: Atún ni, ayọ̀ ni, aṣọ ni.
1: Ajọ kú òláyé ni, ní kọ̀ọ̀kan ìjèjì.
2: Amú ni, apá ni, ají ni.
1: Mo kí gbogbo ẹbí ẹgbẹ́ mi, my big uncle.
2: Ajẹ́ ni, ayọ̀ ni.
1: Akọ̀gọ.
2: Agọ ni.
1: Emmanuel Olúmọ̀ọ́yẹ́wà Oyedeji.
2: Ala ni, akẹ́ ni, adun ni.
1: Ajọ wà ní chọ́ọ̀chì jọ Sunday ìjẹta.
2: Ọ̀ni Adani.
1: Ṣéjú mi ni wọ́n ṣe drive jáde kúrò ní chọ́ọ̀chì.
2: Akini.
1: Ojú bí ìṣẹ́jú mẹ́ta tí ó kù chọ́ọ̀chì lọ ni mo tó rí wọn nílé. Philistine tó wà lẹ́gbẹ̀ẹ́ church láàrin mọ ní cathedral ni mo rí wọn tí wọ́n lọ rí po.
2: Ibi tẹ́ ẹ bá fẹ́ ni ẹ̀dìjọ́ rere àbí.
1: Nígbà tí ó sì fi da aago mẹ́wàá alẹ́ ọjọ́ Sunday yẹn, ìròyìn ti kàn mí láyé pé mo ti kúrò láyé.
2: Iye ni wọ́n lu tàkútẹ́ àṣẹ Olúwa.
1: Gbogbo ẹbí Oyedeji ní Arémọ́lẹ̀ Ìbàdàn mo kí yóò.
2: Alágbára kàsí àrà. Ọba alágbára.
1: Tọ́lọ̀ ń fẹ́ ló ṣe fún wa o.
2: Gbóríkì rẹ̀ bí ti jẹ́.
1: Ó sì ní tí máa ṣe fún Yorùbá tẹ́yìn rò ní ẹ̀kú ọ̀la bẹ́ẹ̀ sọ́nà mi bó láwà á lọ.
2: Àmàdà nínú ọ̀la lọ́wà tí kò yẹ kò bù.
1: Ọlọ́run á gbé ọ̀gá yẹn ọ́.
2: Ọlá afunfun tó funfun. Ọ̀gá ògo ìkọ̀kọ̀.
1: Ó jẹ́ àṣẹ bàṣí.
2: Ayí nínú ọlá ẹ̀rù bàbá
1: ọ̀jẹ̀. Kálíbọ̀ ju iṣẹ́ tí a.

ẹkúlé inú mi dùn mọ́ báyìí dáadáa ó sì láyọ̀ láti sọ fún pé èmi náà wà dáadáa kàtá ni òjé gbádùn eruku ipò kò sí lọ́kọ̀ọ̀gùn òní nǹkan rìnsẹ̀ lèmi wọ́n wind up agbẹ́kẹ̀lé ọlọ́wọ́ ebe ẹ̀lì ọmọ òye lékè mú kí yín ọmọ wọn lókè wà bá salẹ̀ mọ́gàjì ọlá olúwa owólábí ọlákùnlẹ́yìn xan robert captain ilẹ̀ amẹ́ríkà àti salẹ́wà ní new york city grandpa christopher látàwẹ́ ẹ̀dà òye lẹ́yìn àbí wọn ọmọ jẹlá rúrú bàbá olúbùnbé olúwẹlẹlógún ẹrú yẹyẹ bí ọlá yìí kọ́ ọlájídé alájà tàlájà bìsírí yù abiola yàlẹ yàlẹ alájì sọlí ọládẹjọ kanada toronto bàbá dikinesi fúlùkẹ ayádóró mú alájà dókítà ọláìdé rahim kìyẹ ṣe ń gẹrí alájì táyì ní oyè ọmọ òye wọlé ọba afọkọlájà bí bùn sí ojú òní ti yẹ ṣe mi mọ́gàjì ilé agbọ́mọlà olùsọjí lòdì ajé ńlẹ̀ ìbàdàn olóyè abídèmí kareem olùbàdàn texas pastor doctor olùfẹ́mi ọláyíwọlá ọmọ wọn lókè lábọ̀sẹ̀ délé ọlọ́sọ̀ọ̀sì ràìmí ọmọ ògúnṣẹ̀yà bàbá mi john ajibọlá olúwọlé afọlábídá ẹ̀rọ ibrahim alájì sáyidé ẹ̀dùn ọmọ láwọ̀dẹ̀ ẹ bá ń kí mọ́gàjì ilé afọ́ǹkà oríyìn sáyidé akíntúndé àwọn ènìyàn ni òkúṣèdé àtúlù àná alájà balẹ̀ aziz kabiru ọmọ jẹ́lá rúrú kọ́mùrèdì ilé sanmi àwọn alábọ̀ ń jẹ́ kọ́mùrèdì mo kí gbogbo yẹ ṣeun àwọn èèyàn ti kó facebook dẹ́nu tèmi tó gbẹ́sọ̀ rẹ̀ mi mo kí yín àfa àbáde ṣe mo kí yín àwọn oníṣẹ́ wo kọ́mọ alágbàtí abiyu ọlálẹ́kan latif.

0: akukuba olowo kan nile yi nikan o fe riru e ni igba kan o ko ile kan nile ibadan yi eru oke ni pe owo pari ile owo wa owo ko be o ti kole kole kole kole o ti dori mo se so fun iwe ni gbe do le o reka gbale kan o kan gbale kan ri bawo lo ni ma ti gbo re do di we lo jogun le o ta di ojogun ti
1: oro bibeli
0: di asiwere koro ojo
1: mi ko
0: lai beli ti o ku lo yo ologbe di aboloro o bu yi tore mi re o gbe o gbo yi te pe number be da ku ise ti bere fi number lorun le mo pe number o ti ki yi olorun ba ki yi
1: bebi kata si si o boya bo wa pepe soup la ro la
0: ro pepe soup
1: pele pele e ma yi ko jobi be wa yi o jobi emi re be mo je jobi be je ki kata mu mi
0: ba pe kini to ko fun mi la kan bebi
1: iwọ la fi yẹn náà ṣe a tún jẹ kó rẹ ajẹ clear díẹ ajẹ clear tó ọmọ yẹn lágélú station ẹ ìran mú
0: àbí
1: lágélú ìran mú bá ti fi yé nìyí.
0: ọwá fún
1: ọgá rẹ ní ọgá rẹ ní èjòbi ọmọọmọ bá tẹ̀bà wà lónìí.
0: ìbàjẹ́ múra rẹ.
1: Ọmọ ìyá fẹ́ wà lónìí
0: ní kí ẹ. Mo kì í o.
2: Iṣẹ́ wo pa máa rere ọ̀jọ̀jọ̀.
0: Ìtí mo tó gbọ́ rè o. Torí ọ̀rọ̀ arákùnrin ni mo fi wà bí iṣẹ́ lónìí. Ìyàwó mi gẹ́ wí ti pé ẹ gbọ́dọ̀ pọ̀ gánà mú ẹ.
2: Wọ́n lápá àti ọ̀yẹ́.
0: Sáàjì lọ. Kì í sábẹ̀ pé kata ìwòsàn ti dédé kọlọ́ba kọlọ́run sàánú omi.
1: Olódùmarè a bá a ṣe. Èsùn àṣẹ.
0: Ẹ̀dàgbẹ́ bá bẹ lọ́wọ́.
1: Èsùn àṣẹ.
0: Bá bẹ lọ́wọ́. Àkọjá ewé ìbèrè o.
1: Nàkọjá ewé mi rè é jẹ́ o jẹ́.
2: Pápá àtàwọn àmà o.
0: Wádà kí n bá ara mú lé àná.
2: Ìrọ́pẹ́ wa jì ó fà yà.
0: Kí wàá mú nínú ìlú aṣọ kékeré wàá máa fi dúdú
1: rẹ̀ bá mọ̀ ni nígbà tí bẹ́ẹ̀ ra smurf bọ̀ yìí kí wọ́n fi atari kí wọ́n fi ṣe ọmọ smurf alátari atari náà fi lọ ní tiẹ̀ àti tábà ọlọ́pọ̀pọ̀ ni aláfi sọ̀ǹbọ̀ wẹ́wẹ́ sí ọgùn papọ̀ ọlọ́lọ́ lẹ́búlẹ́bú kọ́ bá ti fín yé níbẹ̀.
0: Ẹ fi ṣe mú yóò dàgbárí ọ̀tá ni ọ o. Ó sì máa fojú wọ̀ bí ẹyẹ gidi ni o.
1: Yé ni jẹ́ lára rẹ̀ àṣẹ gíẹ́gíẹ́ kí gbogbo kàtà àlálọ atari náà lọ mọ́ pẹ̀lú ata ìjọsìn.
0: Téèyàn bá dán lẹ́yìn ṣe ìjọ kọ́ yọ. Atari kò lọ inú ọkọ lọ. Atata àjọsìn. Ṣé a ní gbọ́ ọmọkùnrin? Ṣé a ní gbọ́ kà ni?
1: Pẹ̀lú tábà kí ọba ti fi sí wàá tún bu díẹ̀ sẹ́nu. Wàá bu díẹ̀ sẹ́nu wàá di yé ni mọ́nu. Ọmọ ẹ pé láti jọ náà a máa ń fi agira sẹ́nu.
0: David ọlọ́run máa jẹ́ kí aago pa wá.
1: N bá mi.
0: Káàdó ò mọ̀ọ́sẹ̀ para wa.
1: Àmì.
0: Ọ̀rẹ́ mi kan níbi ọdún mẹ́ta sẹ́yìn. Ló bá sì gbé aago wò. Wọ́n ní díẹ̀nu àbí nǹkan ni.
1: Ní díẹ̀nu.
0: Jẹjẹ mi mo sì jókòó.
1: Jẹjẹ.
0: Ani àbólúpọ̀ ẹ̀ lágùn wà ní ìsìn. Ìyàwó mi bu so.
1: Gini ni mo buru. Oníbàdúró dáadáa.
0: Spider. So lo diẹ nu ri.
1: Ní ọba ipò diẹ nu sọ̀pọ̀nà o. Wọ́n bá ti jẹun láàárọ̀. Bóyí bá gbé ọ. N ò ní yà bí ẹnu. Áfìdí jálẹ̀ ni.
0: Ale ẹsẹ̀ mi ni kọ́kọ́ gbọ̀.
1: Mi ni.
0: Bọ́ ojú bàtí rẹ̀.
1: Bẹ́ẹ̀ni. Àrẹ̀mú náà ló kàn ń lo ń jọ kan. Ó yan eyín kan mi yọ̀ ń lẹ́nu níbi ẹ̀gbẹ́ bẹ́ẹ̀. oni na ba gbe kini o na ba gbe fun to to di enu iwon 45 minutes e le dide ni bi ojo ko si ngo ya mo mi fo gba mo ya oko bi sola so si wa laye abo ti lo
0: ani gba ti yawo mi ri
1: o lo nju si
0: eni ti o fun mi ni di enu gan o ti to mi loju olupo
1: nke
0: olupo
1: ndo are mu lo
0: olupo tori ti da ji mo ti paju de o mi ya ya wura ni kile fun kilo ni se o
1: oni oloni
0: ebi ti ko
1: ajo ni
0: igba laye igba kan lo lowo eye ri emi
1: mi mo ra oniyan bo pe kini kan nu ki aye
0: ibo do se gbo
1: yin ni agbo kini kan ma e mo mo je bo igba mi lara mu temi
0: ta na nikan ni ah babulupo kan ta wa tu be si wa nse imu ni ah ibi de ko wa ni ki ko ma ba gbo be kan na wa ni o wa mu o do mi esi ni bucket wa terisi o wa ku aso le mu ni
1: aso bi iro melo la je kan be bo ni won igboluwe ba fi ana didide gbogboju re ti bo
0: woni e mo ni yo lo
1: la se pon mo
0: ah e ba ko ni nkan
1: wo ba sora
0: emi e se wa logun lale
1: ah
0: mi logun ale ri jo bu ti daye
1: o ma ye igba kan ki apolo mi mu oniyan na e ke lo mi ke mu mi ba ti e kan soju
0: je je nja o en to santi mi ke loju kan nu
1: ah
0: oju en fo doni ati je be
1: oro buruku to
0: se yo ke loku je lo
1: ba so ra pe ba di
0: odo awu segun yibo ni ke gba lo
1: bakan do mem lo mi be olupo an le yi se la gbo mi le na o ko ba ti o la la la la la a diju ti bo ni o e ka re ba bo gbogbo re la jina
0: e la le le kan ya eh te si yen gba le diju ti mo ki ka bo nu se si
1: e wa kan si mu
0: ni wa kan si me ye
1: ah so pon na o de lo ni won a fi di jale
0: ere ke ni olupo de ko logun ka lo laye mo ni ah gbogbo ko mi ni ade bi fo lo so
1: mo ma ni ti jo ba
0: wa lo
1: te oni yan ba mo won ara re a wa le le tente joba
0: a ko ye mi ti mo tun gbore spider kirikiti kirikiti e wa ja boku bo me lo a go ka bo lo fe ru yi ju oni ti wa wa lo si ni de ba wa boku ti pe ni ogun aye atogun esu atogun eyan olohun oni jo wa la
1: ami o
0: aye ni oni da beta ti ni la koja olohun ba la koja wa yo bogun aye wa wi ẹṣeun tó ní pẹ̀lú ohun bẹ̀ pẹ̀lú mi àwọn kan wà ní facebook wọ́n dúró ń bẹ̀ ní láì ní tí ń fún yín ẹ̀sìn ní fi ọlọ́run tó báyìí gbogbo ń tàn àmọ́yé bá dáwọ́ yé láyé gbogbo ẹ̀ ní yóò mọ̀ jù
1: sípò
0: èyí tẹ̀ sí fi rédíò òkè alágbèmọ́ tí àgbà alágbè kalẹ̀ tẹ̀ fi ń gbọ́ mi
3: orí máa ma mi yé
0: láti ọ̀dí kò láyé yé o God bless you. Ya jebu. Ti mo ni e fi ranse mi ori o. Abalaga mo ki yin o. Kan soro ti o lowo nu. Baba wo.
3: Kirakita kirakita. Kirakita kirakita. Ori mama
0: mo to ni eto ti mo fe so loni mo mo ti be ni to ni pe ko jo ko ma binu pe ikan wa ya jo ya jo
3: mo mo di yo ile raye yi papo ju
0: mo mo se pe mi laye eto ni jejo mi so lupo ejo mo fe ri yin bayi
3: mo mo di yo
0: mi o mo to ni ki tan radio emi igba radio loru mo gba mo to ti mo jito orun okun mi ni mo ni ke

0: bí ẹ ṣe wí fún mi náà rèé mo sì ṣèwádìí mo sì rí pé bẹ́ẹ̀ náà lórí ẹ bá sọ̀rọ̀ fún mi tán wà ní ṣé ká ṣèwádìí yọ ibi tá a náà lè gbé wà ìwà ìwádìí tí a náà tá a lè gbé mọ wà ní ẹ ṣe. Ó dà ní ẹ̀ fún wa lójú òkúta lè tọ̀ tá a fi lè róòótọ́ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ igbá mú. Màmá tó pè mí ní ìjẹjọ tí wọ́n ṣẹ́ ní first message sí mi pé àwọn fẹ́ wá rí mi ṣé ẹni pé tó wá fẹ́ wá rí mi fún ọ̀rọ̀ kan àbí mi lórí ọ̀rọ̀ gbèsè ayé yín àti tẹ́lẹ̀ àkọjá ọjọ́ àlàmísí nìkan ní kẹwàá láago mẹ́wàá láàrọ̀ sílẹ̀ ṣe lágelu ṣé èyí tẹ́ mi wá níjọ monday àbíjọ tuesday àbíjọ friday yẹn jakunmọ ni mí o ní ìṣẹ̀ràn ìlú kan.
1: Ìrìn àjò tí a náà pọ̀ dé.
0: Ó pọ̀ bá a ṣe à ń bá a mọ ohun lè ti délé iṣẹ́ kí n pàdé jáde ni
1: lọ́tùnú sí ni
0: pé wíwà délé iṣẹ́ wà jókòó kalẹ̀ ayé rè òyọ tó nǹkan ayé rè òyọ. Ẹni tí ń wú ọmọ ni wà àìsùn. Nígbà tí wọ́n pè mí lẹ́yìn ètò yìí ní ìjẹyọ pé ṣé ń sọ gbogbo ohun tí ń là kọjá àti bójú ṣe ń tì wọ́n láti rìn ládùúgbò àti wàhálà tó ti wá dé sínú ẹbí wọn kò ní ta lè dá sí ni.
2: Orí bàbá mi lé, orí màmá mi lé.
0: Ẹni tó kojú sẹ́lòmíì, ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Ẹni tí ń dẹlòmíì inú ní bẹlòmíì inú jẹ́. Ẹlòmí ò ra mọ́tò ọ̀yọ́kan yóò sì ṣe géètì ńlá yóò gbé inú ọgbà ẹlòmí ò sì ra dọ́sìnì yóò kó wájú ta. Ológun ẹrú ló kú lásán ẹjẹ kan ní tó wuni ní pọ̀lọ́lá ẹni. Bó ṣe wá ṣẹlẹ̀ rèé. Wọ́n ní ilé bàbá àwọn ilé àwọn gbójú sí. Bàbá àwọn sì ní ìyàwó mẹ́ta. Kẹrẹkẹrẹkẹrẹ àwọn dẹni tí ó lè mọ dáṣẹ́ ajé ṣe. Lẹ́yìn ìwé mẹ́wàá àwọn òkàjú mẹ́wàá ń lọ mẹ́wàá gan fàtáì kúnbẹ̀ yóò ti yé yín.
1: Oríborí yẹn
0: ni. Oríye wọ́n ní fàtáì kúnbẹ̀. Ṣùgbọ́n àwọn dúpẹ́ pé ìwé làwọn ò mọ̀ àwọn ọmọ yìí ó. Iṣẹ́ ìṣe àwọn ọlọ́sìn fi ń tẹ́gbọ̀n ní báríkọ́ ọlọ́run fi inú ẹ̀. Àti jẹ́ àti mú àti náà àti lu ọlọ́run òjò jẹ́ wàhálà àti dààmú fáwọn. Màmá àwọn ni ìyáálé pátápátá lẹ́ẹ̀dẹ̀ bàbá àwọn. Ṣéjú àwọn ní ṣe fẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì léyà àwọn. Ṣéjú àwọn náà ní ṣe fẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kẹta léyà àwọn. Báwọn ṣe di páwọn káwé mẹ́wàá tán làwọn ti jáde lọ àwọn kọ́lá àkọ́bí o àwọn ní ẹ̀gbọ́n méjì tó jó bí wájú ṣùgbọ́n àwọn ni àkọ́bí lọ́kùn ẹ̀. Àwọn gba bá ṣe kàwé onígbà ní pápákọ̀ mẹ́wàá tán àwọn gba ibi iṣẹ́ táwọn ó kọ́ lọ. Iṣẹ́ tó wu àwọn láti kọ́ gangan ni pé iṣẹ́ àwọn ti máa kunlé tí ó máa pẹ́ńtà lóhùn àwọn ṣùgbọ́n nígbà tí ọlọ́run ó ṣẹrù àwọn kalẹ̀ àwọn gbé àwọn bára àwọn oníṣọ́ ẹ̀ wà ní bódìjà ńlẹ̀ ìbàdàn. Wọ́n ní àbúrò màmá àwọn ló ní pẹ́ńtà kí ló kọ́ ọmọ fìyà já lọ́jọ́ iwájú àwọn iṣẹ́ ló wọ́n rí bẹ́ẹ̀ àbúrò màmá wọn ló mú wọn déṣọ́ ẹ̀ wà ní bódìjà. Olùpọ̀ ibi ọ̀pá bíbẹ̀ ní ìsìyó. Olùpẹ̀ bá ní kàtọ́lọ́ fi ṣiṣẹ́ mi. Jẹ́ kí ló dé bó ṣe wá ṣẹlẹ̀ gan rèé. Wọ́n láwọn ẹ̀gbá àwọn méjèèjì tó jóbìnrin wọ́n lọ ilé ọkọ ti hàn. Àwọn náà ṣe freedom tán àbákò ní ilé. Wọ́n ní wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó já àtàwọn ọba kan àwọn báwọn bá ti kọ́ ìwé mẹ́wàá tán kálukú ó lọ kọ́ṣẹ́ bẹ́ẹ̀ ni kálukú ṣe freedom. Bẹ́ẹ̀ ni kálukú àwọn ṣe tó fi di pé ṣé o sì ewo nu.
1: Obìnrin ni mo dájẹ́ ẹ mọ̀ ní dábì ìdẹ́nu.
0: Ló wá dún tó bá
1: wọn. Lórí bó ṣe dùn lẹ́nu mi ni.
0: Yokuda.
1: Òun rèé, òun ni mo fi nǹkan mi ṣe wájú.
0: Ó tó wájú
1: ni. Ẹ mọ ra kù síbẹ̀ ni, jẹ́jẹ́ bẹ́ẹ̀ ni. kategun ma fe si
0: tori si si
1: ero me fe ti si tori ti e
0: atan
1: tori mu
0: tan ko le gbo ko a ni o tan ko gbo ko
2: le da mi jo ma je da ba ka ti jo je
0: o ni bo se di pe
1: oju re ni yeye mura mi wo be
0: oju e mi na wo oju olohun o ni bo se di pe kaluku on ko le okokan ejeji okokan ejeji re o ni ko sin ti pe ni asadanu ninu o ba won se po to enikan owoju enikan kenikan o to je nbe le enikan kan o si toro je o ninu ori olohun to lo nse fun baba won loju ayi baba won nu awon la won pa gbugbu awon la won pa opo pe ke so wo enikan ke so wo eyan meji ni baba awon fi lo mo ka kokko awon la won da wo jo pe o ko se pe baba won pe baba lo pe baba lo pe e je wo poko baba ida e je o n toro mu o n ko mu mu wa nu awon bo se di pe awon la won lo aji ni wo ba pe en lo ko se pe o la ni pe won pe ni alaji ade se kini kan mo je nbe ju ba lo inu gbiyanju bi awon ri ile ko ninu omo iya awon be na ni awon abun re ya awon ninu awon to ajojo mo ba kan be re ni kaluku won na se ri ile ko baba awon je nikan ti mo sadua gan pe won mo baba awon fe dako fe fe pe won idako adugba se idako eyan pe baba awon je nti mo sadua olohun wa fi gbigba adua baba awon olohun fi sara baba awon si fi sara awon nigba ti baba awon o se ara fe lekeji owo awon lo fe je ida meta nbe ta wa bu awon fi kun pe oya gbogbo e kale ina ebe yin ko mo fe ina tun ni pa ti pe nbe alaji e to wa lo lekan si be se wa lo nko lo won aje ki olohun ko je ki aji na o kari gbogbo omo ti a ta o se ba won bi olohun si te se
1: in ba toro e
0: don won olohun si wa se were were gbogbo n te so na alubarika na ni bu gege lo ro wa won a mi so olugbe mo kan ju in ti ba won ninu ato kan je to n doju ta won ladugo ta ko le si n doro ta n ba wa yi ni e mo wori awon ologbe nbe lode mu o mo ran nbe ni kale soda be ka se ra wa ka di ra wa sinu soda be ah eto kan le akede ni aba mi ba nji ojo ibi te ba wa ile re
1: ile re
0: ti gburo won pe agbade oni bo se di pe olohun nse ti awon ba gbe si aye awon lo were were were were were won la won niyawo si fun won to da merin olohun fi ki awon oni bo te je pe me so lupo mo tin ba soro yi mo tin mo si na elekeji mo tin gbiyanju e mo ni e to fe won ni meta baba awon fe ah no awon gbiyanju awon ba ti e fe meta elekeji oni pe wole mo ni ko si wahala na le tele o se la se la o fi lele gbo kini o ko le work in vibe
1: ni lo yin bo eh anti sofinity han ni o mo igbugbo okunrin ko ba fe niyan lo anti to re bo so lo anti fide ya
0: gbo fi ni ati pe se e ja se wo ni alaji taji ni oye wole se le je muslimi nbe hun ko wa ni yawo meji nu le
1: abi marun
0: mo te ja ni
1: ti ko ojo so de
0: pe ninu ile o so wa
1: mm
0: edakun e ya je soju opo le eyi ke wa ni
1: alaja bi siri ju na won le ba wa da si
0: mo nbo lemi omo ogun seya awon muslimi ti mo manu
1: omo ogun korobiti korobiti
0: alaja ta alaja bi siri ju london
1: awon
0: doctor Olaide Rahim e dakun e je ki mo njo se se ni lu tayin wa o kene kan ni yawo meji nu ile at a time
1: e bi ile olojule meta merin wa nbe bi 3 bedroom a si ko yale ati yawo
0: duplex
1: ke ku on sodo
0: eje alaja pele asi so se se e dakun e ti e da mi lo e ku sori 01237085
1: bo se kon niyan kon niyan mu omo jamni kan
0: 1006
1: atoma sign up
0: e dakun so se se teyan wa nbe ko wa ni yawo meji e to mi pe nti ja e dakun mo fe tele suna o abo ti e wa wu mi pe mo ti e kan wu mi ni
1: pe baba mi se se
0: mo fe ni yawo meji
1: na be se baba mi se se
0: ajo mo gbele ni ya lawo fun fun so se se
1: ma dana ti a ma dana taaro atosan atale
0: ki
1: ajo ma tropo
0: Hello.
3: Olupo.
0: Emeka san nbe o.
3: Ba ba ya lati ile de America.
0: Yo da fun yin.
1: Otun ba taye se.
3: So se ba ni yo da fun ba je so.
1: Oju ni ti.
3: So ba ni ko se se. Yo do ni mo pa.
0: Okay.
3: Olopo ti won ti se ni. So ri ba ni ojo wa America.
0: Mo
3: mo tele ni. Emi kan be omo Bosnia ni. Wa mo tele lo soju oko ni Virginia lati North Carolina won ko da kan ni flea market. Flea market e da bi ojo oko ni omo na ni jo jino. Si ojo Monday, ba jo Monday won pa le mo. Wa mo tele lo si ibe. Ta ba lo ni njo a ma lo ni jo Friday. O ma di ni da di Monday, o ma ku me. So, iyawo to ba gbo wa lo sey. Tori o ma wa trailer ni lati Durham ni North Carolina ma wa lo si Virginia iyawo to ba gbe wa ni ose e ko lo ma gba lo se to nbo sugbon ni ile kan na ko lo pe won si o pe si
1: o fi
3: ototo ni
1: o fi ye ni jo ya trailer driver
3: oda iyawo oko e iyawo e kan njo kan ataja oja ye wa po go ire re po go lojo na o wa so pe yawo e pe oja ye ipo nje eto po o wa so po ko e pe ko dogbo ire ti mi na lori ade nta ajo se o de tun ra so fun mi lojo na iye pe ikanu no yawo e yawo me lo fe la America omo ko ti ani
1: omo daada ni
3: be ni mo so fun yin
1: oniyan daada ni
3: ṣùgbọ́n ọ̀pọ̀ tíjọba amẹ́rin èrò gbogbo náà tíjọba abẹ́rẹ́ orí ẹ̀sẹ̀ ní lamẹ́ríkà kí èèyàn fẹ́ yà ò lè jí pọ̀lẹ́ ẹ̀kan náà ọ̀yà dìpọ́sì kan lọ́ọ̀fẹ́ kan.
0: Èmọ̀ ń wúrẹ́ ní
3: pẹ́ẹ́sì. Ṣùgbọ́n bó ń ṣe ṣe tiẹ̀
0: tó fi ń
3: ṣe gbogbo dọdẹ.
0: Kò yẹ yín.
3: Ọwọ́ kò lọ́dọ́ lọ́wọ́.
1: Kò wọ́n sínú ilé kan ni ọ yẹ kẹ kọ́lé ńlá
0: kan.
3: Se to ba ti debe ye o ko mara won se te ba ti debe ye inu hotel o lo lo je si se be mi si wowo
0: ben
3: to ba ri ke mi o ma fe lo je mi inu hotel ba ni ba n ko owo hotel ye je mi o so bi oja imojumo tori owo yo ti ko ta jo sade o
0: ben
3: ele ke je wa ni jo kan be mo wa tele won lo ni e ni bi to fe yawo kan si ni Durham yen
0: eh
3: ta debe mo wa gbe se pe mo si le ba wonu yara
0: ben
3: mo wa di oni be nu ona yawo do ti wa ba ni gba ni se ti mari so bi yawo e se mu aso to fori e gbadena ni ye ye yawo ta yawo ti mo lo ra so fun ye na ni o ti mo pire yen gidi ye o o kan fori e gba bi le ko gba ti la o sa le se mo ri di e nbe awa o sa so ri suru o mo pe mo ri o wa so fun dia ẹ wa ni wa bí lèpè tí mo ti máa rí mo lè mè tí máa rí kankan sọ̀rọ̀ mí mọ́ ni ibi tá ibi bọ́ọ̀rọ̀ yẹn parí sí
0: nìyẹn. Kò síbi tí wọ́n ti káde alẹ́ lẹ wíwọ́
1: tí
0: ẹ ṣe ń kóró yàtọ̀ tọ̀.
3: Ọlọ́gbọ́n tí ẹ fi ń ṣe
0: mi
3: kí yọ̀ọ̀bà náà sí mi.
0: Ìjọ́mọ Yorùbá lè
3: kí yọ̀ọ̀bà náà sí mi ìta sọ pé kò rí bẹ́ẹ̀.
0: Ìjọ́mọ Yorùbá lè dẹrú ẹ̀wù ńbẹ́ o.
3: Àwa lè sọ ìyàwó tèmi kò sí ẹ̀.
0: Kò fàyè rẹ̀
3: lẹ́yìn. Yàrá ìdí ẹ̀ fẹ́ gbọ́ kí yẹn sọ̀rọ̀ kejì o.
1: Àbálẹ́ àṣìṣe ṣé wàá bá mi wá ṣe trailer driver lóhun
4: tori trailer na ni mo mi wa ni le
3: ara wa jo gbo wo be ka wa ri omo wa trailer mo ipe awon aruku soja ni omo wa ko ipo ni omo wa gbagbe
4: ojo America tori iya trailer driver bi ati mi fe ya ore ni so ma o wa lori a le ni ya o ko si ni na ka ni kan si ma
3: bu mi so wo ni rodo omo e sa ko to fe
0: no anti number 37
3: number 27
0: 27 ni won
4: ha
3: to ba ti fa ya wo do ya wo pe ko to won si bi se to room won ma so mo ka bu se de si won ma gbe ko to won si ni lo wan di lo se to room le so ma
0: so
3: to ta ti je
4: wan o ye ni na ipe lokunrin meta
0: eyan to le mi o
4: okunrin meta ni
0: e seun
4: okunrin meta ni yen iru olupo be e so okunrin meta
0: ah imi so won ni bawo se won ni awon tun reti ati package bayi won ni okay olorun won fun se je ki lo wa de te fi wa npe mi le mo yajo je ejami tan won wa ni to sele sawon re

0: àwọn èèyàn ń pè mí lemọ́ lemọ́ ẹ dákun ẹ ní sùúrù díẹ̀ mo wà lórí afẹ́fẹ́ ẹ dákun ẹ má bínú. Yá wa tó èkó gúnlẹ̀ síbì kan kó tó di pé mi àti yóò sọ̀rọ̀. Ẹ ṣeun ẹkú ìfẹ́ o. Alàgbà ládé lẹ́nu. Agúgù ní gbéńgbà kó ti dèrò Amẹ́ríkà báyìí. Àwọn èèyàn ti àná. Adádélé àlàgbé látàgúgù.
1: Bóyá ti mú méjì lọ.
0: Níjọ nù.
1: Wọ́n ti dára Amẹ́ríkà bẹ̀rẹ̀.
0: Ti dà. Ṣé mo dúpẹ́ lọ yín? Jẹ́ kí ló wá dé gan? Mi solúkun tó ṣẹlẹ̀ rèé. Wọ́n ní ìyàwó tó kẹ́yìn nínú ìyàwó bàbá wọn. Wọ́n ní ni ọ̀rọ̀ kọ́kọ́ ni ọmọ rẹ̀ pé àwọn jọ́kẹ́ pé ẹ bẹ́ gbọ́ pò ṣiṣẹ́ gan rèé. Wọ́n ní kò bàbá wọn wọ́n lọ́sẹ̀ mi tó pọ̀ díẹ̀ ṣùgbọ́n bàbá wọn ò pẹ́ pọ̀ tí bàbá wọn fi dolóògbé. Bàbá wọn dolóògbé ní àtẹ́jọ́ 74. Wọ́n ní kò sẹ́ni tí ó dùnú àwọn ọmọ ní àbá tèmi ò tí ẹ fẹ́ tó bá tán. Wọ́n ní kò wájú bí ọdún méjì lọ tí bàbá wọn dolóògbé. Ní tí ó ṣẹlẹ̀ ni wípé ìyàwó tó jẹ́ ìyàwó àfẹ́kẹ́ bàbá wọn. Wọ́n ní àkọ́bí tiẹ̀. Wọ́n ní bó ṣe pe àwọn ọmọ pé ẹ ló bọ́dá wá. Ẹkújọ́ mẹ́ta ńlẹ́ o. Òun ti parí yàrá méjì kan ní sáìdì ibì kan tó inú fẹ́ mọ̀mọ́ tó òun fẹ́ mú wọn sọ́dọ̀ o. Òun sì gbọ́dọ̀ gbàṣẹ lọ́wọ́ yín. Jẹ́ kí mọ́mí ọ̀ wà ní ilé pẹ̀lú àwọn ìyáálé wọn. Mo fẹ́ mú wọn sọ́dọ̀ ọjàre kójú wọn lé mọ́ tó wọn torí àti mọ́ àdéyàwó òun ní ń gbọ́mọ náà kéré kankan. Ọ̀dà ọlọ́run ó sọ̀nà rẹ̀ rere. Wọ́n nígbò tó bí ọ̀sẹ̀ bíi méjì àwọn lọ ságbolé àwọn lọ kí àwọn ìyàwó bàbá àwọn àtẹ̀mọ́ àwọn náà ti ń bẹ́ńbẹ́. Ìyá alágbèjà wọn ní ẹ̀ńtẹ̀ ńlẹ́ níbẹ̀ lọ lé ṣáájú. Sọ ti pé ó ti pè mí kò sí wàhálà ọlọ́run fi báríkà sí i. Ó níbẹ̀ tó jẹ́ pé ìyàwó kékeré àbá àwọn bó ṣe bọ́mọ tiẹ̀ bó ṣe bá lọ́nu. Wọ́n ní pẹ̀tà fi rí bí ọdún bíi mẹ́ta tẹ́lẹ̀ yòó kú ònú ilé. Wọ́n ní yóò ṣẹlẹ̀ ni pé wọ́n ní ìyàwó tí wọ́n fẹ́ lé màmá àwọn. Wọ́n ní àwọn òbúlé dá ilé kọ́ lójú ayé bàbá àwọn pé ìyàwó bàbá àwọn yẹn ó dá ilé kọ́. Olúwa kan yàn kan ìgbà alágbèjà ọ̀rọ̀ wá o. Mo fẹ́ rí yín a fẹ́ sàwọn ọ̀rọ̀ kan o. Wọ́n náà ti anilọ́kàn yìí pé àbíyá iná tó fẹ́ kú ònú ilé yóò kú mọ̀mọ́ táwọn nìkan nú ilé. Wọ́n ní báyìí sí wa yọjú sí wọn. Olúwa jọjọ́ tí màmá àwọn ò sí nílé ni ọmọ yìí pe àwọn. Wọ́n lọ jọwọ́ ajókòó ní pálọ̀. Àlàgbàjá wọn ní ṣáṣá àdúrà lọ. Ẹ rí ṣèré òní dúró ó ṣe ń gba gbogbo wa. Ìwọ náà ni ìwọ náà ó ṣe bí ọkọ fún wa.
1: Ìwọ náà ni wájú wọn náà lèyìn.
0: Fẹ́ kó o mú màmá rẹ̀ ọ̀dọ̀. Yọrin alájà gbàgbú náà sí. Mo fẹ́ kó o mú màmá rẹ̀ fẹ́ kó o mú ọ sọ́dọ̀. Kí n mú wọn sọ́dọ̀ kí ló dé kí lẹ rí. Ó kàn wù mí ni kò mú wọn sọ́dọ̀. Eléjọ́ kúkú kọ́ nìyẹn kì í ṣe pélé kan ló kọ́ nu ọgbà. Àwọn tó lè fi wọ́n sí fúláàtì tó lè fi wọ́n sí
1: ń bẹ́. Ó wà níbẹ̀.
0: Fẹ́ kó o mú wọn sọ́dọ̀ kó lè máa ṣètọ́jú. Ó jẹun o tẹ́tí wọ́n ń jẹun. Sáwù mi kó mú wọn sọ́dọ̀ ni ọ̀dà mo ti gbọ́. Ó ní bó ṣe di pé àwọn wá rọrùn pé àwọn á pe àwọn àǹtí àwọn méjì pé ní tí ìyá lágbèjà wíre o kó wọn ò mú màmá àwọn sọ́dọ̀. Kíni ẹ náà kíni ẹ rí ṣe sọ́dọ̀ kọ́ mọ́ àwọn ọmọ tí wọ́n rí sáré kó sáré ọmọdé náà ẹ̀wọ̀n dábìlẹ̀ fi wọ́n lọ jàre. Bá mọ̀ lọ́dún ìsìnkí àwọn ọmọ ta. mo tu se pe e orogun mama awon yi na ba to pa pe ya lagba ba lagbaja to ba wo ni si o to duke lo ni isin tin mo so lowo
1: bye bye fun o
0: ni ko mu osodo ati wa je ati wa mu to ba mu osodo so wa ni ola to ba ah mo ni je ta wa so fe mo pe awon wa foju mi wo ki lo nse iyawo baba awon yi
1: ki lo mi sele gan
0: akoko na ile ojule mejo ni baba awon ko won si ni bus quarter leyin se yo jogun e ni abi te wa ti pe ya igan ti e tun wa dale gan ko loju aye baba awon o nikan lo ko loju aye baba awon to ni iyawo baba ya ta won gan o dale ko la to fun pe won le lagbaja la ni bata ke yan mi lo tu fe in ti ba be nu oro igangan toro mo gboje yin ati mo mi ri kin lo sele gan e je ngbo o wa so fun pe aba lagbaja e ko si nke kan to sele samu ya re odo oda bimba mu odo bimba ni mu odo ngbo ba ya a mo so ko si wa

0: gẹ́gẹ́ tí ya ìsọ̀n tó sọ fáwọn. Ẹnìkan bẹ nínú àdúgbò bá tí a bá àwọn kọ́lé ṣe pé ọlọ́rọ̀ àwọn díẹ̀díẹ̀díẹ̀ ni ṣùgbọ́n táwọn ò ti gbéra gbolé mọ́ ìní àwọn ò ti jọmọ́ ríra mọ́ dáta ara. Wọ́n láwọn àtẹlẹyìn wá pàdé ní òde ìwọ̀lì mọ̀kan. Lọ bá dì mọ́ra àwọn gbàgì ẹkú ọjọ́ mẹ́ta sálàáfíà ní gbogbo lẹ́kọ̀ọ́ ẹ ṣe wà bẹ̀rẹ̀ wa kí ní kankan nígbà kálukú ti fọ́nká ọlọ́run ṣàánú fún wa. Wọ́n nígbà tí àwọn wa kóńtàn tó pé níbo lẹ ti mọ àwọn tí ń ṣe wàlímọ̀ rí wọn ni ìyàwó ẹni tí ń ṣe wàlímọ̀ fọmọ rẹ̀ pé àbúrò àwọn ló fẹ́ pé àbẹ̀rẹ̀ àwọn sí ọlọ́run sípà tún padà tún máa jẹ kánra wa bàbá ti bàjẹ́
1: ibi
0: fàyè náà ni wọn ni bó ṣe di pé wọn ni wà ní àwọn ìwà nọmba yìí lọwọ ni o ẹni bá gba nọmba wọn àwọn náà gba nọmba rẹ kálukú àwọn bá túká wọn wọlé táǹsọ̀rọ̀ rẹ yìí pé eléyìn náà nílé bàbá ṣe náà kọ́lé ságbó léyìn tó pé eléyìn ò já ń bẹ̀ táǹtọ̀ tàm lòun lọ. Wọ́n wá tó bí ọ̀sẹ̀ méjì lẹ́yìn ìgbà táwọn ti jọ pàdé yẹn ti jẹ́ wá pẹ̀ wọ́n pé ìjọba alágbájá. Ìrí tí mo rí oníjọ́ tá a pàdé níbi ìwòlímọ̀ ìrí tí mo rí ọ̀hún ó dùn mọ́ mi nú ìgbọ́ tí mo sì ń gbọ́rọ̀ rẹ mo mọ̀ pé tọ́lọ́run ti kẹ́ ni ọ́ lóòótọ́ mo ẹ̀wọ̀ ọlọ́run kẹ́mi náà o ṣùgbọ́n adúgbò dọ̀lọ́ pé ẹnìkankan wa ò tọrọ jẹ́ but ṣé mọ́mí ẹ ṣe ẹ ni mọ́mí ẹ̀ ń ṣe ń bò mọ́mí mi ò ṣẹ̀mí náà kò sí gbàtà ìríra ó kéré tán ẹ̀ẹ̀mẹta lọ́dún lòún wọ́n aṣọ fún wọn aṣọ tí wọ́n wọ̀ jọ léyá odidi aṣọ ni èyí tí wọ́n wọ̀ jọ túnú odidi aṣọ ni òun ó sì tún bẹ́ṣọ pé òun tó rà kan fún wọn tó yẹ pé láàyò tó lóun ti máa rẹ léyìn wẹ́ ọlọ́run ní pín pa but ó bẹ́tà kó mọ́ mi ẹ̀ sọ́dọ̀ kó lè mọ bí wọ́n ṣe ń mú kó lè mú tó jíjẹ mímu wọn dáadáa wọ́n ní ìyàwó sí ní nickname kẹ́ méje ń da lórí afẹ́fẹ́ àwọn èèyàn ti mọ̀ báwọn àti ń gbé torí ọ̀rọ̀ tó sọ̀rọ̀ ọlọ́run lẹ̀ ìbàdàn ni wọ́n ń jẹun ebi ò pa wọ́n kódà àwọn èkówó oúnjẹ fún wọn àwọn ò ra oúnjẹ fún wọn ni bẹ́ẹ̀ náà wọ́n sì jẹ́ ń jẹ òun náà àní mú wọn sọ́dọ̀ ó mọ̀ dẹnu ẹyẹ méjì ẹlẹ́kejì mọ̀ tó rí he kí ni fi mú ọdọ̀ wọn kí ni fi ṣe ó náà wá wò pé ó dàbí èpè táwọn èèyàn báwọn èèyàn ṣe ń wo táwọn ní dàbí èpè ó fẹ́ mọ kojú bọ ìgbésí ayé àwọn ni àbítẹ̀ kan bọ́n ṣe yíwọ́ ẹni bọ́n ṣe pàṣọ tán àkàn búlọ́ọ̀kù ẹni. wọ́n ní kòtòpẹ́kòtò jẹ́nà ìyàwó bàbá àwọn ti ń bẹ nù lé ó wá rí ẹ̀gbẹ́ àwọn tó jákòbí bàbá àwọn gangan tó jóbìnrin pé bàbá aláìyá alágbájẹ sàkójọ mẹta sálàáfíà ni ṣé lágbájá òjíṣẹ́ fún ohun tí mò ń sọ fún ni ẹ ṣe ya aláìgbọràn báyìí kí ló burú nù kẹ́ẹ̀ mú yàyín kí ló burú nù kẹ́ẹ̀ mú
1: sọ́dọ̀
0: kí ni ó jẹ kí ni ó mú kí ni ó nà kí ni ó lò tẹ́ ẹ̀ lè mú sọ́dọ̀ ibi ìyá yín ni ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ obìnrin sóbìnrin gbà mí a máa fẹ́ mú pákàlẹ́kẹ̀ fún ọ̀dẹ́ ńlọ mo ní bí àbú ẹ̀gbẹ́ àwọn ṣe wá gbojú ìyàwó bàbá àwọn rèé ṣó ni yín láá ní ṣé wọ́n lẹ́yìn lọ́rùn ni lẹ́tí mọ̀tálá yìí ti kú ṣé wọ́n ní kíní kẹ́ni ẹ fi mọ́mí sílá o wọ́n ní ní tó jẹ́ kí gbólóhùn aṣọ wà fúngbà àkọ́kọ́ nínú ìdílé rèé lóòótọ́ orogún ò lè mọ́ sí orogún kékeré ṣùgbọ́n ìtìyà ìrí ìyá ò fẹ́ la ìtìyà rí ìyá ò fẹ́ là mọ́lẹ̀
1: bẹ́ẹ̀ sọ gbogbo rẹ̀
0: ṣùgbọ́n ìtìyà rí ìyá wọ̀ pé ọlọ́run ní pé kẹ́ ẹ múyà ìṣọ́rọ̀ kò sì ṣe kí ni kó jáwọ́ nù tí ń ṣe yìí nigba ti akobi to ti wa poju iya je tori na iya so eyin fun won iya so eyin wa da se la ko eyin le mo ade to su ti o to
1: ara
0: re lokunkun wa
1: ara lo wa
0: pe ba si nda ko oto ni pe won o da ko won o to ni pe won o da ko ya yin o ko ya yin won o mo da wi la sigba na won ni awon wa so fun ma won pe e wo iya lo boye te jo gbe ronle e so ra o se ra pe iya olorun abe ti didi e so ra o ada mo jo fi nkan la ja fun ye mo jo je won o e mo jo fun ni nkan
1: o
0: o fi di pe won ti gbe ota sinu
1: ariyan meje
0: awon mejeje amo ya la omo ya le awon ni wa so fun ya won pe ya e sa mo e sa so ra fun tori bi ya se npe awon mo iyale iyale re ko je ki ya o mo ko si something sele fun o
2: tiki tiki tiki tiki kira pita
0: o ba lo be
2: ori mama ni
0: o lo won fun mi lo
2: mi jo ma je
0: pe ti aboyin osu mesan kan ri asike wa

0: Ọlọ́run tí kì í lẹ́ni kó tó mú ni. Sa òwe máa mi.
1: Kìtìkìtìkìtì.
0: Ní ala àwọn orí kìíní kìí lọ́mọ rẹ̀ ká ibi yóò wà lé wá sùn.
1: Kìràkìtà kìràkìtà rí bàbá mi lé.
0: Nígbà tí Ọlọ́run jẹ́ kí àṣírí ọ̀rọ̀ tí wọ́n ń bá tí wọ́n ń sọ tí wọ́n ya ìyàwó wọn ń fi pamọ́ fún wọn.
1: Wọ́n gbọ́dìyàn ìlera yìí papọ̀ jù mọ́ wí.
0: Ìyàwó arákùnrin yìí tó jẹ́ àkọ́bí lọ́kùnrin yìí tí wọ́n sọ pé kó mú ya rẹ̀ ọ̀dọ́ yìí ìyàwó ẹni yẹn ló lò dé.
1: Ayé yìí papọ̀ jù mọ́ wí.
0: Ó ṣe dóde. Òde olókùn tó bujú ni.
1: Ogun lẹ́yìn.
0: Àwọn kan ní ìṣẹ̀náwó. Orí fíìdì kan ni wọ́n lọ lò ládùúgbò ibìkan.
1: Ọ̀rọ̀ olè.
0: Ilé ìwé kan tó ní fíìdì tó tẹ́rẹ báyìí ni wọ́n lọ rèé lò.
1: Ẹ jẹ́ ká wo wa rere.
0: Mo ṣe di pé.
1: Kìtìkìtì.
0: Abala bi tí arábìnrin yìí jókòó sí. Tó jọ òun kan jókòó ti ẹ ní.
2: Kọ́ mi wò.
0: Bó ṣe rí ìyàkọ ẹ̀ rèé o. Fúgbà àkọ́kọ́ kò sí ní tóun ṣe tẹ́nìkankan ò mọ ẹni tí ó bọ̀ sọ́ọ̀ta ni ò tí ì rí ọ ní jẹ́ ó bá rí ọ ló mọ̀ pé yóò dé ta ò tafà sókè yìí ló borí.
2: Bọ́ba ayé ò rí ọ.
0: Bọ́ba ayé ò bá rí ọ tọrọ wù ọ.
2: Omi wù.
0: Arábìnrin yìí orí ìyàkọ ẹ my eyes dey pain me àbí ìyàkọ yìí ni mo jẹ mo sì máa grandpa Christopher látàrí mo kì í sẹ́rí tí náwó.
2: Wọ́n mẹ́fọ́ obìnrin yẹn pa náà ni.
0: Obìnrin gan tó ń jẹun gan ó yẹ kó bomi wájú ó yẹ kó lè yú ọba gan.
2: Omi wà lábẹ́ tébù. Mẹ́fẹ̀ẹ́ gbé síwájú ni. Ọmọ ẹ̀mí lè fara tèmi wí ọ. Oògùn kò mí lé kàtà lèmi mí lòun.
0: Obì ń lé kàtà.
2: Ó ń lé kàtà.
0: Ó ń lé kọ́.
2: Ọmọ ni.
0: Kò sí wàhálà.
1: Ogun ni wa, ogun lẹ́yìn.
0: Fojú kan màmá. Ojú ọ̀dọ̀ mi. Ó tún wò pé àbí ò wà ní jẹ́ màmá màmá nìṣẹ́ ṣùgbọ́n láàrin èrò màmá ò rí o.
2: Àyẹ̀lẹ̀rí ngbẹ́ mọ̀ pa wá bẹ́ẹ̀.
0: Ẹ pé kí ni ìyá ń ṣe. Ìyá ń tọrọ owó.
2: Bí wọ́n ṣe máa ń ṣe lóde rè ni.
0: Ó ṣe rí pé ẹnìkan náà múrí márùn sí ìyá.
2: Ìyá epon kan.
0: Ìyá gbà. Ìjọba ìta gbọ́. Ẹnìkan tún ẹ bẹ́tà ẹtọ́ tún ẹ bẹ́tà life. Àwọn tí ń sáàfù. Mọ̀mọ́ ẹ jókòó ẹ bọ́ wọ́n tí a bá ti pín náà àwọn ẹ bá ti ẹta fún yín ní oúnjẹ ẹ ṣàjókòó ẹ mọ̀ wà nínú tẹ́ǹtì ẹ ẹ mọ̀ wọ́n ní tẹ́ǹtì ẹ lọ́mọ́. Wá sọ fẹ́nìkan wípé ẹjọ́ ẹgbà fóònù yọǹkú màmá tí jẹ́ńsẹ̀ bòrò lérí tẹ̀ wò lọ́kàn yẹn ṣe àti nítorí wọ́n yẹn ẹjọ́ ẹ bá mi
2: rìkọ́ọ̀dù wọn yàn
0: bá mi rà rìkọ́ọ̀dù màmá yẹn ẹjọ́ òtún lọ́rùn ẹ bá mi rà ọwọ́ bíi tí ẹ ti ń ẹ má jẹ́ kí wọ́n mọ̀ ọ́ ẹ kàn rà gbèsè ìyá ó ní tó ń fi ohun tí ìyàwó àwọn fi ṣe ni pé kó mọ̀ jẹ́ pé wọ́n mú lómùlómù tó bá sọ́fọ́kọ̀ ọ̀hún ló ń fi yá. Ó wá jásìkò tí wọ́n náwó sí ìyá yìí 200. Níyà yìí gbà wọ́n ti lápamọ́ wọ́kàn jẹ́ ń
2: jù sí.
0: Ẹ̀yin náà patẹ́. Pọ̀ bẹ́ẹ̀ ni gbòòrò. Àrírú èrí yá fi ń dẹ́rù bẹ ní òṣèlè sí
2: ni o.
0: Irú ẹ̀ kún gbòòrò falafala. Wọ́n ní bó ṣe ni pé wọ́n bá wọn yà tán. À ń tún wò pé ẹ mọ́ ni àbáfè.
2: Ìyá ọkàn náà ni.
0: Wọ́n ní bo se di pe awon ku ni party yen asiko tan fe ku la won ku si awon ku awon gbale awon lo
3: jo aye mi sise
0: won ni gba ta won dele awon awa joko iru yawo wa lele olohun kini ibade emi ni mo gbe esi ten kongo lo ewa 3 kongo fufun pupa mo gbe po mo gbe wo mo tun po won lo wa won ni awa wo flashback pe ah
2: ini mama mi wa
0: ibi mo ko 5000 fun mama ngba mo content mama tan mama o lo mo ti relewe mo o lo mo to joko ti ani kan lo kun nu le
2: abi ibe kan ti jeun ni
0: owo bus quarter meji mama awon ni gba
2: abi
0: won lo wa mu kini sowo won ya wa wa mu kini sowo nigbo pe osu mefa ti yawo awon ti lo ode to ti kure pe ku egbe yawo pe yo kan pe dia awon to ni ko mo me sodo won riwe o
2: be ni
0: kilo de kini fe riwi ha in to n fe fi han yi ko ya ko won fi han o gege bi yawo soko to ro na ni ya ṣùgbọ́n ẹ bá wọ̀ tó wọ tó tó tó sì mọ tó
2: jùlọ
0: àtẹni àtẹjẹ àtẹta àtẹni àtàrun mọ́tò mẹ́rin ní bẹ́ẹ̀nu ọgbà yìí ilé márùn ní sì bẹ́ẹ̀nu ọgbà yìí inú mọ́tò mẹ́rin ti bẹ́ẹ̀nu ọgbà yìí mẹ́ta ń tiẹ̀ ń bẹ̀tẹ̀ láǹtì lónìkan kí wàá ní ìbáàdé. E solo si. On si mo into se fun ati sakani mata wa buru ohun o mo o si mo pe o ni se lasan won o ba nbi o gbe lere an to ni ko mu ya ri odo won o je bi o
2: toro ni
0: oni bo si wa oni bi awon si wa mu fun labe pilo re
2: o wa pilo
0: lo ba lo bi ti to bi si e wo kere arákùnrin ní ọkọ àwọn olóòrè láàrín orogun e mama yi te ti ba won ja ni boya won e ba fara balẹ so nkan ti sele boya won ti awon yi ti mo ti pe ti pe boya en da kini yi won odun ke lo re ti an ti pa gba ni e mo mo yi odo ha ki lo won o se o ni bo lo won gboro igba o won ni ba se panti awon re anti mi mi fe lo si bi bayi tori se nba lo ma lo ba nkan je kilo tun de se ya wa lagbaya na ni ya lagbaja ko o ibi afoju okun si
2: ori be
0: o ti wa gan ni ya lo ta mu lala se ju ta mu ni kini kan ti wa gan ni se o
2: ya ko ni le ni
0: ti abi bo a o mo so je sora re kini kan ko mata ya re ko se ah lara o da na ko si wahala e ma wule wa ma send di video kan si ni se e lo re wo
2: ina wo
0: e send e si WhatsApp sugbon kini kan ni ti wo tan e delete lodo yin e jo ntori Olorun to ra me nti ri mi mo se send e santi awon re lanti awon na ba wo ne ba pe won le jawo so pe o da na gba ti ya iwa mo kilo ti o so fa ti o la mo le tan pe sa mo do e mo do e mo do pe awon gan o da ye ki won pe e wa
2: so be
0: anti mi iwo ba ni tan pe pe gbije yin mo e bi n to so na la mo lota si
2: abi ya ro pe boya
0: to wa se ni si ni pe ki la wa se e ba mi njo Sunday e ja pade alamisi re won ni bo se di pe a lo si adugbo ti mama awon gbere wọ́n ní bẹ́ẹ̀ kọ̀tẹ́lẹ̀ àwọn ní èrú màá pa lọ kẹta ẹ̀yẹ tó ń parí iṣẹ́ kékèké náà ló kún bẹ́ẹ̀ ọlọ́run ló jẹ́ káwọn ò tí ì gbowó lọ́wọ́ àwọn tí
2: afẹ́rẹ́ǹtì
0: bẹ́ẹ̀ ọfẹ́ gbà lẹ́yẹ wẹ́ gbọ́dọ̀ tí àríwá ní ìsìn kíyà ò máa bọ̀ nbẹ́ ló kù wọ́n ní màṣẹ́ lórí ìyá gbọ́dá wọ́n lóko kàràmá orúkọ ọmọ kàràmá fi pè ìfẹ́ fi pè láfẹ́fẹ́ jọ báyìí ẹ palẹ̀ ẹrù yín mọ́ ẹ kú òrùlé òun ò lè kú òlẹ́ di ọkọ owó ilé ìtàlẹ́ta kú sí ọ ibi ọkọ òun forí òun sọ́ọ̀rẹ́ ọkọ yóò forí yín sọ bí ìyá alágbèjà wọn jọ fẹ́ wọn nù lẹ́yìn ni ó ti kókó ọmọ ẹ ti mú lọ́dún sọdún kelò rè
2: ọmọ rẹ ti mú sọ́dọ̀
0: torí náà ó yá ẹ lọ́jọ́ báyìí mo mọ̀ wá gbé yín ìgbà máa gbé yín lọ ní ìsinmi ṣùgbọ́n torí pé iṣẹ́ pẹ́pẹ́pẹ́ kún mi tẹ́ máa gbé nígbà tí kò mí ní ìsìn máa pe táìlà máa dẹ̀ pé ìwọ́yá ọ̀yá tó wá ṣiṣẹ́ lẹ́yìn ẹlẹ́díṣàn tó kù sí náà nu àwọn ìfẹ́ lọ àwọn orogún mi tí bá ní ṣíṣe bówó ṣe máa wá bọ́ ní ṣe máa mọ̀ ibẹ̀ ní fóònù lọ́wọ́ wọ́n mọ̀ pé yín ẹ já lọ ìtẹ́sẹ́bì náà tó alùbàtà kẹ̀dárin tó gé ọmọ léfì wọn ni bó ṣe di pé àwọn ò sọ tí ìyá ṣe àwọn ò sọ fúyà àwọn ò fúyàlá wọn ní jọ́nà wọn ní báwọn ṣe ń bá àmọ́ sọ̀rọ̀ orogún màmá àwọn ń gbọ́ nù lé wọn wà wọn ni wọn kí àwọn wọn sì wọ yàrá wọn lọ padà ṣùgbọ́n nítorí gbúngbùngbùn tó ti wà lẹ́dá àti fojú ẹ̀ ní ibi wò wọ́n kò jẹ́ kí ìyàwó ṣe dáadáa sáwọn mọ́ wọ́n láwọn làwọn agbẹ́kọ́ra àwọn yẹn pé mọ́mi ẹ̀rọ máa kí ni kankan kan máa ẹ̀rọ máa pé ẹ̀fọ́ ẹ̀gbọ́n gbogbo bíi aláṣẹ sẹ́yìn ẹ̀ mọ́ bínú ṣùgbọ́n kò tẹ̀yà lọ́rùn mọ́ torí wọ́n ti fa wọn àkọ́bí ọ̀rọ̀ ẹ̀tọ́jọ́bìnrin ti fa àbùkù kan lórí ọ̀rọ̀ màmá wọn wọn níbi tí àwọn sábà ṣe ni pé à ń bọ̀ wá gbé yín jọ báyìí wọn ní jọ tí àwọn lọ gbé mọ̀mọ́ látàrọ táwọn ti lọ àwọn ò bá mọ̀mọ́ lé bí aago mẹ́sàn-án wọn tó dé ṣùgbọ́n àwọn dúró dè wọ́n.
2: ọtí bá tiẹ̀ lọ ni.
0: ẹ̀bá tí dúró ẹ̀bá máa lọ bá sì dáná ọ̀la ó yẹ sílẹ̀kùn yàrá yín. ẹ kàn mú aṣọ nìkan sọ ẹ̀já lọ. kódà mo ti bá wá ṣọ́ọ̀bù iwájú ta mo ti ṣe kékeré kan ẹ máa lò yóò ná. wọ́n ní báwọn ṣe gbé mọ̀mọ́ lọ́jọ́ rẹ̀ lálẹ́ làwọn fi gbé ọ̀mọ́ náà fi gbé ọ̀dẹ́lé àwọn gbé ọ̀dẹ́lé tán wọ́n ní àdúgbò táwọn sì gbé yìí àwọn alákọ̀wé wọn kú bẹ̀dẹ́nu ọlọ́run ló fáwọn ní àánú àtòrí ọ̀fẹ́ àti rírẹ́ra láàrin wọn. wọ́n làwọn sọ fún mọ̀mọ́ pé máa mi gbalẹ̀ mọ́jọ́ kejì ibi tẹ́ ẹ dé yìí o àwọn nǹkan fẹ́ẹ́ pẹ̀tẹ́ mọ́ta ìmbà yín rà bọ́ ìjọ báyìí ṣùgbọ́n ẹ dẹ́kun o ibi ìkówádé násà ni o.
2: olùkàlùkù
0: ẹ mọ pé lọ kí ó lẹ́ẹ̀kejì pé mo á wà láàáfíà yín ní ẹnìkan olùkàlùkù ni o.
2: olùkàlùkù ló ń gbọ́
0: tí o orí títí la ti ń kíra wa o àwa sì ní landlord meeting ẹ̀ẹ̀kan lóṣù làwọn ń ṣe o. àwọn òsán tí mọ̀mọ́ yìí tó ti ń ṣe àwọn òsán fún mọ̀mọ́ àwọn ọmọ ọmọ sọ ni àwọn ṣe ní sọ ọnú ẹ kú pé bùkátà àtàwọn nu ibi agbé ilé ní ìsìn bẹ́ẹ̀ ṣe àtúntò a máa lọ máa tún ṣe báárà yín sírí ààbò bábílì àlà ó bá sírí
2: bábílì àlà
0: bẹ́ẹ̀ ṣe àmọ̀ ṣe àwọn ò sọ fún ọ
2: ṣe náà máa ṣàdúrà bí a ti pàkọ́ a ti pàkọ́ mọ́ bínú
0: wọn ni bó ṣe wá di pé àbí àmọ̀délé mọ̀mọ́ ò mójú lè já abẹ̀ mọ̀mọ́ jókòó jẹ́ ṣùgbọ́n nígbà tí ojú lè já abẹ̀ tí ó di pé mọ̀mọ́ àtijáde àti wọlé bí mọ̀mọ́ ṣe bẹ̀rẹ̀ padà rí o ẹ̀yà lára wa mọ̀mọ́ bẹ̀rẹ̀ wọ́n ní mọ̀mọ́ o wà á street mọ̀mọ́ kìnní kejì kẹta àmọ́ ò fi ilẹ̀ mọ̀mọ́ ra máa lọ olómi lakun ba won tin je en ti o gbo 200 en ti o fo 100 nbe mama o gba pe si ise osan tori ke sa ro ojo ise osan ni mama o gba gbe
2: ye ni ni oloyinbo pe afternoon duty afternoon duty ni
0: ele ti
2: gbe an ba ti mo gitan laaro
0: won ni bo se di pe mo tun gbe si aye ti o ti fi le potun gbe new estate ti ngbe ama lo ri in to wa je kita si ri ti be wa tu ile wa gbo yi to mu koro wa lori afefe mo ni awon anu le njo yen o wa jejo sunday mo ni community to transformer ta won lo pe awon ko la won ni awon lo toro number la won lo awon na ti wa ndawo todo ta won awon anu committee awon ni pade pelu alaga alaga ni o wa sile alaga gba pe ai le boya se wa le le boya mo wa nle mo nbo wa ba yin arakunrin lo wa lo wa ki baba yi ninu ile lo ba taju kan ri mama pe ah erama erama sa kan tan ah won nigba ti arakunrin ri mama awon kan daada won gba ti won lo arakunrin abere ki si mama yin ni mama awon ni ah olorun seun o wa ka 3000 oko le mama binu o da ko tun ma fun ya tun ma wa gba mi o ah ese won o oju oni ti yin o e bo mo je na o arakunrin lo wa omo mama yin lo wa san arakunrin jade lo won ti wa nlo arakunrin wa na mo ko mama yin ni won mo ma ri won ni street daada mo nkoja te ma jade je ma wole ko so fun arakunrin ore re pe arakunrin ni boye pe mama n toro owo
2: ara ni
0: ko so fun won won lo be won lo be lati gba na oju opo arakunrin to wa ki won to wa ke mo won leyi mama ti da mama mo de be mo amo to ti po kiraja o wa dijo kan arakun to je mo mama yi wo pe moto jade mo ta ilo awon ore won kan to nsise o gba npada bo ibi ti cha npada mo wa pe ah je ki ya ki ra awon ki pe ko ta le nilo nu ile
2: ko si la lonu
0: kawo gba ibi ti cha wo pe ah o na won debi kan won so pe ti e mo sise oh my god ba ori ta me ba ni se ba ta won lo si
2: bion pos
0: ba se ri mama awon lo kan ri teni kan na wo si an eh na ko a be se wi fun me na mo se so fun yin ah mo me igbe
2: i se debi
0: ege adaka ibi tan ti fe la kan tan ma ni ka won to street nde lagbe mama o ri awon akan pada be ni abe le boka ta won ri la gbe odile ba se dele la wa o pe he mo ni yawa o sa ri pe ki lo sele ke wo si kankan ma mi ko o mo da ile ati o mo da bi to tu afun ti la won kan fe la nkan gboro awon si ya agbo le o ada o ni gba ta wa jeun tan ko pere omode ko mi mo kini kan mo si owo mo lo ba loro mo la lo kan rogun mi ni nfa mi mo sa won ti atun mo ti ki lagbo leti pe mo ni ki lo kian mo na wa da ke pe ha eyi ti mo ri ni bi o iya na bi elekaro si bi ti mo wa yi da ke ko josu meji lo ti gbogbo ore fi wa han de pata n to wa sele wa re mo ni yawo awon se club kan egbe o bibi ile ibadan ni o wa no o wa fitet to cci bo wa mo gba pade ipade ni egbe wa sinu ile alabirin to je yawo omo ko to je yawo omo mama yi on tu wa ninu community ti won gbe an bi meta lo wa nlo wa nu egbe yen se pe nto ko ile pamora obi o le pamora
2: beni
0: ibi je ja so fun iyawo nko se ya ko ni ya ko ni ah ya la gbaja ya to nwe o mbara ni o bara bo mo fun lowo na ko dan gba mi gan mo ra bread fun won yawo bi mama yin ni won ni be se ape ni kan pe mama to to ko yen bi ah e man toro bara na oni bi gbogbo awon eyan se wonu ile awon wa yoro lo ta won se aye ta won gba meeting ti gbogbo awon eyan wa ti oko lo lo to lo si oni mu awon odun nigba to wa di pe gbogbo eyan lo to to da ojo keji awon pe won pe eh look here olorun abe si didi mama re ti gbese re de
2: da dugbo yo
0: inu adugbo wa ni ah imi na mo mo ti ka won lekan sugbon fe so fun oni ha wi lati gba na inu awon odun ara awon oya sugbe wa stan mo gbo o ka won lapako mo ni njo kan ti mo tu polybag kale ya mo mo o tile ko leyin ah
2: ko jade
0: won na kan ah e be lo jani mo tun jo na ni ogbodo ko bo na lowo oni wewe
2: ate
0: ha mami won ti wa mu mura ti ya yo gbo
2: ti se fe se lohun la
0: wa lawon fe daya ipa sagbo ile ti o se ninu ile awon to yawo awon wa ni ah ko to gbe lo nu ile pada yo mo di sonu la fi agbe to gbe eje eje sugbon tawon eyan o wi tori pe awon aburu awon egbe awon meje to jobere awon ti gbogbo won ti mo ti sele awon to ja buru awon aburu awon loko ni pe to e wo eh e fi won le abolojo je ni kilan kilan o lo ti wa sokan ya iloju bayi mo mi kilo mu ite ntoro wo kilo so ai do bara si
2: abi ko ijiri
0: ya awon takumo olopa won eso mbara se ni sin ka won daya ipara sinu ile ti an ti gbe won ni abibo
2: won sadua ka
0: tori wipe nkan ti gbowo ori o awon ti da labuku lodo awon ti nfoju eyan giri wa awon ladugbo 091 23 70 86 75 egbo lekan si 091 23 70 86 75 eyin ta wa nle okere +234 814249 1006 the caller talo wa nbe
4: gbagba wa loko
2: yanjebu
4: ojo ya njo ojo ayo lagbara olohun
2: ami
4: ko ni da wa ni wa na lagbara ni be se se to lu gba te ba se bayi gba te ba se nkan to ya ma fun ba du pe radio lagbara olohun ti tun ma du pa yo yin ma fun ateyin ato ma taya lagbara olohun ko se ire omo ko yen ti se mistake
2: ni
4: gba ko yen ti se le ohun lo dan gbe dara e igba ko yen ti se le lo yo ko ti gbe ko mama lo se bo ndo bi ko bi se duro ki ni mama duro fun omo gbogbo lo ba e je ise ya o ohun lo ti gba lo fara e je gba ko

0: ìṣẹlẹ lẹsẹkẹsẹ tó ti gbọ́ tó tún wá ẹtì àti tó ti gbọ́ ẹ ló yẹ kó ti pè é jókòó pé màámi kí ló dé ṣé mi ò fún yín lóúnjẹ ni àbí olè líìdì tí mo fún yín ni kí ló dé tẹ̀lé ṣe rú ilé.
1: ó ti wá pé yàrá ẹ ní ìsìnyàsẹ́kẹ́lẹ́.
0: ó gbọ́dọ̀ fẹ́ kanlẹ̀ àsìkò tó yẹ kó ti tó ti kọjá ó yẹ kó ti tó ti pẹ́ ti pẹ́ ṣe bóun mú bi ṣèdúrà ẹ̀ ni kí ló dé tí ò ní tó máa rí nǹkan tí ò ní lè sọ ṣùgbọ́n bẹ́ẹ̀ ti gbojú àyè tó gbogbo yẹn ló dẹ̀ fi ní sìn kan fi ń sọ ọ́n sí. nǹkan tó dẹ̀ lè ṣẹlẹ̀ ni ní pé ṣèṣe ló máa pè pé márùn-ún wọn ti rí ẹ̀ ṣé wọ́n rí fídíò tí ọmọbìnrin yẹn rí lákọ̀ọ́kọ́ yẹn lọ́rọ̀ mú fídíò ẹ̀ kó wàá mú lọ fún màmá ẹ̀ ó wá pè fídíò ẹ̀ kan ẹ̀yin kọ́ lélẹ̀ iṣẹ́ yìí lélẹ̀ àbí kì í ṣe yìí agbóhùn òkè àtìgbà ẹni mo ti rí ẹ wíyìn tí mo ti sọ nǹkan ṣùgbọ́n ó fi nǹkan ṣé kí n dá yín padà sí ọ̀dọ̀ níbi tẹ̀ ti wá àbẹ́ máa sọ́ọ̀bù pátẹ́ ì ṣe tẹ̀gbẹ́ ó ti bí so nǹkan tó bá dẹ̀ sọ sáré kọ́ńtà nǹkan bá dẹ̀ lóhùn á sọ́ọ̀pù ẹ̀ so ìgbà yín ni wọ́n dẹ̀ màmá yìí bàbá yẹn ti ṣe ìgbàlódé ṣe ó dẹ̀ àwọn tó ń ṣe ìwé sóhun sí wọ́n máa ṣọ káàkiri.
1: ó dà mọ̀
2: ẹ ṣe
1: ẹ pè mí lẹ́yìn ètò ẹ pè mí dà mọ̀
3: orúkọ
1: sá
3: ẹ káàárọ
1: ojúmọ yìí ni
2: ojúmọ sá
3: èyí mo bi obì èyí ò lé ní kí máa fi jẹ obì máa kóbì ránṣẹ sí baba alesha ṣùgbọ́n máa fi tamtam ránṣẹ sí wọn.
1: dadi christopher gbọ́
3: dadi christopher látàwẹ̀ nìjà ń pa christopher ni ẹjọ́ gbogbo mo kí ń dáadáa mo gbọ́ ẹ̀ṣẹ́ àgbọ́dọ̀ sùn fẹ́ẹ̀ bá kí ìparí program yóò dágún mẹ́ta mo ní tó ń sùn kílẹ̀ máa fi mọ́
2: agbára ọlọ́
3: ẹ̀ ọ̀hàn ní wáyé tì
2: happy
3: independent celebration ní ìjẹ́ sí ní last week happy independent celebration ní ìjẹ́ gbé wá lálẹ́ yìí kámọ́kúrọ́ uncle mi tó wà ní north carolina ó ní kó pè yá yẹn sọ́dọ̀ torí wọ́n níbi tí wọ́n ti rú àwọn yẹn sí amẹ́ríkà àǹbalẹ̀ kó bá ẹ bá pásù yá yẹn kó gbé lọ síbẹ̀ kó bá tọ́jú wọn healing no need. Wọ́n ọkùnrin tó jẹ́ bí mẹ́gídá àwọn sísà méjèèjì mo nígbà tí ọkọ bẹ̀rẹ̀ sórí yẹn ìbá ní àwọn obìnrin náà lè tọ́jú ìyá yìí gbogbo bá ṣe wá gbé síta fẹ́fẹ́ fọ́ọ̀bù ọmọ gangan kò ní fẹ́ sínú ìyá kí ló dé tí wọ́n ṣe wọ́n ṣe ìyá gangan ẹdún fẹ́ẹ́tẹ́ gramọ́dá sí màmá tèmi ni ṣé màmá wo mi ò ní máa wò yá mi ràn ìkíní náà àwọn ògbó abúrò tó jóbìnrin àwọn ọlọ́dún ti yá mi sí yámi sí di 95 kó tó kù wọ́n bímọ jókòó ti yá mi ni àwọn gbogbo àwọn ọmọ àmìkámà kúrò kò da báyìí jẹnba wọn ẹyìn ẹ̀ka máa fi religion wò ó dàbí pé n tó wà níbẹ̀ spiritual ẹ̀sìn wà nínú ẹ̀ ìgbà tí bàbá wọn kú ṣé wọn ṣe sàárà mo fẹ́ bèrè ni ẹ̀jọ̀ gbóná sin bàbá wọn sí kán lọ sójú orí bàbá wọn kán lọ ṣe sàárà n tí ìyá yìí ń ṣe olójú ayé nínú spiriti spiritual ni ẹgbẹ́ ẹ fi gbogbo nǹkan tẹ màmá lọ́rùn ẹ fi a ní gbogbo nǹkan náà fi kéèyà lọ́rùn wọn àfi ebi pa
1: ebi ò pa wọn
3: ìwọ́n tí wọ́n ti tọ́jú tí wọ́n ti ń jẹ bàbá ìyá wà nílé pẹ̀lú ìyàwó kejì ẹni pé ìyàwó kẹta ọmọ wọn ti wá mú yẹn lọ tí wọ́n kú ìyá wife number one and wife number two ló
2: bọ̀ ìyàwó
3: ìyálé bẹ̀ ìyálé nìyá yẹn ẹ ló ń ṣe ń jẹ fún wọn ṣé ìyá ló ń ṣe ń jẹ fúnra rẹ̀ ni sán lọ́mọ ọ̀dọ̀ sán ṣẹgbọ́ ìyá yẹn ti ṣe bàbá spiritually kan lọ síbẹ̀ àwọn inú iṣẹ́ ládùúrà o ṣẹgbọ́ kristian ni ṣùgbọ́n kan lọ kan ìjọ kan wá àwọn tó máa dúà dáadáa kan lọ wádìí what is happening to this woman na spiritual ẹjọ kan tọjú ìyá yẹn dáadáa kí wọ́n má dẹ̀ tọjú ẹ̀ tán kó má kó lé ibẹ̀ yẹn náà nítorí yàrá ìwọ́n máa palọ̀ tán fún dáfúnmọ́ ìyá yẹn bẹ̀ náà ni kó wà ọ̀sùn kan máa tọ́jú ìyá yẹn bẹ̀
4: pẹ̀lú ògọ́ náà orúkọ tèmi ni kò fóṣì látò lóde bàbá mi jẹ́sà
2: ojú ni tí ọ
4: rẹ o ṣe rí tán bá gún ata lódó tán gún ata lọ́lọ́ àwọn àgbà sọ pé ìwà ata ò ní fata lẹ̀ tán gbé bàbá yẹn lọ sọ́dọ̀ alájà ń bà ní àti ìsìn ní north america
1: kí ló dé
4: ìyá sì máa máa

0: tí máa gbàrọ wà gidi bí yunifásitì.
1: Àwọn púpọ̀ bẹ́ẹ̀.
0: Bí nǹkan tẹ́ advice ẹ̀ máa mú wa fún wọn lélẹ̀. Bọ́kùnrin ọmọkùnrin wọn yẹn kó pe àwọn tó kù kán jọ ṣe meeting. Kó má jẹ́ pé ẹnu ọmọkùnrin wọn yẹn nìkan. Kán wá pe meeting ìyá wa. Ojú ń tì wá ń ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí tí ò dẹ̀ tẹ́ wa lọ́rùn. Tẹ́ bá tún dánwò a máa kọ̀ ní ìyá o. Nǹkan tí wọ́n fi dẹ́rù bàyá yẹn nìyẹn. Láì ṣe yẹn ìyá tún máa gba bárà ni. Kò fó sì ní láti olóúnjẹ ẹgbẹ́ òṣù.
2: Hello.
1: Hello.
2: Hello, sir.
1: Hello.
2: Ẹjọ́ ẹja fojú kan wo. Ẹja fojú kan wo ọ̀rọ̀ yẹn. Ibi tí ìyá dúró sí kó tó di pa àwọn ọmọ ní lárí ó yẹ pé ìlẹ̀ ẹ̀sẹ̀bẹ̀ nìyẹn o. Ká ọmọ yẹn kọ́ ra tẹ̀ ẹ́ jẹ́jẹ́ o. Ó yẹ pé tí ìyá ò bá ṣẹ́gun nìyẹn o. Ó yẹ kán lè dojúrú fáwọn ọmọ àwọn ọmọ ó lè débi tí ìyá dúró sí nìyẹn o. Ó yẹ pé kọ́tà yàn fún wọn nìyẹn o.
3: Ibo lẹ́yìn tó wáá gbà
2: ṣé owó ṣe yà ló ń jẹ yáyìn tó bẹ̀ ni.
1: Ìjìnlẹ̀ ọ̀rọ̀ ni o.
2: Ẹ̀jẹ̀ àkólà kú lẹ́kọ̀ọ́ bàbá mi.
1: Ikú àgbà ìjìnlẹ̀ ọ̀rọ̀ ni.
3: Hello. Hello.
1: Ẹ̀kọ́.
4: Ẹ̀dẹ̀kún ìtòlú.
1: Ìtòlú o bàbá ojú ni tì.
4: Ṣé rí gbogbo àwọn tó ti ń sọ̀rọ̀ wọn rí sọ ṣùgbọ́n wọ́n bá fẹ́ ṣe dáadáa kọ́mù ìyá yẹn jáde. Ó ṣeé ṣe kó jẹ́ ìyá ti báwọn wọ́n ti jọ tàwọn síra wọn. Ìyáwó kan àwọn náà wà lọ ṣe nǹkan pé ìyá ẹ̀tọ́ ọjọ́ kẹ́yìn ni. Gọ̀kìnì kan báyẹn kó wá jòwó ló ń ṣiṣẹ́ òkú. Ṣé mọ̀ pé àárín nǹkan tó ṣẹlẹ̀ ìyá nìkan ló wà gbẹ ilé yẹn ilé olórogún mi.
3: Bẹ́ẹ̀ni.
4: Ẹ bá jáde sí ẹ̀rá sí ọ̀rọ̀ dáadáa. Ó ní wọ́n ní amúkùn ẹrù ẹ wọ́. Ó ní kìlẹ̀ wò.
1: Awòsàn.
4: Tọ́ bá jáde. Ẹ̀rá sí ọ̀rọ̀ ìṣòdú lásán. Orúkọ mi ni Engineer Kingsley láti Lodò.
1: Iṣẹ́ o bàbá ojú ni tì í o. Iṣẹ́.
3: Náà wọ́n ní kò ní í dójú lásán.
1: Ìjìnlẹ̀ ni ìjìnlẹ̀.
3: Hello.
5: Hello ẹ mà kó ètò.
1: Ìtumọ̀ ni o bàbá ojú ni tì í o.
5: Ẹ kú ọjọ́ ọ̀bí o ìgbà ọdún kan ni o.
1: Yẹ́sà.
5: Ẹyin tẹ́ ẹ ṣe tọdún mẹ́lẹ̀ máa ṣe tọdún tó ń bọ̀.
1: Àmì o, àmì.
5: Mo dẹ̀ kí bàbá àjẹsà ń bẹ yẹn o.
1: Ojú ni tì í o.
5: Ọwọ́ ọ̀tún olúpo òní. Ẹni tó yẹ kí wọ́n mú ti òní gangan náà nìyẹn. Òun ló kapọ́ òní.
1: Ẹ̀wọ̀n ojú ni tì í járe.
5: Àmì Jésù.
1: Mo ti ba wóògùn kàtá.
3: Ọ̀yá.
5: Ilé olóró ogún. Oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ ńbẹ̀.
1: Abẹ́sẹ̀ Olódùmarè.
5: Oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀ ńbẹ̀. Ó lè jẹ́ pé ìyá yẹn gan ti wùwà kan kó jẹ́ pé ẹ̀sán ẹ̀ ló ń ké. Ìyẹn bẹ́ẹ̀ èkejì tá a bá wò dáadáa nígbà tí wọ́n mú fọ́tò yẹn wá fún bàbá fún ọmọ àkọ́bí yẹn. Ẹsẹ̀kẹsẹ̀ ló ti yẹ kó ti pọn wọn àbúrò ẹ̀ kọ́ ọ pé ìyá wọn á mú kó nínú ilé yẹn á wá pè ìyá wọn ìyá mi ẹ̀ ń ṣe ń báyìí ṣe ń báyìí. N kò fẹ́ o ẹ jáwọ́ nínú ẹ̀ ẹ má máa dójú tì wá. Bákan mẹ́ta ni ọ̀rọ̀ yẹn wà. Màmá yẹn gan lè ti máa ṣe nǹkan yẹn kí bàbá yẹn tó kú. Bẹ́ẹ̀ ni kó máa yọ ṣe kó máa wọ̀n síta. Ẹlòmíì á máa ṣe nǹkan mi tá a máa fojú wò pé lè rí nǹkan yẹn lọ́wọ́ ẹ̀. Bákan ó dẹ̀ ń yọ nǹkan yẹn ṣe lábẹ́lẹ̀. Ọlọ́run sọ pé kò tí tàṣe kò táṣe rí ẹ̀ máa tú ni. Ẹ wo irú nǹkan yẹn oúnjẹ ó mu. Ẹ̀mí burúkú ni ẹ̀mí àìnítẹ̀lọ́rùn.
3: O tún máa tọrọ bá
5: ẹ máa bẹ́tò bọ àwà pẹ̀lú yín o láti lónìí jóná o.
1: À ń ṣe o bàbá.
5: Ọlọ́run á dì í
2: mọ́ fún wa. Ẹ fètò.
3: Yẹ́sà.
2: Ẹ káàárọ̀ o.
1: Ẹ kọ ojúmọ́ sà.
2: Olúpo.
1: Bàbá.
2: Bàbá Jẹ̀sà.
1: Ojú ni tì o.
2: Ẹ kú jọ mẹ́ta o.
1: Jọ mẹ́ta ni o.
2: Aláàjì á sì mí o ọdẹdẹ bàbá olúpọ̀ nìyẹn.
1: Yẹ́sà.
2: Ẹ kú jọ mẹ́ta.
6: ẹ rí ọ̀rọ̀ ìyá tẹ́ ń sọ nǹkan méjì ni ìyá ń kó lọ́wọ́ ìyá mú abẹ́rẹ́ lọ́wọ́ ó sì mú kásán lọ́wọ́ wọ́n bí ìyá ń pé kí ló fẹ́ fi abẹ́rẹ́ ṣe ó lòun fẹ́ fi sọgbá wọ́n ní kí ló fẹ́ fi kásán ṣe ó lòun fẹ́ fi sọ ó lòun fẹ́ fi ro sọ gba ìyá àwọn oníkẹ̀kẹ́ tó fẹ́ ṣe nu méjèèjì àwọn ọmọ ń lọ fẹ́ sọ lẹ́nu fún díẹ̀ yìí náà àwọn ọmọ kò sọ pé kẹ̀kẹ́ tí wọ́n lè dá sí tó bá ṣe ìbá jẹ́ pé ìjọba ni báárà tí ya ń ṣe gan ọyọ ti fẹ̀yìntì tí a bá pèèyàn ní mínísítà tó bá ṣe pé ó lè ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí bá ń ṣe mínísítà lọ́wọ́ wà láì yóò jì nǹkan àwọn ministerial officers rẹ̀ fún díẹ̀ yìí ìbùkátà ti ń mu kí wọ́n mọ bẹ́lọ̀ ń kọ́lọ́ mọ́sàn-án ọmọ lábìkú àgbà tí wọ́n gúnlẹ̀ láyọ̀ kí wọ́n mọ jẹ́ bẹ́ẹ̀ ni ẹkú ètò.
7: Ayé lọ́jà ó ń bá olúwa mo fọ̀rọ̀ mi lé ẹ lọ́wọ́.
8: Hello. Ọlọ́run
1: orebete
8: mo fọ̀rọ̀ mi lé ọlọ́wọ́
1: o ní ọlọ́run lónìí
8: mo nípolẹ̀ ayọ̀. Hello. Hello. Hello. Hello. Orúkọ yín sà. Ojú òpó yẹn ọ̀dà ọlọ́dọ̀ yín ń bẹ̀ yẹn o. Hello.
9: Olúfo.
8: Sà.
9: Àdàlú jẹ́ sà.
1: Ojú ni tí ìyẹn o bàbá mi. Ẹnì ẹ̀ dànù mọ́jú ní police station.
9: Àfi ìgbẹ́ńgbẹ́ àdẹ̀kú kọlẹ̀ mọ́.
1: Yẹ sà.
9: Bẹ̀rẹ̀ tí wọ́n ṣe dábọ̀.
8: Àmì olúwa.
9: Àti ilé ọkọ àti ilé ìyàwó. Àlùfẹ́ nǹkan ọkọ̀ ṣàwá
1: jù. Yóò lódùmọ̀rì. Àtọ̀dọ̀ tí ń náà adùn àkárí o.
9: Àbẹ́fẹ́ àti ìyàbọ̀. Ìgbẹ́ni tí wà. Ọ̀rọ̀ ló bá mọ kó mo rò wá. Ìfún ìfún tí wọ́n ṣe kí tẹ̀sí láti gbé. Wọ́n bá tún ìkòkò ìṣàyẹ̀wò ìyáyẹ̀wò. Orílẹ̀ olóhùn tó lágbára púpọ̀. Wọ́n wà lánàá. Ọmọ ìjọba di ẹrù wa kí o ṣe
8: kàn.
9: Mo ṣe kí mo ṣe wà.
1: Iṣẹ́ o bàbá.
10: Hello.
1: Hello. Hello sir.
10: Hello.
8: Hello sir.
1: Hello sir. Àmì gbọ́ yín o.
10: Alájí làwọn sẹ́gbọ̀n ló ń sọ̀rọ̀ láti New York.
8: Ok.
10: Hello.
1: Àmì gbọ́ yín ó yá ìbá dá sí.
10: Ok. Ọ̀rọ̀ yìí sọ lọ́gbọ́n kó ó ṣèbùgbọ̀ pọ̀ o. Ohun tí ìyá yẹn ń ṣe ẹni kò mọ tí ò ṣẹlẹ̀ láti wà lábẹ́nu ọlọ́run ọmọ tẹ́ni kò mọ tó samú orí ilé orí ogun kò tún tí ò lè ṣẹlẹ̀. Èsì gbà tí àwọn ọmọ yẹn ti gbé ìyá yẹn lọ sọ́dọ̀ ohun tí èkì ayẹyẹ dáadáa àgọ́dùmọ̀ pé fẹ́ tó ṣe ni wọ́n láti yẹn nìkan tí ó gbé kó tìyà tí ó máa rí nànà tí ọ̀tí ẹ̀ mọ́jáde pàápàá ebi tí ó tún máa lọ tọrọ. Èsì àbá fẹ́ jáde tí wọ́n bá ṣe fẹ́ lọ fóun ṣe yẹ wọn fi yálẹ gbogbo ọlẹ tó ṣe wọn tí wọn fi yálẹ nílé òlè ṣe bẹẹ ìṣẹjẹ lè wà lábẹ ẹgbẹ fún ìyá rẹ gẹgẹ ìbọn sí abẹ ẹgbẹ bá tiẹ káwọn ohun ṣe ìbùsẹlẹ ó bóyá ẹ máa jáde tó láti àbó máa lo tẹlóru àwò ẹwọn ò tíì ẹ tó
1: ọdà sí
10: ìṣe o ìṣe o ìṣe o ìṣe o ìṣe
1: o
10: ẹ kú ètò
1: ètò ní o ìpẹlẹ mà
10: láti kárí ká pọ pọ tó yà lọjà tí a rí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn inú ẹ̀jẹ̀ ló wà inú ẹ̀jẹ̀ rí nǹkan kan ṣẹlẹ̀ ní lọ́jọ́ ìmújòkó nínú ọ̀wọ̀ tó bá ń pèsè rédíò yẹn ẹ máa sọ pé ọ̀wọ̀ ṣe aláìní yẹn ẹnìkan wà lọ́dọ̀ mi kò jùmọ̀ sọ́dọ̀ wa ó dẹ̀ ń pè kò sí nǹkan tí ò ní tó tún fún sọ ní orí rédíò pé owó ìjẹ́ òun ní kankan lára àwọn tó máa ń bù lówó yẹn tó tí kíní ẹ̀ bá ti wà ní ẹ̀jẹ̀ ọlọ́run nìkan ló lè yọ tẹ bá lọ sọ́jà àbá ẹ̀rọ wọ̀n ní ọjọ́ pé ọmọ èèyàn gidi tádé wa sọ́jà àbá mẹ́ta máa sọ̀rọ̀ nǹkan nǹkan téèyàn pé tí àdúrà kan tèmi kàn ń gbà ní pé ọlọ́run ẹlẹ́dà kó mọ̀ sọ wá dìdàkudà tábà rí ogun kógun ogun ayẹyẹ ẹni tí bá ń bẹ ní ẹ̀jẹ̀ wa onínú ẹ̀jẹ̀ èèyàn kọ́lọ́run kó yọ jáde tó fi ní inú ẹ̀jẹ̀ ló wà o inú ẹ̀jẹ̀ ni fi ní yẹn wà ogun afiniṣẹ̀sí tó láti kárí ká pọ̀ kan tó ìyá lọ́jà.
8: Ẹ ṣe mo dúpẹ́ o.
1: ise o
11: aye o ni gba so yi lara yin
1: ami o yeye mi ni danu mo lo spiritu
12: olupo
11: ababa mi
12: e pe to
11: aja kolo
1: mi kan soro
12: ko aye samo kin yo oruko temi ni da sbo
1: ibeleza
12: latakin gade ibeleza e ni saison
11: ami olohun
12: saison mi se yin o yin
1: ami olodun re
12: se ri omo ya yen popo o lo n jade fun ra won o fe lo ra nkan o de wo ye lo kan o wa pala ah ori kin ebi lu bi en lo en lo n de waju e gan fun lo si
1: ah
12: o wa pala wale o ti mo pe o ti mo pe o le duro nbe mo ese kese yo mo tele mi leyin mo ba wa wole ni wa so pe iya n te n se ten so ti mi o si mo ti mo se n gbo ti mi o se fi bi ti mi o si bi mo se aka yin fun ra mi tori ibre gangan mi wa parun fura mi ede yi o le fe se tin den pada sa gbole mi abe gbo te ba ti ma pe gbo mi e gboro jade mi papa se ibi ni pa yin ni abi kini se ohun lo mi ya re ko ye ko pada to ba pada ni to ba se pa o ri won ra o tu koro bayi e ri pe iya yen se se ko ma tan re wo ma laila gege bi a gege bi mara temi
1: o da se
12: so ni o pe lasan ni pasa ko oju ko ro nda ya yen la mu
1: ise
12: ma ni se ri ni e
1: pe yes yes so
11: hello
13: hello
11: hello sir
13: hello
11: hello sir
13: eh ka ji ni eh na bi ni mi ba ko mi agan ba ni so ni lati ma ni de ko wale lo ko eh sir te gbe sir
1: a n gbo yin yeke yeke
13: e ma je ki eniyan lo sodo ya yen ko toro bara ku fun lowo nkan to ba to wa leyin e fa ma di meji lo mi le so boya be mi ti wa o be be akere ni aye na lo to sugbon mi ni lo la di ri eh ti enikan ti soro lekan pe ti ya kan pe ni kan so ya yen to ba fun so ya yen ti e ba si lo ni to to ni to ti ba ti bo ni pe ya ti ni ma je mu bi kan ti gbogbo alajo mo pe ni olorogun ni kan ko ma gbo ti pe ko mu la ko ni o a mo bi iya to so ato pake ti won si pe ti won mu ya to de o ya na le ti ra si pe bi e ba stop gini ati ma se bi awon gan ma pa seyin ni ninu e aju won ko so ra won ko so ra won gidi gan kan lo wa di oro e dada ku tori to ma te e ya to se igba ti ya to won gbe ni bere aye won le ya to won bara bi to won ni e jo je ka se suru jare e a ma so pe ojukokoro wo ru ojukokoro wo ati ya gan be aya ti lo lo bi ti oye ko lo wọ́n ti sọ pé nǹkan báyìí wà máa ṣe kú tó di pé ìrìn àjò máa rí báyìí tí ẹ̀ ṣe pé dandan ni ó gbọ́dọ̀ máa ṣe.
1: pé kí ọ̀rọ̀ yẹn ọmọ rẹ̀ lè máa lójútùú.
13: ẹ àlejò bí àkọ́ tó ṣẹlẹ̀ nìyẹn ó máa mú ọ gírígírí o kí wọ́n wá di ẹ dáadáa o.
1: sọ ìjìnlẹ̀ ni ìjìnlẹ̀ ni
13: àní bẹ́ẹ̀ ni lọ padà o.
1: ìjìnlẹ̀ ni ìṣe o ìjìnlẹ̀ ni yánnà mi gbọ́ nílé.
11: hello
1: wọ́n fọgbọ́n gbé o.
14: Hello,
11: hello, Esther. Yes, Esther, my sister.
1: Sister ni yen.
14: Yes, sir. Fojumo sir.
1: Yes, lati Olubadan estate.
14: Yes, sir. O ko temi ni temi tope lati Olubadan.
1: Eh, je ri ni.
14: Aku pale mo Olorun a ba wa se oju.
1: Ami o, ami.
14: Eh, rasa.
1: Yes.
14: Eh, Sherry, mo ma so kini kan pe investigate yourself by yourself. But won ti so fun ma yen. O so pe ke mu ya yin sodo. Ẹyin gangan fún ara yẹn ti máa jókòó ẹ máa kí ló lè ṣẹlẹ̀ nǹkan kan dé something ẹyin ọkùnrin ní sọ fún èèyàn kejì nfa pé ẹ kọ́ jẹ́ kó pẹ́ tó yẹn ṣẹ́rí normally ti mi tó má sọ kíní yìí mi ìfẹ́ sọ̀bọ̀ tí má sọ àwáta jẹ́ ọmọ ìbàdàn ẹ má ẹ̀ka bínú ṣẹ́rí ìwà yẹn ó kanlẹ̀ wà lára ìbàdàn generally nfa ẹ máa rí ẹni tó jẹ́ young person gan wọ́n máa tọrọ owó wọ́n máa fi sky tọrọ owó ìwà yẹn ara ìwà ìjà gbòòrò wa tó ti yẹn òṣìṣẹ́ ayé kò ń ṣe pé bóyá pé wọ́n fi ṣe nǹkan kan àbí pé kinní yóò rí bí kinní ẹ̀fẹ̀ ni wọ́n rí gbajúmọ̀ ni gbajúmọ̀ ìbàdàn nìyẹn kọ́ tọrọ owó gbajúmọ̀ ìbàdàn nìyẹn má bínú àwa ọmọ ìbàdàn mo ń sọ wa generally gbajúmọ̀ wa ni sẹ́rí nǹkan tẹ̀mí wá rò pẹ̀ lè ṣe bọ́ ṣe wà yẹn torí bẹ́ẹ̀ bá ní pé kan dúró sílé ta ló fẹ́ ṣọ̀wọ́n ta ló máa máa tá ní òní ní tiẹ̀ tó máa bá tiẹ̀ lọ tó máa máa dúró ṣọ̀wọ́n wọn kì í ṣe pọ́n gé lọ́wọ́ kì í ṣe pọ́n gé lẹ́sẹ̀. bọ̀ nǹkan tẹ̀ lè ṣe báyìí tí mo ń pẹ̀ lè ṣe tẹ́ bá ní owó tẹ ẹ mú ọ lọ sí kí ẹ òun tán bá wà ní kí ẹ òun fún 2-3 years pé wọn jọ jáde te long wo won be te nton fun te fun won lo nje sibe mo pe ton ba re ni bo ara won wa le care room e mu won lo si care room o ma ri to so be won a ma fun won lo nje won a ma toju won po won ni jo jade eyin le mama lo mama wo won te ba se be fun won fun a year or 2 years
1: ara won ro
14: ara won ti wa le all kinyo n se se aye o ko si se aye nbe ko si pe be a pe kini wa wa ni yen ni ba de o common fun wa nbi e ku eto
1: e ba gbele yo jeo sista we love you
15: ay ya mi amu ni bu ni o abo hello
16: hello sir.
1: Hello.
16: Hello.
1: Hello.
16: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
1: Hello.
16: Hello.
1: Hello.
16: Hello.
1: Hello.
16: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Won da ti o ba ni enu je nkan wa gba wa se fun wa ni je na bi pe ka wa fo kojo ka ke ya se fo ti wa nbu gbogbo nkan ni ba nje o se ara fun ya yen fun fun baba yen so won be to crazy gbogbo wa je ati gba na nkan ni se baba yen ma
1: wa o toro o
16: mo wa na ba le fi yen na okun Ọlọrun gba akoso nbe.
1: Kila ni kila
16: se? E soro.
1: Le se ngba na fun baba un ti o baba o fi toro owo mo.
16: Gbogbo nte nu nje.
1: Nyo.
16: Wara. Gbogbo nte nu nje.
1: Mhm.
16: Mo be to kiya sin 41 je na. Gbogbo wa fa.
1: Baba o ba toro owo mo.
16: So gba ketan.
1: Won bi se sara fun won.
16: Gba na ni o ti toro owo mo. Baba tin bo njima la ma ri won. Mo mi ga da ko bi ta ki ri won. O mo so ko me ni yen gbo. Radio.
1: E mo da ko.
16: Ni ke beda ko mi na ko mo ba mo pe ni mo soro ba se wa ke ta se gbo ndenu je ala baba re toro bara mo ke soro rogun ke ti ye olon yo sanu wa
1: be
16: si jo anu wa ko do ta da olon jo ko la re ala mi ko jo lo
1: amen
16: era sa
1: yes sir hello
17: ise o
16: hello
1: hello sir
17: hello sir
16: ya do e se do
17: a n gbo yin sir
16: wa ji baba mi ti ko ara ti mi o ko Eh, kama ti je ti la mer kan ni. Ti ko ba ti. A ti mo ko ba bo ani ka ni te ji la. Ti je ti o le do awa ni ba. Ti ba bo ji ale ba se mo ni te ji o ti re. Ti o ni re. A ba ba ti o ni ko ko wa ni do o ti ni. Ti ma ni o ti ma ni. Ti je de te ba mo te o te te mo ren te ji o ni. O so ku so gen ti ni te. Ni le ba en je ya. Eh. A ti ni le ba ya mo te ji.
1: Hello.
16: Hello,
1: sir.
16: Hello,
17: yes, yes, sir.
16: Yes, sir.
1: Yes,
16: sir.
1: Yes,
17: sir.
1: Yes,
17: sir.
16: Hello, sir. Hello, sir. Hello, sir. Hello, sir. Hello, sir. Hello, sir.
1: Hello, sir.
17: Hello,
16: sir. Hello, sir. Hello,
17: sir. Hello, sir. Hello,
16: sir. Hello, sir. Hello, sir. Hello, sir. Hello, sir. Hello, sir. Hello, sir. Hello, sir. Hello, sir. Hello, sir. Hello, sir. Hello, sir. Hello, sir. Hello, sir. Hello,
1: sir.
16: Hello, sir. Hello, sir. Hello, sir. Hello, sir. Hello, sir. Hello, sir. Hello, sir. Hello, sir. Hello, sir. Hello, sir. Hello, Odo ti wa na wa ni na ba kan won se mo se je ni gbajimo ni o igba won mi wa n don don mo me sa o ba ya lo ti se fi ajo a mo to ru
1: ah
16: o si wo ko to ga so o ba e bi je igba won ara ni wa mo so fun baba n te se yi o da won mo yin ba won mo yin go ti je a mi kilo pa ti won be
1: hmm
16: wa ru a mi kilo pa ti won ba ni ko mo lo o fi si le n te ba se se se so lo si ti so don
1: Mo toro ba la ku.
16: Bẹẹni.
1: Sọ
16: mi baba yi.
1: Sọ mi o sa so ku won.
16: Ah. O ti sa ra fun. O ra ba da won sa do a fun won ti won ti. O ti je ka ra won sa fun wa won to le gbe ko ba de te.
1: Atemi ati yin Olorun jagun le ayo.
17: Ami. Ami.
16: Ami baba mi o. Baba mi o pe ko.
17: E
16: ku pale mo na wo a je pe ju se na ni o.
14: Ya ise o.
17: Habi.
18: O ti wa nu eje iya, o ti wa nu eje won ni.
15: Se ya isi.
18: O ti wa nu eje won ni. Awa ti nkan se gan ta ni pe nija. Ati toro bara gan o nje ti ju fa wa. Ka to wa so pe tin kan, ka to wa so pe tin kan ko se.
15: Mo yin, mo yin, mo yin. Mo yin
18: to ri pe. Ijo kan mo njade lo, emi atomo mi. Mo de don titi enikan de 100 na si ni. Fún ọmọ mi ló ń sọ fún ẹni yẹn pé dádì mi ò tọrọ bára. Nígbà tó mọ̀ pé mo ní nǹkan ọba nǹkan tí mo ń ṣe tẹ́mi tí mo fi ń pawọ́dà ká tó wá sọ pé tí nǹkan kò ṣe. Ojú kòkòrò ni ìkíyẹ bàbá kan tó pè tán ni bóyá ó rìn dé bẹ́ẹ̀ ni. Ó kè tí ìyá yẹn bá kú sí ta ló máa gba bára fáwọn ọmọ yẹn. Ṣé bóyá kọ́ làwọn lè lọ sókè. Nǹkan tí ò da ni nǹkan tí ò da ò da ìyá láti kí bàbá wọn tó kú gan nìyá yẹn ti ń tọrọ bára bẹ́ẹ̀ sì ni kán pe meeting lórí ìyá yẹn kó bá jọkùnrin yẹn nìkan bí gbogbo wọn pe meeting pé ìyá wa ẹ ń ṣe nǹkan bẹ́ẹ̀ ń dójú ti wà tẹ́ ẹ bá dẹ̀ stop a máa kọ̀yin níyà bẹ́ẹ̀ sì nìyẹn ẹ wò kò fẹ́ sì mi láti olúndè yá ní dáàmú.
17: Òṣè gàrí òṣè rùn
15: olúndè. Yes. Àwọn tí wọ́n ní pènijà wọ́n tún wá dẹ́gbẹ́lẹ̀ láàrin wọn àtọkùnrin àtobìnrin wọn atakankan ara àwọn ọmọ ẹgbẹ́ wọn ni.
7: Kò
15: sí kankan ni wọ́n ti ń tọrọ bá àtẹ̀lé bá ẹ̀ sí lé báṣọ tí ò dá lọ́rùn wọn. Ara wọn làlàbá àlójú olómi. Wọ́n tún wá nífẹ̀ẹ́. Oh my God.
17: A sì tún máa dá sètò.
15: Oh my God. Hello.
18: Hello, lẹ́ẹ̀kan sí bàbá. Ẹ sètò. Mo ń sọ pé màmá yẹn wípé kí bàbá yẹn kí bàbá ọkọ obìnrin màmá yẹn tó kú obìnrin yẹn ti ń ṣe nǹkan yẹn tẹ́lẹ̀ ó ti wà nínú ẹ̀jẹ̀ kì í ṣe pé gbàtí yéé ṣe pé àsìkò ìlú ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe àṣírí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí tú ni níyìísìn kí màmá yẹn ọmọ ọmọ màmá yẹn kí gbogbo wọn kọ́ pera wọn jọ kí wọ́n mú màmá yẹn sí àárín màmá yẹn ṣe báyìí ṣe báyìí ṣé ẹ máa jáwọ́nú àbí ìjáwọ́nú ẹ̀. Bí wọ́n mú lọ bìkan tó jẹ́ pé yíṣẹ́ ló ń gbé bìkan ọ̀ tó bá wà bẹ̀rẹ̀ wọn máa tọrọ owó lọ́wọ́ wọn. Orúkọ tèmi ni gani ọlọ́ọ̀dá látàbí
17: tálẹ̀ kọ́kì. Ìṣeun.
15: Ṣé rí àwọn kankan máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé hello. Hello, àtọ̀dọ̀ yín bẹ̀ ni wà mọ tó múre o. Hello.
19: Hello, ẹ kú àwọn.
17: Ẹ kú ojúmọ́ sà.
19: Pàpẹ sí bàbá káàkiri ló ń sọ̀rọ̀.
15: Ìyá òbí láti sọ̀rọ̀. À ń gbọ́ yín sà.
19: Ojú méjì ni mo gbé láti kó lẹ́yìn bá ní mi o.
15: Ṣé
19: ìgbógbó láyé ni mo tó jù ní àjọ bá mi. Ìyá yẹn ti gbé ìrìn àjò kan tó tó di kó lọ́kọ̀ rárá. Ó lè jẹ́ jẹ́ sọ fún ó lè jẹ́ ìrìn àjò lórílẹ̀ wọn ó pè ìyá wọn ó bẹ̀ ìyá ni. Kí ló dé tẹ̀sí ṣe kí nìyẹn bójú wa jẹ́ ìyá lè la ọ̀nà kan nìyẹn. Ìkejì ike kankan wà ó sọ ọmọ ọmọọba ìlú Èkó kan rí ẹgbẹ́ ọlọ́pàá ní wọn tó tẹ̀lé ọmọ yẹn káàkiri gbogbo tó ń tún bá lọ sọ lọ́kẹ́tì dé sí mú bisikíìtì mímọ́ mú ti gbọ́ mu ẹ ń sọ lọ́wọ́ lẹ́sẹ̀ káàkiri ó lówó lọ́lá ó lè dáyà pa jẹ bisikíìtì tó ń tọ̀ mu mọ́tà kí ní sọ mákẹ́tì ní tó fọwọ́ pa mu tó ó lè jẹ́ ojúkòkòrò ó lè jẹ́ nígbẹ̀dẹ̀ ó dẹ̀ lè jẹ́ ìyá erin àjò kan ó máa ń ṣẹlẹ̀ o ẹlòmíì tó bí wọn tàbí kó tó níláárí wọn lè ní ó jẹ̀gbẹ́ wọn lè ní kó ṣe kínní kan wọn ó pè ìyá ọ̀rọ̀ wọn bẹ̀ wọn tẹ̀ ń mú.
15: Ó dà sà.
17: Ìṣe o.
7: Ẹ̀sùn mọ bí ẹ wá gbọ́.
15: Ọlọ́run. Gbígbé abára mo jẹ́ ń gbé kí ayé mi.
20: Hello.
17: Hello.
20: Ẹ kú ojúmọ́ o.
15: Yes sir, pápákọ̀
20: ojú sí láti
15: lọ. Yes
20: sir, Mr. Tumọ̀ Abásúndé ní Látẹ̀lẹ́bú. Ìyá yẹn àdúrà ni wọ́n máa ṣe o.
15: Ok.
20: Torí bárà bẹ́ẹ̀ ni bí bàbá kan ti tọ́ ń kéré àti kan lọ sí wájú kan ṣe àdúrà ni ọlọ́run bá yọkọ̀ lójú ẹ̀. Torí ebi bárà ti tọrọ yẹn ó ní agbára. Ẹ̀wọ́n táwọn bá yín sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀mí gan mo ní pè níbi àwùjọ. Ó dáa máa dùn pé tí mi bá pè yẹn gan tó bá gbé kọ́ọ̀lù wọ́n máa sọ fún wọn pé bá ń tọrọ owó ni ọlọ́run ní ṣe wá bẹ́ẹ̀ tá a ti bùjẹ́ bùdà nù táwọn náà ti ṣe ni kì í ṣe nǹkan tó dáa.
15: Ọ̀dà sà.
17: Ìṣeun.
15: Hello.
0: Come on, my brother and brother, Bara. Spiritual, I need to and then, but for law, come. I want better better. Christian, Muslim, ati al bayada esto fun. Station ni leni. You make me ni etiba. Adioshen. O kon meta wa sibe e je kon se adura fun ya yi pe mi o ba le dupe a se pe mi o more pe mi o ba le dupe a se pe mi o more opo ege ni ti ku opo ege ni ti lo opo lo wa le mo opo lo se fine barakiri pe mi o ba le dupe a se pe mi o more o da ro
15: o da ji da da
17: se o baba
15: mi o lori of that gba ipe kankan mo tori pe ojo ti lo Olorun ogun ni foruko re.
7: Aye laja o.
15: Adani waye adani tan.
7: Oluwa mo foro mi.
15: Fi oro mi le olowo. Saturday ojo kewa ninu osu ti se le kewa. Oluwa ko gba isakoso.
17: Amen Olorun.
15: Teru alo itura bo Oluwa.
7: Lodo re Oluwa.
15: O gbekele o. Mo je ki bi o be ni keni. Ajo na mo ja fara pa o
7: ma je ki temi soro
15: pelu wa ni alo ati ni abo
7: wa
15: lo wa se koju mo ti wa atawon ta n lo ba atawon ta na ta wa na n lo ba won
7: oluwa fi fun mi
15: lo agba ise kuso ebe le omo ye leke mu ki mo gaji ola oluwa owola bi ola kule robot kemti ni le america anti salewa new york city grandpa christopher lata we mama ola yinko ola jide oloye abidemi kari mo gaji ile agbomo la olusoji lode aje le ibadan alaji atalaja bisiri yu abi online yale yale alaji soli ora le jo ntoro mama olubumi oluwole alaji sajja ndi omo lawani kabiru jalaluru monka jile afonka oloye side akitunde awon ni oni okusin di atuluana alaji ambali azix afolabidaro ibrahim baba mi john ajibola oluwole rami omo ogun sanya olubad of texas alaji tajude oye omo oye wole o ma fokola jabi pon si alaja doctor olaide rahim mama dikines funuke ayadoro ba mi e ti lawiye olori kan tin benu leba ojo ke dogbo osu kero tun ti mo ni aba o pe omo 100 odun gege
7: ara ye go biku ile o pa ni tode o ni pa ni
15: comrade ile san mo ki
7: awon tin ba ni je
15: eja oye ni yi
7: awon tin ba
15: ke soro ti oluwunu
7: awon ko lo
15: mi jo la wa mu ki
7: omo ara ye papa
15: anti chope ni olubadan next street
7: omo ara le won
15: mo ki gbogbo ebi
7: ara ye papa
15: ologbe oloye akogun
7: eni ani ko fe ni oju
15: mu iwa oye diji
7: atani e fi senu
15: so sad
7: eni ani ko fi ni leyin
15: ajo wa nle ijosin lai mo pe ti tan ti de olorun gbogbo e yi o
7: eni aba foro lo
15: to ebi nlo fun toni e ma fi adua e ma fi ran wa lowo pelu ogun olorun to ti pade wa dijo mejo oni adebi ilo ko mi 08054035746 number telephone ba mi so ni whatsapp ni ye Titi ojo mejo ohun
17: Adebisi Ajibola na re o babo osu ma loju ni ti gbogbo ni agbaro lodumare
15: aseo
17: iwa yan la ma gbo na gbogbo re
15: aseo titi gba na elemeun e ku kale o

0: àwọn tó ti wọ́n dẹ̀ sí parí ogun ayé rẹ̀ parí. Ogun àríjẹ́ parí. Ogun ìdààmú lórí ọmọ parí. Ogun ìfòró lórí ọmọ parí. Ogun ìpọ́nrú ọkọ̀ lórí ọmọ parí. Ogun ìjálarí àrówó parí. Ogun ọjọ́ pípẹ́ parí. Ogun ìdílé parí. Ogun ẹ̀sọ́ parí nínú ilé yìí. Ogun àdágbé àdásọ parí. Ogun fìkáyíká parí. Ogun ìdádúró parí. Ogun àkóbá àdábá parí. Ogun ìrákọ̀rọ̀ parí. Ogun àṣẹ ti parí. Ogun ẹ̀láyọ̀ lórí ọmọ parí. Ogun àṣẹdànù parí. Ogun àní parí. Ogun àtọrọjẹ́ parí. Ogun kàwé jìyà parí. Ogun promise of fẹ́ẹ̀lì parí. Àní bí àwọ̀ yìí ṣe parí lẹ́nu ogun kìràkìtà tí ò lẹ́sọ̀ parí. Ogun àtẹ́gbẹ́ àtọ́gbà ó parí. Ogun àrífí parí. Ogun àfi bíbélì bójú ṣẹni níkà parí. Ogun ayọ́kẹ́lẹ́ ṣe bí parí. Ogun pèsè parí. Ogun ìpìlẹ̀ parí. Ogun nẹ́ẹ̀jẹ́ parí. Ogun ọ̀fọ̀ lórí ọmọ parí. Ogun ìkórira parí. Ogun kọ́mọ máma gbé kọ́ọ̀lì ìyá rẹ̀ parí. Olúwo ṣé àwọn tó ti wọ́n dẹ̀ sí parí lẹ́nìí o. Àwẹ̀ tá a bẹ̀rẹ̀ wẹ́rẹ́ wẹ̀rẹ̀ wẹ́rẹ́. Adúpẹ́ pé Ọlọ́run jẹ́ ká parí rẹ̀ láyọ̀ àti àlàáfíà. A lè parí rẹ̀ nìkan, parí rẹ̀ sínú ẹ̀rí. A parí ẹ̀ sínú ìlérí tí Ọlọ́run ti múṣẹ. Nítorí náà tó bá mọ̀ wípé ó tọ́pẹ́ pariwo go go go go go go go go go. Very good, my name is Pastor Fakeye Emmanuel Baba Alábíyamọ. Lẹ́ni tí àwẹ̀ pẹpẹ fún pẹpẹ parí. Pẹpẹ tá a máa ṣiṣẹ́ lé lórí lónìí ni pẹpẹ ó ṣe é ṣe. Tún gbọ́ ilé yìí, ẹnìkan jókòó jẹ́jẹ́ nílé rẹ̀. Ó gbọ́ tí wọ́n kalẹ̀ kú kókókó. Ó wọ́ yọjú látọjú wíńdò, ó fẹ́ wo ẹni ọ̀hún. Ó wọ́ rí wípé lára àwọn ọ̀rẹ́ rẹ̀ tó máa ń tọrọ ni. Lẹ́sẹ̀kẹsẹ̀ ló sọ fáwọn ọmọ pé ká yọjú sí pé òun ò sí nílé. Ó ní a ṣe máa bọ̀ láì sọ fóun. Ilẹ̀kùn kan náà ni bàbá olówó kan. Bó ṣe rí bàbá olówó látọjú wíńdò. Ó ní sọpráìsì ńlá ni dádì ṣe fún wa yìí o. Lóòótọ́ lóòótọ́ bàbá olówó náà pé kó tó máa bọ̀. Ó ní ẹ̀yin ọmọ ẹ sáré yára sílẹ̀kùn fún bàbá. Lẹ́yìn yìí ó ní ẹ lọ lọ́kẹjẹ lọ gba àwọn mínírààsì wa. Màmá ọ̀wọ̀ tí ń bẹ lára ẹni tó wà lókè kò sí lára ẹni tí ń bẹ ní ìsàlẹ̀ rárá. Ẹ̀gà tí àbùkù tí ẹni tó wà nísàlẹ̀ ń rí ẹni tó wà lókè ò lè rí. Bí wọ́n ṣe ń wọ ẹni tó wà nísàlẹ̀ túrú tu ẹnìkan òjẹ́ṣẹ́ ẹni tí ń bẹ lókè bẹ́ẹ̀. Àṣìṣe tí olówó ṣe nípa títọ́ mu jẹ. Tí ẹni tó wà nísàlẹ̀ tó bá ṣe irú àṣìṣe yẹn wá yẹ̀yẹ́. Mo wá sọ fún ẹ ní àkókò yìí pé èmi àti ìwọ à ń lọ sí ìgbà ọ̀tún. Ìdí tí mo fẹ́ fi ṣiṣẹ́ lórí pẹpẹ ó ṣeéṣe lónìí nìyẹn. Nǹkan àkọ́kọ́ tí wàá kọ́kọ́ ṣe bó ṣe ń gbọ́ ètò yìí ni pé wàá fi ìgbàgbọ́ kún ìgbàgbọ́ rẹ. Tí ìgbàgbọ́ rẹ bá wà ní 10 tẹ́lẹ̀ tètè fi kúkọ́ wọ 100. Tó bá jẹ́ 100 ló wà tẹ́lẹ̀ tètè fi kúkọ́ wọ 1000. Nítorí àwọn nǹkan tí màmá sọ lórí afẹ́fẹ́ lẹ́nìí. Ó ní àwọn nǹkan tí wọ́n gán rò wípé bóyá kò ṣeéṣe. Ṣùgbọ́n èmi dìrọ̀ mọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ń bẹ nínú ìwé Matthew 19:26 tó sọ wípé pẹ̀lú Ọlọ́run gbogbo ni ṣíṣe. Bàbá màmá ó gbọ́dọ̀ pinnu lẹ́nìí wípé lóòótọ́ lóòótọ́ lè kéré sìn. Ṣùgbọ́n kò lè rí báyìí náà lọ láéláé. Má kàn jòkó tẹtẹrẹ kó o máa gba àrífí àti ìtìjú yìí mọ́ra. Dìde gbéra pẹ̀lú ìgbàgbọ́ kó o ní lọ́kàn wípé kò sí kan tí ò ṣeé ṣe. Ó lè má kiri ọjà lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n ó ṣeé ṣe kó dẹni tí ń rajà káàkiri gbogbo àgbáyé wá sí ìlú. Ó lè ṣòro láti rí 1000 láti fi jẹun lónìí. Ṣùgbọ́n ó ṣeé ṣe lọ́jọ́ iwájú kó o máa darí billions. Ó lè ti kàwé ṣùgbọ́n ọmọ ọ̀dọ̀ ló ń ṣe bẹ́ẹ̀ báyìí. Àǹtí bọ̀dá ó ṣeé ṣe kó o padà máa darí iléeṣẹ́ ńlá lọ́la. Ó ṣeé ṣe kí gbogbo ayé mọ̀ gẹ́gẹ́ bí ọlọ́kadà. Ṣùgbọ́n mo sọ fún ẹ pé ó ṣeé ṣe kó o padà máa fún àwọn ènìyàn ní mọ́tò. O lè má rọrùn sùn mọ́jú àárọ̀ yìí nítorí pé ọjọ́ owó ilé. Ṣùgbọ́n èmi bàbá Alábíyamọ sọ fún ẹ nínú Jésù wípé ó ṣeé ṣe kó o di ẹni tó ní estate. Ó ti lè wà lórí àárẹ̀ tó ń ka ọjọ́. Ṣùgbọ́n mo sọ fún ẹ pé ó ṣeé ṣe kó o dìde bí ẹsẹ̀ kẹyà lórí àkẹ́tì ẹ̀sán yẹn. Àti jẹ́ wọn mọ́ ti lè dàbí ohun tí ò ṣeé ṣe lójú rẹ. Ṣùgbọ́n mo sọ fún ẹ wípé ó ṣeé ṣe kó o jẹ wọn máa kó o tún fún àwọn ènìyàn jẹ. Pọ́tò tó ń gbọ́ mi ó lè jẹ́ pé ọkàn ènìyàn mẹ́ta lórí jèrè fún Jésù lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n ó ṣeé ṣe kó o padà jèrè ọkàn ènìyàn 1000 fún Jésù. Bàbá màmá ó ti lè pé 60 kó dẹ̀ sì máa wá ọmọ. Ṣùgbọ́n ó ṣeé ṣe kí àwọn ọmọ rọ̀gbà yí ọká. Mo sọ ọmọ tútù sọ ọmọ tútù sọ ọmọ tútù sọ wípé pẹ̀lú Ọlọ́run gbogbo ni ṣíṣe. Kò sí bó ṣe retí pé nínú ìlàkọjá yìí. Àfi tó o bá jókòó tẹ́tẹ́rẹ́ tó gbà sí kan tí èṣù ń sọ. Tó o bá gbà tó o bá gbà sí kan tí Olódùmarè ń sọ dáadáa ní nǹkan gbọ́dọ̀ yí padà. O lè má mọ bó ṣe máa ṣẹlẹ̀ ṣùgbọ́n dáadáa ní nǹkan máa yí padà tó o bá ti sọ ìrètí nù. Nítorí Ọlọ́run á ṣe é ṣe jókòó lórí ìtẹ́. Ẹ̀yin kan mọ ohun tí Ọlọ́run lè ṣe ìdí rẹ̀ tẹ́ fi bọ̀wọ̀ fún ènìyàn ju Ọlọ́run lọ nìyẹn. Gbogbo wa la fọwọ́ sí wípé kò ṣeé ṣe kóbìnrin ó dá nìkan lóyún. Ṣùgbọ́n ìtàn Màríà ló jẹ́ kó yé wa wípé kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀. Ibẹ̀ la ti rí tóbìnrin dẹ̀dẹ́ nìkan lóyún. Bó bẹ́ẹ̀lì mi bá ti tún kà bá sì ti kà á dáadáa. Mo ti ríbi tí kò ṣẹ́ṣẹ́ ti padà ti di ṣíṣíṣe. Fún gbogbo tí a kà á lé ìkọ́lẹ̀ ṣẹ́ṣẹ́ o gbọ́dọ̀ kọ́kọ́ fi Ọlọ́run síwájú ná. O dẹ̀ gbọ́dọ̀ mọ bí wọ́n ṣe ń lé òkè gíga. Ọ̀tọ̀ ni kẹ́nìyàn ó pòǹgbẹ̀rẹ̀, ọ̀tọ̀ ni kẹ́nìyàn ó le. Àṣìṣe tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ni pé wọ́n ń pòǹgbẹ̀rẹ̀ ṣùgbọ́n wọn ò le bá. Tó bá fẹ́ lo ìlú òyìnbó gbàdúrà kó dẹ̀ kọ́kọ́ lọ gba pásípọ̀tù náà. Tó bá fẹ́ di Ọlọ́run gbàdúrà kó o sì ṣiṣẹ́. Má gàjò kò sálẹ̀ kankan, má gbé ìgbésẹ̀ kankan. Nítorí Ọlọ́run máa ń bùkún ìgbìyànjú ènìyàn ni. Mo ti ní mi ò ní pariwo lórí rédíò lónìí. Èyí tó tún mú kí n máa pariwo yìí á fẹ́ jẹ́ pé tìtorí ẹnìkan ni. Mo gbé gbogbo ìpàdé ní kọ́lá láàárọ̀ yìí àdẹ̀ ní pé bàbá màmá má jòkó tẹ́tẹ́rẹ ohun tó dá ń fi àdúrà yìí tó kù díẹ̀ káàtó ń fi àdúrà. Gbogbo wa fẹ́ lé nǹkan bá nínú àdúrà lónìí. Wọ́n pè é ní gbẹgbẹ́ ó ṣe é ṣe. Màmá tó bá ti wọ ìpàdé kọ́lá wa rí. Ṣé orí tẹ̀lé tí àwẹ̀ parí afẹ́ fi gbàdúrà ni o. Ká tó wá lọ ṣèdúpẹ́ rẹ̀ ní ṣọ́ọ̀ṣì ní Dálẹ́mọ ní ọjọ́ Sunday. Ìlúkílù tó bá wà jájọ parí àwẹ̀ yìí ní kọ́lá lẹ́nìí. Tí wọ́n kò sọ ni gbogbo ènìyàn máa break. Pẹ́pẹ́ ó ṣe é ṣe ó yá aró lágbára nínú ilé rẹ̀. Ohun ayọ̀ tó ò tí ì ṣe rí ó yàbẹ̀ sí ṣe. Ìgbéga tó rí irú ẹ̀ rí ó yàbẹ̀ sí gbà. Ẹ̀mí ti ń jẹ́ kéèyàn ó lé nǹkan bá wọnú ayé rẹ̀. Ẹ̀mí ti jẹ́ kọ́wọ́ ènìyàn ó tẹ̀ ó wọnú ayé rẹ̀. Ẹ̀mí ti jẹ́ kéènìyàn jẹun ọmọ ó wọnú ayé rẹ̀. Ìyẹ́ tó o fẹ́ kó tó dàbí pé kò ṣe é ṣe yóò ṣe é ṣe o. Mọ́tò tó fẹ́ rà tó dàbí nǹkan bàbàrà yóò ṣe é ṣe o. Owó iléèwé ọmọ yẹn tó lé kọ́kọ́ bí ojú ẹja yóò ṣe é ṣe o. Ìlú òyìnbó tó dàbí nǹkan ńlá yìí yóò ṣe é ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ o. Àti lóyún àǹtí yìí lórúkọ yẹ yóò bọ́ sí wẹ́rẹ́wẹ́rẹ́. Àti gbọ́mọjọ́ yóò ṣe é ṣe nínú ilé yìí o. Àti rọ́mọdé níjẹ́ yóò ṣe é ṣe nínú ilé yìí o. Ìlàkọjá tẹ̀ ní lórí ọmọ yóò padà dìtàn nínú ilé yìí o. Àti dolówó dọlọ́rọ̀ yóò ṣe é ṣe o. O ní rí ẹ̀wọ̀n he. Ẹlẹ́rù wọ́n gan wọ̀n gan kò ní kọ́ bá wọ àtọmọ rẹ. Àánú dẹ̀ padà yanjú ọ̀rọ̀ rẹ o. Ojọ́mọjọ́ rẹ kò ní ju ẹni tí à ń wá fún ibi. Látò ní lóyè àkọ́bí rẹ dó lórí níbi gbogbo. Lórí àkọ́bí ayé òní bọ́ kẹ́dùn. Àkọ́bí rẹ màmá lẹ́nu ọ̀rọ̀. Àkọ́bí yìí ogún ayé òní gborin ọpẹ́ lẹ́nu rẹ̀. Ẹ̀yin àkọ́bí ẹ̀ ní dẹran òkúkú. Ẹ ò dẹ̀ ní dẹran ìbọ̀dì. Àbí ọmọlẹ́lẹ̀ ọjọ́ túnṣe tóògò bá dé ẹ̀mí ìwọ àtọmọ rẹ òní pin. Lọ́dọ̀ ọjọ́ túnṣe wọn ní fi ọ̀fọ́ mu tú ọ sí o. Jésù Olúwa wa. Ẹ̀rí kan la máa gbọ́ nítorí àdúrà tàgbà yẹn ti gba àkókò.
1: Ni ọmọ mi bẹ̀sẹ̀ pé wọ́n fi lè gbọ́ òye ẹnìyẹn ti kọ dé Linted. Wọ́n lọ́hùn fẹ́ tà. Àwọn fẹ́ fún mi ni ni pé àtijọ́ di fámílì àtijọ́ di kan náà. Mo yá lóhùn ìtí ìlúwe lọ́wọ́ nípa ọgbọ́n ní ò ń ṣe pọ́blẹ́mù òun nígbà tó bá rí owó ìyẹn ni ó di nẹ́ẹ̀sì ẹ̀ kóhun tó rí owó ó nínú wàhálà ó ní òun àgbè sílẹ̀ dè. Nídìí ọjà mi mo tún bá àánú pàdé Ọlọ́run kan ń ṣe àwọn èèyàn kan máa ma bọ̀ wọ́n máa tún máa sọ fún mi pé màmá ẹ tajà fún wa o torí tẹ̀ bá tajà fún wa ẹ mọ̀ àwọn kan sì ń pè wá táàyà sọ́dọ̀ wọn ta sẹ́ pọ́dọ̀ yín là ń bọ̀ a rí wọn lẹ̀ ò ṣe mọ̀ pọ́dọ̀ wọn la máa gbà kọjá ka tó dọ́dọ̀ yín má dẹ̀ fìfẹ́ bá mi rà tó yẹ pé ìrànlọ́wọ́ ń dìde mò ń ráàánú gbà nídìí ọjà mi mò ń ráàánú gbà o àfi tí máa boná Ọlọ́run mọ́ra ọjà tó jẹ́ pé ti máa pa bíi 250 tó Ọlọ́run ṣeun o Ọlọ́run bàbá alábiamọ ayè ló wà o.
0: Ẹ máa gbọ́ ẹ̀rí ká fún gbogbo ènìyàn wípé àwẹ́ ti parí lẹ́nìí kí gbogbo wọn kápàdé ní Kọ́lá. Sọ́ọ́rí mo ti sọ lórí afẹ́fẹ́ lánàá fọ́tò tí ọmọ rẹ yà ní kékeré la máa fi gbàdúrà. Ògùn àmúwáyé ọmọ rẹ yóò bẹ̀ sí wá sí ìmúṣẹ. Ìwọ tó bá dẹ̀ rí fọ́tò ọmọ òun mú orúkọ ọmọ òun wá. Má sì gbàgbé akájí tó máa kọ ìbí àdúrà rẹ sí irú ipò òun dání. Bọ́ọ̀lù ẹ̀rí Kọ́lá àgbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Gbogbo ènìyàn máa dá ọrẹ lórí àwọn ọmọ rẹ̀ lẹ́ni. Gbogbo ẹni tó gbàwà tẹni tí ó gbàwẹ̀ ni ó dá ọrẹ ti tòní. Wà á fi ṣe ọrọ pẹ́pẹ́ ó parí àwẹ̀ yìí. Kò dẹ̀ sí iye tó kéré o. Àwẹ̀ 21 days yìí rí pé ó fi ọrẹ kan dé ládé. Yóò dẹ̀ ṣe ìtẹ́wọ́gbà o. Ọlọ́run bàbá alábìyamọ o.
2: Ààyè ló wà.
0: Hallu yá o.
3: Hello, hello, Prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14 Fakeye Emmanuel ló máa gbé jáde first bank.
0: Abiyamọ o, a ò ní mọ bó jẹ mọ.
4: Lágelu FM, Jagaba Agbogbo Rétíò.

0: nínú ìrìn àjò wọn torí pé wọn fẹ gbàdúrà wọn ò rí ẹni kún wọn lọwọ nínú àdúrà kí prayer life wọn lè máa lọ déédé ìdí agbájọ lélẹyìí ti pàdé òjò àdúrà 300 days èyí tí ọlọrun gbé kalẹ fún wòlíì tèmi tọpẹ ẹjẹ jésù ṣe bẹrẹ orí ọfẹ nílé láti jọ máa gbàdúrà papọ tó fi dára kẹ darapọ mọ ọlọrun kankan prayer group lórí whatsapp yìí má sáré kiri mọ nínú yàrá ẹ ọfíìsì ẹ tàbí lẹnu iṣẹ rẹ wọn ti máa gbàdúrà pẹlú ogunlógbò àwọn ọmọ ọlọrun lórí whatsapp group ọlọrun kankan tẹ ẹ bá fẹ darapọ mọ wa ẹ send message yìí sórí whatsapp number yìí 09025202724 wá sí alábàápẹ bá ṣe ń gbàdúrà àti testimony sí ń tẹ̀lé lórúkọ jésù.
1: ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ní àárọ̀ gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi

tó sọ Olúwa sì ti wí fún Abrahamu pé jáde kúrò ní ilẹ̀ rẹ àti kúrò lọ́dọ̀ àwọn ará rẹ àti kúrò ní ilé bàbá rẹ sí ilẹ̀ kan tí èmi ó fi hàn èmi ó sì sọ ọ́ di orílẹ̀-èdè ńlá èmi ó sì bù sí fún ọ èmi ó sì so orúkọ rẹ di ńlá ìbùkún ni ìwọ ó sì fi jáde mo fẹ́ ká kíyèsí ohun tí mo kà nù bíbélì yẹn ẹsẹ̀ méjèèjì àkọ́kọ́ ó ń sọ nípa instruction tí ó fún Abrahamu ẹlẹ́ẹ̀kejì ó wá ń sọ pé tó o bá ti gbọ́ràn tán ohun báyìí ni yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n ohun gbòógì tí olúwa sọ pé yóò ṣẹlẹ̀ òun ni wípé òun yóò sọ orúkọ rẹ̀ di ńlá ẹ kíyèsí o ẹni tí ò bá ní ìjìnlẹ̀ ìmọ̀ ọlọ́run bí ẹnìkan bá wá láti ràn yàn lọ́wọ́ tó bá ní fi gbogbo tó ń ṣe é lẹ̀ ọjà tó ń tà fi ilẹ̀ iléeṣẹ́ tó ní kú òǹbẹ ohun tí màá fi fún ọ dípò òun ni orúkọ ńlá ẹ̀sà ọ̀pọ̀ wá lè sọ wípé ṣé orúkọ mo fẹ́ jẹ ni gẹ́gẹ́ bí sọ náà ti sọ fún jákọ́bù nígbà tí jákọ́bù ní pé kó ta ogún ìbí rẹ̀ fóun ṣùgbọ́n nítorí pé ogún ìbí kìí ṣe tá a lè fojú rí bíbélì sọ pé báyìí ni ìsọ̀ sí gan-an ogún ìbí ẹ̀ ẹ kíyèsí o gbogbo ẹni tó ń gbọ́ mi láàárọ̀ yìí gbogbo tó wùwù tó fẹ́ kó o ní láyé gbogbo tó wùwù tó ń gbàdúà fún gbogbo tó wù ọ́ lọ́kàn láti dà mo gbà ọ́ níyànjú orúkọ ńlá ni àkọ́kọ́ in fact ìbùkún tó ga jù tí olúwa lè fún ọ náà nìyẹn ni kí orúkọ rẹ ní ńlá bẹ́ẹ̀ ni sà wo bí torí bí orúkọ rẹ ò bá ní ńlá ó kìí ṣe àpẹẹrẹ fún nǹkan ńlá o ẹ sà màá sọ àwọn nǹkan kan fún ọ láàárọ̀ yìí tí wọ́n bá dẹ̀ ń sọ nípa orúkọ ńlá kìí ṣe èyí tí a lọ fowó rà ẹ̀sà kìí ṣe èyí tá a tẹ pósítà fún wo bí lọ́pọ̀ ìgbà míì kìí ṣe èyí tí àwọn ènìyàn ń pè wá jẹ́jẹ́ mọ̀ pé ní ọ̀pọ̀ ìgbà ìtí ọwọ́ wa ṣe èyí tó padà dín ńlá ní fúnni lórúkọ ńlá orúkọ ńlá máa dàbí omi òjò èyí tó ń pọ̀ díẹ̀ díẹ̀ títí tó fi di nǹkan tí ọwọ́ ò lè kà mọ́ mo gbàdúà fún ọ láàárọ̀ yìí gbogbo ẹni tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi bó o bá ṣàmì ìwọ náà wàá gba orúkọ ńlá ẹ kíyèsí sà ènìyàn tóbi bí ò bá gba orúkọ ńlá mo tútù sọ in fact títóbi ènìyàn nínú orúkọ ló wà wọ́n tiẹ̀ tí jẹ́ ń sọ pé orúkọ ńlá kó lè yí ọ dáadáa títóbi ènìyàn inú orúkọ rẹ̀ ló wà in
fact ki aye eniyan to yi pada oruko re o ti yi pada ki ire ajo eniyan to gbatura oruko re yo ti gbatura esa bi ka eniyan bi won ba fe pa yan oruko eyan ni won o bere bi olore ba fe ran yan lowo oruko eyan ni won o bere abinu eni tan ba fe ya yan ni were oruko re ni won o pe esa ni won ba gbe oku de mashuari won so oruko re mo lese bo ti e je po ti ku sibe oruko re si sise e kiesi sa marubene kedalia bahana ya emi amo ku oruko ki ku egba o mo bi ola aro yi oluwa ran mi lati gbadua lori akori itusile ninu oruko deliverance of name wo bi ma de bi ogan mayana kedubi yene kwa daya be ko fiyesi ohun ti oluwa ran mi sori ogangan ibi ti mo ti mu yi ibi to ni tumo ni abraham o da nkankan afigba te aye oruko re ku oni abraham ta so di abraham beni jacob o da nkankan afigba ta aye oruko re ku oni jacob ta so di israeli beni sa simoni o da nkankan

gbadura fun mi number mi ke ma pe 090 25 20 27 24 090 25 20 27 24. Thank you. God bless you.

Alárìmọdéyí Abọlọ́rí ọmọ Sàlámì Lágelú FM 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

YouTube àti TikTok ní 6:30. Ọ̀dẹ́kúnlé ẹ̀pàfẹ́, mọ́ bẹ̀ẹ́ ni kẹ́ni church. Tó bá di aago méjìlá máa tún wà ńbẹ̀, ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n fi ń dín dòdò. Ẹyọ kọ̀ọ̀kan pẹ̀lú ẹyin méjì méjì la fi break. Olùfẹ́ sóhun gbàwé léso kó o lè bá a sí so. Àṣírí àwọn atayọ nìyẹn. Láì ní waste àkókò, gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní àti máa gbóhùn mi. Ẹ kúnlẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí àtẹ̀yìntẹ́ Mark wedding anniversary yìí. Mo náwó kí olùrànlọ́wọ́ kó dìde fún ọ. Bẹ́ẹ̀ ṣe ń Mark birthday yìí tàbí wedding anniversary yìí. Ẹ lọ kan àlàjá tí ò ní gbìmọ̀ kó tó wá dìwò yìí next year. Báwọn èèyàn ṣe ń sọ testimony yìí, bẹ́ẹ̀ ni ìwọ náà mọ̀ sọ. In Jesus' name, happy birthday, long life and prosperity. Mo gbàdúrà fún president àti governor wa. Ẹ máa tí inú ògo wọnú ògo. In Jesus' name. It is well. Number to share testimony in Siri 080-88-71-65-66 080-88-71-65-66 Send the message in. Ire atanu ko bayin. God bless you.

Ọlọ́run yóò fún fún. Àánú Ọlọ́run yóò fún fún. Ìrànlọ́wọ́ Ọlọ́run yóò fún fún. Nínú oṣù tuntun yìí lórúkọ Olúwa orí àánú gbà. Nínú oṣù tuntun yìí lórúkọ Olúwa ìrànlọ́wọ́ máa yọjú sí wa. Nínú oṣù tuntun yìí gbogbo ayé wa ó máa ṣe. Gbogbo ìdádúró lọ́nà wa ní oṣù lórúkọ Jésù agbára Ọlọ́run gbọ́nu kúrò lọ́nà. Oṣù October oṣù kẹwàá yìí ire ńlá yóò wọ̀ wá. Ayọ̀ ńlá yóò wọ̀ wá. Ògún ńlá yóò wọ̀ wá. Ìrànlọ́wọ́ ńlá yóò wọ̀ wá. Àtìlẹ́yìn ńlá yóò wọ̀ wá. Ẹrù rẹ ò ní dagbélóṣù. Ìrànlọ́wọ́ yóò bọ̀ gbé. Àánú yóò bọ̀ gbé. Àtìlẹ́yìn yóò bọ̀ gbé. Ogun àdágbé àdásọ̀ ó ṣẹ́ wọlé. Ogun àdágbé àdásọ̀ ó ṣẹ́ wọlé. Ogun àdágbé àdásọ̀ ó ṣẹ́ wọlé. Ogun àdágbé àdásọ̀ ó ṣẹ́ wọlé. Nínú oṣù kẹwàá yìí ó ní ẹ̀rí agbára. Nínú oṣù kẹwàá yìí ó ní ẹ̀rí agbára.

0: sami o kokoro ayo toshi oye egba
1: amen
0: kokoro ayo toshi oye egba
1: amen
0: kokoro ayo toshi oye egba
1: amen
0: kokoro ayo toshi oye egba
1: amen
0: ohun aridunu aritoka sisire ninu aye re yo sele
1: amen
0: yo sele
1: amen
0: yo sele
1: amen
0: yo sele
1: amen
0: yo sele
1: amen
0: yo sele
1: amen
0: yo sele
1: amen
0: yo sele
1: amen
0: oju oni ti
1: amen
0: mo ni oju oni ti
1: amen
0: ani oju oni ti
1: amen
0: oto oni yo
1: amen
0: oju oni ti
1: amen
0: oto oni yo
1: amen
0: oju oni ti
1: amen
0: oto oni yo
1: amen
0: oju oni ti
1: amen
0: oto oni yo
1: amen
0: oro re yo dayo
1: amen
0: oluwa ti nbe te me nbe lai oro re yo dayo
1: amen
0: gbogbo to mi e lokan yen
2: loruko
0: jesu yo lojutu
1: amen
0: mo ni yo lojutu
1: amen
0: mo ni yo lojutu
1: amen
0: mo ni yo lojutu
1: amen
0: mo ni yo lojutu
1: amen
0: akoko soda ori re o ti tan
1: amen jesu
0: akoko ran lowo re o ti bere
1: amen jesu
0: akoko di re o ti bere
1: amen
0: igbanu re o ti bere
1: amen
0: igbanu re o ti bere
1: amen
0: mo si o tutu yo fara
1: amen
0: o tutu yo fara
1: amen
0: ona tutu yo la
1: amen
0: afani tutu yo wa
1: amen
0: oju re tutu yo wa
1: amen
0: ise tutu o yo wa
1: amen
0: lo si ise re o didi
1: amen
0: ohun to dawole o ri pari
1: amen
0: ohun to dawole o ri pari
1: amen
0: ohun to dawole o ri pari
1: amen
0: ohun to dawole o ri pari
1: amen
0: mo wa gbadura fe ni to sabe
2: o sabe
0: ogun to ti le opo ta to do yi to rogun yen se bayi kogun yen wole
1: amen
0: kogun yen wole
1: amen
0: kogun yen wole
1: amen
0: kogun yen wole
1: amen
0: ogun ada irin ajo eni ru ogun ada irin ajo gola gbogbo eni sami
2: o sami o
0: kogun wole
1: amen
0: lori yin kogun yen wole
1: amen
0: lori omo kogun yen wole
1: amen
0: lori ise kogun yen wole
1: amen
0: loruko jesu kogun yen wole
1: amen
0: loruko jesu kogun yen wole
1: amen
0: ami kosile lara re ami gbagbe lara re eje jesu o ya ma para ma para ma para ma para ma para ma para ma para ma para ma para ma para ma para file orire re ni mo laye gbe si o anu gbe jade anu gbe jade anu gbe jade anu gbe jade anu gbe jade anu gbe jade anu gbe jade anu gbe jade anu gbe jade anu gbe jade anu gbe jade file orire re file to ye ti won buwo re loruko jesu anu gbe jade gbogbo odadu olori faili awogile awogile awogile awogile awogile awogile ogun tẹ ẹjọ ń sùn tẹ ẹjọ ń jù ogun iṣẹ
1: àmì
0: ló ṣẹ wọlẹ ó ṣẹ wọlẹ ó ṣẹ wọlẹ ó ṣẹ wọlẹ ibi táyé di ọmọ tí wọn di ògbó mọ tí wọn di àlùyọmọ gba ìdáǹdè fáwọn tó ń sàmì ẹ gba ìdáǹdè ẹgba ìdáǹdè ẹgba ìdáǹdè ẹgba ìdáǹdè ẹgba ìdáǹdè ẹgba ìdáǹdè ẹgba ìdáǹdè ẹgba ìdáǹdè ìdí àwọn akọni òkun ìdí àwọn olubi òkun ẹni sàmì kíte yóò jálára ìdí àwọn ọ̀tà ó jálára ìdí àwọn ọ̀ka ó jálára ìdí àwọn ọ̀ka ó jálára ìdí àwọn ọ̀ka ó jálára ìdí àwọn ọ̀ka ó jálára ìdí àwọn ọ̀ka ó jálára ó rí ọ̀nà lọ ó rí ọ̀nà lọ ó rí ọ̀nà lọ ó rí ọ̀nà lọ ó rí ọ̀nà lọ ó rí ọ̀nà lọ ó rí ọ̀nà lọ ó rí ọ̀nà lọ ó rí ọ̀nà lọ ó rí ọ̀nà lọ gbogbo ọ̀fà ọ̀rọ̀ òdì
2: ètí
0: àti tán láti gbé ìwé rẹ wá bó o ti sàmì yẹn ọfà ẹ máa jáde ọfà ẹ máa jáde ọfà ẹ máa jáde ọfà ọrọ òdì mú àgbo ara rẹ mú àyàn mọ rẹ ọfà ọrọ ọmọ ṣerere ọfà ọrọ ọmọ làlùyọ ọfà ọrọ ọmọ rìkọjọ ọfà ọrọ ìdádúró ọfà ọrọ ẹtì ti won ti ta aye re eni sami ko ma je re oruko jesu gbe jade ase jesu gbe jade oruko jesu gbe jade ase jesu gbe jade oruko jesu gbe jade ase jesu gbe jade oruko jesu gbe jade ase jesu gbe jade oruko jesu gbe jade ona re ti la o ti la o ti la o ti la o ti la o ti la o ti la ele ba tari e sare kiri to lo ni awo to lo ni olisegun to gori oke odi to wa ngba duro di bi olori gbogbo to se yo gbodi lara da tori omo ese ni bi yo gbodi lara ele wa ndi oro e oro re oro omo re loruko jesu egba oba egba oba egba oba egba oba egba oba egba oba egba oba olurolowo to sui yo wa ori olurolowo to sui yo wa ori olurolowo to sui yo wa ori alaanu to sui yo wa ori alaanu to sui yo wa ori olore to sui yo wa ori olore to sui yo wa ori bi odun ise lo iyanu ti o sele ti o fi okan re bale ti o pe owo wole ti o pe anu wole ti okan re o fi bale ti wo go mo ru loka pe nti n bele o tu ona fun to ku lodun eyin te sa e gba iyanu e gba iyanu e gba iyanu e gba e gba e gba e gba dayanu dayanu dayanu dayanu dayanu dayanu to ba rorun fun olohun
3: yes sir
0: lati gba orun loju oba
3: yes sir
0: tori ko fe sanu enikan
3: be ni sir
0: oni oba o si le
3: esu be ni sir
0: oba o si le iwo
3: be ni sir
0: e gbo won oluwa
3: gbo sir
0: gbogbo eni ta gbese fun lati ran lowo won o rise je o gbogbo alagidi ta wa fi sẹran olówó ò ní jẹ bọrọ ẹmí má gbóru lójú ẹ ẹmí má gbóru lójú ẹ ẹmí má gbóru lójú ẹ títí tí ayọ rẹ ó fi tẹ lọwọ kò ní rí áńgẹlì rẹ títí tí àlì rẹ ó fi farahàn kò ní rí áńgẹlì rẹ títí tọrọ rẹ ó fi dayọ kò ní rí áńgẹlì rẹ kò ní rẹwọ náà kò ní rẹwọ náà kò ní rẹwọ náà kò ní rẹwọ náà kò ní rẹwọ náà ohun tí ó múnú ẹ dùn ìrànlọ́wọ́ ó ṣe fún
1: ẹ
0: àní tí ó múnú rẹ dùn arúgbó ọjọ́ ó ṣe fún ẹ ohun tí ó mọ̀ kàn rẹ balẹ̀ olúwo ó ṣe fún ẹ ohun tí ó mọ̀ kàn rẹ balẹ̀ olúwo ó ṣe fún ẹ gbogbo tó ń rokàn tó ń mí kanlẹ̀ tó mọ ọ̀nà àbáyọ mọ́ ọ̀rọ̀ yẹn máa dẹ̀bi ọ̀rọ̀ yìí àfikún dẹ̀rí o yóò dẹ̀rí yóò dẹ̀rí yóò dẹ̀rí yóò dẹ̀rí gbogbo táńgẹ́lì olúwa kọrin létí mi
3: yẹn sà
0: tètè ṣe o láàkókò.

0: lákòókò.
1: Ókè méjì ó.
0: Ètè ṣé o.
1: Lákòókò.

0: to gbogbo to fe ri re fale apale re mo bawon to lanu sami alo to fe ri re fale apale re apale re tani wa laye re ti ojogun o se fun won tani wa laye re ti ojo rona lo tani wa yaye re o bi ipodun fun won bo ba sami ile gbebo lori ile gbe mi gbe mi sami gbe mi gbe mi gbe mi gbe mi gbe mi gbe mi gbe mi gbe mi gbe mi gbe mi gbe mi gbe mi gbogbo ẹni to ti fi ara ji to ni bo wo ba reyin re oyun o me jawo o ba sami pa emi ma je oku emi emi ma je oku emi je okun emi re e ba nja je okun emi o ja o ja okun emi ota re oluwa ja ota mi oluwa ja oluwa ja oluwa ja oluwa ja oluwa ja oluwa ja oluwa ja oluwa ja oluwa ja oluwa ja oluwa ja oluwa ja oluwa ja oluwa ja oluwa ja oluwa ja oluwa ja oluwa ja oluwa ja oluwa ja oribe oro re dayo oro re dayo oro re dayo oro re dayo oro re dayo to mo re dayo ogoni folo mo hallelujah ogoni folo mo hallelujah ogoni folo mo hallelujah jesus oluwa wa
1: amen amen amen oluwa jesus inu aye mi o na wa iyare
2: àwọn tí ọlọ́run pè lóyàn kìkì dá àwọn tó yàn náà ló ṣe lógo jésù tó dẹsẹ̀ dúró nítorí obìnrin oníṣu ẹ̀jẹ̀ òun kan náà ló bá náà pàdé ní koríta ìníwó ayé rẹ̀ láṣọ ọgọ́ tuntun láti bá wà ní rírí iṣẹ́ agbára bíi ti gbàánì ní ìjọ christ apostolic church csc covenant of mercy orí òkè ọjọ́ tó wà nìbàdàn lábẹ́ olùdarí àgbà pátápátá bàbá wa taiwo òjò ṣe ṣàgbékalẹ̀ ìpàdé àdúrà alágbára oníwákàtí mẹ́rìnlélógún tí àkórí rẹ̀ jẹ́ àánú àṣẹ pé ní gbogbo ọjọ́ friday tó bá gbẹ̀yìn oṣù àwọn tó wá sí ti last friday lóṣù tó kọjá ìníwó ẹ̀yà júdà ti sún wọn síwájú ayé wọn ti ń fọ̀n lókè látàgbẹ́sọ òwúrọ̀ lọ́jọ́ friday tó bá gbẹ̀yìn oṣù ní ṣé agbẹ́rọ́ ti máa ṣẹlẹ̀ títí dàgbẹ́sọ òwúrọ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé tó gbẹ̀yìn oṣù àpò àwọn wòlíì májẹ̀mú àtàwọn olórí ẹ̀mí ni jésù máa lò pẹ̀lú bàbá wa prophète ìmílẹ́yìn adéwọlé adéagbó bàbá orí òkè ọjọ́ májẹ̀mú àánú láti bí kíbi ẹrí pé wáyé bí ọjọ́ tó wà nìbàdàn lẹ́yìn ọjọ́ health center lójú ọ̀nà tó lọ sí bẹ́rẹ̀kì àwọn ọmọ iléeṣẹ́ ológun lọ́jọ́ nìbàdàn iṣẹ́ ìránṣẹ́ yìí kalẹ̀ sí bàbá wòlíì adéagbó gbàdúrà fún mi sà 0703 027 4784 gbà mí gbọ́ gbogbo àyàn mọ́ ló máa rọ́nà àbáyọ nínú àdúrà.
0: Kò sí ìrìn àjò kan tí ó pè fún agbára. Bí ó bá ti ṣe agbára, kò lè sí ìtẹ̀síwájú. Bí ó bá ti ṣe agbára, kò lè sí àlùyọ. Bí ó bá ti ṣe agbára, èyí ó ṣerú àwọn alágbára. Tí ó bá ti ṣe agbára, àwọn tí jẹ́ èèyàn máyé wọ́n jẹ ètò èèyàn mọ́lẹ̀ tí ò bá ti ṣe agbára wọ́n tẹ èèyàn mọ́lẹ̀ ẹnìkan sàmì ayé ìró gbàgbà. Ọ̀pọ̀ máa ń rò pé ta bá sọ̀rọ̀ agbára wípé agbára ẹ̀mí nìkan ni agbára ẹ̀mí nìkan kọ́ agbára ní ìgbé ayé rẹ̀ gan o nílò agbára lóòótọ́ agbára ti ẹ̀mí o ní àkọ́kọ́ o ní ìpìlẹ̀ sí agbára torí bíbẹ́ ni wípé àwa ò gba agbára nígbà tí èmi bá balẹ̀ wá mo sọ lórúkọ olúwa agbára ọlọ́run ó yá gbà á bíbélì wa sọ síwájú ó ní ẹ̀ẹ́dẹ̀ ejò àti àkéèké mọ́lẹ̀ ó ní bẹ́ẹ̀ bá gbé ohun tó lóró dání ó ní kì yóò pa yín lára ejò tí ń sọ àkéèké tó ń sọ kì í ṣe inú gbólóńgbó ejò tó ń sọ̀rọ̀ rẹ̀ ejò èèyàn ni o àkéèké tó ń sọ̀rọ̀ rẹ̀ ayé ni o káàsì láyé ènìyàn ìka ẹnìkan sàmì agbára ti pa àwọn òfin níta o bó o bá sàmì ayé rẹ gbàgbà agbára ti pa àwọn òfin níta o àwọn ejò ènìyàn àwọn ìkókò ènìyàn àwọn kìnìún ìkà ènìyàn àwọn àkéèké ènìyàn tí máa ń tààyàn mo sọ lórúkọ olúwa ipa àwọn ò ní ẹ ká pa won ni ka gbogbo eni to gbagbara ejo to n da mu ala re gbogbo eni to gbagbara ejo to n gbere re mi gbogbo eni to gbagbara ejo to n gbe ola re mi mo ti sabi idaba idaku olodumare idabinu olodumare idanu olodumare ko ma ba ko ma ba ko ma ba ko ma ba ko ma ba ko ma ba ko ma ba gbogbo akeke ti tani akeke aisan oru aisan ti akeke aye ti tan loruko jesu o ma jade o ma jade o ma jade o ma jade o ma jade o ma jade o ma jade o ma jade ejo ati akeke o ni mo wo yin ni agbara lati te won mole bo ba ni agbara bo ba ko won lona o se ri pada beyan ba lagbara ba keke ba ta oru akeke o le polowo ku o eni kan sami akeke to jo ngbele ejo adugo re agbara to te won pa gba agbara yin agbara to te won pa gba agbara yin agbara to te won pa gba agbara yin agbara to te won pa gba agbara yin ejo to fura si to lomo ejo to fura si to gbere re mi ejo to fura si to dabu ona re bora idana nise fa won to la mi se idana oluwa ma sa won pa ma sa won pa ma sa won pa ma sa won pa ma sa won pa ma sa won pa gbogbo awon akeke ibi ise re gbogbo awon akeke shop re gbogbo awon akeke ile iwe omo re ti won to soro agbara to te won pa tomo tomo o ye dagbara egbagbara sami dagbara egba egba egba egba egba egba egba egba egba egba egba egba egba egba egba egba dagbara dagbara dagbara dagbara dagbara dagbara dagbara dagbara dagbara dagbara ba ti o fi ni re o o ya gba ibi to wa bere o si agba ti o gbe odi lebe eyin te sami o egba agbara gba ti o gbe odi de ti o gbe eto suna re de ti o gbe eyan ma re ti o gbogbo re de loruko jesu bo bara mi se gba agbara gba agbara gba agbara gba agbara gba agbara gba agbara gba agbara gba agbara gba agbara gba agbara gba agbara gba agbara gba agbara agbara se yori eto nilo bo ti n sami yen o ya ma gba agbara aluyo eto nilo bo ba sami gba agbara gba agbara gba agbara gba agbara agbara ti o gbeto e jade ta fi ni re lowo ofu Jacob so
3: yes sir
0: Genesis 31
3: yes sir
0: oni toto
3: yes sir
0: owo ofolo baran mi jade labani oni sugbon olorun baba mi ologbeja mi enikan sami agbara ti won fi ni je omaye ta fi ni ran lowo ofu gba agbara na gba agbara na gba agbara na gba agbara na gba agbara na gba agbara na ibi ta to re asi ibi ta to re asi ibi to gbo re asi ibi ti eto re asi gbogbo eni sami agba oluwa o gba le o o gba le olowo o gba o o gba o gba o o gba o gba o o gba o gba o o gba o gba o o gba o gba o o gba o gba o gba oro re yo pada da mo lọ́rọ̀ rẹ yóò da ọ̀rọ̀ rẹ yóò da yìí ẹni retí ẹlẹ́yà rẹ ẹni retí ọjọ́ ẹ̀sìn rẹ ẹni pẹ̀gàn rẹ kì í mo pariwo orúkọ olúwa wo padà dẹrù rẹ wo jẹun lábẹ́ rẹ wo dẹrù rẹ wo deru re
1: Jesu
0: ega won tin gan wo fori ara won ko
1: Jesu
0: oro egan yen apare lara
1: Jesu
0: oro egan yen apare lara
1: Jesu
0: oro egan yen apare lara
1: Jesu
0: aye re gbagbara
1: ami
0: enikan wi pe
1: oluwa
0: oluwa wo mi ni agbara
1: mi ni agbara
0: oluwa
1: oluwa
0: bi agbara wo
1: bi agbara wo mi
0: oluwa
1: oluwa
0: gbogbo agbara
1: gbogbo agbara
0: ti mo nilo
1: ti mo nilo
0: lati dije
1: lati dije
0: egbe wo mi
1: egbe wo mi
3: lori adura Onal ati lo ko si mo
4: be ni sir
0: o wa bere si ni ku
4: yes sir
0: awon mo to ko lo na ku
4: yes sir
0: o wa nke ko lo wa
4: yes sir
0: oluwa ni ki lo nda mu mi
4: yes sir
0: ntin be lowo re ase ni
4: yes sir
0: ntin be lowo re agbara ni
4: yes sir
0: ntin be lowo re ohun ni
4: yes sir
0: o ku o le ri ko mo sa
4: yes sir
0: bo danu le ri ko mo pada
4: yes sir
0: agbara ni jebe eni kan sabe agba ti o la ona to di bo ti sabe yen agbara na agbara na agbara na agbara na agbara na o ni gbe opa ni soke nowo re se ti o okun o pin ya ni eni kan sabe eni so re dogbe solo ni lo bo yo gbe Eni so re bi agba. Olowo ma gba ile lowo re. O ti sami yen. Yo gbe kan la. Yo gbe kan la. Yo gbe kan la. Yo gbe kan la. Yo gbe kan la. Yo gbe kan la. Yo gbe kan la. Yo gbe kan la. Yo gbe kan la. Yo gbe kan la. O ku ba pian fun Mose. Ona nla fun ona. Ah ko sami ona nla fun. Yo ku ba pian fun Mose. Ni oruko Jesu ki ona o la fun
1: amen
0: ki ona o la fun
1: amen
5: I pray I will pray I will pray I will pray I will pray Satan will be mess of me
0: baba oli eju ori oke ojo fun wa ori oke ojo sisi majemo na ori oke ojo kan na ti bo wa ti mo ni to ba nbo lati iworo so kale ni ya na barake Tubambo lati mo ni yana barak na le ti ma so yana ojo barak te ba ti be si majemo anu le nlo ke to di barake e so da si odikeji leyin ojo health center tabi ke wonu ogutula e be lowo eni keni pe si majemo anu ni ori oke ojo le nlo loruko Jesu yo dara fun wa
4: a je ko yato si ori oke anu ni
0: ori oke anu yato si ori oke ojo majemo anu fo lori oke ojo
6: olókè àná náà adúpẹ́lẹ́ ọlọ́run fún iṣẹ́ agbára tó ń ṣe ṣùgbọ́n olókè ọjọ́ ò ní ṣeéṣe májẹ̀mú àánú wà lórúkọ olúwa yóò dára fún wa.
4: Ẹ ṣe bàbá wòlíì kí ni fóònù nọmba yín.
6: Fóònù nọmba wa 09014699226 máa tún pé 09014699226 gbogbo ẹ̀ ni ó lè pè sórí nọmba yìí fún àdúrà tàbí tẹ bá ń bọ̀ tó bá fẹ́ béèrè ọ̀nà lórúkọ Jésù yóò dára fún yín.
2: Gbogbo àgbáyé ẹ̀dìdé ńlẹ̀ ajẹ́jẹ́ tó wà lọ gbàdúrà nínú ìjọ Christ Apostolic Church Covenant of Mercy orí òkè ọ̀dọ́ lábí olùdarí àgbà pátápátá bàbá wa Taiwo Ojo. Ìpàdé àdúrà lọ́rùn àwọn abiyamọ nínú gbogbo ọjọ́ Wednesday látàgọ́ mẹ́jọ òwúrọ̀ ní Fìtẹ́rọ̀ kí ńlá àdúrà tí máa ń jò títí di aago méjìlá ọ̀sán. Power of Mercy ìpàdé àdúrà agbára àánú máa wáyé ní gbogbo ọjọ́bọ Thursday kejì kejì lóṣooṣù látàgọ́ mẹ́sàn òwúrọ̀ di aago méjìlá ọ̀sán. Àlọ́ ẹ̀fẹ́ service ìyẹn ìsìn ìfàmì ròyìn nínú gbogbo ọjọ́ Friday kejì kejì lóṣooṣù bẹ̀rẹ̀ láago mẹ́sàn òwúrọ̀ di aago méjìlá ọ̀sán. Ìpàdé àdúrà alágbà yìí kó 24 hours program ló máa ń wáyé ní gbogbo ọjọ́ Friday tó bá gbẹ̀yìn oṣù látàgọ́ mẹ́sàn òwúrọ̀ ọjọ́ Friday tó bá gbẹ̀yìn oṣù làwọn èèyàn tí wọ́n fi tara bèrè títí di aago méjìlá ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì májẹ̀mú àtàwọn olórí ẹ̀mí ni Jésù máa ń lò tí oṣù tó máa lò pẹ̀lú bàbá orí òkè májẹ̀mú àánú prophet tìlẹ́lẹ́yìn Adéago gbogbo ẹ̀ ní CAC Covenant of Mercy orí òkè ọjọ́ tí Jésù gbé kalẹ̀ sẹ́yìn ọjọ́ Health Center lójú ọ̀nà tó lọ sí bàràkà àwọn ọmọ ilé iṣẹ́ ológun tó wà ní ọjọ́ Ìbàdàn láti ẹ gbàdúrà fún mi sà 0703 027 4784 iṣẹ́ agbára tó máa ṣẹlẹ̀ lórúkọ Jésù.

pọ̀ jù lọ. Ìròyìn àfẹmọ́júmọ́ ń dẹ̀sẹ̀ tí ìwé ńlá ti ìkànnì ti lágbe 96.7 FM òkè gàjọkè. Káàkà kan mọ́lẹ̀ ìsinmi fọ̀bálá ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ Ìbàdàn. Adékúnlé Yusuf, oníròyìn ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn èrò ilé tó lọ bí 32 ló wà nínú ọkọ̀ ojú òfurufú tó jẹ́ tọmọlógún eléyìí tó jà ní ìpínlẹ̀ Ondo. Ẹgbẹ́ àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Taraba ti pe àkíyèsí ìjọba láti dájú pé wọ́n yan àwọn tí wọ́n jẹ́ olùkọ́ sí ipò tó sì kanrin nínú iṣẹ́ ìjọba. Àwọn òṣìṣẹ́ ní ìlú Georgia lórílẹ̀-èdè Amẹ́ríkà náà ti bẹ̀rẹ̀ sí wá afurasí ọ̀daràn eléyìí tó kópa nínú ìṣẹ̀lẹ̀ ìbọn yínyìn tó ṣekú pààyàn méjì tó sì mú kí àwọn 35 farasinsin. Agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wa ní ìpele Chinua Nacho òun náà ló ti ṣàlàyé ìdí eléyìí tó fi padà sínú ikọ̀ ti Super Eagles àti ìdí eléyìí tó fi lọ rèé kópa fún ikọ̀ ti orílẹ̀-èdè Turkey. Níbà ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn èèyàn tán lọ bí 32 òun náà ná wà nínú ọkọ̀ òfúrufú ojú òfúrufú tó jẹ́ tọmọlógún tó já ní ìgbọ́kọ̀dá yóò ní ìpínlẹ̀ Ondo lọ́hùn-ún gẹ́gẹ́ bó ti jẹ́ kó dìímọ̀ nínú àtẹ̀jáde tán fi léde látọ̀dọ̀ ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ọkọ̀ òfúrufú àti ìdàgbàsókè rẹ̀ ìhùn Festus Keamo gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn tí ń mójútó lílọ bíbọ̀ ọkọ̀ òfúrufú òun náà ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wípé ọkọ̀ òfúrufú tó jẹ́ ti ọmọlógún tó ní àmì ìdánimọ̀ NGR 931 òun náà ló di àwátì lójú òfurufú lásìkò tó gbọra ní ìlú Benin tó sì ń lọ sí ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bá ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé ọkọ̀ òfurufú ojú òfurufú ọ̀hún òun náà ló forí sanpọn tó sì já ní tòsí ibùdó àwọn ọmọ ogun ojú òfurufú tó wà ní ìgbọ́kọ̀dá ní ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bá ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé ìròyìn náà ló fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn èrò tán lọ bí 25 òun náà ná wà nínú ọkọ̀ ojú òfurufú ọ̀hún tó sì jẹ́ pé àwọn 7 ọ̀tọ̀ míì òun náà ná jẹ́ òṣìṣẹ́ nu ọkọ̀ ojú òfurufú náà. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn òun náà ti bẹ̀rẹ̀ sí fún àwọn kan ní ìwé sọ̀wédowó tí owó rẹ̀ tó 137,000 ó lé ọ̀wọ́ mẹ́sàn-án fún àwọn mọ̀lẹ́bí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó ti dágbére fáyè yìí kó dìgbò ṣe gẹ́gẹ́ bó ti ń jẹ́ kó di mímọ̀ wípé ètò ìtànṣe yìí tó ń ti ìgbésẹ̀ náà ló wà ní ìbámu pẹ̀lú àfojúsùn ẹni tí ṣe ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá ìyún Ọlátúnjì Dìísù gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mímọ̀ pé ṣe náà ló gbé àjọ kan kalẹ̀ eléyìí tí ó mọ mójútó ọ̀rọ̀ àwọn iléeṣẹ́ ọlọ́pàá pàápàá jùlọ lórí tó ní ṣe pẹ̀lú ìfẹ̀mí èèyàn balẹ̀ lórí iṣẹ́ téèyàn bá ń ṣe gẹ́gẹ́ bó ti wá fìdí rẹ̀ múlẹ̀ wípé ẹni tí ń ṣe kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn eléyìí tẹni tí ń ṣe igbákejì ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá tó ṣojú fún ìyún lẹ́ka tí wọ́n ti ń ṣe ìwádìí alágbára lórí àwọn ìwà ìṣẹ̀sùn ọ̀daràn tá a mọ̀ sí DSP Oliver Isrim náà lọ ṣàlàyé ọ̀rọ̀ wípé ìdásí eléyìí táwọn ṣe yìí láti fún àwọn mọ̀lẹ́bí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn tán papòdà ní ìwé sọ̀wédowó iná ló wà lójúsùn àti rí dájú pé wọ́n tu àwọn èèyàn náà nínú gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé owó ọ̀hún òun náà ni kò lè ra ẹ̀mí padà tàbí láti dá àwọn èèyàn wọn eléyìí tó ti lọ padà àmọ́ tó jẹ́ pé owó ọ̀hún náà lòun ló wà fún gbígbọ́ bùkátà àti títu àwọn ènìyàn ọ̀hún lọ́kàn gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ṣe ọ̀gá àgbà yẹn fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ìyún CP Bọ̀dé Ọjájúnì náà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ìwé ìsọ̀wédowó ọ̀hún òun náà fi ń lé àwọn èèyàn lọ́wọ́ ní iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ní iléwéran nílùú Abẹ́òkúta. Ẹgbẹ́ àwọn olùkọ́ ẹ̀ka ti ìpínlẹ̀ Taraba òun náà ni wọ́n ti sọ̀rọ̀ sókè tí wọ́n sì ti ń kíyèsí tí ọ̀rọ̀ ti ń lọ lọ́wọ́ níbi tó ti ń pe ìjọba ìpínlẹ̀ náà láti rí dájú pé wọ́n yan àwọn tí wọ́n bá jẹ́ olùkọ́ tán dáńtọ́ tí wọ́n sì fi wọ́n sí ipò tó ṣe kanrinkanrin nínú iṣẹ́ ìjọba gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe alága ẹgbẹ́ ọ̀hún Nathan Solomon ti pe ìpín náà ní ìlú Jalingo lásìkò tí ń sọ̀rọ̀ níbi ayẹyẹ tó gbé kalẹ̀ láti ṣe àyájọ́ ọjọ́ àwọn olùkọ́ níbi tó ti ń fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ṣe pàtàkì fún ìjọba láti rí dájú pé àwọn tí wọ́n jẹ́ olùkọ́ ní ìpínlẹ̀ ọ̀hún
òun náà ni wọ́n yàn sí ipò tó ṣe kánrinkánrin pàápàá jùlọ ipò ẹni tí ó jẹ́ akọ̀wé gbogbogbò fáwọn ẹ̀ka iléeṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bó ti ń fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn olùkọ́ òun náà nípa tí wọ́n kó lórílẹ̀‐èdè ta wà nínú rẹ̀ tí ò kéré látara ohun tó ti jẹ́ pé ẹnikẹ́ni eléyìí tó bá yàn tó bá yanjú lórílẹ̀‐èdè náà ló gbara olùkọ́ kan tàbí mìíràn kọjá ibẹ̀ náà tí wá fìdí ẹ̀ múlẹ̀ wípé ìbádá kí àwọn tí wọ́n jẹ́ olórí lórílẹ̀‐èdè yìí kán bẹ̀rẹ̀ sí ní yan àwọn tí wọ́n jẹ́ olùkọ́ tán bá dántọ́ tán sì fi gbọ́rọ̀ jẹ́ka láti yan wọ́n sí ipò tó ṣe kánrinkánrin láti rí pé wọ́n lo ọgbọ́n àtinúdá wọn àti òye eléyìí tí wọ́n ní lẹ́ka ìkọ́ni eléyìí tó fi ń kọ́yàn tí ó ń tàn náà sì fi ń yàn rè láti lò ó láwọn ẹ̀ka ìjọba eléyìí tí ó sì jẹ́ àǹfààní púpọ̀ púpọ̀ fún ìṣèjọba lórílẹ̀‐èdè yìí. ní báyìí láti ilẹ̀ òkèrè ìgbìmọ̀ olùwádìí ní orílẹ̀‐èdè amẹ́ríkà ní ìlú georgia náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti bẹ̀rẹ̀ sí fimú fúnlẹ̀ tí àwọn sì ń wá afurasí ọ̀daràn eléyìí tó kópa nínú ìṣẹ̀lẹ̀ ìbọn yínyìn tó ti ṣe kópa èèyàn méjì tí àwọn 35 sì farasese gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn èrò eléyìí tún lọ bí 1000 ní iye náà kórajọpọ̀ láti ṣe ayẹyẹ ní gúúsù vietnam tó sì jẹ́ wípé ibẹ̀ náà ti yìnbọn fún èèyàn tán lọ bí 50 níye gẹ́gẹ́ bá ti wá fìdí ẹ̀ múlẹ̀ wípé lójú ẹsẹ̀ òun náà kéde rẹ̀ pé èèyàn méjì náà ló gbèkúrò jẹ lọ́wọ́ ẹbọra tí àwọn tán sì tó 35 tí wọ́n sì fi ara gba ọta àbọn tí wọ́n diwá pé wọ́n gbé àwọn èèyàn ń lọ sílé ìwòsàn eléyìí tó wà ní àyíká bákan náà wá fìdí rẹ̀ múlẹ̀ pé ogunlógún àwọn èèyàn òun náà ná wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. ní báyìí lẹ́ka ti eré ìdárayá agbábọ́ọ̀lù ní ìpele tí ìhánàchọ òun náà ló ti sọ̀rọ̀ lórí ìṣokùnfà rẹ̀ tó fi padà sínú ọkọ̀ ti super eagles lójúnà àti gbáradì fún ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí ó wáyé lọ́la òde yìí nínú ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ níbi tí wọ́n ti máa kọjú orílẹ̀-èdè russia ìhánàchọ òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé òun padà sínú ikọ̀ ti super eagles látara ìfẹ́ òun fún ikọ̀ òun tó sì jẹ́ pé gbogbo ibi tí òun bá lọ náà ló jẹ́ pé ìfẹ́ òun sí orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni òfìgbà kan tẹ̀tì rí gẹ́gẹ́ bó ti jẹ́ pé agbábọ́ọ̀lù ọ̀hún òun náà ló kópa tó sì mú kí ikọ̀ ti celtic kan jáwé olúborí tí wọ́n sì fi gbọ̀rọ̀ jẹ́ka lásìkò ìgbà tó bá kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ bákan náà ló sì dá láǹfààní láti kópa fún ikọ̀ ti sevilla lórí àdéhùn aláyàlò níbi tó ti wá lọ rí darapọ̀ mọ́ ikọ̀ ti bursaspor ìyóhùn ní orílẹ̀-èdè turkey gẹ́gẹ́ bá ti wá jẹ́ kó dé mọ̀ pé agbábọ́ọ̀lù ọ̀hún òun náà ló jẹ́ agbábọ́ọ̀lù tó mọ yanyan tó sì jẹ́ pé ìṣọwọ́ agbábọ́ọ̀lù rẹ̀ òun náà ló jẹ́ èyí tó yàtọ̀ gbà látara bó ti jẹ́ pé lásìkò ìgbà tí agbábọ́ọ̀lù ọ̀hún ti ń kópa náà ló ti jẹ́ kó mi àwọn 11 tó sì ṣe ìrànlọ́wọ́ méjì lásìkò ìgbà tó kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ 8 ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì jẹ́ kó náà ló mú kí ó mọ lékè téńté gẹ́gẹ́ bá ti wá fìdí rẹ̀ múlẹ̀ wípé ẹni tí í ṣe lórí akọ́nimọ̀gbá fún ikọ̀ ti super eagles yìí rí eric tuchel òun náà ló ti kéde orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn tí ó jọ máa kóra jọpọ̀ láti kọjú ikọ̀ ti orílẹ̀-èdè russia nínú ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ tí ó wáyé ní ọjọ́ ṣẹ́gun tuesday. àtọmọjúwa fún ti òní amakútẹ́rì pé mọ̀lẹ́jẹ́ mọ́ àwọn kópa mẹ́nu bàbá fún yín lẹ́ẹ̀kan sí i. nínú ìròyìn àtọmọjúmọ̀ tó rẹ̀ mo ti ń jẹ́ kó dé mọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn èrò tó ti lọ bí 32 òun náà wà nínú ọkọ̀ òfurufú ọmọ ológun tó já ní ìpínlẹ̀ ondo. bákan náà mo gbèsè ní ti fẹ́ bí àwọn olùkọ́ ní ìpínlẹ̀ taraba ti pe àkíyèsí ìjọba láti dájú pé wọ́n yan àwọn tí wọ́n jẹ́ olùkọ́ sí ipò tó ṣe kánrin nínú iṣẹ́ ìjọba. bákan náà mo fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn kan ìjọjẹ́ ìgbìmọ̀ olùwádìí ní ìlú georgia lórílẹ̀-èdè amẹ́ríkà ti bẹ̀rẹ̀ sí mọ wá afurasí ọ̀daràn tó kópa nínú ìṣẹ̀lẹ̀ ìbọn yínyìn tó ṣe kú pààyàn méjì tó sì mú kí àwọn 35 kan farasese. lẹ́ka ti eré ìdárayá mo ti ń jẹ́ kó dìímọ̀ pé kele tí ìhánàchọ náà ló ti sọ̀rọ̀ èrèdí eléyìí tó fi padà sínú ikọ̀ ti super eagles tó sì jẹ́ pé ikọ̀ ọ̀hún náà ni ó máa kojú ikọ̀ ti orílẹ̀-èdè russia nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́ sọ̀rọ̀ ní ọjọ́ ṣẹ́gun tuesday. fún àkúnrẹ́rẹ́ àwọn àròyìn òye lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé wa www.lagelofm.com bákan náà ìdárapọ̀ mọ́ àlórí kan ní x wa lagelofm 967
lórí ìkànnì àbánidọ́rẹ̀ẹ́ ti facebook lágbélú fm96.7 túnde ọ̀làwò lọ́nà tó ròyìn tẹ gbọ́tàn pẹ̀lú ìkùnlọ́wọ́ chinwe chọ́chì adékúnlé yusuf ló ti mú ọ̀yàn wá sí ti gbọ́ yẹn kojú mọ́lẹ̀ kan sí o ẹ ṣeun tẹ̀yàn wá láàyò ní ìkànnì ti lágbélú.

Iba sheda orun. Iba pala to sole ayoro iba baba ati eto soloko mi wa saye. Iba won soro soro ati awon pede pede to tin pede kin to ma pede. Iba foba mi to ni ko mi o ko ma wo lowo lowo ba mi to pase ko mi o sa o dake roro. Sanu le mu si Olorun mi ko si o. To ra fa fa to fa ko seyin re be ni ojo ati orun to ran fo maraye lo seyin re. Taba wa ni o ma sami ese nko Olorun ta lo le duro ko si o. Ori e le mi fi le so ni bi gbogbo wi pe there is no one like my God. So Adekunle Yusuf loruko ti ni omo luabi pede pede yun na re. Pede pede ni mi lawujo awon lede ibe ti n fi ede pepe gba ede lowo ni le jebi ede. Olorun ọba mi ló porí bẹ́ẹ̀ mú kí n káàbọ̀ láàárọ̀ tòní sórí àkọ́tun ètò yìí ètò àtàkùn ní ẹkún ojúmọ́. Ẹkún ojúmọ́ lẹ́tọ̀ yìí ó tún ti létí ń bọ̀ lórí ìkànnì lágbélú ní 6.7 FM òkè gbàjọkè. Tí a ta kàn mọ́lẹ̀ sí ilé funfun Báláú ládùúgbò Òfẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Àwọn ẹ̀yìn tẹ̀sẹ̀ ń gbọ́ ètò yìí fúngbà àkọ́kọ́ abala méjì lẹ́tọ́ yìí máa ń pín sí. Abala àkọ́kọ́ nínú ètò yìí níbẹ̀ láti kọ́kọ́ máa ń wúri òwúrọ̀. Níbẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ adẹ́dà aṣẹ̀dá tó mú kójú owó tó rí ọjọ́ tuntun. Nígbà tá a bá dúpẹ́ lọ́wọ́ adẹ́dà aṣẹ̀dá tán fúnpá wà láyé àwà láàyè rere á wá sọ ohun tá a fẹ́ fún ọjọ́ náà. Wípé àwa mọ̀ wípé búburú ọjọ́ tó fún ọjọ́ á wá fi àdúrà á fi yí ìgbà padà. Á fi àdúrà á fi bá ọjọ́ sọ̀rọ̀. Á fi sọ ohun tá a fẹ́ sínú ọjọ́ náà tí ó sì rí bẹ́ẹ̀. Nígbà tá a bá wá kúrò lábala wọn á bọ̀ sínú abala ẹlẹ́ẹ̀kejì tá a pè ní abala ọ̀rọ̀ sí tí. Níbẹ̀ láti máa fún wa láwọn ọ̀rọ̀ tá a fi máa sòdí wa yé wa. Ẹ ti mọ̀ wípé àwọn èèyàn fẹ́ kákan lọ́nu ayé láìsí pa mú kọ́kọ́rọ́ kan dání tá a fi máa sòdí wa yé wa. Torí ẹ̀ láti gbé abala ẹlẹ́ẹ̀kejì kalẹ̀ tá a pè ní abala ọ̀rọ̀ sí tí. Abala méjì tètè yìí pín sí náà nù. Bóyá ní pápá torí ìjọba àkókò ẹjẹ́ bẹ̀rẹ̀ yìí ká wọnú abala láàkọ́kọ́ lọ. Ẹja wo ni òwúrọ̀ pápá. Láàárọ̀ yẹn lọ rèé máa gbójú wò mí ketekete lórí ìkànnì àbánidọ́rẹ̀ ti Facebook at Lagelu FM 96.7. Lagelu FM 96.7 níbẹ̀ láti láǹfààní àti máa wò mí láàárọ̀ yìí. Ẹ láìkí ẹ̀ ẹ ṣí ẹ̀ ẹ dúrọ̀pù kọ́mẹ̀tì ẹ̀jẹ̀ ìmọ̀pẹ́ ti gborí wọlé láàárọ̀ ìpẹ́ ti dé ẹ̀yìn tájọ́ mọ́ sí ẹ̀yìn dà ẹ̀ gborí wọlé. Ẹjú tí ẹkún jẹ́jọ́ sí tàárọ̀ yìí tẹ̀lé àlédàsí àjọmọ́ ṣe náà ní ti fi máa ń dùn tí gbogbo fi máa ń kan sí oyè ìgbórí wọlé láàárọ̀ yìí. Mo ti rí àwọn tán ti ń gbórí wọlé. Mo ti rí àwọn tán ti ń gbórí wọlé bẹ̀ oyè máa wọlé bẹ̀ láàárọ̀ yìí. Bóyá ní pápá ẹja wọnú abala eléyìí ká ti máa ń wúri òwúrọ̀ lọ. Òní ìtúni ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún 2026.

yìí ọmọ tó dọdún tí ń bọ̀. Ojúmọ̀ ti mọ́ làárọ̀ ojúmọ̀ ayọ̀ ni ojúmọ̀ àdùnnú ojúmọ̀ ìgbéga ojúmọ̀ ìṣelógun. Ojúmọ̀ tó mẹ́mí àtẹ́ làárọ̀ yìí ojúmọ̀ àdùnnú ni fẹ́mi àti ẹ̀. Ìrì owó ìrì ọlá ìrì ayọ̀ kó máa wẹ́mi àti ẹ̀ rí. Inú ìrìn àjò ọjọ́ òní èmi àti ẹ̀ a ó ṣẹ́gun nílé a ó ṣẹ́gun lájọ́. Gbogbo bíkíbi tá a bá gbé nínú àjò ayé a ó mọ ṣẹ́gun bẹ̀. Ó yá fọwọ́ gba orí rẹ̀ mú láàárọ̀ ìsọpé ìwo orí mi ò òní gbàbọ̀dì. Orí mi ò òní gbàbọ̀dì. Àbọ̀dé kú àbọ̀dé ọ̀fọ̀ àbọ̀dé wàhálà àbọ̀dé bí ìwo orí mi ò ní gbà. Gbogbo ọ̀nà kọ́nà tá máa ń gbà fi àbọ̀dé lórí èèyàn orí mi kọ́. Àbọ̀dé inú ayé ara inú ayé ẹ̀mí orí mi kọ́. Kìí ṣe tèmi mo kọ́ láàárọ̀ yìí. Bẹ́ẹ̀ni ó ti máa jáde láàárọ̀ tòní kí n bá àánú pàdé. Ọmọdé kóríwè mi àti ẹkún ṣe wá lóore. Àgbàlagbà kóríwè mi àti ẹkún ṣe wá lóore.

0: Ìyá bàbá tí ó rò ó nílé nítòsí lọ́nà jíjìn kan máa fi sọrí èmi àti ẹ̀. Ireni tèmi àti ẹ lọ́jọ́ gbogbo ireni ti wà. Ire owó, ire ọlá, ire ọ̀rọ̀, àìkú tí ṣe bá lé ọ̀rọ̀ àlàáfíà kó máa jẹ́ tèmi àti ẹ. Gbogbo ẹ̀yin tí ẹ ti jáde láti máa wá ń tẹ́jẹ lọ ẹ̀ ní pàdé tí ó jẹ yín o. Èyí tí ó jẹ yín ò ní pàdé yín ẹ lọ rí ẹ bọ̀ rí. Nínú ìrìn àjò ọjọ́ òní alákòóbá ò ní kó bá yín alákòóró ò ní kó ràn yín. Ẹ ti tiẹ̀ ti jóná ò ní kó ná mọ́ ti yín. Ẹ sàmì àdúà àmì báyìí ni ìdáhùn àdúà. Bàbá ògo láti sọ mi gbogbo ògbà ni mò ń rọ́wọ́ yín tẹ́ ń fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí mẹ́ sí ojú òní tì yín o. Gbogbo ògbà ẹkú àìgbàgbé ẹni ẹkú ìfọmọnìyàn sí ẹkú bẹ́ẹ̀ ṣe ń rántí mi ní gbogbo ògbà ní gbogbo ọjọ́. Yálà mo wà lórí ètò mi ò sí lórí ètò bàbá ògo láti sọ mi a máa fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí mi. Ẹ mọ̀ ṣe òun ojú òní tì yín ẹni dánìkan sáyé o. Bákan náà Aláàjì Kabir Jalaruru àwọn náà pè mí lánàá. Wọ́n pè mí lánàá òde yìí kì í kàn ṣe ká pè mí nìkan o wọ́n tún fowó sọwọ́ sí mi. Ẹ mọ̀ ṣe òun Aláàjì Kabir Jalaruru ẹ mọ̀ ṣe ojú òní tì yín. Wọ́n ló dùn àwọn jọjọ pé ètò ìsọmọlórúkọ yìí kò ní ṣe àwọn òsín Nàìjíríà débi pé àwọn ó wà ń bẹ̀ ṣùgbọ́n ó dùn àwọn jọjọ ọmọlúàbí báwọ̀ rí ìdùn kankan sí i. Ẹ ṣeun bàbá o iná ò ní tanwo yín God bless you. Ó yára torí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ ti Facebook àwọn èèyàn náà ti gborí wọlé ń bẹ̀. Eégún jọ bí Elizabeth wọ́n kí wa kú ojúmọ́ Ìmáfojì Peter àwọn náà kí wa kú ojúmọ́. Ọlọ́run Sọlá Henry àwọn náà ń kí wa ẹsẹ̀ ojú òní tì yín. Ọlá níyì agbábí àkàmú rọ́wọ́ ti yín bẹ̀ ọmọjọ dádì àfíìs abiodun láti sanyo ńlẹ̀ ìbàdàn. Oyèdèrán Ajibọ́lá látorí ta challenge mo rọ́wọ́ yín bẹ̀. Ògún Sọlá Michael láti ṣàgámù God bless you. Bẹ́tà bọ́ọ̀ ìhòòdó àwọn náà ń kiri. Ìyá abẹ́jì ẹlẹ́gùsí láti odò ọba ẹ mọ̀ ṣe òun ojú òní tì yín. Ìyá Yusuf láti Sanyo àwọn náà pè mí láàrin ọ̀sẹ̀ tá a wà yìí ẹ mọ̀ ṣe òun ẹkú ìfẹ́ tẹ ẹni sí wa o. Ìfẹ́ tẹ ẹni sí wa ní ìkànnì ìfẹ́ náà ò ní bàjẹ́ láṣẹ Edumare. Àájọ máa kọ́mọ lùpọ̀bọ́ ni yóò sì jọ máa dáa fún gbogbo wa ni. Ó yẹ gòkè kájọ gòkè káwa náà gòkè kẹ́yìn náà gòkè. Bẹ́ẹ̀ni òṣèlú àní gbọ́ láburú sí ẹnikẹ́ni láàrin wa. Ẹ ṣe ẹkú gbogbo ògbà ogungun ẹ̀yẹ lólùfẹ́ ìkànnì yìí ẹ ṣe o ẹkú ìfẹ́ tẹ fi mọ́ hàn. Ojú òní tì yín nígbà kọ̀ọ̀kan. Wọ́n náà láǹfààní àti gbórí wọlé láàárọ̀ yìí ìkànnì Lágelú 96.7 FM ni mo wà yìí. Sáàkì fún lórí Facebook Lágelú FM 96.7 láìkí ẹ̀. Fọ́lò rẹ̀ wá wá fídíò yìí láìfù tí ń lọ lọ́wọ́ join rẹ̀ kó láìkẹ̀ kó ṣẹ́ kó drop comment. Ẹ̀yìn tẹ̀ ń wojú Ọlọ́run fún eré kan tàbí míì. Mo sọ làárọ̀ yìí gẹ́gẹ́ bí àṣẹ tá a fi fún mi. Ẹ̀yìn pẹ́ làárọ̀ yà wá ń gẹ́lì tí ń bá òwúrọ̀ ṣiṣẹ́ ti darapọ̀ mọ́ mínú ilé agbára. Wọ́n ní tí ń bá ti rí làárọ̀ àṣẹ ọ̀run gùn ún bẹ́ẹ̀. Torí pé àṣẹ tá a fún mi mò ń lò yìí tá a fún lẹ́ni fi jó. Èyí tá a fún ọ̀rùn ní fíràn tí ò sẹ́ tí ó di lọ́wọ́. Àṣẹ tá a fẹ́mi náà ni mò ń lò lórí ètò láàárọ̀ yìí. Wípé gbogbo ẹ̀yìn tẹ̀ ń wojú Ọlọ́run fúnre kan tàbí mi ire náà tẹ̀yìn lọ́wọ́. Ní kò pẹ́ torí ìrètí pípẹ́ a máa sọkàn láàárẹ̀ ní kò pẹ́ yọ́ tẹ̀yìn lọ́wọ́. Ẹ ra àánú gbà lórí tẹ̀ ń béèrè. Àánú yóò fọ̀ lórí yín inú yín ó dùn a ó sì gbé yín lórí sókè. Ọlọ́run tí ń sọ ẹ̀gàn èèyàn di ògo yóò sọ ẹ̀gàn yín di ògo. Ọlọ́run tí ń nu omi jẹ́ ẹ̀dánù yóò nu omi jẹ́ ìkọ̀kọ̀ yín yóò nù ún nù. Yóò sì fi ẹ̀rẹ́ rọ́pò ìbànújẹ fún yín. Bẹ́ẹ̀ ni ó ṣe rí àṣẹ ọ̀run gùn kò yé padà. Ẹ bá takò ó láàárọ̀ yìí ó ti tako ẹ̀mí ẹ̀. Bẹ́ẹ̀ ni ó ṣe rí. Ó yá ní báyìí ní pápá papa mo fe kuro labala on tori akoko yin sare gidi gan ni ni ati ma gori wole mori amido olawale akanwo lati apomu ese ko ni baje o ogbon ni odo yen mi omo kure won tu ape epo oju memo se o imatroje mo fi olohun so yin ewo tun ni awise afogbohun ase wa oda ese mo fi olohun so yin o mo fẹ ku labala mo fẹ wonu abala oro si ti lo ni papapa kini oro si ti ta fun mi laaro yi pe ki n fi ba yin soro oro si ti ta fun mi laaro yi o ni mo pe ni mo si adehun tabi ma jẹmu to ni le muse oro si ti ta fun mi laaro yi pe ki n fi ba o soro o ni mo pe ni mo si adehun tabi ma jẹmu to ni le muse opolopo eyan ni won ye alailoye to opolopo eyan won ma ro pe aimokanmokan ni sugbon ki si aimokanmokan ori ko ya alailoye to o mo tan pe ni adehun tabi ma jẹmu torí à ń tà ń pè ní àdéhùn tí wà kèèyàn jíjọ àgbìn lórí tẹjọ fẹnu kò tẹjọ fẹnu ẹnu kò sọ ọdún lẹjọ sọ pé lórí eléyìí báyìí láti ṣe lórí ìlànà ibi àtọ̀ ibi àrìn sí rè sọ wá rí májẹ̀mú wa máa ní nǹkan kan ná àdéhùn sórí àdéhùn ó sì ṣe pẹ́rẹ́ kínkínkínkín torí pé ìyàtọ̀ tíntín náà níbẹ̀ nínú àdéhùn àti májẹ̀mú orí tá à ń pè ní májẹ̀mú ó ti ní nǹkan tó ju ẹ̀dá èèyàn lọ́nu èyí tá à ń pè ní májẹ̀mú ó ti kọjá òye ènìyàn èyí tá à ń pè ní májẹ̀mú ó ti kọjá ẹni tó ṣẹlẹ̀ láàrin òun àti ẹ̀ ti ní àwọn nǹkan kan àtàwọn nǹkan kan nú eléyìí tó lè mú kó léwu fún ìrìn àjò ayé èèyàn ìdínú tí bíbélì fi sọ pé kí bẹ́ẹ̀ ni rẹ kó jẹ́ bẹ́ẹ̀ ni kí bẹ́ẹ̀ kọ́ sì jẹ́ bẹ́ẹ̀ kọ́ rí pé ọlọ́run mọ pàtàkì májẹ̀mú wọ́n ò sì rí bọ́lọ́run bá bá ẹ̀dá èèyàn dá májẹ̀mú kan wọ́n ti wù kó pẹ́ tó láyé májẹ̀mú padà wá sí ìmúṣẹ ni kankan tó wáá wà nù májẹ̀mú ni wípé kàkà kó mọ̀ fi wá sí ìmúṣẹ torí pé ọ̀rọ̀ tí ọlọ́run bá ti sọ kò lè padà sọ́dọ̀ rẹ̀ láìsẹ torí ẹ̀ náà ni fi ń jẹ ọlọ́run tí kìí ṣe ènìyàn ọ̀rọ̀ tó sọ tó jẹ́ májẹ̀mú láàrin ó ń tọ̀ wá tiẹ̀ dandan ni kó wá sí ìmúṣẹ ṣùgbọ́n kàkà kí ọ̀rọ̀ ń kó padà sọ́dọ̀ rẹ̀ láì wá sí ìmúṣẹ yóò yà wá sí ìmúṣẹ ṣùgbọ́n kò ní dàbí bó ṣe yẹ kó rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn láàárọ̀ yìí ló ti wọnú àdánwò ayérayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn láàárọ̀ yìí ní agogo ṣìṣe ti ń lù lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn láàárọ̀ yìí ló kó àwọn mọ̀lẹ́bí rẹ̀ sínú àdánwò nítorí pé àìlèmú àdéhùn àti májẹ̀mú ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti ẹ̀ ń dá májẹ̀mú nítorí ìgbádùn ìṣẹ́jú kan nítorí ìlàkọjá rẹ̀ nítorí ìdojúkọ rẹ̀ nítorí ìpọ́njú tí ń là kọjá yóò lọ rè wọnú májẹ̀mú tí ò ní láǹfààní àti múṣe a máa ṣẹlẹ̀ láàrin ọkọ sí aya a máa ṣẹlẹ̀ láàrin boyfriend sí girlfriend ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti mari lónìí tó jẹ́ pé orísun ẹ̀rọ ọmọ bí wọn àti inú past relationship ló ti wá bí kò ti bọ́ ọmọ kan dá májẹ̀mú pé ìwọ ní ìfẹ́ tí ń bá fi lè fẹ́ ẹlòmíì láyé òun kí nǹkan báyìí kó ṣẹlẹ̀ sóhun oyinjọ tí sì ń dá májẹ̀mú pẹ̀lú ọmọ òun ní tí ń rò ní wípé òun àtọmọ lòun kúkú wà ń bẹ̀ sì bí kóhun ti délẹ̀ lérí ni fọmọ òun sì fẹ́ gbọ́ lásìkò ìgbà náà ó lọ́nu. Bọ́ọ̀yún bá ti sọ ọkàn rí ọ̀rọ̀ mọ́ yóò sì sí gbàlàgà gbàlàgàdà ilé owó yóò sílẹ̀ fóun. Òun ó sì wọlé òun ó jà lólé ara. Ṣùgbọ́n kinní kan tí ò yé ni wípé àsìkò tí ń dá májẹ̀mú kì í ṣe pọ́hùn àti ẹnìkan ní ń dá májẹ̀mú mọ́. Májẹ̀mú yìí ó ti lọ rèé dúró dé lọ́jọ́ iwájú. Májẹ̀mú sì burú. Nígbà tó bá dúró dé, n tó lówó ṣeun bí òde ṣe, yóò wá májẹ̀mú wà bẹ̀rẹ̀ sí ké lórí. Májẹ̀mú yẹn yóò wá bẹ̀rẹ̀ sí tako. Nílẹ̀ lómi fi lùlùlù tí ò fi dun fún un. Wọ́n gbá àwẹ̀gbàwẹ̀ gbàdúà gbàdúà lórí ẹlòmí kọjẹ́.
1: Bàbá alágbára.
0: Nítorí pé ọ̀dàlẹ̀ májẹ̀mú. Nítorí pé kò lè mú àdéhùn ṣe.
1: Ní forúkọ rẹ̀.
0: Ìwọ́ wo ló ń gbọ́ mi láàárọ̀ yìí? Ọkùnrin ni ọ́ ni tàbí obìnrin ọmọdé tàbí àgbàlagbà? Rorú májẹ̀mú tó bá máa tọrun ara rẹ bọ̀. Rorú àdéhùn tó bá máa tọrun ara rẹ bọ̀.

0: ma sele laarin oloselu sira won
1: kabesi olola
0: ori ipo to fe de in to fe je in ti n wa lo be se bi ke kuku se fi ara ilu ngbo si je bi pe tara ilu fe gbo ni ke so wi pe e ma wori o se ri rice congo kan e ma ra n tun nera bo be de be ibi ti joba tin be be ba ti laki ibe lo won ti so pe won ti gbe o ti study joba tin be re o ti mo bi to ku si lo wa ni efokan yen bale o se ri ba to n be wole ina mona mona tan ni e ma sawo gini lori hun ofe lo won fun yin eyin ma wori o se ri pe fun won mo to o ti ku on die e kan je won wole na ofe ni gbogbo won patapata ti won ma se ru majemu ati adehun be lójú ẹ̀yìn èèyàn lẹ́wọ́ pé wọ́n jẹun gbé bẹ́ẹ̀ yà bá jẹun gbé kó má jẹun gbé ni ẹ̀yìn náà rò pọ́n wọ́n mú jẹ nígbà tí wọ́n bá mú lèdí àti májẹ̀mú tán báyìí dá tí wọ́n bá mú sẹ́ rò pọ́n jẹ́gbé wọ́n jẹ́gbé ọ̀pọ̀lọpọ̀ wọ́n jìyà rẹ̀ lọ́nà tí wọ́n mọ̀ ẹ rí pé ń gbòó bá yá àwọn tọ́jọ́ sí àdéhùn ẹ tó ti mọ̀ wípé èṣù gbèlèké ni ìwà bukún ọwọ́ rẹ̀ ṣùgbọ́n torí pé ó ní influence ó ní agbára wọ́n sì kìlọ̀ fún ọjọ́ kìíní àná tó fẹ́ lọ rèé bá rú ẹni bẹ́ẹ̀ kókó sọ ọ́ dé èèyàn pàtàkì láwùjọ kí ẹni tó fẹ́ lọ rèé báyìí kì í gbà o kí àkọ́kọ́ gàgàrà kan kó fẹ́ kọ o bó bá ti rí ààrẹ tán tó fẹ́ bẹ̀rẹ̀ sí í kọ ó bẹ̀rẹ̀ sí í máa rí òkú o ó bẹ̀rẹ̀ sí í máa rí àwọn spíríìtì o wá lọ rèé tẹ́lí sí i tán ó di tó fẹ́ dà tán ó wá di pé ó fẹ́ di àkọ́kọ́ gàgàrà tó fẹ́ bẹ̀rẹ̀ sí í kọ lábẹ́ irú ẹni bẹ́ẹ̀ tó ń tàn bá bẹ̀rẹ̀ sí rí spirit àti òkú tán ní yọ̀mọ̀ rí yóò ti gbàgbé pé òun ti dá májẹ̀mú kan sẹ́yìn yóò ti gbàgbé pé ńgbà tí ọdún pọ́ngúnlógún òun àwòdì rẹ̀ bá ra ń bẹ̀ yóò ti gbàgbé pé àwòdì ní igúnlógún àti àwòdì wé ẹsẹ̀yẹ ìyá kan náà yóò ti gbàgbé wípé nǹkan kan ló tí òun lọ rèé bá yóò ti mọ̀ wípé jẹ́jẹ́ ni àwòdì jókòó rẹ̀ yóò ti gbàgbé pé àwòdì jẹ́jẹ́ lójókòó lòún lọ rèé báwòdì wípé àwòdì wo ẹyẹ gbónúgbón òun bí ti ń pọn lásán ó sì sànú òun náà jẹ́ ká sọ tòun náà padà kó yí padà kó òun dé èèyàn pàtàkì láwùjọ
1: ṣó ìlẹ́gẹ̀
0: ń bẹ láàrin ọkọ̀ sí aya gan má wọrí o èlé fẹ́ lòmíì lẹ́yìn rẹ ìwọ nìkan ló máa ṣèyá àwọn ọmọ mi nígbà tí ìyàwó ti gbọ́ pé òun ò ní lẹ́ni lẹ́yìn mọ́ lẹ́yìn òun nìkan tó wọ́n máa jẹ àyà lọ́ọ̀dẹ rẹ̀ gbogbo tó ní láyé rẹ̀ nínú ayé ara àti inú ayé ẹ̀mí ní fi ń bá ọkùnrin ọ̀hún rìn ayé ọkùnrin ọ̀hún wá ń lọ síwájú ayé rẹ̀ ń létumọ̀ ń gbobi gíga tí ò lérò kó ń légùn ṣùgbọ́n kí ló dépò gíga tí ló ṣọ̀pàkó ẹ̀yìn ó ti gbàgbé májẹ̀mú tó bá yàwó rẹ̀ dánú kọ̀rọ̀ yàrá ó ti wò ó pé ọ̀rọ̀ ọ̀nà síbi ọ̀rọ̀ pàtàyà lásán náà ni ó ti gbàgbé wípé nígbà táwọn ń dá májẹ̀mú kinní kan ti wà láàrin àwọn tó sọ àwọn papọ̀ tó sọ di májẹ̀mú ńlá nǹkan burúkú wàá bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sí yóò wà ní ayé kan ní ṣòun àwọn mọ̀lẹ́bí ìyá àwọn ìdílé bàbá àwọn ni ọ̀jẹ́ kò ń rọ́nà lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìrìn àjò ayé má ṣe àdéhùn o tàbí májẹ̀mú tó ò nílé músẹ má torí ìpọ́njú tàbí wàhálà tó wà nù rẹ̀ má lọ tọrùn bọ́n tí ò yẹ kó o tọrùn bọ́ àìmọye torí kó fẹ́ lówó fẹ́ jẹ̀yàn pàtàkì láwùjọ ó lọ rèé dá májẹ̀mú tí ò nílé san ó bá wá tó àkókò àti mú ìlérí àti májẹ̀mú tó ṣeṣẹ́ wàhálà ó wàá dé tó wàá bẹ̀rẹ̀ sí í sáré káàkiri ìwọ́n tó ń gbọ́ mi láàárọ̀ yìí ọkùnrin obìnrin ọmọdé àti àgbàlagbà ilẹ̀ ìlówó àtàbó kí òkun tó ń láǹfààní àti wà lábẹ́ ohùn mi láàárọ̀ yìí má ṣe àdéhùn tàbí májẹ̀mú tó ò nílé músẹ́ o àwọn májẹ̀mú alọ̀rìn yìí máa dúró dèèyàn lọ́jọ́ iwájú nígbà tí májẹ̀mú wá bá bẹ̀rẹ̀ sí í bẹ̀rẹ̀ ẹsẹ̀ tí bẹ̀rẹ̀ sí í kẹ́ àwọn ọmọ òpin ńbẹ aya òpin ńbẹ ọkọ òpin ńbẹ mọ̀lẹ́bí òpin ńbẹ wọn tí ó mọ̀ gbà tó ń dá májẹ̀mú wọn sì bọ jìyà rẹ̀ ronú ọjọ́ ọ̀la oko tó bẹ̀rẹ̀ sí í ṣe àdéhùn tàbí májẹ̀mú tó ò ní mú ṣe ẹlòmíì nǹkan kékeré ló fi tán ara rẹ̀ bọ̀ wàhálà ẹ má wọrí ẹ wá rí mi lọ́la ń tẹ́ ń wá àwọn ìṣòro tẹ́ ní òun màá tan màá gbọ́ bùkátà yín ó ti dá ọkàn rẹ̀ lé

0: lọdún láago márùn ó dá tó láti di aago mẹ́fà kálá mọ̀ ń dún. Gbé sórí if condition ni o má lọ rèé máa sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ kó dán lójú ó dán lójú padà. Ó má lọ jẹ́ pé ibẹ̀ ló ti rán àrè ló ti rí wàhálà yìí o. Ẹ jẹ́ sójú òpólẹ̀ torí ìjọba àkókò 091-2370-8675 091-2370-8675 tàbí 081-4249-1006. Hello, ta ló wà ń bẹ̀ ẹ́ kó ojú mọ́ o. Ẹ ti wọlé o.
1: Kò káàárọ̀.
0: Ẹ mọ̀ ṣeun.
1: Ó wà gbọ́dọ̀ orí ìròyìn dárò.
0: Àmì àṣẹ Èdèmàlè.
1: Èdèmàlè.
0: Àmì.
1: Àmì àwọn ọ̀sẹ̀ pàtàkì. Àwọn ọlọ́sẹ̀dù kan ní nǹkan bí Jọ́ ní. Ṣé ìmọ̀ àti ọ̀nà wa? Kò wá pé. Àwọn ọlọ́sẹ̀ tó máa di ìgbẹ́ lẹ́sẹ̀. Ó máa wọlé. Ọ̀rọ̀ wà pé kò ṣe. Ẹ wá wo ní orí tó wá pọ́gbọ́ láàrin ọkọ àti ìyàwó ọsẹ pàtàkì àdéhùn pàtàkì láàrin oúnjẹ náà rẹ tó mọ ọsẹ pàtàkì adéhùn náà ni adéhùn àmọ ọkọ ayé rán adéhùn ẹni ìrìnàjò àríwá adéhùn ìgbàgbọ́ nípa ìyàwó àti ìdíwàjẹ mọ fún ẹ àmọ ẹ lẹ́mọ olùdarúgbó mu tiẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo fi ṣe má ṣe é fún àlùkù adéhùn ẹsẹ pàtàkì ó rí ní
0: ìwí o torí ojú òpó ọ̀run ni o ẹ̀lọ́ ta ló wà lábala tv yìí ẹ ti wọlé ẹ mọ̀ ṣe wà ń gbọ́ yín ẹ kú lẹ́gbẹ̀rẹ́ di oyin kí ni ìwọ̀n sínú etí èèyàn.
2: ok fẹ́rí adé òkú ṣe.
0: ẹ̀lọ́ ta ló wà lábala tv yìí.
2: ẹ̀lọ́ ọgbọ́n ọjọ́
0: ẹ mọ̀ ṣe wà kójú mọ́ gbàṣẹ o
2: ẹrí àwọn èèyàn tẹ́ ń sọ̀rọ̀ wọn látàárọ̀ àwọn ọ̀rọ̀ orí àwọn ni wọ́n fọkàn sí àwọn olóṣèlú tí wọ́n mọ̀ pọ̀ lọ́run tó gbọ́dẹ̀ àwọn oúnjẹ ńbẹ̀ lọ́run ìdánilámù
0: àbíàṣẹ
2: o tèmi ńbẹ̀ o
0: èyí
2: ló sáré ìpè mi
0: tẹ́
2: ọ gbogbo ẹjọ́.
0: ẹ ṣojú òní ti 091-2370-8675 ẹ̀lọ́ ta ló wà ń bì yí ìpè ń dára wọn ni o ẹ̀lọ́ ẹ ti wọlé o ẹ̀lọ́ ẹ mọ̀ kó ojúmọ̀.
3: mo sọ fún ikú ẹ fún iṣẹ́ olúwa.
0: ẹ ṣeun wa.
3: oríṣi olúwa lẹ ṣe iṣẹ́ olúwa lẹ ṣe olúwa dẹ̀ dùnú mọ́.
0: àmì àṣẹ.
3: èmi ìyá àti olúkúlé láti olúyẹ̀lẹ̀ ẹgbẹ́ ọ̀sán.
0: ó yẹ dáṣẹ.
3: ṣẹ́rí ni mo ṣe jíra rẹ̀ ní ìfẹ́ ìgbín mo tán rédíò ni mo ń gbọ́ ní. àdéhùn ṣe pàtàkì. àdéhùn lè àníkólú àrùn wa lọ́wọ́ láti máa tẹ̀lé àdéhùn àbáṣe bóyá fún ènìyàn àbí fún ẹnikẹ́ni olùwádẹ́ẹ̀dì wa mú. ẹ̀ka ọkàn ni gbọ́dọ̀ ṣe ń sọ̀rọ̀ ni mo start my day tó ta ni mo ti ṣe àdéhùn fún. àdéhùn wo ni mo ti ṣe fún mi ò mú ṣe kí lè máa mú ṣe. mo ń ronú ọkàn mi kí tó gbé báàbù mi kà láàárọ̀ ni mo ti ń ronú pé irú àdéhùn wo ni mo ti fẹ́ ẹ ṣe ta ẹ kú ṣe olúwa olúwa bí mo adélé olóògbé
0: ni
3: mẹtẹlẹta
0: ẹra
3: kan
0: ẹmẹta. ẹlọ àwọn abala ti bí yìí.
1: ẹlọ àmọ kí ẹ mọ kó ètò.
0: ẹ mọ ṣeun.
1: kọ́mre owó ni ó kó wà kílé.
0: ó la ń ta.
1: ó la ń ta látọ̀yọ aláàfin ni.
0: ìyẹn káàbọ̀ sórí.
1: lọ́hùn ni jó sun yín kò ní rẹ̀ yìí.
0: àmì àṣẹ o.
1: ẹ má jẹ̀mú ẹni tí ọba ṣe má jẹ̀mú ọ yẹ kó ṣe làákà yìí. torí bá lọ bá lo àbọ̀ ń bọ̀. ẹ àwọn tí ọkọ àti ìyàwó tí wọn bá ọ ṣe má jẹ̀mú ó yẹ pé ń bọ̀ ya ń padà dára wọn. bá lọ bá lo àbọ̀ ń bọ̀ olóṣèlú náà tó ní òun ó ṣe náà òun ó ṣe gbogbo ẹ̀ tí ọ padà sí kankan. bá lọ àbọ̀ ń bọ̀ mo là ń tà ní bá yín sọ̀ látọ̀yọ̀ aláàfin.
0: ẹ ṣe o látọ̀yọ̀ aláàfin. ẹ lóò ta ló wà lábala ti bí yìí.
2: ẹ ló sá.
0: ẹ mọ̀ ṣe o.
2: sábẹ́ ìgbìjọ yìí ọmọ ìyá wò ní tó kú ẹ̀wà. ẹbí omi ti ní o.
0: àmì àṣẹ Èdèmàlè.
2: ilé omi wà á ṣe orí kárùn-ún. omi ó dáa kó má gbẹgbẹ kó gbẹgbẹ kó má fi jẹ. àwọn ẹlẹ́gbẹ̀ẹ́dọ́làmù náà àwọn mùsùlùmí orí àlùkà wà ní wọ́n ní ẹrù ọlọ́run. ìgbà tó bá tẹ ẹgbẹ́ ẹrù ọlọ́run kò sẹ́ńtọ́ ìfẹ́ ìgbà. ìgbà tó bá ti ṣe àdéhùn tí wọ́n mú jẹ wàhálà ni fún. wọ́n bẹ̀rẹ̀ ju àdúgbò àgbọ̀ mi. ìgbà fẹ́ẹ́ ìgbà ní mọ̀ bíjọ.
0: ẹ jẹ́ gbọ́n tẹ́lú mi náà fẹ́ sọ ẹ lóòótọ́ ló wà ń bí ẹ ti wọlé o.
4: ẹ ká ọmọláradé sọlá mi látàyè
0: gbọ. ẹ mọ̀ ṣeun. ẹ̀wò mo sọ yìí mo dúró ní làárọ̀ yìí gẹ́lẹ́bà láǹfààní àti túsọ̀ mí fún yín ni o èyí tí mo ti wá sọ wà yìí o ẹ̀dì í mú ṣinṣin o kò ní pé yóò padà wúlò fún yín ni adékúnlé yusuf ọmọlúàbí pèdèpèdè ló kọ tẹ̀mí ń jẹ́ pèdèpèdè ní míláwùjọ àwọn elédè bí a ti ń fi èdè pípẹ́ gba èdè lọ́wọ́ elédè jẹ́ bí èdè bóyá lóhunkóhun tẹ fẹ́ bá mi sọ àbẹ́ fẹ́ kàn sí mi nọ́mbà tó já sọ́dọ̀ tèmi gángan rí 090-56-74-1364 sì láǹfààní àti ìlà òrìyé tẹ̀lé mi lórí gbogbo ìkànnì abánidọ́rẹ̀ẹ́ gbogbo lórí facebook adékúnlé yusuf ọmọlúàbí pèdèpèdè ẹ̀rí mi ń bẹ̀ instagram ọmọlúàbí pèdèpèdè tiktok ọmọlúàbí pèdèpèdè ẹ̀ tẹ̀lé mi ń bẹ̀ kájọ máa kọ́ ọmọlùpọ̀ bọ́ ẹ wo ó wu ni ká jẹran pẹ́ lẹ́nu o àmọ́ ò fọnà fún ni òní jẹ́ làárọ̀ títí ọjọ́ mẹ́jọ tẹ́mi àti yóò tún láǹfààní àti máa pàdé ẹ̀yìn lẹ́mọ̀ ṣe nǹkan o làbúrò ní í ṣe ó dìgbà kan náà.

0: ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Lórúkọ Jésù, ẹ ò ní jẹ̀bi o. Níbi tí aráyé ti dá yín lẹ́bi, ayérayé dá yín láre láàrin. Aráyé a máa dá yìnyàn lẹ́bi. Mami tó ń sàmí, níbi ayé ti dá ọ lẹ́bi, àánú dá ọ láre báyìí. Aláre ṣe sọ pé tán, ṣùgbọ́n ayérayé lè sọ pé kù. Níbi ayé ti dá ọ lẹ́bi, bàbá mi dá ọ láre báyìí. Mo wí lórúkọ Olúwa, ìyà àti ń bẹ lọ́wọ́ èèyàn méje, ò ní jẹ́ kankan níbẹ̀. Èèyàn méje, Matthew, ó ní sàtánì máa ń tọ́jú ìyà pamọ́ sí lọ́wọ́ pé kò lọ jìyàn. Ṣé wà níbà yìí? Ta ló sàmí? Gbogbo ìyà tá a tọ́jú láti jẹ ọ́ lọ́jọ́ alẹ́, ó yẹ àfagilé láàárọ̀. Gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ Monday, ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú ọmọ wọ ní ìlú Apatẹrẹ. Àwọn wo la ń pè ní soldier of Christ? Number one, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ, orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà. Number one, àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn. Gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè. Number two, gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn, èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday. Orí òkè ni ó máa wọ̀ nílùú Apatẹrẹ. Gbé mọ́tò rẹ kó máa bọ̀ síbẹ̀ láti Ìwó Road. Bẹ́ẹ̀ bá ti dé Ìwó Road, ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyèdèjì. Ẹ wá sọ̀kalẹ̀ ní Apatẹrẹ. Orí òkè ni ó máa wọ̀ ní Lajelu. Ẹ bá ti sọ̀kalẹ̀ ní Apatẹrẹ, ẹ ti dórí òkè. Ẹ kàn bèrè bàbá Eke 47. Gbogbo ayé ló ti mọ̀ bẹ́ẹ̀. Àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago méjìlá. Ó máa ní agbára lórúkọ Jésù yóò dára fún ọ. Ohun tó ń là kọjá yẹn ó borí ẹ̀. Ó láǹfààní àti rí mi. Èmi àti ẹ ó jọ sọ̀rọ̀, a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀. Ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony. Jésù Olúwa wa. Matthew, ẹ jẹ́ a máa mú oníkọ̀ọ̀kan láàárọ̀ yìí. Màmá, mo gbàdúrà ìyá tá a tọ́jú sọ́wọ́ ọkọ láti fi jẹ ọ́. Ayérayé fagilé láàárọ̀ yìí. Màmá, ìyá tá a tọ́jú pamọ́ sí ọwọ́ ọmọ láti jẹ ọ́ lọ́jọ́ alẹ́, bàbá mi fagilé láàárọ̀ yìí. Gbogbo ẹni tó ń sàmí, bàbá mi fagilé láàárọ̀ yìí. Kí n tó máa lọ́nà àdúrà yìí, ẹ wò ó sà. Gbogbo èèyàn láàárọ̀ tọ̀sẹ̀, ẹ̀yin tẹ́ wà nílùú Ìbàdàn, gbogbo wa pátá orí ọ̀fẹ́ wà ní àárọ̀ tọ̀sẹ̀. Ó láǹfààní láti ṣe counseling pẹ̀lú mi ní challenge lágbára Ọlọ́run. Èrè ó tẹ̀lé ọ. Ṣé ẹ rí ẹ̀yin ẹni kejì ní òru ọjọ́ Friday ní challenge yẹn kan náà? Ó la máa gbà wọnú October 10 tó máa jẹ́ 10-10. Òru ọjọ́ Friday yẹn níbi ẹ bá wà, mo fẹ́ kẹ́ ẹ wà pẹ̀lú mi ní challenge. Àjọ gbàdúrà ọ̀gànjọ́ òru yẹn, àjọ rọ́wọ́ Ọlọ́run. Ṣé ẹ wá rí láàárọ̀ Saturday tó jẹ́ October 10? Ẹ̀yin tẹ́ ẹ wà ní Ìjẹ̀bú Òde, ẹ kú oríire o. October 10 ní Ìjẹ̀bú Òde, mò ń bọ̀ síbẹ̀. Gbogbo èèyàn pátá, wọ́n wà á da omi àkọ́bí, wọ́n wà á dalẹ̀ yín lórí. Number two, òróró tí mo gbé bọ̀ láti Jerusalem. Gbogbo àwọn èèyàn sọ pé láti gba bàbá ti dé láti Jerusalem, a ti rí wọn. Fúnra mi ni mò ń bọ̀ láàárọ̀ ọjọ́ Saturday, October 10 ní ìlú Ìjẹ̀bú Òde, ní CPTEC, ní Ìjàrí, Tẹ́ẹ̀tìrí signboard wa ńbẹ̀ gàdàgbàgàdàgbà ní CPTEC. Máa bọ̀ jẹ́ àjọ gbàdúrà, jẹ́ àjọ wá ojú Ọlọ́run. Dandan ni kádùá rí ó gbà. Ìwọ náà wo bádùá ọba máa gbà? Àwọn èèyàn ò ní gbà mọ́. Matthew, wo ọmọ tí a jí gbé lọ, tí ìyá rẹ̀ ń sáré bọ̀ sórí òkè? Kí ló kọlù tí a jí ọmọ gbé lọ? Ilẹ̀ Ibo láti Ìbàdàn. Ṣùgbọ́n ọ̀rọ̀ àṣẹ jáde sí ìyá ẹ̀ wípé ibi ẹ gbọ́mọ rẹ sí kásìrí ó tú. Matthew, fúnra ẹni tó jí ọmọ gbé, ó tà ní 1.5 million. Odidi ọmọ Ọlọ́run ló ní wọ́n mọ̀ pa. Wọ́n wá jáde, ó wá ń fò òkè, ó wá ṣèdúpẹ́. Ọlọ́run nìyẹn o. Ẹnìkan ṣàmì lórí rẹ, àánú ọ sọ̀rọ̀ o. Àánú máa sọ̀rọ̀. Matthew, máa gbọ́, sàtánì fi ìyà sí ọwọ́ èèyàn méje láti jẹ ènìyàn. Ṣé o wà ń bíbà yìí? Ṣé a máa mú oníkọ̀ọ̀kan? Matthew, alákọ̀ọ́kọ́, ìyá ń bẹ lọ́wọ́ aya. baba to sami o ni jiya wo aya Matthew iya nbe lowo obirin sa ti ma fi jeyan mama to ba sami lowo obirin o ni jiya lowo baba to ba sami lowo obirin o ni jiya lowo won Judges chapter 16 verse 15 to 21 Matthew oni dajo ni Samson alagbara ni olokiki eyan sugbon gba towo iya obirin te Matthew a o ni jiya obirin ba nka bibeli o wi fun pe o nbere lowo Samson pe fi bi irun ori agbara re wa han mi o le Samson ni mi le so ha o lo de lo feran mi o fe fi aje ni o ka bibeli
1: iwo ti tan mi ni ka meta yi iwo ko si se ni je agbara nla re pe wa fun mi
0: en yo
1: o si se nigba to fi olo re ro ha
0: o fo ro re ro
1: lojojumo o si se lai si
0: o se lai si ko be
1: ti
0: suru ta okan re de iku
1: yo o sa gbogbo yi
0: to ah son ti o fi aje sa abi be ko mo wa fa ori Samsoni mo yo oju e Matthew iyawa bere ene kan sami loruko Jesu lowo obirin o ni jiya laye ori ma so mu gbogbo yin e toju yawo yin o esa Matthew se kini mo pe toju yawo re toju re o iya nbe lowo obirin loju ale ti ma fi jokunrin o looto gbobirin ba fi ya jokunrin o na se tamani o nitori omo sugbon mo bi o olohun o mu kini kan ko ni se ju kini kan o mo gbadua loruko Jesu aye ri o ni baje Matthew iya owo obirin wo Isaaki omo Abrahamu wo iya to je lowo obirin o fe omobirin kan abi be ko won pe ni Rebeka igbo dojo ale Isaaki oriran o wa pe omo re akobi o ni mo be sure fun o iya won wa gbo iyawo won wa so pe baba re fe jeran lai lai eran agbe lo lohun fe je eran ogun fe on ewure la se fun Matthew Isaaki ori eran je Jacob o lo tan baba re abi be ko igba Jacob tan baba re eran lo fi tan ewure o je abi be ko ogba nto fe gba sugbon gbo dojo ale Jacob na awon omo to na iyo owo omo niyan o mo gbadua gbogbo en to ngbo mi iya owo aya o ni je laye o sami o ni je laye Matthew iye lekeji sori ya owo aya yen o nkan sa o ni ke baba 60 years o ma dagbe baba 60 years 65 70 lai sobirin ko ma danada esa o ni lo eyan o ti o ma ran o lowo ngba to pe 70 obirin kan pale ru pe o e ti mo se lodo re o ti to iya wa se kini o iya bere ngbo o mo pe nikan ko ni di e mo awon omo na wa tun ko yin iya keji o ni iya owo omo iya kini mo pe e so je mi ni jiya lowo omo e soro dada o laye kan ti mo wa yi lowo awon omo mi o ni jiya lowo aya mi o ni jiya lowo aya mi o ni jiya lowo oko mi o ni jiya Matthew gbogbo eyan meje ti ma fi ya je eyan loruko Jesu won ni fi ya je olaye so wa mi bayi mo o ni fi ya je omo laye mo o ni fi ya je olaye wo iya ti Jacob je lori Rachel Matthew ni Genesis 29 ibe lo ti pade Rachel Matthew igbode Genesis 29 verse 16 to 30 ibe lo ti san salary odun merinla nitori Rachel igba to de Genesis chapter 30 verse 1 to 2 ibe ni atun ti pe Rachel to se wahala fun o tun yagan igba to wa je Genesis chapter 31 Rachel Rachel o tun lo gbere sodo igbo wa de Genesis chapter 35 ni verse 16 Rachel ti an san salary 14 years fun Matthew o tun ku gbogbo wahala Jacob iba ja sasan bi o ba se ntori Joseph omo kan soso ati ikeji re to bi fun Benjamin Matthew igbo o tun lo o tun sete fun Benjamin oni beni oni la o ma pe iya owo omo ni o iya owo aya o ni yan o sa fe ki gbogbo nkan baje esa Jacob ki si orisa Rachel gbe tele o tun se pe o pe omo ni beni oni ah baba to nsa mi lowo aya o ni je yalaye oh my god lọ́wọ́ aya ó ní jẹ́yà láyé ẹlòmí ó se wàhálà láàárọ̀ ọjọ́ tí bàbá dọjọ́ alẹ́ obìnrin ó kó ọmọ kúrò lára rẹ̀ obìnrin náà wàá tún lọ yóò wàá kó nìkan wo màmá tó wá sọ́dọ̀ mi ó ní dádì ẹ ràn mí lọ́wọ́ mo ní sẹ́ bímọ ni ọlọ́mọ kan wà ní canada ká má bà mo ní bo ní jẹ́ ká má bà ó ní ìlú tẹ́ máa ń lọ́hùn mo ọlọ́mọ kan tó wà ní ìkan wà ní london ìkan wà lábújá ìkan wà lẹ́kọ̀ọ́ mo ní kílẹ̀ wá fẹ́ ó lébi ń pa mí ebi ń pa yín bo at 8 of 70 something ebi ń pa ọ́ á má dà wọ́n ti kọ̀yìn sí ó ní alájẹ́ mi mí ìyọwọ́ ọmọ nìyẹn sà ẹnìkan sàmí lọ́wọ́ ọmọ rẹ ò ní jìyà láyé o gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀yìn ẹgbẹ́ ìgòrò kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agogo mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ o agogo mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ o agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí tiktok ẹ máa pàdé mi lórí tiktok lórí youtube àti lórí instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹ jọ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dí mọ́ tàbí ẹni tí ń wá ire kan o fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìta ara rẹ̀ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín.
2: Matthew
0: ó bá di lọ́la kí ẹ máa tẹ̀síwájú nínú wàásù yẹn kò sákòókò mọ́ gbogbo ẹni tó ń gbọ́rọ̀ mi ẹ tẹ́wọ́ ẹ sọ pé mi ò ní jìyà lọ́wọ́ ọmọ ẹ sọ pé mi ò ní jìyà lọ́wọ́ aya ẹ sọ pé mi ò ní jìyà lọ́wọ́ ọkọ ayé kan tí mo wá yìí mi ò ní jìyà níbẹ̀ mi ò ní jìyà lọ́wọ́ ìjọ Matthew tí pásítọ̀ bá ń jìyà lọ́wọ́ ìjọ kò ní síràn lọ́wọ́ ẹnìkan sàmì ò ní jìyà lọ́wọ́ ìjọ àánú ó sọ̀rọ̀ lórí ẹ ẹ̀rì tí ń ṣe bẹ́ẹ̀ ló máa rí bí orí ọ̀fẹ́ bá wà kò dí àdúrà rẹ lọ́wọ́ sọ pé kádùá rí ọmọ gbà wọn tó rí ọfẹ bá wà láti ṣe ìrúbọ fún ọlọrun fún iṣẹ orí rédíò láàárọ yìí kìí ṣe pé lásán o ọrùn anú así fún ọ ohun tó ń ṣe yẹn ẹmí mímọ sọpọtì ẹ o áńgẹlì ìsírẹlì yóò dẹràn ọ lọwọ bá a bá fi ràn ọ láàárọ yìí láti sọpọtì ìyìnrere èyí táwa ń jíṣẹ rẹ ẹ sà ẹ lo àkáǹtì chọọchì ni ẹ fún wọn o lórúkọ jésù yóò dára fún wa.
2: UBA
1: UBA
2: Holiness Anointed Church
1: Holiness Anointed Church
2: 10 10 24 24 64 64 03 03 80 80 Lekos 10 10 24 24 64 64 03 03 80 80
1: UBA account
2: Holiness Anointed Church.
0: Ọjọ́ mẹ́ta péré òun náà la máa fi bẹ̀rẹ̀ lóṣù lóṣù tó kọjá yìí àti ẹ̀bẹ̀rẹ̀ rárá mo gbàdúrà láàárọ̀ yìí àánú ó sọ̀rọ̀ lórí ẹ̀ ó rí tí ẹ ṣe o bẹ́ẹ̀ ló máa rí Jésù

0: ránṣẹ́ ìrìn láti ọ̀run wá tí ó kalẹ̀ sí oríta dọ́là àyíká mi ní Ìbàdàn àti ní alábàwá kájáyé Ìbàdàn. Ìránṣẹ́ ọ̀rọ̀ ẹ̀yẹ náà Emmanuel Folúwaṣọ́ yóò sọ agbára Ọlọ́run di mímọ̀ fún ọ ní àkókò yìí. Jésù ni ó sì bá pàdé.
1: Hallelujah. Ọlọ́run ògo mà ní forúkọ rẹ̀ adúpẹ́ fún àǹfààní àgbà ìyanu tí a nínú ìkànnì lónìí ọjọ́ ìṣẹ́gun àkọ́kọ́ nínú oṣù kẹwàá ọba gba òpẹ́yẹwà jẹ́ kí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ kó fi òye fún àwọn òkùnkùn ènìyàn àti gbogbo ènìyàn tó gbàgbọ́ yìí kọ́ lérí ìdálárìgbà bẹ́ẹ̀ ni kórí kí ayọ̀ akóni kíkún jésù kristi olúwa ti gba láwá amen. Arákùnrin àtàbìnrin ló sọ tẹ́síwáyé pé ó gbọ́ ìròyìn ayọ̀ àti ariwo ohun ìṣẹ́gun ayọ̀ nínú ilé rẹ lóṣù kẹwàá yìí nítorí wípé oṣù jẹ́ oṣù takò ti jésù oṣù tí jésù kristi máa ń bá ọ̀pọ̀lọpọ̀ pàdé ní àti ọjọ́ ìkejìdínlọ́gbọ̀n ìkẹkọ̀ọ́dínlọ́gbọ̀n àti ọgbọ̀njọ́ 28-30 ilé ìjọsìn wa tó wà ní oríta dọ́là bus stop ní ògbìnìjọ́yà ní ààyè gbà mí ní ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ó jẹ́ ọjọ́ ńlá tí ọlọ́run máa ń yà sọ́tọ̀ láti yí àyẹ̀mọ́ àti ìpè padà nítorí pé àwọn èèyàn gbàgbọ́ nínú àdúrà sí ọ̀dọ̀ jésù kristi olùwàpadà wa nítorí náà sọ fún ẹbí ará àti ọ̀rẹ́ rẹ nítorí pé àkókò jẹ́ àkókò tí jésù kristi ṣetán láti ṣe ìdápadà gbogbo ìkólọ pátápátá ní tẹ̀mí ní tara nítọkàn àdéjì ilé wa ọlọ́run ṣetán dáadáa torí lóde wa padà bí ọlọ́run bá dáhùn àdúrà ní orí tó ń gba àdúrà ní orílẹ̀-èdè ibòmíràn tí kìí ṣe nàìjíríà látòrí pẹpẹ náà ó túmọ̀ sí pé bí àwa tí àjọ ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà bá dúró tán ọlọ́run ṣetán láti ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀rí náà àwọn èèyàn ń bọ̀ káàkiri láti ìlú òkèrè ọlọ́run yóò sì bá wa pàdé ló náà sọ fún ẹbí àti ará àti ọ̀rẹ́ rẹ̀ pé jésù ń pè wọ́n ní ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí 28-29-30 òru ni aago mẹ́wàá alalẹ́ lójoojúmọ́ àti láàárọ̀ ní aago mẹ́wàá àárọ̀ ẹgbẹ́ àárọ̀ àtọ̀sánni arákùnrin ara lábìrin fẹ́ mọ́ṣẹ́ gbàgbé o nínú ìwé ìjọ lórí ìkẹjọ ẹsẹ̀ ìkejì-lé-ní-ọgbọ̀n yóò sọ pé ẹ ó sì mọ òtítọ́ òtítọ́ ló sì sọ ìdòmìnira ní ti jésù wí lẹ́yìn tó tán ìwé pétó bá ti wà ní ìgbèkùn ẹsẹ̀ iṣu àtàwí ọwọ́ rẹ lọ ìwọ lọ ṣàfọwọ́fà ẹgbẹ́ bá fẹ́ bọ́pò jésù ti ọpọ̀ ló mọ̀ òtítọ́ wà lòtítọ́ náà nígbà tó dé ẹsẹ̀ ìkẹta dín ní 40-37 ẹjẹ́ kó dùn bá pé ẹsẹ̀ ó mọ̀ sọ ìyàdí ẹrú ẹni tó bá wà nínú ẹsẹ̀ ẹrú ni ìyájára rẹ gbà pé ẹrú ẹsẹ̀ ẹrú àìsàn ẹrú òṣì ó ti ẹ̀yà mí lẹ́nu jésù sọ fún ọ ní ìwé mákòrí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ó sọ fún wa wípé àwọn ọmọ ilé ẹ̀mí èṣù jáde ó mọ̀ ìyá mi lẹ́nu pé lákòókò yìí ọ̀pọ̀lọpọ̀ tẹ́kọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọlọ́mọ náà ẹ̀mí èṣù ti lé wọn jáde níbi tán ti ń tajà ẹ̀mí èṣù ti lé wọn jáde kó lábúlé wọn ẹ̀mí èṣù kan ti lé ẹ̀mí jáde kó nàìjíríà ẹ̀wọ̀n tà ń sá káàkiri ni irú àwọn ẹ̀yìn bẹ́ẹ̀ ẹ ìkejìdínlógójì ó sọ fún mi pé bí ọmọ bá sọ ẹni tá a lọmọ jésù kristi olúwa ẹni tí ó kú láti fi ẹjẹ rẹ ṣera padà fún ẹsẹ ọdẹ tí mo mọ ní tí ọmọ bá sọ nídòmìnira ìgbà yẹn lẹẹtọ di òmìnira nítòótọ ìyẹn ni pé àǹfààní wà fún ọ kí wọn náà lè di àròlé ìyẹn ni pé ẹni tó ẹnu ẹ tọrọ lójú ọ̀nà ìgbàgbọ́ yìí nítorí náà tó bá fẹ́ ṣe fẹ́ẹ́ fà yà fún jésù gẹ́gẹ́ bí olúwa tó balẹ̀ bí ó lè fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ìwẹ̀nùmọ́ fún ẹ̀ṣẹ̀ rẹ ó sì rà padà nípa ọ̀rọ̀ rẹ nítorí náà mo fẹ́ gbàdúrà fún ẹyin tí ẹ pẹ́ni láti fi àyẹ̀ fún jésù jẹ́ kí jésù kristi olúwa olùgbàlà tòótọ́ wọnú ayé ọkàn àdúgbò àyẹ̀mọ́ àwọn tó gbàgbọ́ yìí jẹ́ kí ẹ̀jẹ̀ kó sàn láti ṣe ìwẹ̀nùmọ́ àti rà padà tó tọ́ nínú ayé àwọn èèyàn àti pàápàá jùlọ ẹlòmíràn nípa ọ̀rọ̀ náà àti nípa ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ ẹni náà tó ráyé padà jésù kristi ọmọ ọlọ́run alàyè bẹ́ẹ̀ ni kórí jésù kristi olúwa tó gbàlà mo pàdúrà pé kó o sàn nínú ẹ̀sẹ̀ rẹ kó o rítù sílẹ̀ kó o rí dáńdìgbà àti pàápàá jùlọ ọjọ́ ìkejìdínlọ́gbọ̀n ìkọkàndínlọ́gbọ̀n àti ọgbọ̀n ní oṣù yìí ọlọ́run retí rẹ ní tako ti jésù nítorí pé òun nìkan ṣoṣo ó ní ọ̀nà àbáyọ tiwa àti ti orílẹ̀-èdè bí ọlọ́run bá gbàdúrà àwọn orílẹ̀-èdè mìíràn yóò gbọ̀ ti nàìjíríà lọ jésù olúwa.
0: ìnáwó yóò máa tẹ̀síwájú títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ má wà bí ọ̀run tó ṣí tẹ́lẹ̀ fúnrere rẹ àmì ẹ lè pè fún àdúrà tàbí ìyànjú sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0035817635 tàbí 0051063331 Facebook Emmanuel Folúwaṣọ́ email bí ọ̀fẹ́ bá àtàwọn ìjọpọ̀ WhatsApp 0035817635

àwọn ẹgbẹ́ bọ́bí jẹ́ ti láǹfààní láti máa gbọ́ ìkànnì yìí. Ìkànnì lágẹlú rèé lágẹlú 96.7 FM òkè gajòkè ilé fọlọ́fọ́lẹ́ ilẹ̀ nílẹ̀ ìbàdàn. Bóyá jẹ́ kámọ̀ lẹ́tọ̀ ìròyìn eré ìdárayá ní ti búdó ọ̀rọ̀ àgbà ńlá ayé lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹsẹ̀ gùgùn ni àdúpẹ́ fọlọ́run ọba àánú o. Eléyìí tó sọ ọlọ́yọ̀ àti àlàáfíà lánàá. Akẹ̀dẹ̀ tí wá darí padà sórí ètò láàárọ̀ tèmi. Ọpẹ́ ni forúkọ rẹ, ìyìn ni forúkọ rẹ, Adamdela Kẹ̀sìrà. Bákan náà lẹ́nì ẹ̀ní gẹ́gẹ́. Èmi lọ́jọ́ kẹfà ìyẹn nínú oṣù kẹwàá ọdún 2026. Gbogbo àdáwọ́lé kálukú wa ló máa yọrí sèré. Gbogbo agbọ́tọ́lá máa ránu ọlọ́run gba o. Lílọ bíbọ̀ wa ò ní bí aráyé nú. A ò dẹ̀ ní báwọ̀ ìfọwọ́ tì í. Ìjẹ́ ìlú wa. Ọlọ́run ò ní fi síbi tó nira. Bákan náà gbogbo àwọn tó wà ní dùbúlẹ̀ ẹ̀sẹ̀ pátápátá. O lè jánu ilé tàbí kọjá ilé ìwòsàn ni. Ọlọ́run ọba àánú lọ́ba ìwòsàn amòyìn làádá ẹsẹ̀ yín bẹ̀rẹ̀ ilẹ̀ fìdìde. Èmi nìkan kọ́ mo wà lórí ètò láàárọ̀ tèmi o. DJ Spider DJ Spider ògá ni mí fi dáwà tí ó mọ jẹ́ kí ọlọ́pàá tó máa gbá dáadáa níbikíbi káàkiri àgbà ńlá ayé. Túndé ọmọ ọlọ́wọ́ olóòtú ètò ìyàlẹ̀ ṣọ́gọ́sì nìyẹn. Ọlọ́ọ̀lẹ́ àmìzá lórúkọ tèmi di top striker eléyìí tó gallant gan. Ń bá ti wọ́n ń gba sílẹ̀ bí ọmọ ìgbàlápá bí ọmọ àfetí kó. Gẹ́gẹ́ bí ọmọ Èkó lápọ̀dọ̀ yín bẹ̀ yẹn. Mo nígbàgbọ́ mo máa bá yín lára mu. Gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn ni. Ó yá gòkè kájọ gòkè. Gẹ́gẹ́ bí ọmọ òkè ògùn síwájú ohun gbogbo. God bless Nigeria. Olúwa kóbù kó lóde wa Nàìjá o. Àti gbogbo etí tó ń gbọ́ ìkànnì. Bó gàdẹ̀ ṣe máa jẹ́ nìyẹn. Torí kì í ṣe èèyàn Ọlọ́run ọba ni. Ó yá pápá láti bẹ̀ yẹn. Léni gẹ́gẹ́ ni kò ní dọ̀la o. Ìfigagbága ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ láàrin olóde wa Nàìjíríà. Àti olóde Russia tó bá ti ń di láago mẹ́fà. Aago mẹ́jọ àsálẹ́ lọ bọ́ sí lólédè Russia. Ṣùgbọ́n lólédè wa Nàìjà ń bí. Aago mẹ́fà àrọ̀lẹ́ ló máa wáyé. Olùkọ́ ni Eric Chael. Pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù 19 player náà ni wọ́n jọ láǹfààní láti máa wo bí nǹkan ó ṣe lọ. Ìyẹn nírọ̀lẹ́ ìní. Wọ́n pinya mọ̀ fi gagbága yìí. Pàápàá jùlọ gẹ́gẹ́ bí olùkọ́ni Eric Chael ṣe sọ. Wípé àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ tọ́jú orí wọn bẹ lábẹ́ ọdún 23. Àwọn ni wọ́n máa pọ̀jù nínú ìfigagbága yìí. Torí pé ó ń fẹ́ lò ó. Fún ìdíje kọ̀mẹ́sì Ọyọ́ Los Angeles 2028. Ìdíje eré ìdárayá gbogbogbò Olympics tó máa wáyé lórílẹ̀-èdè America lọ́dún 2028. Ìdí nìyẹn o tó fi ní àwọn ọ̀jẹ̀ tọ́jú orí wọn bẹ lábẹ́ ọdún 23. Major League àwọn under 23 ló máa pọ̀jù nínú ìfigagbága tèmi. Bó tiẹ̀ jẹ́ wípé síbẹ̀síbẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù tó pẹ́ amọ́kalẹ̀ yìí ni ọ̀làǹfààní àti yọjú o fún ìdí kan àbí omi. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ agbábọ́ọ̀lù 19 players. Lọ wà ní ibùba ìgbáradì. Gẹ́gẹ́ bí àlàyé eléyìí tí wọ́n jẹ́ òdì mímọ̀. Bọ́ bá ti ń di nírọ̀lẹ́ ẹ mọ̀ wọ́ rí ẹ́rì bí gbàgbàgà yẹn wò. Bàbá ti wá sórí ìkànnì ìbánidọ́rẹ̀ Facebook ìjẹ́kẹ́ mọ̀ fanfani ẹ́rì bí gbàgbàgà yẹn wò. Ibikíbi tẹ́ ẹ bá wà lọ́sà ti lọ́gì sórí ìjẹ́kẹ́ mọ̀ fanfani life and direct ẹ́rì bí gbàgbàgà yẹn wò ńbẹ̀. Kàṣírí nìyẹn lápá abẹ yẹn. Ó yá pápá láti bẹ yẹn àṣùdègò. Àwọn agbábọ́ọ̀lù bíi 14. Ló ti wà ní ibùba ìgbáradì kan ti Super Falcons báyìí o. Gẹ́gẹ́ bí ìròyìn ti tú àlọ́wọ́. Ìlú Kẹ́nẹ́.
oni gbaradi lo tin lo bayi ni winsara ran werere gege bi royin to tun alowo asa ti jeta mokanla ni won sugbon lana awon bi america awon bi meta kan tun ku won lowo lowo bayi ni lu kene asole olede wa nigeria christiana uzoma agbowo eyin farida abdulwah tumi ninu adesina valentina uroko glory edet sukurat oladipo glory ogbona lowo arin oluchi emena ozu joy igbokwe fatima solati subiat abidin lowo waju sakirat masud blessy nko sandra john gbogbo awon wonyi nani ati gbori wole o sinu kan ti super falcons len to tumo si gbe on reti awon wonyi chiamaka inadoze comfort erabo bagana michel alose lowo arin christy uchebe tony penny jennifer echejini lowo waju rashidat ajibade gift monday joy omewa janet akakorobe je nakami asisa josuala oni ki won phone number ni ati mo wa vele pe fun idika bi omi awon ti an wa nle na togun ja ge bi alaki to se mu oje bo se lohun oje yen lapade yen o ya papapa o dinu idije ti wafu idije wafu zombi laarin awon oje wa tojo ori won be labi odun 17 iyen wabu bi under 17 championship ilu uagadadugu lo lede burkina faso ni o ti ma waye iko golden neglect to lede wa nigeria labi oluko ni won oluko ni ti kede o agbabolu 25 igbaradi se ti bere mama tere nke wa biola to wa nilu abuja o na ni won ti gbaradi o koda lana director general national sports commission honorable bukola olopade oyoju si awon omo e to si fun won ni oro iyanju gbeto lilo le mo lo bayi o ere soju olede nigeria daada ni o be ba ti delu wagadadugu lo lede ti burkina faso tori gbe ajo wafu gege bi royin ta n gbo won ti jo di mimo wi gbe idije yi gege bi an se pi amo re kale eleyi to je pe awon ofi meta ni osoju agbe ti west africa zombi isori meji won pe west africa si zone a zombi zombi yen o lede meje ni mbembe o lede meje lo wa ni zombi o lede wa nigeria o lede burkina faso o lede cote d'ivoire o lede ghana o lede togo benin republic ati o lede niger republic bi nkan se wa ri ẹni kẹdọndọ o náà ní ìrètí wà yí pé yọ yẹn lọ yọ o ẹyọ ẹni kẹdọndọ ọjọ jimọ ọjọ kẹwàá ọjọ jimọ ọjọ kẹwàá ongege nídíje yìí yọ lápá ní àti bẹrẹ nílùú wagadadugu tí ó sì wọn ó sì gba sọrí ọjọ sátidé ọjọ kẹwàá mọ nìyẹn ọjọ kẹwàá mọ sátidé tí wọn ó sì gba títí di ọjọ 23 October 23rd, o to di pe pin de bayi dije ta nso yi bi nkan si ari eni kedondo o na ni oyan yo o gege bi won se je ko di mimo o ya papapa lati be yan asidego ka se we go again láàárọ̀ yìí àwọn èèyàn ó tún gbọ́ pẹ́ láàárọ̀ yìí o èèyàn méje kan ó tún gbọ́ pẹ́ *347*100*2# ló máa gbé yín débẹ̀ ṣé wọ ni ìwọ kan ó lè jẹ́wọ̀ tọ́ bá wura rẹ̀ ràn ó lè jẹ́wọ̀ báwọ̀ bá wura rẹ̀ ràn tọ́ ayé ò ní fire tèmi ṣàpínlẹ̀ o ibi ọ̀rọ̀ kù sínú o mọ́ wura rẹ̀ ràn o.
*347*100# ninu osu ta wa yi gbogbo tikati re ma wa eligible baba di ojo kejidinlogbon osu ta wa yi nigbata ba yi koto 11th anniversary fun ti lagelu 96.7 FM o ma pe odun mokanla ninu osu yi koto ti e on the 28th laaye million o gbe million iyan oto o bakan na every Friday million na tun ni o le to tumo si pe ojo Friday ti nbo yi Friday ojo merin eni kan tun gbe million lo eni kan tun gbe million lo lo ba di ojo Friday se woni gbogbo ticket re be latojo aje yo bi dojo jima lo ma wa eligible *347*100#2 mo wa ra ro mara pet mo relent wa mo gbo leni o daily payment n te so wa waju 50k meji 100,000 naira meji 150,000 naira kan 200,000 naira pelu 250,000 naira iyan fun temi niyan o baba tin da go mewa ku seju medogun awon alaye lati play cash e ti o ba

0: 0244 tàbí ọ chat wọn lórí WhatsApp number ọdẹ lè pè wọn WhatsApp kọ 09026026314 09026026314 bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn o àbá ń sọ nípa ti káṣẹ̀ ẹ jásáré rojú ọjà ká lọ pa àkádé saint cyprian super league ibadan southwest super league níbo lọ̀rọ̀ dé dúó lápá ibẹ̀ yẹn ẹ já lójú ọjà ká padà dé o bá a bá dé ká gbéra wa débẹ̀ ẹ kú ká.
1: Bẹ́ẹ̀tọ́ ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dugba Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
2: Glory Print, put your message on display. Ìlera lọ́rọ̀.
3: Tara ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fún àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáǹgun-ṣáǹgun, kẹ́yìn ó máa rìn kògẹ́kògẹ́, àìlègbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó máa mọ̀ tàbí kẹ́yìn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
1: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. We also offer HND conversion and BSc top-up. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
4: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
5: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
4: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
6: Omi yóò lọ ta o.
5: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water, omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló kó dà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbàyí gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀ sórí 090-351-05468 tàbí 0809-510143. Láìsí omi, kò sí iye. Showbox bottle water, omi tó dára.

0: àǹfààní láti pinnu ọjọ́ ọ̀la orílẹ̀-èdè wa. Ẹ dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti darí wa. Gẹ́gẹ́ bí ààrẹ wa lẹ́ẹ̀kejì, ìdìbò rẹ ni ohun rẹ, ó sì jẹ́ ojúṣe rẹ. Gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí, ìyẹn nínú ìdìbò 2027 tó ń bọ̀ yìí, kópa láti dìbò pẹ̀lú àlàáfíà. Dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́ẹ̀kejì, gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Láti inú ẹgbẹ́ òṣèlú APC Renewed
1: Hope.
2: Agi tún bí ọ̀rẹ́ mi afíjú nílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ yìí. Àdúrà kan péré mojọ́ kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́run mọ́jọ sòwò sọ́ọ̀tì.
3: Bí ti bò
2: ìdí ni pé dílà rẹ òdíjú mọ́tò méjì péré lọ tokunbọ̀ káà ti Nàìjíríà UC tó gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wà wò bí tó ti ń tà wọ́n ẹ̀gbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ẹ ọlọ́mọ́jì mọ́ padà rà lọ́wọ́ rẹ skrabu àti pé dúró náà o ṣé wò tí ìgbọ́n pa dé lọ́sọ̀ tòní táwọn lolúyọ̀lé ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé tó o bá fẹ́ mọ kú lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ̀ rẹ ní lọ́sọ̀ tò kò sí ní tó burú mbẹ̀ kì í ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn pẹ̀lú tó ààbò tó fọkànbalẹ̀ Akintunde kò sí ní tí ó sọkọ rẹ ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ńbẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé ní lọ́sọ̀ tò náà ní mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkànbalẹ̀ tí n tí mò ń sọ yìí ò bá wá yí ọ dáadáa bí n fọ nọ́mbà wọn kó pe wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
4: Ìgbà yín tán, ó máa tún, kò láàrin.
0: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí ilé gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíkọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Ṣe tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ ti ẹgbẹ́wé ní ìgànnà làwọn èèyàn ti ń gbọ́ pẹ́ bá. Léléyìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù Òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lájẹlú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtútùn. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lájẹlú FM 96.7. Ó máa lágbára dùn nínú gbàyògbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágẹ̀lú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashe.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Òjò ti gbẹmí bọ̀ ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní ìkàlọ́ yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntò. Mo ti káàṣì ẹ̀.
5: Your Nescafe is not just a drink, it's your

right. Ẹ káàbọ̀ padà látọjú ọjà. Ìkànnì Lágelúre, Lágelú 96.7 FM, òkè gajò kẹ ilé fálafẹ́lẹ̀ lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ọ̀rẹ́ ajẹ́ kẹ́mọ̀ lẹ̀tọ̀, ìròyìn eré ìdárayá, ilé ìdọ́dù ti gbẹgbẹ́ nǹkan sí. St. Cyprian Super League. Ọ̀sẹ̀ lẹ́ẹ̀karùn-ún, àwọn àbájáde èsì tó wáyé ń bẹ̀rẹ̀ o. Odo odo ni Ewenji àti Advance gbá. Omuye orí yàí lọ́wọ́ Umbro, góò mẹ́ta sẹ́yọ kan ni o. Abiola na Golden FC. Pẹ̀lú góò kẹdòndò sódò, bákan náà Akinremi FC. Ó fìyà jẹ Arena Warriors, góò kan ni o. Góò kọ̀ọ̀kan, ó ní Mighty FC àti Adémọ́lá FC gbá. Adéwọyín fìyà jẹ Active, góò méjì sódò. Ali FC àti Elite, àmì góò kọ̀ọ̀kan. Òun náà ni wọ́n gbá wọlé ara wọn. Ó yá gbágbàgbà. Ìbàdàn Southwest, Ìbàdàn Southwest Super League. Ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kọkànlá, èsì rèé o. Bóun wọ́n ṣe gbà síra wọn láà. Rising Star fìyà jẹ Starlight, góò kan dòndò sódò. Góò kọ̀ọ̀kan, òun ni Starcom,

0: ti alaji ki jogba pop go la fi ya je ghost time go meta si meji bagana yonsha grow ovi ya je blue moon fc go meji sodo bon legend onna diamond legend go meji sodo jagwa bfc onna okiado united go merin si meta robot bombers ati Crystal United go meji meji won gba wole ara won odo odo ni teenage fc ati jagua fc gba bi nkan se ri niyan o baba so nipa awon league ibadan south west super league ose le kokala o ya papapa lati be yen an esi fi gagbaga to waye iyen lana adan fi gagbaga ti o tun ma tesiwaju leni tori pe leni gege international break ma tenu bodo kaluku o ma pada sinu club e lolokan ojo kan against weekend league to ti gbina ya niyan ma je agba osi nbe success o ma ni pe kun ola sare gbe wa de be so si riran pelu gobu ku to de
1: akojumo atokun
0: akojumo
1: akojumo ribe igodudu logun
0: okay igo akojumo ribe leleyi
1: akojumo ribe ni
2: Ìdíje Yaba Nations League lánàá, Olóde France fi àjẹ Belgium láti ọwọ́ ẹ̀yìn àmì ayò mẹ́rin sẹ́yọ kan ni, Olóde Italy fi àjẹ Turkey mẹ́ta sẹ́yọ kan ni, Netherlands àti Olóde Georgia òdòdó, Ukraine náà rí àyè Hungary lọ́rẹ̀ ní ìnàmọ́lé méjì sẹ́yọ kan ni, Bosnia and Herzegovina fi àjẹ Poland àmì kan dodo sódo ni, Olóde Romania rí àyè lọ́wọ́ Sweden àmì kan dodo sódo, Cyprus fi àjẹ Latvia méjì sẹ́yọ kan ni, Montenegro àti Armenia òdòdó ni, ó ń tẹ̀síwájú tó bá ti ń di aago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lé ní croatia àwọn tó dé spain ni england àwọn tó dé czech republic ni scotland yóò mọ̀ gba slovenia lálejò switzerland àwọn àti north macedonia ni kazakhstan àwọn tó dé faroe island ni moldova àwọn tó dé slovakia ni albania àwọn àti san marino ni belarus àwọn àti finland ni estonia àwọn tó dé iceland ni luxembourg yóò mọ̀ gba bulgaria lálejò gbogbo yẹn aago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní láǹfààní àti wáyé bí nǹkan ṣe jẹ́ ni
1: Nations League ni.
0: Àwọn friendly match yọ sọ.
1: Nations League.
0: Lálẹ̀ ìbáyìí lóru mọ́jú, alẹ́ yìí mọ́jú ọ̀la tó bá da ago méjìlá
1: ògùn lálẹ́. Ago méjìlá gangan. Orílẹ̀-èdè Argentina. Àwọn tó dé Benin.
0: Farewell match fún Lionel Messi yọ mọ̀ wáyé. Àwọn àti Benin Republic lago méjìlá lálẹ́ yìí mọ́jú. Bó sì jẹ́nu o. Nàìjíríà àti orílẹ̀-èdè Russia ago mẹ́fà rọ̀lẹ́ yìí nìyẹn o. Bí nǹkan ṣe rí nìyẹn o. Gbọ́mi dáadáa Paris Telecom Paris Phones and Electronics nìyẹn o. Paris Phones and Electronics ló wà ní Adé Ọ̀yọ́ roundabout lẹ́gbẹ̀ẹ́ Mouth 21 Event Center Ring Road ńlẹ̀ Ìbàdàn. Ebàríbà ibi ẹti lè rán ojúlówó ránu mọ̀jẹ̀ àgbọ̀ òsì ńbẹ̀ plọ́gì top striker wọ́n lọ fún àgán o. Ó yá pápápá ẹjẹ́ àwọn àlọ́ à ń bọ̀ bí ẹ sáré wọ orílẹ̀-èdè Argentina agbọ́wẹ̀yìn fún orílẹ̀-èdè Benin Republic Mohammed Tijani olóko dáná Mohammed Tijani nìkan ni bó ó ṣe é ṣe kọ́ jẹ́ fámílì àwọn olóko dáná. Ẹ mọ̀ pé àwọn ará Benin Republic Yorùbá náà pọ̀ nù wọn dáadáa. Àwọn ará Benin Republic Yorùbá pọ̀ nù wọn Mohammed Tijani wọ́n bá wù yẹn folóko dáná sí i gan ni ó ti ẹ̀ ṣe. Ẹlẹ́ folóko dáná náà sí Mohammed Tijani ẹ folóko dáná sí. Agbọ́wẹ̀yìn fún ikọ̀ Benin Republic ni o. Ẹ wá mọ̀ gbọ́ o. Ó ní lẹ́nìí nígbà tí wọ́n bá ń kojú orílẹ̀-èdè Argentina ẹ mọ̀ pé déédéé bí aago méje alẹ́ méje àṣálẹ́ lọ bọ́ sí orílẹ̀-èdè Argentina lẹ́nìí ṣùgbọ́n tó bọ́ sí aago méjìlá lọ́dọ̀ tiwa torí pé bí 5 hours difference. Èní ni lọ́dọ̀ tiwọn ọ̀la lọ́bọ́ sí Nàìjíríà lọ́dọ̀ aago méjìlá òru ni lọ́dọ̀ wa Nàìjíríà ń bí. Ìbámọ̀ gbọ́ o nígbà wọ́n ń bi Mohammed Tijani léèrè ọ̀rọ̀ yìí pé báwo ló ṣe máa jẹ́ o ìfigagbága talẹ̀ yìí ó ní ìjẹ́ ti múra lẹ̀ fún bẹ́ẹ̀ ṣe kọ́ọ̀bù Lionel Messi báyìí tí òfin ní fi ń ṣẹ̀sìn Mohammed Tijani ni kíni àwa ọmọ ronú Lionel Messi lákọ̀ọ́kọ́. Lákọ̀ọ́kọ́ ná privilege lọ́kọ́kọ́ jẹ́ fún àwọn o ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù pàápàá o.

0: àjọ tó ń sọ kárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀ èdè Argentina ìgbìyànjú wọn láti jẹ́ wípé kí wọ́n fi jẹ́sí nọmba 10 yẹn pamọ́ ẹ mọ̀ pé yẹn ò ṣeé ṣe torí pé àjọ FIFA ni agbẹ́dọ̀ kọ̀ sáyé irú rẹ̀ national team ò lè rẹ́sì jẹ́sí o ẹ lọ gbọ́ ẹ jẹ́ kí etí yín kọ́ là o national team ẹ lè rẹ́sì jẹ́sí kankan tó fún díẹ̀ yìí ẹ má tiẹ̀ lọ gbàlérò rárá ṣùgbọ́n orílẹ̀-èdè Argentina ti wá wo kí ni wọ́n lè ṣe wọ́n ní captain band eléyìí ti Lionel Messi bá lò lálẹ́ yìí captain band tó bá lò lálẹ́ yìí wọ́n máa mú lọ sí museum ni o wọ́n lọ tọ́jú ẹ̀ pamọ́ ẹnì kẹ́kẹ́ ò tó fọwọ́ kẹ captain band yẹn mọ́ ìyẹn fún àṣálẹ̀ yìí ìdí gbágbága eléyìí ti Lionel Messi ó gbà lálẹ́ yìí ní ọ̀jẹ́ igba méjì ó lé mẹ́jọ igba àbí igba ó lé mẹ́jọ jàre 208 games tó máa gbá fún orílẹ̀-èdè Argentina ẹ mọ́ gbàgbé wípé ó ti ń lọ bí ọdún mọ́kànlélógún báyìí o tí Lionel Messi tó ti ń sojú orílẹ̀-èdè Argentina ìfigagbága rẹ̀ àkọ́kọ́ àwọn àti Hungary ni ìyẹn ní ọjọ́ 17 nínú oṣù kẹjọ ọdún 2005 august 17 2005 lọ́gbà ìfigagbága rẹ̀ àkọ́kọ́ fún orílẹ̀-èdè Argentina tí ẹ kojú orílẹ̀-èdè Hungary ìlú Budapest níbẹ̀ ló ti wáyé Lionel Messi ọ̀jẹ̀gbádùn fi gagbẹ́ga yìí torí pé ọ̀pẹ́ rárá tó wọ fídì báyìí ó ń lọ́gbà rẹ̀ kàdì ìyẹn lọ́jọ́ yẹn nìyẹn ni debut ẹ̀ ò first game ẹ̀ nìyẹn ẹ ló gbàgbé pé Diego Armando Maradona náà ìfigagbága tiẹ̀ náà kọ́kọ́ ó léde Hungary ló náà kojú ìyẹn fún orílẹ̀-èdè Argentina ìyẹn 1977 ìyẹn February 27, 1977 ó nìyẹn wáyé ju gbogbo ẹ lọ Lionel Messi lálẹ́ yìí yóò máa ṣe bye bye gúdúbà yìí o ó di gbà ó di bye bye yìí o ó di gbà ìsọlá ó di gbà ó di gúdúbà yìí o ẹni kọmọsí sọlá lórílẹ̀-èdè Argentina mo ti kọrin gbàgbé o ìsọlá bò o bóyá Martinez ó di gbà Makali star ó di gbà ìsọlá ìsà ń wá ni ìsọlá wà nù ẹni tó lórin tó wàhálà bú léde gúgúrú Lionel Messi ọmọ ṣe bye bye gúdúbà yìí ọwọ́ ṣeéṣe o kó fi kú goal rẹ̀ tó ti wà nílẹ̀ bí 125 goals tó ti ní fọ́lẹ́dẹ̀ Argentina ó ṣeéṣe kó fi kun lálẹ̀ yìí o bí nǹkan ṣe rí nìyẹn o ẹ wò ó ẹ já sáré rojú ọjà ká lọ páàkádé o bá a bá tojú ọjà dé ká sun ọwọ́ iwájú Rio Ferdinand ọ̀kan lára àwọn tó gba olùkọ́ni orílẹ̀-èdè Portugal tó gbà síṣẹ́ ó ti ní àwọn gbàṣẹ lọ́wọ́ rẹ̀ ẹ já lójú ọjà kádé ẹni Rio Ferdinand mọ tí mo sọ Rio Ferdinand ọ̀kan lára àwọn tó fún olùkọ́ni orílẹ̀-èdè Argentina tó fún níṣẹ́ ó ti láwọn gbàṣẹ lọ́wọ́ rẹ̀ ẹ já lójú ọjà kádé ẹ kú kalẹ̀.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹ̀rọ di pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́.

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí ilé gbá, oṣù rí ilé gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíkọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ́ọ̀dù ẹ̀? Ètò ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ̀ tí ẹ gbáwé ní ìgànnà làwọn èèyàn ti ń gbọ́ pé bá. Lélẹ̀ ìtókó fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Iye nínú oṣù Òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Ládelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní ẹ̀tútùn. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Ládelú FM 96.7. Ó máa lágbára dò nínú gbàyògbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ládelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Òjò ti gbẹmí bọ̀ ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹ bá wọn ní ìkàlọ́ yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntò ní àtúntò. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀? Káàṣì ẹ̀?
3: Are you looking for a perfect place to relax, celebrate, and create unforgettable memories? Welcome to K2A Apartments, where comfort meets class. Whether it's a birthday celebration, bachelor's eve, picnic, or get-together, K2A Apartment has got you covered. Enjoy a spacious living room, fully equipped kitchen, comfortable bedrooms, clean and modern bedrooms, in a secure, serene environment. Stay connected with our free Wi-Fi. Enjoy video games, snooker, and experience a beautiful atmosphere to relax, unwind, and celebrate. K2A Apartment is located at number 16, Infinity Close, Alpha Grace Estate, beside Gasland, Ilitutu, Jericho, Edition, Ibadan. For bookings, call or WhatsApp 090-7705-1813 or 091-2998-1024. You can as well contact us on all our social media handles at K2A Apartments. K2A Apartments, your comfort, our priority. Book us today and experience premium living.
4: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
5: Yay!
4: I like to have my golden morn in a bowl first. Then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
6: But when did you add milk?
4: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
7: So delicious, mommy.
8: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
9: Ìpè wòlíì adé lórí atamátà yóò tún ṣe wọ́ndẹ́fù.
10: Bẹ́ẹ̀ni,
9: ẹ̀rù ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá láago mẹ́wàá.
10: Ẹ̀rù abàmì.
9: Ẹ̀rù òjìjà káde ńlá.
10: Ẹ̀rù òjìjà agbára tó lágbára.
9: Ẹ̀rù ìgbènijà.
10: Ẹ̀rù
9: táwọn ọmọ Ísírẹ́lì wọ náà gbèkú lọ.
10: Ẹ̀rù tá a gbé Ísírẹ́lì nígbà tó dá yaba.
9: Ẹ̀rù ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá láago mẹ́wàá.
10: Àkòrí tó sùn yìí ni Liberation and Celebration.
9: Ìtúsílẹ̀ àtàdóyọ̀.
10: Ó ti ń tiraka àti gòkè bọ́ lọ́wọ́ ogun adẹnimọ́lẹ̀.
9: Àsìkò ti tó láti gbàtúsílẹ̀
10: bí Prophet IO
9: àti Prophet FTO Adélórí Atamátà yìí yóò ṣe máa sọ̀rọ̀ àṣẹ sálẹ̀ gbogbo ènìyàn lọ́jọ́ náà.
10: Ó máa wáyé o lọ́jọ́ kẹwàá oṣù kẹwàá ọdún tá a wà yìí láago mẹ́wàá àṣálẹ́ ló máa bẹ̀rẹ̀.
9: CCAC Atamátà Selfie Proof lólùwẹ̀ pẹ́ dánilù Ìbàdàn.
10: Gbogbo ẹni tó wẹ́wẹ́ pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ yóò ran mi ìbùkún agbára gbà.
9: Pẹ̀lú gbogbo ẹni tó gun òdìwọ́ àti dènà bẹ́ẹ̀ dà.
10: Àǹfààní láti
9: kó sí
10: Atamátà sí.
9: Ogun rẹ ní láti sẹ́ẹ̀. Ìdí ajá ọ̀nà àlà.
10: Jíjẹ mímu náà gbẹ́yọ fún gbogbo ènìyàn tó fẹ́ wá lọ́jọ́ náà.
9: Máa múra o. Ìwọ náà sì jẹ́rìí sá gbọ́rọ̀ lọ́rùn.

0: Ọ̀yọ́, àkókò ìṣọ̀kan ẹni tó ní àfojúsùn àti ìdàgbàsókè ti dé o. Àkókò fún aṣáájú tó ní ìrírí tó mọ tí àwọn ènìyàn wá nílò. Ìbò rẹ fún Sẹ́nítọ́ Ṣàràfàdín Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, aṣáájú elétí ìgbóhùngbárògé ni. Nínú ètò ìdìbò 2027 tó ń bọ̀, ẹ dìbò yín fún Sẹ́nítọ́ Ṣàràfàdín Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú APC Renewed Hope.
1: Ìdìbò Abiodun Ali ni ẹgbẹ́ àjọ ìbò kókó bíbà.
2: Ẹyin èèyàn mi, ẹ káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pèlò Golden Mon aládùn tó kún fún mílìkì. Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló bomi tó lọ wọ́ọ́rọ́ sí. Màá wá lò ó pọ̀ bẹ́ẹ̀ ni. Kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣaralóore nínú.
3: Dúró náà, nígbà wo ló fi mílìkì sínú rẹ̀?
2: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
4: Ìyá mi, ó mà dùn gan ni.
5: Golden Mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá.
6: Ẹ rà fún mọ̀lẹ́bí yín lónìí.
7: Golden Mon tọ gbogbo èèyàn dín wúrà.
8: Lágìlú FM 96.7 Ẹ̀dọ̀ kíri.
9: Padà lórí ẹ̀dọ̀kírò ìfún ti àárọ̀ tò ní orí kan ní Lágelúre 96.7 FM òkè tó ga ju àwọn òkè lọ. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa, ẹ má gbàgbé láti mọ̀ wá ketekete ìkànnì bandore Facebook ti Lágelú. Tẹ́ ẹ bá ti tẹ̀ sójú ẹ̀ bó ṣe ń lọ ní ukú lóhùn gbóhùnsáfẹ́fẹ́ fún tààrọ̀ tò ní lẹ́mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ láti máa rí o. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ ní pápápá. Wọ́n ní ẹni tí ṣe alága fún àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi ẹ̀ka ti ìpínlẹ̀ Niger, Most Reverend Dr. Bulus Yohana náà ló mọ̀ ti pé ké sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà rẹ̀ Bọ́lá Ahmed Tinubu wípé àsìkò tá a wà yìí bàbá ẹ fi òpin sí bí nǹkan ṣe mú hánhánhán lásìkò tá a wà yìí ara ò máa dẹ̀lú bí ti wù kó mọ o. Alága ọ̀hún òun náà ló tún jẹ́ bíṣọ́ọ̀bù fún dásìsì Kòtàngorà, ìyẹn níjọba ìbílẹ̀ Kòtàngorà nípínlẹ̀ Niger lọ́hùn-ún. Ó sọ̀rọ̀ ọ̀hún jáde lásìkò ayẹyẹ ìsàmì àyájọ́ ọdún 1964 tí orílẹ̀-èdè wa Nàìjíríà gba òmìnira. Níbẹ̀ náà ló sì ti ń ké sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà wípé níbi tí a gbédé dúró o tí orílẹ̀-èdè Nàìjíríà wà báyìí ètò ọrọ̀ ajé ńṣe ló fẹ́ dàbí nǹkan o. Gbogbo nǹkan ò rọrùn fún àwọn èèyàn, ilé ò ṣeé gbé fún àwọn èèyàn, oúnjẹ ò ṣeé jẹ fún àwọn èèyàn, àti rìnà ó tún dògùn o. Ó ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé gbogbo agbára tí bá ń bẹ ní ìkáwọ́ rẹ̀ òun náà ni kó sà láti rí pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà gba agbára pàápàá jùlọ ètò ààbò ẹ̀mí àti dúkìá ará ìlú. Ó mọ̀ ṣe pàtàkì bí nǹkan bá ṣe ètò ààbò nǹkan mọ̀ ti ṣe orílẹ̀-èdè kan nù. Ó yẹ kí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kọ́ tètè gbé ìgbésẹ̀ alágbára o lójú ọ̀nà àti rí dájú wípé ohun tó jọ mọ́ ètò ààbò wọ́n mú àtúnṣe tó lóòrìn wọ́n mú bá a. Bákan náà ni ti ọ̀rọ̀ ti dálá epo kan èyí tó dàbẹ́ ni pé nǹkan ti ṣe lásìkò tá a wà yìí o kí ààrẹ tètè wá nǹkan ṣe sí i. Ó ní ọ̀rọ̀ ọ̀hún tún kọ ọ̀rọ̀ oúnjẹ jíjẹ lásìkò tá a wà yìí ó mọ̀ lágbára pọ̀ kí ààrẹ gbìyànjú láti rí i pé gbogbo ẹ̀ bọ́ sípò tó yẹ o torí pé ìyàn mú àwọn èèyàn pàṣípàrọ̀ owó ìyẹn náà tún dàbí nǹkan. Ó wá ké sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà bí ọ̀rọ̀ dé dúró yìí o wípé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ń gbẹnu rẹ̀ sọ̀rọ̀ wípé bí nǹkan ti ṣe rí yìí ó yẹ kí àtúnṣe ti bá a kó tó di pé àlàǹfààní láti ṣe ètò ìdìbò míì lọ́dún 2027 torí pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń ké ohun tà mí ohun rò mí o.
10: Nínú ìwé ìròyìn The Punch àti Daily Post tó ẹ mọ́ The Guardian òní wọ́n ti ṣe ìròyìn tó dàbí akó mẹ́ta papọ̀ yìí ní ṣírímù gẹ́gẹ́ bí ó ti ṣe níṣe pẹ̀lú ìjàmbá ọkọ̀ òfurufú iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó wáyé ní agbègbè kan ní ìpínlẹ̀ Ondo lánàá. Ẹnìkan eléyìí tí ó jẹ́ ọ̀kan lára àwọn tí máa tọpinpin ìrìn àjò ọkọ̀ òfurufú ní orílẹ̀-èdè Nàìjíríà ló sọ ọ́ di mímọ̀ wípé ọkọ̀ òfurufú ọ̀hún eléyìí tó ní ìjàmbá lánàá ọjọ́ ajé Monday ó ló jẹ́ pé ní kété lẹ́yìn tó ti gbéra tán tó fò sókè ó ní àwọn ò ti láǹfààní láti rí ní ojú òpó táwọn fi máa tọpinpin wọn mọ́. Gẹ́gẹ́ bí ẹni ọ̀hún bó ṣe fi ọ̀rọ̀ léde ó ṣe ní àlàyé wípé ọkọ̀ òfurufú náà eléyìí tí ó ní nọ́mbà ìdánimọ̀ eléyìí tí wọ́n máa fi síbi ìgégérù rẹ̀ NGR 931 ló jẹ́ pé ó gbéra láti ìlú Benin ti òṣìṣẹ́ olúlu ìpínlẹ̀ Edo tí sì ń lọ sí ìpínlẹ̀ Èkó nígbà tí ó di wípé àwọn tí mọ darí ẹ̀ láti ilẹ̀ tí wọn ò láǹfààní láti rí ọkọ̀ òfurufú ọ̀hún mọ̀ débi pé wọn ó tiẹ̀ lè tọpasẹ̀ ìrìn àjò rẹ̀ láti nǹkan bíi aago mẹ́sàn-án àárọ̀ ó kọjá ìṣẹ́jú mẹ́tàlá 9:13 a.m. kó tó wá di pé wọ́n padà gbọ́ wípé ọkọ̀ òfurufú ọ̀hún padà jálulẹ̀ sínú ìrà kan eléyìí tó wà ní ìlú ìgbọ́kọ̀dá tí ṣe olúlu ìjọba ìbílẹ̀ ìlàjẹ̀ ní ìpínlẹ̀ Ondo ẹni tí ó bá àwọn ikọ̀ oníròyìn sọ̀rọ̀ ọ̀hún tó jẹ́ ọ̀kan lára àwọn àgbà òṣìṣẹ́ lẹ́ka tí wọ́n ti ń tọpinpin ìgbòkègbodò ọkọ̀ òfurufú nílẹ̀ yìí ṣùgbọ́n nígbà tó jẹ́ pé wọn ò fún láṣẹ láti bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó pé kí wọ́n dákun fi oko òun pamọ́ nítorí pé kò ní ẹ̀tọ́ láti sọ irú ọ̀rọ̀ ọ̀hún lásìkò náà ṣùgbọ́n tó yọ sọ fún àwọn ikọ̀ oníròyìn wípé ọkọ̀ òfurufú yìí ó ní àwọn ṣe gbogbo ètò tó yẹ káwọn ṣe láti rí pé ó gbéra ó sì gbéra tán tó ti dúó sójú òfurufú tó ti bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé ní kété lẹ́yìn tí ìrìn àjò yìí bẹ̀rẹ̀ náà làwọn rí pé àwọn òkàn déédé rí mọ́ ni àfifáú lójú òpó tí àwọn fi ń tọpinpin ẹ̀ ó ní gbogbo ìgbìyànjú àwọn láti wá rí pé àwọn rí dá padà tí ìsopọ̀ ń bẹ láàrin ọkọ̀ òfurufú ọ̀hún àti ibùdó tí àwọn ti ń tọpinpin ẹ̀ ó ní gbogbo ẹ̀ padà ń já sí pàbó náà ni o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ ó ní ṣe rí ìrìn àjò àwárí àti ìdóòlà eléyìí ti ń lọ lọ́wọ́ yìí ní kété tọba ti parí òun náà ni ó tú àṣírí ohun tó ṣeé ṣe kọjá pé ó ṣokùnfà irú ìṣẹ̀lẹ̀ yìí àmọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní tó ṣẹlẹ̀ yìí ó ṣàjèjì o nǹkan ìyanu òun ló jẹ́ torí pé kìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kó jẹ́ pé ní kété tí ọkọ̀ òfurufú ti pò tó ti ń lọ òun náà làwọn sì wá tì táwọn ò láǹfààní àti lè bá wọn sọ̀rọ̀ bí nǹkan ti ṣe ń lọ mọ́ ó ní láti gbà náà àwọn ọ̀gbọ́kẹ́límọ̀ kan láti ẹnu ẹni tó jẹ́ atukọ̀ àti àwọn èèyàn eléyìí tí wọ́n ń bẹ nínú ẹ̀ ọkọ̀ òfurufú ọ̀hún àwọn ò kẹ́pín ẹ̀ mọ́ lójú òpó tó yẹ káwọn ò ti mọ rí ó ní eléyìí gangan ló fi jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ó gba àfúrásì ó ní ó kàn déédé pòórá bẹ́ẹ̀ tó sì jẹ́ wípé títí tó fi wá di pé nírú ìjàmbá òun àwọn ò tiẹ̀ mọ nǹkan kan tí ń ṣẹlẹ̀ sí ọkọ̀ òfurufú náà láti àsìkò yìí nígbà tí wọ́n ṣe àpèjúwe irú ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ náà ó ní ṣe rírú ìṣẹ̀lẹ̀ tí ó bí ìjàmbá yìí ó ṣeéṣe ò ó padà hàn sí gbogbo àwọn èèyàn nígbàtí ìwádìí àti ìgbésẹ̀ ìdóòlà tọba parí ẹni tí ṣe alákòóso ìjọba àpapọ̀ ilẹ̀ yìí lórí ọ̀rọ̀ ètò ìrìn àjò òfurufú àti ìdàgbàsókè rẹ̀ festus kẹyàmọ ló sọ di mímọ̀ pé àwọn arìnrìn àjò 32 ni wọ́n wà nínú ọkọ̀ òfurufú ọ̀hún tí ó jẹ́ pé 25 nínú wọn ni wọ́n jẹ́ èrò ọkọ̀ nígbàtí àwọn 7 tí wọ́n sì jẹ́ òṣìṣẹ́ tí ń bẹ nínú ọkọ̀ òfurufú ọ̀hún wáyé o ààrẹ Bọ́lá Tinubu ló ti wá kéde ètò ti ìbánikẹ́dùn eléyìí tí ó jẹ́ ti gbogbogbò lórílẹ̀‐èdè Nàìjíríà tí ó jẹ́ ọlọ́jọ́ mẹ́ta nítorí àwọn òṣìṣẹ́ ọmọ ogun eléyìí tí wọ́n sọ ẹ̀mí wọn nù nínú ọkọ̀ òfurufú eléyìí tí ó ní ìjàmbá náà ní ọjọ́ ajé Monday ọ̀rọ̀ yìí tí ààrẹ sọ òun ló jẹyọ nínú ọ̀rọ̀ olùdámọ̀ràn pàtàkì tí ààrẹ ilẹ̀ yìí lórí ètò ìròyìn àti ààtò báyọ̀ ọ̀nànúgà lánàá ọjọ́ ajé Monday níbi tí ó ti pàṣẹ o pé gbogbo àwọn àsíá orílẹ̀-èdè Nàìjíríà ti ń bẹ̀ ní gbogbo tìbútòrò ilẹ̀ yìí kí wọ́n rí o pé wọ́n rẹ̀ ńlẹ̀ kó wà ní ìdajì òpó lójúnà àti lè bọ̀wọ̀ fún àwọn akọni wa eléyìí tí wọ́n lọ lọ́nà tó bani lọ́kàn jẹ́ náà ààrẹ Tinubu ló ti wá kọ́kọ́ kéde ọ̀rọ̀ wípé ṣe rí irú tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ ìbànújẹ́ alágbára fún orílẹ̀-èdè Nàìjíríà àti iléeṣẹ́ ọmọ ogun ti orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ iléeṣẹ́ ọmọ ogun òfurufú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ni wọ́n ní kò jìnnà sí ibùdó kan tó jẹ́ ti iléeṣẹ́ ọmọ ogun ojú omi orílẹ̀-èdè Nàìjíríà ti ń bẹ̀ ní agbègbè ìgbọ́kọ̀dá ní ìpínlẹ̀ Ondo tó jẹ́ pé àwọn èèyàn 25 ó ní ọkọ̀ òfurufú yìí ló kó pẹ̀lú àwọn òṣìṣẹ́ ọkọ̀ òfurufú 7 míì tí wọ́n gbé ìgbésẹ̀ láti ìrìn ìrìn àjò láti ìlú Benin lọ sí ìpínlẹ̀ Èkó kó tó wá di pé irú ìṣẹ̀lẹ̀ láàbí yìí ó padà ṣẹlẹ̀ tó sì bani lọ́kàn jẹ́.
9: kí ọlọ́run ọba kó dákun kó mójútó àwọn mọ̀lẹ́bí tí àwọn èèyàn ti wọn fi sílẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà yóò sì mọ tẹ̀síwájú lánàá ọjọ́ ajé Monday ni àyájọ́ ọjọ́ àwọn olùkọ́ lágbàáyé eléyìí tí wọ́n sì ń pè fún ìgbà ìmáyédẹrùn fún àwọn olùkọ́ o àti àyíká ẹnu iṣẹ́ tí kò ní ìbẹ̀rù bíi ti wù kó mọ̀ kódà wọ́n ṣe lálàyé wípé bí àyíká ẹnu iṣẹ́ tí ò ní ìbẹ̀rù bá wà yóò mú kí wọ́n lè ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ pẹ̀lú bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àti àwọn ìpínlẹ̀ tó fi mọ́ àwọn gómìnà láwọn ìpínlẹ̀ ní tìbútò orílẹ̀-èdè wa nàìjíríà bí wọ́n ṣe ń jáde àtìlẹ́yìn wọn fún àwọn olùkọ́ lórílẹ̀-èdè nàìjíríà yìí o pẹ̀lú bí wọ́n ṣe ṣe àyájọ́ wọn fún àgbáyé lọ́dún 2026 yìí bákan náà ni wọ́n tún ṣe lálàyé wípé àwọn ìpèníjà tó lágbára ó ń kojú àwọn olùkọ́ pàápàá jùlọ lásìkò tá a wà yìí tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò wọ́n ní alára àwọn ìpèníjà tó ń kojú àwọn olùkọ́ nù ni o wọ́n ní bákan náà ni ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè wọ́n ní kiní ọ̀hún ń kojú àwọn olùkọ́ wọ́n ní bákan náà ni ìgbáyégbádùn ó tún ṣe pàtàkì gẹ́gẹ́ bí àwọn ìpèníjà èyí tó ń kojú àwọn olùkọ́ lásìkò tá a wà yìí o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wá ń fọwọ́ ìdánilójú sọ̀yà wípé gbogbo ìgbésẹ̀ tí àwọn olùkọ́ bá ń gbé àwọn ṣe tán o láti máa ṣe àtìlẹyìn tó gbọngbọ́n fún àwọn olùkọ́ o lẹ́nu iṣẹ́ wọn kí ìdàgbàsókè tó mọ́yán lórí kó lè bá iṣẹ́ wọn tí wọ́n ń ṣe o bákan náà ni wọ́n tún ṣe lálàyé èyàn àwọn gómìnà ní gbogbo àwọn ìpínlẹ̀ ní tìbútò orílẹ̀-èdè wa nàìjíríà wípé àwọn láǹfààní láti tún rí pé olùkọ́ tó láwọn ilé ẹ̀kọ́ nípasẹ̀ gbígba àwọn olùkọ́ sí ẹnu iṣẹ́ tí ẹ tún wáá rí owó oṣù wọn yóò tún gbẹnu sókè dáadáa tẹ́ ẹ rí ìgbáyégbádùn wọn àwọn tún sì fi ọwọ́ rẹ̀ sọ̀yà wípé dídùn lọ sòóso lórí rẹ o tẹ́ ẹ rí ìdánilẹ́kọ̀ọ́ olóòrèkóòrè wọn láwọn ò mọ̀ ní tẹ̀tí lórí rẹ tẹ́ àwọn ọmọ ṣe fún àwọn olùkọ́ wọn ló ti wà nínú àlàkalẹ̀ eléyìí tí àwọn ti gbé kalẹ̀ o àwọn sì ti ń sọ àwọn ń ṣe ìdánilójú rẹ̀ fún àwọn olùkọ́ pẹ́ lọ́rẹ̀ fọkàn yín balẹ̀ dídùn lọ sòóso ní orílẹ̀-èdè nàìjíríà lásìkò tá a wà yìí o nínú ọ̀rọ̀ tirẹ̀ náà ẹni tí ń ṣe alák

0: ìgbáyégbádùn wọn tó ń ti ìlànà bí wọ́n ṣe ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀kọ́ kíkọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní abala tọ̀dọ̀ wọn tó jẹ́ ti ìjọba àpapọ̀ àti àwọn ìpínlẹ̀ gbogbo rẹ̀ pátápátá ní ìjọba àpapọ̀ léde wa nàìjíríà ti láwọn ó ṣe ò látẹnu túnjí aláùsá ní gbogbo ọ̀rọ̀ yìí ti jáde lórí ìfọwọ́sọ̀yà fún gbogbo ẹgbẹ́ òṣìṣẹ́ àti àwọn olùkọ́ wípé ẹ fọkàn yín balẹ̀ ṣe rí ìjọba tó wà lórí àpèrè lásìkò yìí wọn àmọ́ fi ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ṣeré wọn mú ètò ẹ̀kọ́ lọ́kùnkúndùn gan ni kí àyípadà rere tó ti ìlọsíwájú àti ìdàgbàsókè kò lè bá.
1: Nínú ìwé ìròyìn Daily Post ẹ̀wẹ̀, ìròyìn míì òun ló tún kalẹ̀ síbẹ̀, ààrẹ Bọ́lá Tinubu ní ìròyìn òun ṣe lálàyé o pé ó ti gúnlẹ̀ sílùú Àbújá lẹ́yìn tí ó ti lo odidi ọjọ́ mẹ́fà ní ìpínlẹ̀ Èkó ní kété lẹ́yìn tí ó dé láti ẹnu ìsinmi tó lọ rí ṣe ní ilẹ̀ aláwọ̀ funfun Europe. Bẹ́ẹ̀ bá gbàgbé ní kété tí ààrẹ Bọ́lá Tinubu gúnlẹ̀ sí ìlú Èkó lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án lẹ́yìn ìrìn àjò eléyìí tí ó rìn lọ sí ìlú London àti Paris. Ó ní ààrẹ Bọ́lá Tinubu olóde o tó sì jókòó ka ìpínlẹ̀ Èkó tó ì jẹ́ wípé ní ìpínlẹ̀ Èkó eléyìí tó wà ọ̀hún òun náà ló ti bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ ní ọjọ́ kìíní oṣù kẹwàá láti ṣe àmì ayẹyẹ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrìndín ní 66 eléyìí tí ó wáyé nígbà náà. Bákan náà ó ní ààrẹ ló tún lọ rí kópa níbi ètò kan eléyìí tí ó wáyé níbi tí wọ́n ti kó sinimá tuntun kan eléyìí tí wọ́n fi ṣe ọ̀rọ̀ ìtàn ìgbé ayé olóògbé MKO Abiola lọ́jọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ní èyí tó wáyé nínú gbọ̀ngàn àṣà àti ti iṣẹ́ ọ̀nà tí wọ́n pè ní Wọlé Soyinka Center for Culture and Creative Arts èyí tí wọ́n mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ láti ṣe àfihàn àwọn ìlàkàkà nídìí ọ̀rọ̀ òṣèlú àti onírúurú ìlànà ìgbé ayé eléyìí tí MKO Abiola tó gbé nígbà tó fi wà láyẹ̀ tó ń ti ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìtàn tó rọ̀ mọ́ ìrìn àjò ti òṣèlú June 12 ní ọdún 1993. Ààrẹ Bọ́lá Tinubu ló tún lo àǹfààní ọ̀hún láti lọ rí kàn sí ọba ti ìlú Èkó ọba Ridwan Akinolu láàfin rẹ̀ eléyìí tó wà ní Lagos Island. Bákan náà ó ní ìròyìn ọ̀hún tún ṣe lálàyé o sí ọwọ́ iwájú sí bákan náà nínú ìwé ìròyìn Daily Post wípé ààrẹ Bọ́lá Tinubu ló ṣe ìpàdé alágbára kan lánàá ọjọ́ ajé Monday pẹ̀lú ẹni tí í ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ yìí ajagun fẹ̀yìntì Christopher Musa ní inú ilégbèé ààrẹ eléyìí tó wà ní ìlú Èkó. Kódà wọ́n pé nígbà tí ọ̀rọ̀ ó mọ jáde láti ẹnu ẹni tí ó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ẹni tí ṣe mínísítà fún ọ̀rọ̀ ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà Yunlea Katung Babatunde ó ṣe ní àlàyé o pé ìpàdé tí wọ́n ṣe ọ̀hún ó ní wọ́n ṣe pẹ̀lú àfojúsùn láti wo ọ̀nà tí wọ́n lè gbà láti túbọ̀ ro aṣọ mọ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà nídìí kí wọ́n roko mọ kó tún fi lè ṣe bẹ́ẹ̀ kó dúró re o àti ọ̀nà tá a tún lè gbà láti jẹ́ kí ìgbógun ti ìgbésùnmọ̀mí àti ti àìsọwọ́ṣiṣẹ́ àwọn ìka ẹ̀dá ọmọ hàn bè eléyìí tí wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà lára lásìkò yìí yóò tún fi gbóná sí i bẹ́ẹ̀ òun náà ni wọ́n sì tún wo gbogbo ọ̀nà eléyìí tí wọ́n lè gbà láti rí o wípé àwọn iléeṣẹ́ lájọlájọ elétò ààbò wọ́n jọ ṣe àmójútó lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà kó lè jẹ́ pé ààbò tó péye yọ wà fún ti kéré èèyàn nílẹ̀.
2: Ẹ̀dọ̀ kí ni Lábílẹ̀ FM 96.7.
3: Ẹni àwọn alẹ́ ọ̀nà làákò ìbọ̀lọ̀ tí ń bọ̀ tọ́ fòrà dání.
4: Pàdé olóṣèlú la ti ń bọ̀ o. Babuṣe máa lọ náà nu wọn fún aláìsàn àgbòlò mẹ́rin mẹ́rin.
3: Ó mà ṣe o, àgbọ̀nrín ìṣílẹ̀ sì ń jẹ lọ́bẹ̀. Ajápẹ́ ò tí ì gbọ́ nípa olóyè Adégbòye Gàtà Òfin Kadégòkè SCA tínú ẹgbẹ́ òṣèlú ADC tí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pinnu pò ni wọ́n fi ìbò gbé wọlé lọ́dún Mr. Solution o yato ya ja o si die lara awon ileri to lohun o se gbogbo ona patapata to fi mo oju rin to lo lati ni Ibadan soke ogun gbogbo re ni oji titun se gbogbo awon agbalagba ti ojo ori won to ti sumo adorin odun ni won mo gba owo ajemonu lo se osu eke eto eko koni gbeyin ati be be lo gbogbo eyin eyan pinle oyo eya aja katara sasa kabukadi dibo wa ka lo dibo fun oloye adegboye gata ofik adegoke fca goye ata labia si egbe oselu adc olowo bowo bayi lami won e ma pe daddy mommy goye ata ni edibo fun daddy mommy goye ata ni edibo fun.
5: Your Nescafe is not just a drink, it's your

0: irresistible aroma and rich taste of Nescafé.
1: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
2: Kara o ji pe pe ninu ekurere alaafia nikan le da village se aseyori nipa afojusun e laye o lo ba oke fi sagbekale alara pe online mo ni san mesan bo ba ke fi ailera bi airo orusun ara tita sangun sangun keyin o ma rin ko ge ko ge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese ni keyin o mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruuru irin se igbalode ti won fi sayewo lodo won to tu asiri bi tai so fi se buba lara eda lo mu alara pe online mo ni san meso sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje pajapaja aya lilu pipi abadi jedi jedi idakole komo kore o ma le tapai kara mo gbon riri oju ti wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe online mo ni san meso ni number 1 lodge street beside amazing grace school oke ado ibadan 0813-885-5308 Bo ban se obi ojojo alara bi online mo ni san mesan ni o kan si
3: Jìyà mi, kó ní mọ̀ mi tò ní mọ́ ni mílíkì púpọ̀ nínú.
4: Àti tèmi náà.
5: Abiyamọ tó dára jùlọ, ó kàrí. Àmọ́ ṣá, jẹ́ ká máa rọra yọ mílíkì wa lò.
6: Èmi mà kọ́ o, iṣẹ́ owó Golden Monthly ìwọ̀n ni. Bí mílíkì tó pọ̀ ṣe bá wá nìyẹn.
5: Mílíkì bá wá kẹ̀, láti gbà wo. Ẹ̀yin lè ra Golden Monthly ìwọ̀n tó ti ní mílíkì nínú tí yóò fún yín ládùn wàrà aṣara lóore. Ẹ ò nílò láti tún fi mílíkì sínú ẹ̀ mọ́. Kẹ kàn fún mi sí kẹ púpọ̀ lásán ni. Ẹ máa gbádùn ẹ̀. Golden Monthly, jẹ́ kí gbogbo ènìyàn ti rà.
7: Ṣe ìṣàkóso ìjọba ìpínlẹ̀ àbí orílẹ̀-èdè jẹ́ mọ́ ọ̀rọ̀ nípa ìtọ́sọ́nà àṣeyọrí ìdáàbòbò fún ọjọ́ iwájú àwọn ènìyàn ìpínlẹ̀ tàbí orílẹ̀-èdè bẹ́ẹ̀. Ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣọ̀rọ̀ ẹnu, ó gbọ́gbọ́n, ó nílò ìmọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìrírí àti ìmúrasílẹ̀.
8: Bẹ́ẹ̀ni, barrister Sarafadeen Abiodun Ali àti igbákejì rẹ̀ Honorable Adesanji Adedeji ni wọ́n ní gbogbo àmúyẹ yìí káti bí ìsánákí èso òkun. Ìrírí wọn bẹ̀rẹ̀ láti ìjọba ìbílẹ̀ dé ìjọba ìpínlẹ̀ láti ilé-iṣẹ́ ìjọba dé aṣòfin àgbà orílẹ̀-èdè. Ìrírí wọn yóò sọ̀rọ̀ bí wọ́n bá dé ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́.
7: Barrister Sarafa Abiodun Ali, agbófinṣe Ogun rán, ọmọlúàbí ènìyàn, olóyè tó lóye ìṣèjọba, olóyè tó níran gidi, ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ lógún. Ó ti ní ìmúrasílẹ̀ fún ìdàgbàsókè àti àlàáfíà àwọn èèyàn rẹ̀. Ọjọ́ ti pẹ́, yóò ṣiṣẹ́ rere fún ìpínlẹ̀ Ọ̀yọ́ tó dára jùlọ. Tó bá dépò gómìnà.
8: Ẹ jẹ́ ká dìbò wa fún Barrister Sarafa Adeni Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ onígbàálẹ̀ lẹgbẹ́ wa.
9: APC, BSA, aṣíwájú rere, ìran tuntun, ìrírí ìṣèjọba, ìfẹ́ ìlú.
10: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
11: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
12: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
13: Hello guys, Nkechi Adeniroye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspect. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
10: And you also do not want to waste that raw talent you got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, Red House, Fenile, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence.

0: àwọn tó bá jẹ́ penta tí wọ́n kun lé lọ mba ní kọwọ yóò jí sówó díẹ̀ ǹjẹ́ mọ̀ pé lè máa ta paint ọjẹ́ mọ́ sẹ́yìn tẹ́ mọ́ tọ̀dà ní abáwọ̀ agbá sọ́ọ̀bù kékeré kan bìkan agolo méjì ike mẹ́ta agolo ńlá kan kìíní kan njọ tíṣẹ́ bá ṣe fì ẹ̀rà àwọn ọ̀rẹ́ yín dẹjọ́ ẹgbẹ́ ẹ̀dàkùn mọ́dé ṣọ́ọ̀bù yín mọ́ fẹ́ ra ọ̀dà lọmọ yín bá mọ̀ ní kò sí bláàkì bláàkì láti nílò ṣe ẹ̀rà àwọn bísínẹ́sì tẹ àtáàchì mọ́ yìí ilé ẹ̀ mọ̀ sí tọ́jú alẹ́ bá tiẹ̀ débẹ̀ èyí ò lè máa gunlé yóò ní èjì tí yóò gunlé dá o ẹ̀yìn àbájẹ́ kápẹ́ńtà ẹ̀yìn àbájẹ́ pẹ́ńtà gan ti kunlé yóò ní èjì tẹ́gun lé dá o ọ̀dà kí lẹ fẹ́ fọ́ back lé lórí àwọn okòwò díẹ̀díẹ̀ tẹ́ bá mú mọ́ business yín o tẹ́ mú mọ́ sí ọwọ́ tẹ́ kọ́hun ilé fọ́ back lé lórí.
1: sọ̀rọ̀sọ̀rọ̀ bárílà ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ ni yóò dá.
0: ni mo fi gbà mí gbọ́ ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ ọgọ́ bá wá sọ̀rọ̀ àwọn ọlọ́kadà tó ń gbòòrò there are certain business you can attach to your handwork fún ṣe ọwọ́ tẹ́ kọ́.
1: kí lọ́jà rẹ̀ ń ṣí
0: ṣiṣẹ́ jàre. ṣẹrẹ́ ni tó bá jẹ́ pé ẹnjiníà ni tí máa tún àwọn

0: láàrin òsì majority tí ẹ ń gbọ́. Lóòrò kutukutu bọ́mọkùnrin bá jí.
1: Láyé tí àwọn àkàlò ní sinmi tí a bá dàrúgbó.
0: Ẹ máa pè yọ sẹ́nìkan láǹfààní.
2: Ẹni báyìí jàjàre òsì majority ṣe ra ìgbọ́.
0: Ẹnìkan wá mẹ́sẹ̀jì mi ní àṣẹyìn náà àjọ tẹ́ wá ń dá kí lẹ́bí ń sìn.
1: Ewúrọ̀ gbogbo.
0: Ẹyẹ tó jà yín sí.
1: Ọmọkùnrin bá jí bí nǹkan lè pè é.
0: Alẹ́ nǹkan torí ọjọ́ alẹ́ o. Mi ò mọ bí ẹ ṣe fowó pamọ́ ìṣòro mi tẹ́lómi nínú.
2: Ẹni má yí jẹjẹ.
0: Ǹjẹ́ mọ̀ pé ẹyẹ gbọ́dọ̀ máa sọ gbà sítò lẹ́nà fi mú kán gbòòrò.
1: Ọ̀rẹ́ lè lọ́wọ́ lọ́wọ́. Bàbá náà ti lé ẹ̀pọ̀n gbogbo ojúlé wọn òfò ló máa ń mú.
0: Àìdúró ooo. Sẹ́rìn tó jẹ́ ká gbé ẹgbẹ́ cooperative kankanlẹ̀ tá à ń pè ní àgbájọ ọwọ́ nù.
2: Ìjọ́rí ìdílé ẹ̀ ń gbọ́.
0: Bí mo pe àgbájọ ọwọ́ ètò yìí ló bí àgbájọ ọwọ́. Ti wá sọ di cooperative.
2: Ìjọba ìjọba ìjọba mi mi mi.
0: Cooperative tàwa tọ́jọ́ wa jẹ́ cooperative olóṣooṣù. Kì í sọ lọ́sọ̀ọ̀sẹ̀. Wa tá a wà ń bẹ̀ oníṣẹ́ ọwọ́ ni wá. Kì í wá sí oníṣẹ́ ọwọ́ kan gbogbo oníṣẹ́ ọwọ́ ni. Ilé le darapọ̀ mọ́ cooperative ti wa tá n pè ní àgbájọ ọwọ́. A mọ dayin lẹ́kọ̀ọ́ tó ní í ṣe pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dàgbàsókè lẹ́nu iṣẹ́ yín. Ẹ sì wá máa fowó yín ẹ máa fi pamọ́. Kódà lọ́dọ̀ ti wa àìfẹ́ kódà bẹ́ẹ̀ ni pé yẹn wá gba owó. Ó wá lọ fowó yẹn kú kan ti wá kú láti 1940 kinní kan gbọ́nran. Owó tẹ́ ẹ bá gbà tẹ́ fi dà sórí okòwò yín tàbórí iṣẹ́ yín tẹ́ fi làmì tẹ́ fi làkà. Báwo yẹn bẹ́ẹ̀ bá fẹ́ darapọ̀ mọ́ cooperative àgbàjọwọ́ ẹ pè mí. Ọjọ́ Sunday tó bá gbẹ̀yìn oṣù làwa máa ṣèpàdé tiwa. Aago mẹ́rin lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ sí ni. Gbàgbédago márùn sí márùn abọ fún kálukú tilẹ̀ ẹdẹ rẹ. Àwa sì pinlẹ̀ tẹ wà tẹ́ ìlè darapọ̀ ilé wa níbi tó jìnà kẹ darapọ̀ mọ́ wa. Ìlànà bẹ́ẹ̀ bá ṣe ṣe là á ṣàlàyé fún yín.
2: Ẹ
0: bá fẹ́ wá darapọ̀ ẹ pè mí nọ́mbà tẹ́ pè mí sí ni 08032954191. Òun náà ni WhatsApp nọmba mi. Àgbájọwọ́ iṣẹ́ lẹwà ọmọlúàbí. Àgbájọwọ́ o iṣẹ́ lẹwà ọmọlúàbí. Ọkọ̀ yín lógo tá a máa lò mo ti fẹ́ gbé síra wọn. Apá lára nílé tó yìí iṣẹ́ lẹwà ọmọlúàbí. Tó pé lọ́wọ́ abá wà nù mí tì ní wà àgbájọwọ́. Abá ti ní àgbájọwọ́ o. Ọmọlúàbí ni mí. Àgbájọwọ́ o ọmọlúàbí ni wá. Àgbájọwọ́ o ọmọlúàbí àtàtà. Wà kọ yín bẹ́ẹ̀ ṣe máa fi owó pamọ́. Lọ́dọ̀ tiwa ẹ lè máa fowópamọ́ sílẹ̀. Àwọn ìfowópamọ́ wa tún yàtọ̀ sára ọ̀tọ̀. Èèyàn lo fowópamọ́ kó fi ní nǹkan kan tí ó fi sùn. Tó yẹ pé láàrin ọdún kan o ni mo fi yé báyìí pamọ́ sọ́dọ̀ yín. Láàrin oṣù mẹ́fà ni mo fi yé báyìí pamọ́ sọ́dọ̀ yín. Láàrin ọdún kan àtàbọ̀ ni mo fi yé báyìí pamọ́ sọ́dọ̀ yín. Tó bá sì ti pé ṣagilitì ni ó gbowó rẹ̀. Ní tí wọ́n yọ mẹ́ta àwọn aláṣẹ ẹ̀hún ni ìdá márùn-ún péré 5% iye tẹ́ ẹ bá fi pamọ́ ni ó jẹ́ ti cooperative ọ̀hún. Oye yín ẹ mọ̀ jà jókòó tatara ìjọba sọ pé àwọn ń ṣiṣẹ́ àríga àríkókó nǹkan tí wọ́n ń ṣe jàre. Lamentation lọ̀pọ̀lọpọ̀ wá wà. Lamentation ni kò sí ẹ̀ka dúró lórí ìkórìtà lamentation. Kí ni pé lamentation a sàmọ̀ ọkùnrin náà ni sáà bẹ́ẹ̀ àwọn kan sì ń gbé nǹkan rí ṣe lẹ́gbẹ̀ẹ́ wa. Kì í ṣe ẹgbẹ́ tí ń gbé nǹkan rí ṣe nínú jìbìtì o. Kì í ṣe ẹgbẹ́ tó ń gbé nǹkan rí ṣe ní tẹ́ǹdì. Ládùúgbò ọ̀dà o àdúrà dá àwẹ̀ náà dá tó sì mọ àwọn míì àmọ́ ṣáájú. Kì í ṣe gbayé lọ tẹ́ǹdì kálukú nira wọ́ ẹ̀bẹ̀ sẹ́lẹ̀dà tàdẹ́dà kọ́ lọ́n jókòó wọn ṣe kí ni kó wọn ńlá kó wọn lókè pẹ́. Ẹyọ ẹjẹ́ máa múra tí máa lẹ́ẹ̀dẹ̀ bá ẹ bá gbádùn rẹ̀ ẹjẹ́ á tún pàdé ìjọ mẹ́jọ mo ní ń da yín lẹ́kọ̀ọ́ ni o kò lè yẹ̀yìn dá.

number ti mo fun yin na ni WhatsApp number mi. E ma gbagbe e ja jo pade laaji o. Sabi amo ni yin. Te ki sabi agba. Gbogbo won e ja jo pade laaji. Lori eto yi to wo. Yo ba lo ni isin wo ikorowo. Omo abadi jo wo. Gigun ni gun o. Ehn. Ago kan loru eni. Titi dago meta ni. Eni ba npe mi lori WhatsApp o simi na. Eje n pari program a wa reto apara lo. Ago kan loru eni ni program yi to wo. Egbo awon kan ni agbe calendar pe ni NYSC. Won lo ti need the reform. Awon kan ni ka cancel e. Ati paru e ti pe awon kan dara. Awon na gbogbo alajo mo to bi NYSC. Sugba won kan wa ni o ti wa de korita. Ka se ni regional program. Akudupe lowo Olorun. Ki wa le ro ti yin. E ja pade laaji. An mo wa. Ti e ko ni ipinle Oyo. Ti e fe lo sin ruulu. Awon kan lo ipinle Imo. Won la won kan lo si South South nu won. Oko meta. Lo gbera nbada at the same time. Won ni an stop over ni bi kan. Bo won ti ni. Ti a ti fara lele mojumo. Ago melo won gbera pada. Po ni an se bo sowo awon ati lawi si ofe seju ofe lowo nu sa ti mo tara wa tori ransom bo la won to ji won ko se mo pe gugu won to wa nu moto copa ni won ta lo fi information yen ta company to ni moto ti won ti gbera nle ibada ipawo ni an ti ko awon obi kan be nu e kun lowo lowo won la won eyan wa to wa lohun ti an ji an ko won ni an bere million 5 eni kokan lọwọ àwọn òbí wọn nbo ni wọn ti rí lẹsìpọ ọmọ jáde fásitì ọlọdún mẹrin ọmọ jáde fásitì ọlọdún márùn ọmọ mi jáde ní polytechnic parí HND wọn fẹ lọ sin rúlù àwọn ọmọ mi lọ sí monotechnics ọdà ṣáwàdí wọn ọmọ lọ bí wọn ọba lọ ìjọba ó ní wọn qualify láti ṣiṣẹ níbi kankan lórílẹèdè nàìjíríà láìsí ìwé ẹrí pé wọn sin orílẹèdè bàbá wọn kí ló bí ẹja pàdé láàjìn ẹyin òbí tọrọ kan gbogbo yín la kí o Ọlọ́run ó fún yín lóko àtagbára ẹ pàdé wa lọ́ọ̀ ìjà jọ pàdé ká jọ gbọ gbogbo ẹ yẹbẹyẹbẹ ká wá ti bẹ̀kẹ́ sí ìjọba ìjọba náà ò sùn wọn àwo wọn ń ṣiṣẹ́ lọ́wọ́ kárakára àwọn ẹ̀ṣọ́ aláàbò láwọn ò sùn àwọn òwo àmọ́ kí ni pa gidi náà oníkọ́ lọ́bàdìjọ Thursday kan ní òdìjọ mẹ́jọ. Tíṣẹ̀lẹ̀ àti láwí ìṣẹ̀lẹ̀ láàbù ni àmọ́ wa kà ń bẹ̀ nígbèkùn wọn ni bí wọ́n ṣe ń nà wọ́n fìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n wọn ni wọ́n ń tọ́jọ́ wọn wọ́n ní ni o. Ha bẹ ba jobi to ba jọ mo yin obi lo ba ipo wo le wa bo le se fail e je pade lori eto yi to wo se le sai sun anyo e wa ja na won lo se lu aka tun na won po pa boya won ajeran ti pe ise la ran won lo se a ran won lati do fe la o excellence ta pe won lasan lati pa won le ni o kan mo joko si won lopo lo a wo lo fe kuro lori apere a wo lo fe bo be ki la agenda won won ye bura won o a ni wa bura won kini a fe se fúlù là ní wọn wá sọ ká lè rí wọn gbá ní gbogbo ọrùn mú ẹni ọwọ fẹ kò ń bẹ tó ti ṣàlàyé tí ó ti tẹlẹ kò tó bẹ pé pẹ kò tó ṣeun sá lè gbé yẹwò ká gbọn yẹbẹyẹbẹ sá lè fún ní passmark akíakí ẹmí ló kọ mi ẹjẹ mi ọmọ lọ bẹẹ má ti dìde fúyà lórí ètò apara fún tààrọ yìí àwọn tí ó yí koto káàṣì ẹwọn ń bọ ẹ wo ni àti yóò ní pàdé ayọ àdúrà nínú tèmi àti yóò ṣì gbà àníṣe lásán o iṣẹ wa ní ìdíṣẹ mú kí yín o ẹ kò ṣe o ẹ ta lónìí o torí warawara lọ mẹta ta lágbára ọlọrun àpamọwọ owó àtàgbèrè ọjà oníṣòwò mú kí yín oníṣòwò mú kí yín akínyẹmí lóko tèmi jẹ pàdé mi àti yín ló jà palara òdìjọ mẹjọ àmọ ẹjẹ àpàdé láàyè lórí tòyítòwò thank you and god bless you.

0: patronage. Golden Trust Lotto, they assure una say, una go benefit and they satisfied as una deal with us, Gidigba. Golden Trust Lotto, they pay winnings, kia kia. Your winnings, na your own. We no go ask or collect from your money and you fit collect them anywhere for Golden Trust Lotto kiosks or shops. Now this one, make our customers get confidence in us and Golden Trust Lotto don't ready to make the enjoyment continue for customers. Play Golden Trust Lotto, win, make you collect your money instanta for any of our payment centers for this Ubonga country. Now wait to make Golden Chance Lotto the leading general among others. Golden Chance Lotto, your surest way to become a millionaire.
1: Scratch FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ kí fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: sọ̀rọ̀ níye ìdìbì ni nítorí wípé bí àgbọ̀gì yẹ lọ́bà gbọ̀n pápìpì anímọ̀rọ̀ tí ọ̀rọ̀ àná ẹ̀fún ìfẹ́ kí mọ ìwọ̀ pẹ̀ mọ mi àárí olódùmarè kò ní kọlà kó gba gbé ẹlẹ́wọ́ òjò rírọ̀ kó gba gbé àpárà ìdóhùtọ́ gba gbẹ́kẹ̀rọ̀ mọ́ràn létí ọ̀sọ̀ ìsọyẹ àgbàrá òjò kó má gbére pàdé rẹ̀ ni ọ̀rí àkànní ọlọ́run oníjẹ́ kọ́kú má lọ́wọ́ olùgbéńgá ó yàtọ̀ lórí rédíò náà ni olórí ìrì ọmọ gbéńgá ó yàtọ̀ àkànní ò èlé ọ̀yẹ́ ìjìlẹ̀jẹ̀ mi òkè mẹ́nilógún níbẹ̀ ní gbẹ̀tì ilé bàbá tó bí ọlọ́mọ mẹ́rin àbúrò bọ́ ẹ̀rin abẹ̀rẹ̀ bọ́ ẹ̀rin àkúlẹ̀ bọ́ ẹ̀rin tó kù lọ́yẹ́ ti jáde adigbẹ́gbẹ́ lẹ́ran gbẹ̀tì ilé ọlọ́yẹ sọmúrùmú lẹ́ran ilé ọlọ́yẹ ilé ọ̀yẹ́ ni ọ́ ọmọ àsọyẹ́ tán kí n tó soru ìjì ọ̀lẹ́lẹ́ tí mo múrù ẹkùn lọ́wọ́ gbọ́n gbọ́n sonso ọ̀rí wípé àlògbó ni ọ́ mẹ́kùn níbà àlògbó tọ́ra tóbi.
1: ẹ kú ilé gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi pátápátá gbogbo ibi táfẹ́fẹ́ ètò ètò fẹ́ẹ́ dé ní tilé tuko ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa látòrí rédíò ni ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa látòrí applications ni ẹ̀yìn tẹ́ ń bẹ lórí facebook ẹ̀yìn tẹ́ ń bẹ lórí tiktok gbogbo ibikíbi ọ̀nà kọ́nà tẹ́ ti ń gbọ́ wa ẹwà nu mọ́tò ni ẹ̀ ń gbọ́ ẹwà nu kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta ni ẹwà lórí ọ̀kadà ni abẹ́ kan kọjá láàrin inú ilé àmì ládùúgbò tẹ́ ti ń gbọ́ wa ti dé.
2: ẹni tá ò bá fẹ́ òun nílé ẹ̀ ń jẹ.
1: lágẹlú ni wọ́n ń pe bí ò

ètò yìí ìdílé ló dì mú. Ẹ̀rí ẹ̀yin èèyàn wa tó jẹ́ pé a jọ ń ṣe tọjọ́ Thursday ni àti tọjọ́ Tuesday. Ẹ̀rí lọ́jọ́ Thursday àyà máa bẹ fún wa dáadáa àti nàyẹ dáadáa. Àwọn ọ̀rọ̀ ká máa bẹ ká máa ń gbé yẹ̀wò lọ́jọ́ Thursday. Ọjọ́ Thursday àwọn abala ká máa bẹ fún ètò ìtú wọlé. Ẹ̀rí tó bí wọlé ta bá fẹ́ ṣe lọ́jọ́ Tuesday yóò dìde bóyá a ó kàn ń bẹ nínú ọdún. Orí ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ ọpá ti jáde ìyàwó àti lọ́tì. Ìtumọ̀ sí pé ẹ̀sùn

0: tó ṣe ń dáa padà. Ọjà pọ̀ ta kó wa ta fẹ́ tà. Bẹ́ẹ̀ sì ni káàṣì ẹ̀ náà bẹ̀. Ẹ má mú ìṣe ẹ̀rọ fún 125,000 naira yóò tún lọ lórí káàṣì ẹ̀ lọ́wọ́ yìí. Láàrin wákàtí kan àbọ̀ sásìkò yìí. 25,000 naira kan 50,000 naira. Àsìkò yìí gbẹ́gbẹ́ wá ní pé àsìkò ìkórè lélẹ̀yìn. Oṣù ìkórè lélẹ̀yìn. Oṣù tó lájẹ mú. Ó fi ọdún mọ́kànlá tí ẹ ti ń gbọ́ wa dáadáa. Mọ́lẹ̀ Adémújì ni mo ti rí yín. Àti wákà jayé.
1: Ìyàwó ẹ̀jẹ̀ ò gbàjó.
0: Mọ̀ pé máa mi àdùn ní. Ìyá dáadáa wọ́n ti máa gbọ́ mi báyìí.
1: Tọkọtaya kì í tó bọ̀ wà lẹ́sẹ̀.
0: Màá mi ní òsì.
1: Ìwà ìní tó òsì ooo.
0: Yẹ lẹ́gùn sí káàkiri káàkiri. Ìyá Dásọ́lá ẹ ti ọ̀pọ̀.

girama olure mi aye gbusi ni ati be lo girama oyin ade Joshua

0: kò gbélé ọkọ tàbí tẹ bá fẹ kí ọmọ yín kó rí nǹkan tí ó tẹ lọ́rùn kó fọkàn balẹ̀ nínú ilé tó wà pẹ̀lú ìyàwó ẹ̀ lóòótọ́ ìyà tí ìyá jẹ lórí ọmọ pọ̀ ohun tẹ́ ń ṣe lórí ọmọ yín ó pọ̀ gan ìyá tẹ́ ń jẹ lórí wọn pọ̀ ní ta bá wo dídùn ìfọ̀n ó yẹ ká rọra dẹ́gun ṣùgbọ́n bẹ́ẹ̀ bá lè gbójú tẹ́ ẹ bá fẹ́ mọ́ tojú bọlé ìgbéyàwó ọmọ yín ohun tí ó bàjẹ́ yóò pọ̀ gan bẹ́ẹ̀ bá fẹ́ mọ́ tojú bọlé ìgbéyàwó ọmọ yín obìnrin àbọ́mọ yín ọkùnrin ẹ fẹ́ mọ́ ohun tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ ìwọ ni ìyá ọkọ ni ìwọ ni ìyá ìyàwó ni ọmọ mi ló jẹ́ mọ́fọ̀n kankan pamọ́ fún mi tí bá ń ṣẹlẹ̀ ni ó mọ́ sọ fún mi wọ́n fọ̀rọ̀ pamọ́ fún mi tẹ́ máa mọ tí bá ń ṣẹlẹ̀ ìwọ kan ìlú fẹ́ mọ gbogbo tí ń ṣẹlẹ̀ ó sì ti gbàgbé pé blood is thicker than water kò sí bó ṣe fẹ́ ṣe é ti gbàgbé pé mo ti kúrò lọ́hùn blood is thicker than water
1: kẹ́ lọ sáànù wọn látà dénú plẹ́ẹ̀nì tí mo ní mo fẹ́ mu mi wọ́n ní kí ni mo ní wọ́tà wọ́n ní mo ní wọ́tà ṣe wọ́tà kọ́ ìgbà tí mo tó pe wọ́tà ẹ mọ́ bínú fọ́ọ̀mù blood is thicker than water
0: bẹ́ẹ̀ bá ṣíjú kúrò bẹ́ẹ̀ gbójú ẹ fi wọ́n lẹ̀ ẹ fọkàn lẹ̀ ẹjẹ́ olórí ìyàwó ẹ fi ìyàwó lẹ̀ ẹjẹ́ olórí ọkọ̀ àìjẹ́ bẹ́ẹ̀ kó mọ̀ lè ṣe wípé fúnra yín gangan gbogbo àwọn orí òkè chọ́ọ̀chì tí ń bẹ káàkiri ẹ̀yìn lẹ́mọ̀ mú píkítọ̀ ọmọ yín àtọkọ rẹ̀ pé ọlọ́run ò jẹ́ kàlàáfíà ìjọba láàrin wọn mi sì mọ tá a ṣe ọlọ́run mi ò ṣe tó báyìí ẹ̀yìn lẹ́mọ̀ káàkiri lọ lé pásítọ̀ kan lé pásítọ̀ kejì lé àsìkò tó yẹ kẹ́ mọ́ ijó ń jẹ ọmọ lẹ́mọ̀ káàkiri bẹ́ẹ̀ sì rí ẹ̀fẹ́ jẹ́ kí ìyàwó jọ ọmọ yín too much of salt ó máa ń bọ bẹ̀jẹ̀ ìfẹ́ àníjù pé ẹ fẹ́ tojú bọlé ọmọ mi mọ́ fọ̀rọ̀ pamọ́ fún mi o ìwọ ọmọ tó ń gbọ́ mi lásìkò yìí bó bá fẹ́ lé ọkọ rẹ gbé gbogbo ọ̀rọ̀ kọ́ lèyàn ó máa sọ fún ìyá èèyàn gbogbo ọ̀rọ̀ kọ́ ìwọ ọkọ tó bá fẹ́ jẹ́ kó o gbádùn ilé tó gbé tó bá fẹ́ jẹ́ kí ìgbéyàwó ẹ ó dùn gbé fún ọ gbogbo ọ̀rọ̀ kọ́ ló mọ̀ sọ fún ìyá ẹ̀ àwọn ọkùnrin sì wà reasonable díẹ̀ wọ́n sì máa ń wà reasonable tó kí wọ́n ní fi emotion sí ṣùgbọ́n ẹ̀gbọ́n rẹ obìnrin àbúrò rẹ obìnrin kì í ṣe gbogbo ohun tí ìyàwó rẹ bá ń ṣe fún ọ ló mọ̀ sọ fún wọn torí pé mi sínú ọgbà àṣìbó mi náà lọkọ bóbìnrin lèmi náà rubbish ni ẹ nà torí tán bá ti bẹ̀rẹ̀ báyìí ti ń sọ nǹkan tí wọ́n ti ń jẹ́ kó rí ìyàwó rẹ bí eléṣù o ti rí ìyàwó ẹ bẹ́ẹ̀ ni pé o sì fẹ́ ilé rẹ ó ń yẹ̀ lọ díẹ̀ díẹ̀ nu ògiri rẹ ńlá díẹ̀ díẹ̀ nu tó lọ ń fẹjọ́ sùn ìyá rẹ ìyá ló lọ́mọ ìyá rẹ ló lọ́mọ ìyá rẹ ló bí ọ sọmọ ni pé ìyá báyìí ni ìyàwó rẹ ń fi jẹ ọ kò lè nífẹẹ gbogbo ohun tí ó mọ sọ fún ọ ni pé wo bẹ ṣe ń bá dani ó kúrò bẹẹ ni wọn fi nǹkan tọkọ rẹ sí ohun tọkọ rẹ ń ṣe ọkọ rẹ ṣó fẹ o ti sọ fún ìyá rẹ ẹwà láṣìírí kankan mọ inú ìyá rẹ náà dùn káàdì ọmọ mi kì í fọ̀rọ̀ pamọ́ fún mi tí o sì ń bẹ ń lé ọkọ àkọ́kọ́ ná o ò fẹ́ jẹ́ kí ìyá rẹ ó ní ìsinmi mo bá yẹ ìfúnpá ìyá rẹ wò yóò mọ ga torí tiẹ bẹ́ẹ̀ sì rí nígbà tí ìwà tọkọ bá parí ẹ̀tàn tẹ bá ń dìmọ́ra yín tẹ bá tilẹ̀kùn látẹ̀yìn tẹ bá paná ìyá ò ní sí bẹ̀ ìyá ò ní mọ̀ ṣé gbogbo ẹ̀ ló ń sọ fún ìyá kò dáa ò ní jẹ́ kọ́kàn ìyá yìí ó balẹ̀ bẹ́ẹ̀ bá ti lọ lé ọkọ inú ìyá mọ̀ tó pé ọkọ mo ti fẹ́ kó o fẹ́ ó dàbẹ́kọ alálùbáríkà ni èyí ò tọ́jú rẹ dáadáa ṣùgbọ́n o bá so fẹ́ díẹ̀ ọjọ́ tó jẹ ọjọ́ tó jẹ ọjọ́ tọkọ bínú sí ọ ó tiẹ̀ bínú sí mi lónìí tí ò bá ti lè mú lílù lọ́wọ́ tó lè gbẹ̀mí ẹ̀ tí ò bá ti lè mú nǹkan tó lè gbẹ̀mí ẹ̀ lọ́wọ́ ṣàánú àwọn ìyá rẹ àwọn àbúrò rẹ ti ń pè wọ́n fẹ́ tán bá lé ọ dànù tán tán bá jẹ́ kí ìyàwó rẹ kúrò nílé ṣé àwọn náà fẹ́ wọn máa dúró tì ọ́ àbí ìyàwó mi tó bá fẹ́ áńgẹ́lì ni mi ò ní ọmọ fẹjọ́ sùn yàn lójú mọ́jú tó máa sọ loju ti won awon advice e daada ni won ta ti gbo nu edo ki ninu gudugbe oni won fi mo advice re won ni fi nkan daada advice re won lo mo ri pe iyawo buku lo ni at the end of the day olohun sa nu re o oni nkan kan ti mo fe je ke gbo gbogbo ti mo so yi oni fara kan ta ti kale ti mo fe je ke gbo ti mo fe je ka fi eto to ni ka fi so ni iwo to mo yi pe omo daddy ni omo mommy ni e ba pe won iwo yawo iwo yale o nbe na oja ni so nbe shop re lo to o foro omo sere aje olomo ni o agbara olohun e jere omo yin mo ki lo de e like omo yin ki lo wa de to omo yin o wa raye to si ni problem le oko le toju bo eja lo taja baba de un play fine oko yawo lo kuku eje un play e mo ba se mo nse eja lo taja nbo
2: Service PR iCare Foundation lo nlogun tatata wi pe tin yin melo gbogbo eyan bada tagbebe e ja ma nra wa leti pe gbogbo to luwa dada dada ni ṣugbọn nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagu ara ṣugbọn ninu gbogbo eya ara oju lo ba ara idi pataki re ti ajo Service PR Foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Service PR iCare Foundation anfani la gba le yi erongba ti won fi gbe kale kun mu ni rada ni 2000 naira pere lowo kaadi ofesi la yewo oju o glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe laye o fun gbogbo en ko fe ma bi oro kun sinipa oro oju won gbogbo olu to pa to ni pe ni ja oju ani sa gbe kale charity ICA foundation ti gbogbo ti wa gbogbo to ti ra nuba lai si ra owo ko lo tun do se ori ran gara ko ma de ni ti won pa ni te te ko na loju gbogbo ma fi ni o ma lo ta ara lo saye oju re ti number 94 opposite community bank charity council building yan na agba bus stop ni to se olowo di bus anu shopping complex iwo lo di badi lo joju ma ni o ago mesa aro sa ago me ni role 2000 naira pele owo kaadi to pe ni atalaye pe 1015-2255
3: The future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WFOU. We also offer a degree conversion and BSc top-up. Choose from courses like information systems, computer science, cybersecurity, business administration, finance, public administration, marketing, economics, human resource management, accounting, mass communication, and educational management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adeleye Street, Kenele Ibadan, or number 1A, Oba Grand Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
4: Eyin eyan mi e kaabo si ikanni mi loni won ma safihan bi mo se ma npe lo golden mon aladun to kun fun miliki
5: pe o
4: ma koko da golden mon mi sinu abo leyin na lo bo mi to lo woro si ma wa ro po be ni ki won ma wo bi yo se dohun aje gbadun to lopo miliki asara lore ninu
5: duro na nigba wo lo fi miliki sinu re
4: golden mon 3 in 1 meta loko ni mo lo mi o ni na ti tun fi miliki si mo
6: ya mi o ma dun kan ni
7: golden mon 3 in 1 je yi ti miliki aladun ba wa e ra fun mole bi yin loni golden mon to gbogbo eyan di
8: Everybody kunie the Eagle has landed. Talk of the town.
9: Car share. The only auto

0: ẹ̀ka bọ̀ padà látòjú ọjà mo sọ fún yín pé káàṣì ẹ̀ 125,000 naira òun lápin fún ti káàṣì ẹ̀ lówùúrọ̀ ìtẹ́ kọ́kọ́ pín first 25,000 naira náà ta ló lélẹ̀ 25,000 naira fún ti káàṣì ẹ̀ pẹ̀lú mi gbé kí n ṣe tiri lóbi ṣeréṣeré láàárọ̀ yìí eré kọ́ tí ò bá wá sí nítòsí ló kù 25,000 naira kọ́kọ́ ẹja wo ẹni tó ní bẹ́ẹ̀ tó ní bẹ́ẹ̀lẹ́ àbí ò sí ilé 25,000 naira kọ́kọ́ ẹja wo mi bẹ́ẹ̀lẹ́ nọ́mbà ìparí pẹ̀lú 61 first 25 ó ti lọ báwọn àkọ́kọ́ nù. Hello.
1: Hello.
0: Ẹ káàárọ̀ sà.
1: Ẹ dáhùn.
0: Yes sir. Gbẹ̀ngà ló ń pè yín láti Lágelo FM. Ṣé ẹ play káàṣì ẹ?
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ẹ ti gba káàṣì ẹ rí?
1: Mo ti gbà rí ẹ̀ẹ̀kan. Ẹ̀ẹ́rẹ́jì jámọ́jẹ.
0: Ó yẹ ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ 25,000 naira. Ẹ fi róbọ́dì. Ẹ mú mọ́ra bí goli 25,000 naira nu. Ó ti tán mù. Kò sí wàhálà ó sì kú 50,000 naira méjì. Ìtàkùn tí ó so bí ànàmọ́. Ó lè so bí ànàmọ́ ṣùgbọ́n kò ní dùn tó ni. Ẹ lọ ní ọlọ́ mú wá. Aláṣọ ẹtùn Lágelú. Oníkálùkù lè máa mú tiẹ̀ lára ẹ̀. Ṣùgbọ́n bó wa ni ó ṣe dùn tó. Àníkàṣe ẹ̀ bínú tánṣẹ̀. Nísìnyí báyìí ó kú 50,000 naira méjì. Ìwọ jókòó ńbẹ. Kò jẹ́ lọ play *347*1004*2#. *347*1004*2#. Tó ẹyin èèyàn wa tẹ́ ń gbọ́ wa lórí ètò yìí. Ibi tá a ti ń sọdún ìlàsà màjàlá ti ń ṣe ti mú láwa o. Ibi tá a ti ń gbọ́ àwọn ètò báyìí náà la ti ń kẹ́kọ̀ọ́. Ẹyin tẹ́ ń bẹ lórí Facebook wa ṣe lásìkò yìí èmi ìbá bẹ̀yìn ṣẹ́rí bá bá ń ṣètò báyìí èmi a máa bẹ̀yìn ni ẹjẹ́ á bẹ̀yìn ni. Àsìkò yìí èmi ìbá ní ẹ lọ sórí Facebook ti Lágelo FM 96.7. Tẹ́ bá ti lọ sórí Facebook wa ẹ̀yin ẹ̀kan lọ́bẹ̀ bẹ́ẹ̀ bá ti lọ́bẹ̀ ẹ fọwọ́ ọ̀dọ́ ẹ̀ sẹ́ńtẹ́ bá fẹ́ fọwọ́ ọ̀dọ́ ẹ̀ sí. Àbí kẹ́ẹ̀kan lọ́bẹ̀ kẹ́ẹ̀ save ẹ̀ bẹ́ẹ̀ bá ti lórí Facebook ẹ ti rí ibìkan tí arò ń bẹ ńbẹ̀. Ti rí ṣíà ń bẹ ẹ̀kan rọra ṣíà ẹ̀. Bẹ́ẹ̀ bá ti ṣíà ẹ̀ ń ti ń bẹ lórí ìwọ́ yín nù. Ẹ lè try láti refer sí. Ẹ lè rán àwọn èèyàn létí nípa ẹ̀. Torí ètò tòní ẹ̀kọ́ ń bẹ ńbẹ̀. Ẹ̀yin tẹ́ ń bẹ lórí TikTok gbẹ̀ngẹ́ ọ̀yàtọ̀ láìpẹ́. Ìbá dá kẹ́ screenshot ibi tẹ́ fẹ́ gbọ́ ẹ̀. Ẹ lè send ẹ̀sìn tẹ́ fẹ́ send ẹ̀ sí. Ohun tó ṣẹlẹ̀ yí ọkọ ìyàwó yìí ló pè wá. Pé nǹkan báyìí ń ṣẹlẹ̀. Ìyàwó òun tó ń fẹ́ ní ṣùlọ́kà. December ọdún tó lọ ló fẹ́ yàwó ẹ̀. Mùsùlùmí lọkọ. Ẹlẹ́sìn ìgbàgbọ́ níyàwó. Láwọn méjèèjì wọn nífẹ̀ẹ́ ara wọn ò sì sọ pé tó ẹ̀sìn kìrìsìtẹ́nì lèmi ń ṣe o. Tó bá fẹ́ fẹ́ mi chọ́ọ̀chì láti ṣe o. Ẹ̀sìn ò yẹ kó fàjà òun fara mọ́. Kí ló ń sọ fáwọn òbí òun wọn ní kò sí problem. Àwọn òbí ẹni tó kìrìsìtẹ́nì ló fẹ́ lọ fẹ́ ṣó o fara mọ́ṣẹ́ nífẹ̀ẹ́ ara yín wọn ní kò sí wàhálà. Àwọn tẹ̀lé lọ. Ìgbà tí wọ́n lọ sí registry. From registry wọ́n lọ sí engagement church gan ti ṣe. Ìtumọ̀ sí pé ọ̀rọ̀ ẹ̀sìn pé ẹ fẹ́ lẹ́sìn mí ń kó ń bẹ̀. Ọkọ ìyàwó ẹ̀ wá ní pé tó òun wá rí pé tó bá ti di pé ìyá rẹ̀ lè pè lẹ́ẹ̀mẹ́rin márùn lójúmọ́. Ìyá rẹ̀ gbogbo ohun tó bá ti ẹ̀bá ti lè pè bá ìyá rẹ̀ ní darí láìfọ àwọn. Ṣé ẹ sì mọ̀ kò sí ni wọ́n ní ẹlẹ́nu rírùn ló láàmú ìyá ẹ̀. Bó bá ti ń di wípé ṣé mi ò wá tó àṣẹ lè ní ipa ni. Ṣé nǹkan tí ìyá ẹ̀ bá sọ fún ọ ló máa ṣe ni. Ní ìṣẹ̀lẹ̀ sọ́kùnrin ìṣẹ̀lẹ̀ sóbìnrin ẹ̀kọ́ ọbẹ̀ ni mo fẹ́ jẹ́ á mú gan o. Ẹ̀kọ́ ọbẹ̀ mo fẹ́ jẹ́ á mú. Mo fi ní pé ẹ̀yin èèyàn mọ̀ lọ sórí Facebook ti Lágelo FM 96.7. Orí ń tẹ́ fẹ́ gbọ́ yìí ẹ lè mọ́ra àyà àti kálẹ̀. Àbí tẹ bá ń bẹ lórí TikTok ẹ screen record ń tẹ́ fẹ́ gbọ́ yìí ẹ máa bọ̀ lórí TikTok gbẹ̀ngẹ́ ọ̀yàtọ̀ live. Arákùnrin wa ní òun wá rí pé ìyàwó ìṣe rẹ̀ ti change. Ìyá rẹ̀ sì ní èyí ó dàbí ẹni pé òun ní bẹ ìyá rẹ̀ ní kọ́ àwọn ní nǹkan tí yóò ṣe nù family. Pé ohun tóun wá ṣe ni pé òun wá lọ sẹ́ẹ̀tì rìkọ́dà sórí fóònù ìyàwó òun. Ṣé pé nǹkan tó bá ń sọ. Ní tán bá pè é. Àbí tóun bá pè é àbí tán bá pè é yóò lè rìkọ́ọ̀dù síbẹ̀. Bá ṣe gẹ́ẹ̀tì nǹkan tó yọ kó wá sẹ́ndì sí wa nílẹ̀. Ṣùgbọ́n àwa náà wá mọ̀ mọ̀ àwa tọ̀ nkan lé ntẹ fẹ́ gbọ́ ya tọ̀ nkan lé lórí tọ̀ nkan lé voice wọn lórí ìgbà àfẹ́ jẹ́ kẹ́ mọ̀ páwọn gangan ni ẹ fara balẹ̀ báyìí èmi ìbá ní ìgbà tẹ́ ẹ bá ń gbọ́ lọ́wọ́ ẹ mọ̀ tí mọ̀ sọ̀rọ̀ láàrin ara yín kẹ́ lè gbọ́ because à ń play ẹ lọ ní alẹ́ pause ìgbà tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ lé lórí ẹ ní gbọ́n tó ṣẹlẹ̀ next every bit of the conversation ló wà very very important ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ gbọ́ yìí láàrin ìyá ìyàwó àti ìyàwó ni o ẹ já mọ̀ gbọ́ ìgbà tó bí bá ń gbé sọ.
1: Hello. Hello. Káàárọ̀. Mo ní flaati ẹ.
2: Mo
1: ní kí
2: àlè
1: sọ lórí fídíò
2: mi data yin jẹsun nina lori phone.
1: Ọjọ́ bá sọ̀rọ̀ ní báyìí.
2: Mo ní bóyá títí ọ̀sẹ̀ tí ń bọ̀ bóyá tó máa fi san owó. Bóyá máa wá lọ tó máa fi san owó fún wa títí ọ̀sẹ̀ tí ń bọ̀. Bóyá máa lo ọjọ́ mẹ́ta lọ́dọ̀ ni.
1: Ẹ kò fún wàhálà.
2: Ṣé àpò tí a gbà pé àsìkò lesson hour. Monday to Thursday ni a parí mẹ́sẹ̀sì.
1: Abẹ̀rẹ̀ láyé sọ̀rọ̀ dáadáa lójú korojú. Tó ń jọ torí ni èmi náà ní káàdì. Káàdì tí mo gbà lánàá náà. Tí mo fi yanjú ọ̀rọ̀ kan náà ni ó ti jọ́pẹ́. Ṣó ìyẹn máa dá láti lè sọ̀rọ̀ á lè sọ̀rọ̀ dáadáa. Torí iye lójú korojú. Ṣé ti yẹ ìṣẹ̀jọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ ni?
2: Títí
1: ọ̀sẹ̀ ló ti yẹ ẹ òun náà ń kọ́ bá òun náà ń kọ́.
2: Ìjọ́ tí lọ bí iṣẹ́ àní ìkàlẹ̀ yẹn ó lọ lọ ṣe fúnra ẹ̀ ó wá pàṣẹ lọ síbi iṣẹ́ lọ fọ̀ ṣe.
1: Ó pàṣẹ lọ bí iṣẹ́ lọ fọ̀.
2: Ó wá lọ rọṣẹ ó rọṣẹ lálẹ́ àná ó wá pàṣẹ lọ láàrín.
1: Ṣé ìwọ ni bá ń fọ̀ náà tẹ́lẹ̀?
2: Èmi ni mo bá ń fọ̀ sí àti òfin mi lórí ọ̀sẹ̀ mo wá yarí pé tó bá ti mọ fọṣẹ sílẹ̀ mi ò mọ fọṣẹ mọ́.
1: Ẹ̀gbọ́n ò lè ṣe ní fowó ọṣẹ sílẹ̀ tí ó wà ká sọ fún ẹyin irú ìwà ìwò nìyẹn. Fowó ọṣẹ sílẹ̀ onítọ̀túnmọ̀ bá ń fọ́fọ́. Ẹ̀gbọ́n náà ti rí báyìí ó ti rí péyọ̀ burúkú ni. Ẹ̀gbọ́n náà ti rí ó ti rí péyọ̀ fẹ́rí òun ìwọ náà ń sọ. Wọ́n gbọ́ kí ní ọ̀nà tí bàbá Adéjì ń sọ ìbò ojú lójijì bàbá Adéjì lójú. Kí ni bàbá wá sọ tí mo fi sọ̀rọ̀ tó fi máa ń mú pápápápápá tó fi máa ń sáré pápápápá
0: ìyá ìyàwó àti ìyàwó lẹ́ ń gbọ́ yìí
1: ẹlẹ́tàn rẹ̀ ó fi máa ń yágbó gbogbo nǹkan tó fi tẹ́wá lè gbó náà kò sílẹ̀ tó sọ nínú ẹ̀
2: owó ìdílé ní sunday díẹ̀ ni o lára owó tó lọ.
1: Máa gbọ́ mi máa gbọ́ ó lọ torí ẹ̀ bọnú wàhálà tí ò lágbára ìwọ náà ó ń lọ lé ẹ̀ ìwọ náà rí lé ẹ̀ tí ló fi bù ẹ́ lójú.
2: Ipò pàtó mo fẹ̀sí mọ́ wá sọ́dọ̀ rẹ mo fi mọ́ yọ́ wá yẹn àárín oúnjẹ kúrò ẹ̀sìn kan ti sọ ó ní èmi ṣe lépo jẹ ní òun lọ ṣe ń gbọ́ èmi ṣe lépo jẹ òun lọ.
1: Ṣé o bí oúnjẹ ìwọ náà ò bí oúnjẹ fún lọ́ngbà tó wá sọ́dọ̀ rẹ àwọn láìsí tó ń jẹ fún ẹ níbi iṣẹ́ ò kó fún lọ.
2: Ṣé mi ìmọ̀ ń jẹ?
1: O ò kó fún lọ ni gàrí o ò kó fún lọ ni.
2: Ìsọ yẹn fún mi ti ṣèrè ikú fún mi mo fún bẹ mo tún ṣojú àmì mo tún fún bẹ kò lójú
1: tí. Sọ́ọ̀rì wò mí inú mi ń dùn tí wọn náà ti rí báyìí torí tẹ̀ bá jẹ́ kí ó ṣe fẹ́ ní ẹ̀yìn jọ̀yìn èmi mọ̀ ní pé òṣèré lọ ni òṣèré lọ ọlọ́run kú ṣe pé mi ò sọ fún mọ̀lẹ́bí mi àwọn náà rò pé ilé ọkọ tó wà nígbà yẹn náà ló wà òkú kú mẹni tó fẹ́ ọlọ́run jẹ́ pé ìsọ fún mọ̀lẹ́bí mi kankan àbí pé bóyá pé tẹnu mọ̀mọ́ Màmá gan-an tí mo fẹ́ fún pé o ti máa lè ti fẹ́ kò kúkú mẹni tó mú tó máa rì fún tó di wípé gbèdégbò pé àbí àmọ́ ẹ o kéde kan o ó ti kúrò ń bẹ́ o ó ti tẹ̀sí ní. Ṣé o rí èmi ò ní mú ẹ kúrò aláàtúnṣe ẹni ó máa fi ṣe ara rẹ inú wọ̀ fún ọ lára rẹ tó o ti rí aláàtúnṣe ara rẹ ó máa fi ṣe ara rẹ ó lè ti rí mi.
2: Ẹ mọ kí ni kírù pẹ fún mi. Ẹ ti mọ̀ tí mo gbà lọ́wọ́ ẹjọ́ tí mo wá láti yìí. Ẹjọ́ tí mo gbọdé ṣe àkó onímọ̀ sábà lè mi sábà nù. Ó wá ní ẹ kébì mi fi pé kémi tí ìwọ̀n á sọ pé ṣíwọ̀n ló ní. Káìpọ̀ òní á sọ pé ṣé òun ni ṣé ni mo ní pé ṣé mi ṣòwò mo fi rà. Mo wá gbogbo wọn tí wọ́n ti jọ̀rọ̀ jà bá wá sí ìjà náà. Ó mọ̀ palẹ̀ gbogbo nǹkan mọ́. Mo ní mi ṣe ní palẹ̀ mọ́. se emi se iwo kon lo saba lo to pa lo tan to ba bi ya eyin kan se ta ti ti
3: mo mo oloju ti
2: oloju ti
3: sori ko ke se oko oko te mi na tenu mo amọ nta ti emi pa so ri na fin kan ni o so ri pe yara o so ri pe emi ko ya ni abi o lala pa so na gan leto
2: I'm going to go to the house.
3: Eyo buruku ni e ti gbo ko block un ja e
2: eh
3: o se ti ni na o ba bi won so ti won ta won e po omo nu abomo won e pe won
2: emi e te ba se po omo yi pe pe oko e nu ma n pe fun pe ba won kini kan se ri ko sa se so won yen lai ni sa
3: omo e ni oko to ba po omo won oko e ni gbe po won si gbo won omo won odun kan na ni won wa won na won ku awon ku awon won lo fo sori
2: e be so fun kini pe time to se pet wa o so ni ya ti bawo to so pa ma ko mo fun ni oni mo won fu yen
3: ti won le pe e ta won ba ti kuro ta won ba ti se nitori won bi awon bi odun to lo yen o atenta mo o ja nda mo gbe ori ti won ko lenu ni won ba nbe bayi bi oloshi won ba nbe bi oloshi eni ti ri won alaye ori je to ti se marriage to mo to ti ka ju oke bi fu obo won ro wo se ba won so ti ba won gbe sori won na ti ri o oro re ni bi adura olohun o pese owo fun e so pese na fun mi na ni ta ni ka si omo to ba se to da wa lodo bebere yi ti mo ko lolo guru ku eda ti to ba wa lodo bebere yi
2: mo le guru ku na
3: e ma gbo ko ba wa lodo e ko ba lo tun lo fun mo to ba lo loyun to tun wa di pe olorin ibeji fun ta e ba o emi o ti wa lati se ni ma ni ma fi an ori e wa baye na yin message ko be soro lori omo wa mi bi edo o ku ye soro lori omo
2: ko pe ni o ti e ki kan be ni ba pe lori phone
3: no soro o na ro mo gba ya fun won ni ati ni pe e gba ya ti wo fun won na won wo pe omo won na o lowo won le be lowo e nitori pe won ti ti se won fe ka ni pe o ti se ni fe o to ma fo won ni o okukuku fi se kankan jo lo gbe yawo wale fa ti gbe yawo wale ala fi se tele tele ko gbe yawo wale na ala fi se re ama fi se ara emi gbo mo to ba ti le
2: se yawo titi e kokko mo ran pa
3: to ba ti lo gbe yawo ona ti bo se ona ni oko ku o ku o ye ninu yara kan le gbe eyan ta lo gba do gbe sita
2: omo ile
3: je ehe abi to ba wa fe sita ti o fun le o wa joko onu le nbe to n kan se bi ko le so fun e nte mi lo so fun e ti mo le so fun e to ba le se nkan ni ti ona la ti wo gan lowo to ro to ri change lowo yo wa yara ti o ku pa to le mo lo fun lo ti bi lesson to lowo fi be se Because the cat was in Bolu, no, tell me, I'm not even here. What do you want to do? God, for he knows,
4: Ibi tó wà yẹn náà kò ní ra pamọ́ ń bẹ̀.
3: Emi o le tori baba se kini yen to ba lo gbe ni efu won na kini onje
5: to bi le o ti se pe oni ohun fi taju mi ninu ile ko se won taju mi
3: nti mi ni onje
5: yen ni onje
3: ko na ma je to ba lo bi awon mi ko ma fun onje je nikan owo irun ko ma fun ko ma ran kan si lara ohun na o le roju rere a o pe roju rere obirin
5: teni
3: Ko
5: se pe bi ta ele de
3: ma fi
5: ya je. Ben, ani ama just ko ti pada ri se ti la se lati je. Ise orun agbede bi ba ni si. tó ti yàwó yàwó tó fẹ́ yà tán.
4: Wọ́n sá gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ jẹ́ orí ti fi ó gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀.
5: Mo gbà yé mo ti sọ fún kojú àmì ti fọ́ báyìí mo ti sọ fún pé ojú àmì ti fi.
4: Ṣé ó ti délé ni? Ó ti wà lé.
0: Ọjọ́ mi tún lè lé yìí o.
4: Mo béèrè nǹkan tí mo fẹ́ béèrè náà wẹ̀ mọ́ ni. Ìgbésẹ̀ ti ẹ̀fẹ́ pé mo gbogbo ìgbésẹ̀ tó gbọ́ pé bóyá àbí òun sọ kankan fún mi àbí òun bá mi ń sọ̀rọ̀
5: kankan.
4: Mo sábà pé mo ní dáta ni a lè máa kí mi lè fún lórí kìíní bá mi bàbá ti ṣe káàkiri ẹ̀gbọ́n náà sọ fún mi. Rà rà ìná pé ọtí bá rẹ̀ lọ́ngbà ẹ̀ nìkan tí mo fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ló bá rà.
6: Wagyu FM 96.7.
0: Ẹ̀yin ara ilé mo lérò pé mi lè sọ pé bóyá ẹ gbádùn tẹ gbọ́n yìí mo tó àbí àwọn gidi ò lè sọ pé ń gbádùn rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ wípé irú nǹkan báyìí náà ń bẹ lọ́dọ̀ tiyín ní kúkúrú èdè arábìnrin nìkan bí ọ̀sẹ̀ bíi méjì tàbí gbogbo kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta wá ó sì wá kẹ́rù rẹ̀ ó sì kú kúrò ní ọkọ̀ mission accomplished tàbí. Ẹ̀lọ́ ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà.
7: Yàrá yóò àkókò mi látọ̀lù aláàkó.
0: Ǹgbọ́ yín sọ.
7: Ó lágbára o. Ẹ wo gbogbo ọ̀rọ̀ tí a yẹ sọ. Ibi ọ̀rọ̀ aṣọ fífọ̀ kákọ́kọ́ bẹ̀rẹ̀ pé ìgbà tí ò fi owó ọtẹ́ lẹ̀ ó ní ìgbé tó fọṣọ. Ṣé o gbọ́ dá sí ayọ̀ ọmọ rẹ̀? Ṣé o gbọ́ dá sí ayọ̀ ọmọ rẹ̀ tọ́ lè jẹ ọmọ ẹ̀ nìyẹn? Òkè ẹgbẹ́ káwọn èèyàn ò ronú nù pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí a yẹ ń sọ kò kí òkè kò kí ń sọ̀rọ̀ gidi. Òkè tó bá lọ́kọ̀ mí náà bá kìsù ẹ̀ náà níbi ẹ̀rọ gbogbo tí a yẹ ń sọ lọ́rọ̀ tí ò tó sọ̀rọ̀ gidi. Ẹ kú ètò.
0: Ètò nù. Ẹ̀yin tẹ́ ń gbọ́ ojú òpó tẹ́ pè wá sí ti Nàìjíríà 09123708675 ti Nàìjíríà ti ilẹ̀ òkèèrè òní +234814249106. Ẹ wá dákun ojú òpó ti ilẹ̀ òkèèrè ẹ̀yin ti Nàìjíríà mọ́ pèsè ẹ dákun torí tọ́lọ́. Hello.
8: Ẹlẹ́ káàkiri.
0: Yes sir.
8: Ládínga.
0: Yes sir.
8: Ládínga.
0: Yes sir.
8: Ládínga.
0: Ẹ mẹ́ta lẹ pè mí pé ayé mo ń jẹ́.
8: Ó lágbára. Kẹ́rí ní ọjọ́ tó ṣẹlẹ̀ yìí àjẹpé ìrìn àjò ìyàwó mi fún mi pé nǹkan báyìí máa fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú before we get married. Àjókòó báyìí ni náà tẹ̀. Kódà àwọn nǹkan tó máa jẹ́ àyàn wá pé yẹ ẹni tí bá fi lè ṣẹlẹ̀ ní ilé wa kò sí ẹjọ́ bá wa dọ́ sí a máa jà ó fún ọ and we will find a way to settle it. Ẹni ìlà ọ̀kí ń lọ fárígbó ọ̀gbá yìí none of my family none of our family mo ṣe pé a mú lọ àbẹ́ ní kìnnìún none of them knows how we are going or anything man say ta bá jà kódà kó jẹ́ serious fight gan we find a way we pray about it and we move on. This is what we call external affair. Since the day we got married our parents as external people don't involve them in our home affairs. Ẹ kò tí yà yẹn sọ. In fact, bí dùn wáyé yìí mo fẹ́ lè máa sunkún.
0: It is well, sir. It is well. 09123708675 ẹ̀yin tẹ̀ ń bẹ nínú WhatsApp group ti bá mi tó ẹ lọ drop voice note yín síbẹ̀ bẹ́ẹ̀ bá ráyìn ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fẹ́ drop voice note ẹ rí pé ẹ pa rédíò rédíò tẹ́ fi ń gbọ́ wa ẹ yí lọlẹ̀ so ariwo yẹn ò ní sí nígbà tí bá fẹ́ pè wá kún mà dún tó bá ti ń dùn ànílé play sandy eléyìí tí bá fẹ́ jẹ́ ká play. Hello.
9: Ẹ̀gbọ́n o.
0: Yes ma'am.
9: Mr. Linda.
0: Yes ma'am.
9: Ilé ètò lágbára o. Abiyamọ Abiyagba. Ọba wa ya. Àmì ọ̀pẹ bá jẹ̀wò jáde gan. Ó lè jẹ́ pò náà sí ilé ọkọ̀ ó ti délé ọkọ̀ bíi mẹ́ta. Òun náà lè rí ìjọ. Olúwa hàn sórí ìjọ ọmọ. Ẹgbẹ́ gbogbo tó ń sọ pẹ̀lú ọkọ̀ nítorí Ọlọ́run. Ṣé ìtúnyà ayé ọmọ yẹn ṣe ni?
0: abiyamo ti ki fe ko mo fi kan pa mo fun ni bi ba nsele nu marriage mo so fun mi mo fi kan pa mo fun mi jo so ran pe mi ya re mi le si olodun
9: atenujeni atenujeni
0: ya fe ri
9: won la be atenujeni
0: ni won o fe jere omo ni
9: olodun ni je ba je fun e o
0: ami olodun ami olodun loto abiyamo e fe jere omo ba ki se baun bi baun baun ko hello
6: Akani.
0: Yes, ma.
6: Omo lagbara. Ese mo ri mo leyin ri. Iye omo, o bi na to bi. E gun muruku lori omo won. O la la to le pa tun ni ya ya ese wo lo se mo won. La la fun bi. Ejo emi ora ye la ta mo ni. O wa da. E le bi mo ka fe je omo. O je je ko omo. O je won omo, o gude ka ko. O ri fo mi. O mo ni se ko ni se ti. O ni o o ni o ni o ni o ni o ni o ni o ni o ni o ni o ni o ni o ni o ni o ni o ni o ni o ni o ni o ni o ni o ni o ni o ni o ni o ni o ni o ni o ni o ni o ni o ni
0: Cherry ten to de tori pe le kan han pe oko lo record ile ko le mo tin sele opolopo eyin obi e wa ninu nkan bayi e omo yin e ti omo yin ti rojo fun yin e ti je ko omo yin ri pe on to omo yin se iba isokunrin o iba isobirin pe on to omo yin se on to dani o le change oko re o le gbadun re lo to obi lo lomo ṣùgbọ́n bá a bá fàgbò fẹ́gbọ́n a mọ filẹ̀ tokuntokun tẹ́ ẹ̀ bá sí ń tòsí nǹkan láyé àtijọ́ tí ò sáyé fóònù nǹkan tí ayé yìí ṣe bẹ́ẹ̀ yìí bẹ́ẹ̀ gbélé ọkọ̀ ìyá tẹ́ ẹ jẹ́ lórí ọmọ pọ̀ lóòótọ́ tí ẹ̀fẹ́ jẹ́ kí ọkọ̀ ọmọ kan sọ yín do lórí burúkú ẹ̀fẹ́ jẹ́ kí aya ọmọ kan sọ yín di ẹni tí ó bọ yín sí òhò agbára ọlọ́run ẹ jèrè ọmọ yín mo te ba fe jere omo yin e ma gboju kuro lawon nkan kokan e fo ko le jo lori iyawo e fi iyawo le e janjo lori ara won sugbon be ba ti ri pe un kan sele to fe mu emi dani mi o ni e mo gbe je omo yin o mi ni e ma advice omo yin o iwo omo na bo ba fe gbe ni oko blood is thicker than water boko re ba se un ti o to mo lo fejo sun awon eyan re fejo sun awon eyan upside oko to ba fejo sun iya re se yare ona ko ni se yare obobo ti o mo bu oko ni sugbon fejo sun awon eyan oko kan le be boko soro bi yawo re ba se o ma fejo sun awon eyan re o fejo sun awon eyan yawo re won ni ba soro nibi to tin gbo ṣugbọn ọkọ rẹ se olofejo sun iya re fejo sun aburo re iyawo re se olofejo sun awon aunty re awon kini re lokunrin lobirin ejeje to ba buru tan iwo nikan ni oku hello
10: aku jumo
0: yes sir
10: to benga aku show
0: yes sir
10: ni atunbo ma ni lowo
0: ami jesus
10: bíbí rẹ ṣe pàtàkì number one number two one ṣe gbégbé náà lè lò ṣe tí yé ní dàbí mo ṣe gbà good morning
0: good morning sir dadi kí lorúkọ yín látàwé àbí
10: ìbíkúnlẹ̀ ọjọ́ ta wá ṣe etí ẹ̀ fún ti bàbá ní class
0: yes sir
10: omi ni mo pe ni ti mo bo yin lowo
0: oh yeah e se daddy yes sir e se
10: nko sir always told you in a ISP
0: thank you sir thank you daddy e se gan sir e se un e je a lo taja e ti e do ka ti e to taja o da e je a lo taja baba de mo fe mu cash e mi mo fe tun mu cash e 50000 naira mi ẹni tí mọ́ lọ bẹ̀ báyìí lọ play *347*1004*2#.
11: Lajiliwo FM 96.7. Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MIE Pathways and NCUK creates your pathway to the world. Enroll with us for a 9-month international foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada, and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream, and business stream. And here is the best part. No jump needed. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B, West One Office Suite, opposite Environmental Task Force, Agodi GRA, Ibadan. Meet our NCUK certified advisors, explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341, 08105-359-341. Bring your ambition, we will bring your future. MIE Pathways, study locally, progress globally.
12: Karaoke pẹpẹ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lè dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bí i àìróorun sùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kéèyàn máa rìn kògẹ́kògẹ́, àìlègbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn máa mọ̀ tàbí kéèyàn máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, ọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 08138855308 0813885 5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
13: Akíntúndé ọ̀rẹ́ mi afínjú nílà tó mòye láti ìgbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ yìí. Àdúà kan péré mojí ọ́ kí náà sì làdúà òun ni pé kọ́lọ́ mọ́jú oṣù sọ́ọ̀tì.
14: Bí tí bò
13: ìdí ni pé díláàrí òní ju mọ́tò méjì péré lọ tokunbọ kan àti Nigerian UC tó gbé kẹ́gìlì lórí pò fẹ́ tàyè. Ìwọ náà wà wò bí tó ti ń tà wọ́n ẹgbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ọlọ́mọdé kún padà rà lọ́wọ́ rẹ̀ scrabble àti pé dúró náà o. Ṣé wò ó tí ìgbọ́n padì lọ́sọ̀ tòní táwọn olùyọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ jókòó tọkọ̀ rẹ ní lọ́sọ̀ tò kò sí ní tó burú bẹ̀ kì í ṣe wọ́n nìkan ló wà ń bẹ̀ tí wọ́n tọkọ̀
0: Hello?
15: Hello?
0: Yes, ma'am. Ekaro.
15: Yes,
0: ma'am.
15: Yes, ma'am.
0: Yes, ma'am.
15: Yes, ma'am. Yahoo Buruku Soro. Anna Buruku Soro. Certainly. Sorry, I'm sure about that. Come out of the way. Yes, ma'am. Who won? A means in the end. Oda koko omo wa fejo sun omo mi ni won na o so mo lo wa fejo sun omo mi ni won ba wi o le ma fe ko mo re ri di joko nle oko ko godo kan tele wa omo o ti ye ko fe ko me ni di joko ni e ise ma kaka ati ri won ko le ri di joko o ya ya ga o bi de oko joko o ye ti ka bi merin to tun wa lo dale mo su o da tin da tin bi mo se da lo so iko mo re oje
0: ko fe je ki yawo
15: mo re yo so no mo kunin yen ri yo ki yan yo yan da yawo gidi fu ti ti ri yawo fe
0: to

0: eja tu wo cash yen le ka wen ti o gba 50,000 naira le bayi lowo cash yen da wen to ni 50,000 naira ko mo soro abi network eni na o si se ni o tin dun bayi ka wen ti o gba o ti gba ri abi gba akoko ni o si ku meji o leyin ile o keyo kan leyin ile o keyo kan
1: Hello
0: ma abi sa ni
1: e kaaro sa
0: e kaaro ma mi e kaaro yes ma se eri mi je ta abi eri mi lana
1: mo ma n gbo ohun pelu ati mo sọ lakẹ ni ojo olulufẹ lagelu mo ma n fọlọ yin ati tẹ ma ṣe ni tọọsde
0: night oya ki lorukọ yin ki n kọ orukọ yin silẹ ki n pe ma n gbọ egun jọbi lati bo le ti pe wa
1: lati baṣọ
0: eyin ara ile mi segun jọbi ma n kó wa jẹ gan wọn n gbọ wa wọn n gbọ lagelu gan o
1: gbogbo ati tẹ ma ṣe ni tọọsde night ati tẹ ma ṣe ni tuesday ọlọrun a ma fun ṣe o
0: ami ma e play cash e ami
1: mo play laipẹ yi ọmọ mi lo ba mi play
0: eya ṣe ti gba cash e ri
1: ni first time ni mo ti play mo tẹ si lizo
0: eya 50,000 naira bẹẹ wọ yin lo bọ si bayi o 50,000 naira cash e mo play lo thank you ma se tori ba won lawon ti lose hope sugbon won gbo ohun wa lori o le jewo na ni o kan bayi *347*1004*2# ni kan se o si keyo kan hello yes sir eba da si baba mi
2: wa mo in fact nti o da mo tan se ni o je ohun to le mo face to n da isu le lowo lo bi fun mi on my right then o de ti o ti ma o ti fe nikan tele to ti bimo yo kan fun nigba temi ati e pade o je ni ti ati mo ra ti pin ti pe gan bo nigba temi ati e pade nigba ti mo n bere pe ki lo sele laarin won ati former husband e o sa ni e inu oro e pe o ma n complain pa mo mi ohun ko like mo mi ohun ko se gba kan bo eni o tun ma n se won kankan fun ohun so mo gboju bo nigba temi ati e ti wa fera o ti 8 years ilele ba August na ilé pé ti ẹ̀sìn ní agbẹ̀tì máa àti wà tí gbọ́dà ṣe rí ó láìkí mọ́mí ẹ̀ tọ́wọ́ pé mọ́mí ẹ̀ bẹ̀rẹ̀ wọ́n rí ọjọ́ òbí kan tó rẹ́dí àti jókòó tó ọmọ nílé ọmọ nílé ọkọ ẹ pé mo rántí ẹ wọ́n sí táìmù ilé kan tá à ń gbọ́dọ̀ pé a ní yù ilé aṣáàrí ní sáárí yàrá kan lárí gbàǹgbà ẹ jẹ́ pé mọ́mí every weekend mọ́mí àdéhùn máa bọ̀ wọ́n lọ́jọ́ mẹ́ta wọ́n tún kó ọmọ àbúrò ẹ̀ wá nínú yàrá kan ṣe mo fọ́n nípa pé wọ́n kàn pé pé à ń bọ̀ lọ́la wọn ò ní pè mí o à ń bọ̀ lọ́la o mo lè dé láti ibiṣẹ́ fẹ́ pé màá bá wọn wọn á dẹ̀ ti bẹ̀rù wọn wọn lọ́jọ́ mẹ́ta ó tún wá ìyẹn mò ń rí ibi pé kíní bọ̀ ń gbà tó yá mo pè é kí ló ṣẹlẹ̀ nìkan náà continue like this now wọ́n ní yàrá kan báwo mọ́mí ṣe máa kó ọmọ ní ọmọ
0: àwọn wọ́n wá lẹ ṣe ń sùn
2: yàrá ẹgbẹ́ ó tóbi àti pẹ́tín divide the parlor ní ìgbà yẹn so aṣa n sùn
0: ibo ni
2: a ma sùn
0: ibo ni a ma sùn
2: awọn sùn lori ṣe a ma sùn lori

0: síta. Wọ́n mú máa sùn ní orí bẹ́ẹ̀dì ní àtúwádìí ní a máa sùn lórí bẹ́ẹ̀dì. Ṣá ń sun ìgbà tó gbà mọ́ pé kí ló ṣẹlẹ̀ nígbà tó ń ṣe páàsì pàtí. Òun sọ òde confront mọ́nu ẹ̀ nígbà tó rí pé ó fẹ́ di iṣu la ó wà force. Ìlọ́tàlè ló fi sọ mọ́nu ẹ̀ bínú lọ ẹ̀wọ̀n níwá sí ní mọ́. Mo rí pé wọ́n rí bíi pé ń tán wọ́n ṣe ò dá. Ṣẹ̀wárí lè tó wá ń fa iṣu. Ó wá di pé ogun ta nínú ilé tí bá tilẹ̀ ra nǹkan tó pé méjì. Bóyá ní bucket bath tó bá pé méjì. Believe me, wáyé pé kéèkì bá a tún lò tẹ́lẹ̀ àdẹ̀gbé àgbè fún mọ́nu ẹ̀ tí mọ́nu ẹ̀ bá ti wá. Agbèfún ọkọ máa pín ìwà mo notice pé àwọn ló máa ń ṣòbìnrin àìtura àti nínú ẹgbẹ́ kí ni kò jẹ́ ní ẹsitéètì mo máa kò sí tó lè bèrè lọ́wọ́ ẹ̀ kò ní jẹun ìgbà míì nǹkan mi tọ́wẹ́pẹ́ ni mo ń ra most almost everything kò ní sọ fún mi gan níjọ́ tí bá kàn bọ́ọ̀tì pé àmì orí nǹkan báyìí abẹ́ mọ́nì ti gbé lọ òun ti gbé fún wọn ògbè fún wọn ó dẹ̀ sọ ní tìfún tí n bá wá bèrè nǹkan kì í má bì mí ìmí wọ́n lè bèrè lọ́wọ́ ẹ̀ báyìí adẹ̀ wá bá mi nínú orí. Àwa sọ̀rọ̀ mọ́mì ní ká fún ọ ní kìíní ṣé mọ̀ máma ò pé ṣé wò ní òkan tí ẹ mọ́ tó lè tí n bá sọ náà sùn ọtí ẹgbẹ́ mi mo sọ náà pé kò
1: sáyé. Ọ̀gá mi ẹ bá mi abrivate ẹ̀ ìṣẹ́jú mẹ́rin ti ń lọ.
0: Ẹgbẹ́ kí n mẹ́rin bẹ̀rẹ̀ eléyìí tó wá fa iṣu mọ ọ̀rọ̀ ìdí company tí mo ní ṣe à ń ṣe cooperative ọwá fún wa ní port port ńlá ńlá ọ̀pọ̀ mẹ́ta ló àna kátọ̀ yẹn mi ò fẹ́ gba port yẹn torí 2 months before that time èmi mo ṣe ra port kan mi ò fẹ́ gbà bọ̀ wọ́n yọ owó yẹn nu sálárì wa mo ṣáà wọ́pẹ́ kò sí nǹkan tí mo lè ṣe àdéhùn lọ́dún yìí mo gba port yẹn torí port ńlá ńlá ni nígbà ká mo kíkọ̀ ìgbà tí mọ́mí ẹ wá a ó fi hàn pé a port tọ̀ fún ọkọ̀ òun ní cooperative fún ọgbà kan ìgbà tí mo wá dé mo dé bá wọn dé ni wọ́n pọ̀ bá dà pé kí n fún wọn ní kan nínú port níwà ẹ̀wọ̀n àti ọmọ ẹ̀ kan ọmọ tó bí sí ọ̀dọ̀ ọ̀sán ọkọ̀ tó ọkọ̀ fẹ́ràn lọ́jọ́ ń gbé ọmọ kékeré 14 years now lọ́jọ́ ń gbé mo wá ní ṣe mọ̀ pẹ̀lú ogun ohun tó ti máa ń gbà lọ gbà lọ gbà lọ pé iṣẹ́ ẹ̀fẹ́ kan ní nǹkan kan ni ojú òwúlò fún ogun ẹ̀ gbà wọ́n á ní kí lẹ́yìn port ńlá yìí ṣe àwa gan tá a pé mẹ́rin a lè lo port tó kéré jù ní mẹ́tẹ̀ẹ̀ta so shortly mo ṣáà ní àpéyìn lè gbé fún wọn pé kò wúlò fún wọn sọmà so wọn bẹ̀rẹ̀ gbójú ìtí nínú ìtí mo ṣe rà ó tóbi mọ́ fún wa yẹn kò gbà tó máa pé káṣà nìyẹn mọ́ta fún wa ìdílé ṣáà bẹ̀rẹ̀ fún iṣẹ́ mi pé wọ́n ní wọn ní ìdí port wọn ní port wọn fi gbáná ó ti ní yù mo ṣáà gbé bẹ́ẹ̀ mo ní kó gbé kan yẹn lọ fún wọn so àwa ní láti gbénu mẹ́ta tí wọ́n fún mi yẹn tuntun wọn láti gbé pèpè ká máa lò nígbà tó wá dijọ́ sáàdé eléyìí last week yìí mo kàn rí kọ́ yẹn nọ́mbà mọ́mí ẹ̀mí egbe èmi ò sí àmọ́ lọ sí ọ́fíìsì so mo rí ẹ̀ka sọmọ àwọn ìpè jẹ́ wá ìdílé sọ̀rọ̀ wà ní àwọn ènìyàn pé mọ́mí ìdá lọ́dọ̀ òun gbà kan pé à pé ń ṣe mi tí ìdè mọ́ mọ́ bọ̀ pé meeting ta ṣe é take time so pé mọ́ bọ̀ shortly ìgbà tí mo ṣàmàdé ilé mo bá wọn mo kí wọn mo ṣe ogbe ẹ̀ so inú orí mọ́ ọmọ bí mo ṣe rọrùn mo rí small port kékeré inú port wa so mo ṣàbọ̀ sí ilé mo bọ́ sí terrace níbi kitchen wa terrace mo jókòó mẹ́ ó kàn wá bá mi pé àti ń sọ̀rọ̀ ó kàn yẹn òun ti gbé port fún mọ́mí o wọ́n á yà pé port mi ti rí yẹn pé kí ló ṣẹlẹ̀ kí mo rí ní ìmọ̀ ọmọ náà wọ́n á yà pé àti ńlá kan pé mi ò ti gbé tuntun fún wọn wọ́n á ní àpáwọ̀lẹ̀ máa gbé port tuntun fún wọn mo ní láti ṣe ni mo sì gbé láti gbé port eléyìí tí wọ́n fún mi tó ní kí ni kí n fún wọn ní port mo ní láti ṣe láti gbé ìyẹn fún wọn mo ní ṣe fẹ́ sọ fún mi port ńlá ló gbé tó kéré jù nínú mẹ́ta tí mo gbà wá ọ̀là ló fẹ́ gbé oúnjẹ táwa gbọ́n sí five cup of rice kò ju àfẹ lọ mo ní ilé tó wá gbé fún ọ tó tún wá jù yẹn lọ kí lọ́ fẹ́ fi ṣe ìwádìí mo ń ṣáàti gbé fún mi o gbọ́dọ̀ tó bá ti gbé fún ọkọ tó lọ abẹ́ta kò gbà padà mo lè rí ní port mi mo ṣáà sọ̀rọ̀ òun náà ṣáà ní kí ló wá fẹ́ ṣe pé kò sí o gbọ́dọ̀ gbà padà ní mi lè rí níjẹ ìgbà tí mo máa padà wọlé lálẹ́ ní ti ọ̀mọ́tìs mọ́nà ẹ̀ ti lọ ọdún tó ti pé mi gbé òun ṣọ́tìlì kò gbá pọ̀tù yẹn lọ́wọ́ wọn padà ìgbà tó wà díjọ́ sunday níjẹta ni mo ṣẹ̀wá notice mo kàn fọ́ọ̀kan kátàn mo rí pé pọ̀tù rẹ̀ kan ló wà lẹ̀ mo wá lọ bá wọn ni mo sọ fún ẹ pé kò gbọdọ̀ fún wọn pọ̀tù yìí rẹ̀ gbé fún wọn mo ṣáà yarí kọlẹ̀ pé pọ̀tù yẹn gbọ́dọ̀ mo ní kò ní máa tẹ̀kẹ̀ fọ gántẹ̀ gbàmù ṣé ṣẹ́bí ó kọ́ mọ̀ mí ó sú mi gan mí ìmọ̀ tí mo lè ṣe àti àná ẹ náà mo sọ ẹgbẹ́ ẹ̀fẹ̀ nìkan ó ṣàtìlẹ́yìn gbà pọ̀tù yẹn fún mi máa lù.
1: adúpẹ́.

0: irresistible aroma and rich taste of Nescafé.
1: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
2: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
3: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
2: Omi yìí dára, ó gbayì. Kódà, ó tuni lára pẹ̀sẹ̀. Ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
4: Omi yóò lọ ta o.
3: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kó mi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kúdà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbàyí gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀ sórí 090-351-04468 tàbí 0089-510143. Láì sí omi, kò sí iyè. Showbox bottle water, omi tó dára.
5: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wàhálà ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Bóyá ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, àbí ò fẹ́ wọlé pẹ̀lú direct entry. Tó sì ní NDE, NCE, HND tàbí A levels. Ààyè wà fún ọ ní WMOU. Ààyè àti kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ sọ HND di BSc náà wà. Ìyẹn HND conversion àti BSc top up. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó. Pé 0704-700-0167 tàbí kó kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ at WMOU Nigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga. Kó o dẹni ìtayé ń wárí fún láwùjọ.
6: Javis PL Eye Care Foundation ló ń lọ́gùn tán. Wípé tí yín mélòó gbogbo èèyàn bàdá tábẹ̀bẹ̀. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ojọ́ kẹ́ságu ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL Eye Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 2000 naira péré lówó káàdì. Ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ó rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà ánú gbà láì sí nira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara. Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní No. 94 opposite Unity Bank, Charity Council Building, ìyànà àgbàlá bus stop, nítòsí olówó dín kó sanú shopping complex, owó lórí ìbàdàn lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. 2000 naira péré lówó káàdì. Fún bẹ́ẹ̀rẹ̀ àtàlàyé pé 0701015-2255 ojúlọ́ba ara kò ní dín bó mọ́ wọn lágbárí.

0: ìmíòjìde.
1: Ìpè wò ní adí lórí atamátà yóò tún ṣe wonderful.
2: Bẹ́ẹ̀ni òru ojó kẹwàá nínú oṣù kẹwàá láago mẹ́wàá.
1: Òru abàmì.
2: Òru ìjìjà káde ńlá.
1: Òru ìjìjà gbára tó lágbára.
2: Òru ìgbèníjà.
1: Òru táwọn ọmọ Ísírẹ́lì wọnú ògbèkùn lọ.
2: Òru tá a gbé Ísírẹ́lì nígbà tó dá yá bá.
1: Òru ojó kẹwàá nínú oṣù kẹwàá láago mẹ́wàá.
2: Àkòrí ìjọsùn yìí ni liberation and celebration.
1: Ìtúsílẹ̀ àtàdóyọ̀.
2: Ó ti ń tiraka àti gòkè bọ́ lọ́wọ́ ogun adẹnimọ́lẹ̀.
1: Àsìkò ti tó láti gbàtúsílẹ̀
2: bí prophet IO àti prophet TO Adélórí Atamátà yìí
1: yóò ṣe máa sọ̀rọ̀ àṣẹ sálẹ̀ gbogbo ènìyàn lọ́jọ́ náà.
2: Ó máa wáyé o lọ́jọ́ kẹwàá oṣù kẹwàá ọdún tá a wà yìí láago mẹ́wàá àṣálẹ́ ló máa bẹ̀rẹ̀.
1: CCAC Atamátà Selifi Proof lóluwọ ẹgbẹ́ dání ìlú Ìbàdàn.
2: Gbogbo ẹni tó wẹ́wọ́ pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ yóò romi ìbùkún agbára gbà.
1: Pẹ̀lú gbogbo ẹni tó gun òdìwọ́ àti ìdènà bá bá dà yóò láǹfààní láti pọ̀ sí Atamátà sí.
2: Ogun rẹ ní láti sẹ́ ìdí ajá o.
1: Ọ̀nà àlà.
2: Jíjẹ mímu náà gbẹ́yìn o fún gbogbo ènìyàn tó bá wá lọ́jọ́ náà.
1: Lọ múra o, ìwọ náà sì jẹ́rìí ságbára Ọlọ́run.
3: Lágẹ̀lú apata mọ̀jà pàtó jàmákùtà. Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Agun bado pọ̀ mákàmúso Lágẹ̀lú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń fẹrẹrẹ ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ gúngún nìsọ̀ wọnyanwọnyan sẹ̀kẹ̀rẹ̀ ti ń mi dùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dà mọ̀.
4: Síbẹ̀ yìí náà ń gbọ́.
3: Síbẹ̀ ń ríṣẹ́ rẹ̀ nígboro. Àfà ìbáwọn dòwòpọ̀ láìró burúkáwò.
5: Owó nìkan ló lè ṣe o.
3: Mádà ọ̀tẹ̀ Lágẹ̀lú FM 97 gbagbó gbajù gbajà gbagi oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí. Láwùjọ iléeṣẹ́ tó ń gbòòrùn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà. Gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa. Gbogbo ara Lágẹ̀lú FM 97 ìkí wà láyìí àlùbáríkà. Olówó ọjà ń bẹ̀ kẹ́rin ọ̀pẹ̀ kẹ́rin.
6: Lágẹ̀lú FM 96.7.
7: Ẹ káàbọ̀ padà. Èèyàn mi Ọládípọ̀ Ṣódípọ̀.

0: ẹja jọ wo nkan kan papọ ṣe ri gbogbo awọn obi baba wo sọtun baba wo so si ki ṣe pe boya awọn oda boya iwo obi to n gbọ mi lasiko ga o ma pe o da e mọ pe igba ti n bẹrẹ mo ni awọn kan be aje ọlọmọ o je pe nkan ko gbodo sele so ma won won ni fi omo won gan sugar be ba ti le lamojuku nti o ma sele le ri ori pe teni ta ki santa ta be eyan ba momo lo si school gan lara awon schools ti nbe ni sin private schools te ba momo yin lo be bo mo yin ba wa complain pe teacher kan o le mo ju o teacher kan se bayi o pe ba ja lo be obi ti o ba wa sensitive yo lo be yo lo ki fun teacher yen omo ene nbe se kini kan so won bully o won se kini kan mo en lo hate o kilo de now ma na mo ma na mi gaji mo lo mo gan mi na mo o e ma jaju mo mo don't shout on him don't shout on her e ri pe tan ba lo fejo sun pupa dress e ri pe omo yin o mo pele ni bi sakura rodu ni o ni fowo kan o kun ni o fa ni o koda gan won tun mo inflate score si e tori pe ti o ba pass dada e le ku o so e mu ku owo yin o ni wole so eyin gangan le mo pa mo wo se dada eyan mo lamoju kuro ni di nkan kankan o fe je ki yawo bode o mo ti radarada iwo lo nlo be kini ma gba na oju yawo ebo ni yawo na ti nbo ti oloku lorun iwo lo nlo be ngba ti yawo ba yan tan boda re ba fi boxer ni ma fi ni ba fi se noodles o le si nbe wo ti wa loju oja o ti ma gbadumo ti odo boda re ni ku wa fi won le fọmọ rẹ le jẹ o loju ti o mo so fun kise pe ya yi o kise pe ya ibaje o kise pe ya yi o da loju ara re egbo n to so o lo n ti jiya awon omo ohun momo gbogbo omo nkan ko gbodo jiya mo n ti je mo le oko n to ki lo de to ya ki gbogbo eyin gbogbo ko awon iya oko kankan ọgbọ̀n yín ti ń lọ ilé ọkọ ní ìsìn bí ìgbà tó jẹ́ pé ẹ play káàṣì ẹni tí ẹ fẹ́ gba nǹkan pé ọmọ yín ti ń lọ gbogbo wa la gbàdúrà kọ́mọ kọ́lọ̀ jẹ́ àjèrè ọmọ expectation yẹn má jẹun high kọ́lọ̀ ń sànú wa kọ́lọ̀ ń gbé wa dókè kọ́lọ̀ ń jẹ́ a máa rí náà ká máa rí lò òbí tí ò jẹ́ àjẹsẹ́kù onímọ̀ wọ́wọ́ ọmọ yóò mọ̀ wojú ọmọ àwọn òbí míì tán jẹ àjẹsẹ́kù ló nínú owó wọn ọmọ náà lówó tiẹ̀ wọ́n tún máa fún ni wọ́n fẹ́ kó tún ṣe báyìí àti wá ṣe báyìí don't worry ṣùgbọ́n mélòó ni ẹ tètè fẹ́ ríìpù kíákíá ọmọ yín máa sẹ́ǹdì owó sí nínú owó ọkọ ọkọ ló jèso gbogbo nǹkan ọkọ ló gbúdọ̀ máa ṣe ọkọ ni ó máa ra kírímù ni ó máa ra gbogbo nǹkan sínú ilé tẹ bá sì ti ń jẹ́ kọ́ ọmọ yóò mọ̀ pé ohun tó ń ṣe nǹkan tó dánú tó ń ṣe yóò mọ̀ ṣe fúlénge pẹ̀lú ọkọ ni ọwọ́ kan ò ní kà ẹnu kan ò ní kà torí pé tó bá ṣẹ̀gan ibi tẹ́ ẹ̀ mẹ́jọ rẹ̀ lọ́gọ́ ti tẹ́lẹ̀ dè yín bẹ̀ kí ló dé ta wá rí báyìí ṣé ká ní pọ́fátì ló ń jẹ́ á máa wà báyìí àbí kiri ń bẹ káàkiri gbogbo àwọn èèyàn kọ̀ọ̀kan o kì í ṣe pé bóyá tìyá ẹ̀ nìkan bọ́mọ rẹ̀ bá wá fẹjọ́ sùn ó mọ kọ́ṣọ̀nẹ̀ pé kó mọ ohun tí ó máa sọ àwọn nǹkan kọ̀ọ̀kan bẹ kò yẹ tó bá ṣọ̀nẹ̀ lẹ́ẹ̀kan bí ò bá dójú ẹ̀ kò ní wá fẹjọ́ sùn ẹ̀ ṣùgbọ́n ó ń sọ òun ẹ̀kọ́ rèjẹ́ bí bá ẹ̀kọ́ rèjẹ́ ní ìsìn kò ní nǹkan sọ fún mi bí méjì bí ju méjì lọ òbí ju méjì lọ ẹyọ kan ṣoṣo ló bí kí wá ló dé gbogbo bó ṣe karamọ ètò kí ló dé kó fi jẹ pé ilé ọkọ yìí kò gbádùn ẹ ó ra gàbó ìwọ ló ń kọ ní tí ò sí kí ló dé tí ò gbádùn ilé ọkọ kí ló dé tó fi wọn lẹ ẹkún àtọkọtọjọ pẹjọ ní misunderstanding wọn tún parí ẹ tàbí adéọsùn ẹjẹ adásọrọ ti ń bẹ nílẹ yìí.
1: Ní àsìkò tá a wà yìí àwọn ìyá yẹn kí wọ́n jọ kí wọ́n yọ̀ǹda àwọn ọmọ wọn ọ̀pọ̀lọpọ̀ sí obìnrin náà lọ́tọ̀ obìnrin ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ single mother báyìí àwọn ìyá fẹ́ pàṣẹ wọ́n fẹ́ darí ilé à ń bẹ̀yìn ni torí tọlọ́run ẹ̀yin màmá ẹjọ́ tí wọ́n bá ti ìjàmbá nígbà tí ìjàmbá ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó tó fi lọ yá rẹ̀ ló ń darí ilé ọkọ yá rẹ̀ ló ń ṣe ṣé ẹni tí ẹni bá ti ní ìyá káwọn èèyàn mọ̀ fẹ́ mọ́ ni báyìí
2: ṣe wá sí ọkùnrin kankan
3: níbẹ̀ lọ́dọ̀ ọkùnrin náà o
2: bẹ́ẹ̀ ni ṣùgbọ́n
1: ọkùnrin sì ṣe
2: tó máa dúró gẹ́gẹ́ bí olórí ilé tí ìyáyàwó máa control
3: ilé ìbájọ́ ọmọ 18 years kò ní gbà ìmúnilé mi ìyáyàwó mi ló ń dictate ohun tá a ṣe fún mi
1: tó lágbára ọkùnrin a ní rí bàbá ọkọ àti bàbá ìyàwó kí wọ́n jà ṣùgbọ́n ìyá akọ ìyáyàwó àti ìyàwó ọmọ ìjà tiwọn ó pọ̀.
3: A ní pẹ́ mú ká ṣe o. Hello.
4: Ó yẹ kó ọ̀rùn látà rẹ̀ o.
3: Ẹ rárá mà.
4: Òun tí wọ́n pè mí rẹ̀ ní òye àmàlà láti jagun ẹlẹ́sìn
3: ìdúró. Ìyá àmàlà tó jọ mẹ́ta kí ló ṣẹlẹ̀?
4: Àfúndà yìí ni àráyè wọlé mi. Ìyá ọmọ ìgbà náà ni pẹ̀lú òbí ọlọ́run aláàtàbọ̀ ní ọlọ́run ọmọ ọ̀pá mọ́. Ẹ̀mí tí ló bẹ̀ ní òbí pẹ̀lú òbí ọlọ́run àbọ̀ ọlọ́run ọ̀dájú lórí mi tí ló ti gbogbo olé náà mo kí o. Sáré ẹgbẹ́ ìlú tí bá ti ń ṣe bí ìyá ń fi ń ṣe ìfẹ́ nísìn ni kò sì fẹ́ jẹ ẹni gbogbo ẹni tẹ́ ẹsẹ̀ ni. Oúnjẹ ìfẹ́ ti ọmọ kàn balẹ̀. Ìmọ̀ràn tí ọ̀sán ọmọ náà ń fà mí tí ó ti pẹ́ lé ọkọ tí òfin ní orí wàhálà tí òfin ní orí ṣe àwọn ìlera sẹ́yìn ọmọ ọkọ ọmọ lẹ́yìn bá yọ bá fìdí ọ̀pá àṣẹ lẹ́yìn náà fọwọ́ pín ọmọ tó fún ní nǹkan báyà lórí iṣẹ́ ọmọ ìbáyà kan ni kó ràn lọ́wọ́ wọn di kí n lè yẹn máa ń gba ọmọ tuntun tó yé eléyìn ẹ̀rọ ààrẹ tí àwọn ìlọ ẹ̀sùn ní yàrá méjì kí ń gbé
3: Ọmọ
4: wà pẹ̀lú ní o. Ṣáwọ̀ ọgbọ́n ní omi kí o. Ọmú káàkiri ni mi ò mú o.
3: Ó yà mú àmú. *347*1004*2# lẹ́ fi play káàṣì ẹ̀. Yẹ fún ìṣẹ́jú bíi mẹ́fà sí kí n tó mú káàṣì ẹ̀. Hello.
5: Hello, Sasan.
3: Yes, ma.
5: Ṣé màá mọ̀ ṣe o?
3: Àmì ọlọ́run.
5: Ìyàsọ́jà látọ̀ yìí ọ̀nà.
3: Yes, ma.
5: Ẹni àwọn ìyá tó bá ń ṣe bẹ́ẹ̀ ni. Mo lọ irú ìyá kan tí mo lè pè wọ́n. Ìyá lè rí náà ra máa nà mí.
3: Abiyamọ tó ń rà gàbọ ọmọ ni wọ́n.
5: Gbígbé bá nǹkan. Wọ́n ṣe dáadáa rárá. Kò yẹ kéèyàn mọ̀ mí. Kí ni ráìtì ẹ láti lè máa kọ̀ máa ń di ọmọ nílé ọkọ? Anyway, ní tó ṣẹlẹ̀ ni pé àwọn ọmọ tó hàn sí girama tán tó ń ṣe ra wọn girama ni. Pátó girama tán tó ń ṣe ra wọn girama kò yẹ kán ti rìn ẹgbẹ́ suicide yẹn rárárárá.
3: Ẹ ń kọ́ dẹ́mu ọkọ ọmọ yín níwájú ọmọ yín. Ẹ ń jẹ́ kọ́ ọmọ yín rí kóun sì fẹ́. Kò ní ló ṣe dùnú ilé.
5: Wọ́n máa ṣe bẹ́ẹ̀ mọ́ o.
3: Ẹ̀yin lẹ lọmọ yín ẹ̀rú wá ń bà yín àti pé sọ́kọrí ò sí lé mo fẹ́ bọ́ sọ̀rọ̀ ẹ wà bold láti bọ́kọ sọ̀rọ̀ bọ́mọ yín sọ̀rọ̀ nígbà tọkọ bá ń bẹ ńbẹ tẹ́pẹ́ ìjọ káwọn méjèèjì wọ́n rí pé ìyá dáadáa ah oh god hello.
6: Hello.
3: Yes, ma.
6: Ẹ káàárọ̀.
3: Yes, ma.
6: Ẹ kú ṣe ẹ tó ń sọ. Ṣé ẹ rí nǹkan tó ẹ sọ yìí ń sọ yàtọ̀? Ó ń ṣẹlẹ̀ sí mi lọ́wọ́lọ́wọ́ bá tó jẹ́ pé èmi àti mọ́rin mi gan ààrẹ ọkọ mi àti mọ́rin mi gan ń sọ̀rọ̀ lórí pé kọ́ máa kàn sí òun lórí wa tó mi ò gbà fún un. Ó ń ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn àti mọ́rin mi àtàwọn fámìlì mi wọn ò kí wọ́n ti pa èmi ti pé èmi ò kì í sọmọ pé mi gbé iṣẹ́ ọkọ mi ní ẹ̀rú àwọn èmi fẹ́ràn ọkọ mi jà wọ́n lọ sórí tó pọ̀ ni òkùn tó máa sọ lórí fóònù tí báyẹn mo rí nọ́mbà yìí ni màá gbà màá sọ fún yín lórí fún yín ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ púpọ̀ káàkiri
3: ọ̀rọ̀
6: yìí máa kọ́ kí ló ti ẹ̀rọ ìlú gan.
3: Sẹ́rí at the end of the day ẹ wà rí wípé ẹ wà pé ṣé mi ò wá try ni ó gbìyànjú too much of protection ó ti pọ̀ jù ni
7: kò sí ọkọ ọmọ náà tó lè rí pé ìyá ìyàwó mi ní dàrẹ́ẹ̀tì mi mo tí ìyàwó mi bá ṣe ìyá rẹ̀ mọ̀ sí kò sí ohun tó ṣẹlẹ̀ inú rẹ̀ ò ní dùn ṣe bó yẹ ká ríra wọn ní ká ríra wa káyọ̀ mọ́ra wa ni ṣe ó yẹ kó rí ìyá ìyàwó ẹ̀ kó dìmọ̀ gbàgì ẹ dákun ṣé ọkọ ọmọ tó ti mọ̀ wípé kò sí àṣírí kankan láàrin òun àti ìyàwó òun gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ìyàwó òun ìhòhò ló wà lójú ìyàwó lójú ìyá ìyàwó tàbí lójú àwọn ẹbí ìyàwó ìjọ tí ń bọ́mọ yín jà ẹ ti mọ̀ ọkọ ọmọ tó ti mọ̀ pé kò sí ni gbogbo ìwà tó ń wù kò sẹ́ni tó pè gbogbo ibi tó ń kù sí gbogbo ẹ̀ lẹ ti rí ṣùgbọ́n lẹ wá expect pé kó wá rí kó wá ké ìyá ìyàwó mi ò kò ní ṣe bẹ́ẹ̀ wọ́n níye kí wọ́n ń gbé kámẹ́rà síwájú ẹ̀ bóyá ó ń ya fíìmù tí ó wá pretend bẹ́ẹ̀ ni kò lè pretend yóò mọ wò yín ni pé ìyá ìwà tíyàwó mi tíyàmì ìyàwó mi wù bóyá ó sì jẹ́ pé bóyá ẹ mọ̀ sí ẹ wà ní ẹ lórí ọkọ ọmọ. Hello.
8: Ẹ káàárọ̀ bàbá Gbẹ̀ngà Oyapẹ̀.
7: Yes sir.
8: Ayé yín ò ní bàjẹ́.
7: Àmì àtẹ̀mí náà.
8: Bẹ́ẹ̀ ọ̀rọ̀ pẹ́ mú aláàárọ̀ olókílé kájú yányán ó pọ̀ gan káàkiri ká mọ́ ńlá nígbà ilé àárín àwọn èèyàn alàgbàgbà ilé sọ̀rọ̀ láti di ọmọ ní ọjọ́ èwo ni kéèyàn lọ́mọ kó pọ́ọ̀tì nílé ọkọ ọmọ ẹ̀ yákọ̀ọ́ àìní nìyẹn o ìpọ́njú gidi ọmọ yẹn gbà ládùúgbà sínú ayé ẹ̀ ọmọ yẹn ni òde fẹ́ràn ayé ẹ̀ kò yẹ kó mọ rúru ogún ẹjọ́ lé wọn sí ìyá wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ bí àbá tẹ̀ ń ṣe bí arúgbó bí àgbà màmá kan ti sọ̀rọ̀ tán ẹlòmíì tí tó girama tó ń pèrè ń girama bí lè yá sí lọ máa fún kó nǹkan lára ilé ọkọ ọmọ ẹ àdúgbò ọgá tó máa fún ọmọ ẹ ògá nílẹ̀ kó máa fún ọmọ ẹ náà kò sí bọ́mọ ṣe dàgbà tó ń lé ọkọ bàbá ni bàbá àti ìyá ó máa jẹ láti máa fún ọmọ wọn ẹlòmíì tọmọ ẹ bá ti lóyún ó ti dìyà ọkọ ó ti dìyà ìyàwó àwa gẹrẹfẹ àwọn nírọ̀rà sọ àwọn nírọ̀rà kínní láti fẹ́ fún ẹtọ́jú ọmọ yín ẹ wàá máa gbàdúrà fún ọmọ yín gbé yín kẹ́ni lọ́mọ bọ́kọ́ fẹ́ fọkọ́ ọlọ́run ràn wá lọ́wọ́ ọmọ wọn òbí sílé yá.
7: ẹ bá kọ́ṣọ̀ ọmọ yín lẹ́ẹ̀kan ọmọ ti kọjá eighteen years ó ti mọ nǹkan tó tọ́ tẹ bá kọ́ṣọ̀nà lẹ́ẹ̀kan kó mọ ohun tí ó mọ sọ fún yín tó ń sọ ìfiṣe tó yẹ kó o tiẹ̀ máa sọ fún yín bí pẹ̀lú ẹ̀ ẹjọ́ kí ló kan ìyá ìyàwó pẹ̀lú pé ọmọ mú kílíọ̀mù kan ìpara kan ẹ̀ ní ká ó káṣọ lọ síbi iṣẹ́ ò lọ fọ̀ọ́ níbi iṣẹ́ ẹ̀ kò fún kí ló kan ìyá ìyàwó pẹ̀lú nǹkan tí ò bá ṣe ti ní ọmọ yín bá nílò mọ̀ràn pé nǹkan mú kínkan yóò ti dé gbogbo orí ẹ̀mí ẹ̀ kò lè dí pẹ̀lú ẹ̀ mọ́ lú ọkọ òní kẹ ó dáa tẹ́ ẹ̀ bá sí ara ǹdìkọ́ àbẹ́ mọ̀ pé you can't be around forever tẹ́ ẹ̀ bá sí ara ǹdìkọ́ kò ní oṣù gbèrè ayé ẹ já ronú eléyìí ẹ dákun torí ọlọ́run kábi amọ ọwọ́ tẹ́ ẹ fi ṣiṣẹ́ kẹ́ ẹ lè fi jẹun.
8: yàtọ̀.
7: bàbá.
8: ẹ kú iṣẹ́ mo kí ẹ ká parọ́.
7: yes sir.
8: àrùn àlọ́ àmì ìlàjì ìfẹ́ yẹn kú iṣẹ́.
7: ọ̀yìn àrùn.
8: tẹ́lí àní tó jẹ́ bá mi jù ní ibi tí àwọn ẹ̀yìn tí ọmọ ẹ̀yìn sọ yín pé kí n fún un lórí ọ̀tẹ̀ tó wá sọ yín pé bí ayẹyẹ sọ yín pé kí n sọ fún ọ yín pé kí n sọ ọ. ọ bá mi jù níbi pé ṣé àbí àwọn ẹ̀bẹ̀ rá ni àwọn bàbá wa yìí tẹ́lí èmi kọ́ ọ̀rọ̀ wọn eléèṣe ìfẹ́ ọ akàn pẹ́ sọ ni tó yé kò ṣe ìfẹ́ kọ́ change kò dá rárá wàhálà kò dá kì í ṣe ìfẹ́ ọ kì í ṣe ìfẹ́ ọ àrò àwọn màmá wa tó ń tí ì yìí àrò wọn alájú rẹ ìmọ̀ ìfúnṣẹ́ ẹ máa bí tòwò.
7: ẹ ṣe ojú ẹ̀yìn tí ì ń ro ẹ̀yìn tẹ́ ẹ̀ ń gbọ́ mi káàkiri gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi ṣe ojú ẹ̀yìn tì í ẹ jẹ́ ń wo ẹni tó gba káàṣì ẹ̀ ẹni tó gba káàṣì ẹ̀ fún 2000 naira ilé ìtọ́jú ẹ̀yìn ẹ̀yìn tó gba tó yẹ kí òun gbọ́n kan láti lé owó ilé ìta fi sọrí owó ilé ìta fi dé títí kòbítà àti ìtẹ̀wọ́dé láti wọ́n ẹ̀ máa sọ fún pé láti rí ìyá rẹ̀ dìde bú ẹ̀dìdì àbí ẹ̀ rí pé ẹ̀ lè
9: ṣe é. ẹ lómi ká gbé gbọ́dọ̀
7: náà. yóò dá mi ẹ rárá sà.
9: bàbá àtàlágbà
10: ṣe ń pè káàkiri ẹ.
11: Bẹ́ẹ̀ni o pè káàkiri ẹ, o ní 2000 Regalia kọ̀wà gbàgbà náà gbà.
10: 2000 naira owó yín ló bọ́ ṣe ti gba káàṣì ẹ̀ rí.
11: Ọlọ́run ti ọlọ́run èmi náà mo tẹ́ ìjẹ́dógún.
10: Ẹ máa jẹ lọ.
11: Ọ̀la ìyá Regalia sọ, ọ̀gá tó mọ̀ ṣe wọ́n mi dàn. Jọ́ọ̀lẹ̀ jọ́ọ̀lẹ̀. Lágẹ̀ lórí bàjẹ́ lágẹ̀ lórí bàjẹ́.
10: Ẹ ṣeun. Adéọ̀sùn, ṣé ẹ rí ìyá yín ni tẹ́ fi jókòó? Bí ṣe ẹ rí ni?
1: Ohun gbogbo ni gba ti asiko wa fun.
10: So titi o ti ayiwa joko bayi.
1: Asiko ti wa lati n lo lọwọ.
10: Asiko yin le n lo.
2: Ẹ
10: sọrọ fi.
1: Ẹyin naa lẹ nkan moju ni.
10: Ẹ káwọn ara le. O gbèsè ọ̀rọ̀ rẹ. Àfilẹ̀
1: ọlọ́run
10: àti ti àwọn mi.
1: Máyì mi ò fáì. Máyì mi ò fáì. Mo ti gbà yá mi ò fáì.
10: O ti dá.
1: Mo ti jẹ́ ní.
10: Ó yá tètè máa lọ.
1: Ilé yá.
10: Ó dà gbére gan mọ́.
1: Ó lọ.
10: Títí. Àdídí.
12: Ìdárí tí kò sí ní sáré.
10: Títí gbẹ̀bùrẹ́ gbẹ̀bùrẹ́ gbẹ̀bùrẹ́ gbẹ̀bùrẹ́.
12: Báyìí kiri
10: ìfọ́kẹ́ mi jà.
13: O ti lọ.
12: Ọgá wa sọ̀rọ̀ kí wa sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́.
10: Jèbùrẹ́.
12: Ọgá
10: àgọ́rọ̀ sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́. Òǹgbà
12: ló sọ̀rọ̀ AI. Mo mọ̀ AI ni. Èmi náà mọ̀ pé AI ni. Ẹyin gbogbo ayé wọ́n á lo awẹ́ ẹ̀kan láti ṣe fìlà. O ti ń lo méjì báyìí.
10: O ti
12: tóbi. Ṣé nǹkan kò sá sí inú ọbẹ̀ kó para lọ ṣútù kó lọ òsí òtí lómi inú.
10: Martini titi ṣe fine girl
13: everybody know. Ibi tó bá ń mọ̀rọ̀ lọ ni pé bí ẹ̀ kí èèyàn lú ọ̀dà yẹn.
12: Mo fẹ́ ra kò yóò ṣe nǹkan gbogbo èèyàn mọ̀ pé èmi ò lè mọ́ lu ọ̀dà èmi èlò powder.
10: Èmi ò rọ́dà o.
12: Ọ̀dà ni mò ń lò ó sì ti sọ.
10: Èmi ò rọ́dà o.
12: Kì í náà ṣe pé
13: èmi ò rọ́dà.
12: Kì í náà ṣe wípé o kì í ṣe pé kò mọ́ sọ.
13: Èmi ò rọ́dà.
12: Ẹjọ́ rẹ̀ kọ́ àwọn agbógun mi tí wọ́n sọ di. Tí wọ́n sọ di evangelist òjijì ni ìwọ ó lò fẹ́
10: jẹ́bẹ̀. Ẹ̀yà ara lé.
12: Ọlọ yóò lọ wò fẹ́ tó bẹ́ẹ̀.
10: Ẹ̀yà ara lé. Ẹ bá wo títí lórí kọ́mẹ́ǹtì kí o tó mọ̀ bínú.
12: Tí ìbá ṣe
13: ti. Yàdáre sí òpùn. Ó sì òpùn.
10: Lọ́ra wa.
13: Yàdáre sí òpùn.
12: Ní kódà sàgrọ̀sì ráì. Ìkọ́ wà lẹ́gbẹ̀ẹ́ yàdáre. Ọ̀nà méjì ló ń tà. Ìta
10: ráì.
12: Má lọ
10: Landia.
12: Yà gbé sí ìwọ kẹ
13: mẹ
12: lọ rárá eláwọ ló fi ọjà bàjẹ́
13: rí sí ìwọ kẹ wọnú ròyìn ní ìsìta àpọ̀
12: ṣù
13: àbámu ọ̀sọ́wọ́ wọ́n fíọ̀ láti ilé ní ọ̀.
10: Jẹ̀bùrẹ́ jọ títí
12: jẹ̀bùrẹ́. Kéde ní ẹgbẹ́ kéde bẹ́ẹ̀mọ lọ́rùn wa.
10: Lọ́rọ̀ àkọ́jú
12: kéde tí bẹ́ẹ̀mọ lọ́rùn wa ìdẹ́dẹ́.
13: Tínú dún gbọ̀ngàn.
12: Tí o bá ti dún
10: kọ́ máa
12: ọmọ àgbà eléyìí orí eléyìí pé eléyìí mọ ti ń ṣe oríire ó sì kàkẹ́ níbi iṣẹ́ yìí ó sóríire bẹ́ẹ̀ ó rọ̀nù àbájọ wà náà ọ̀rọ̀ mọ ránṣẹ́ tí eléyìí ti ń kẹ̀kẹ́ ni.
10: Tó bá mú gbèsè tí wàá náà kọ́ sàdúrà fún.
12: Ṣé lóye bá mú kò kò lè mú wa lé ni.
10: Ni ó mú wa.
12: Arára yìí ni.
10: Irọ́
12: Adéọ̀sùn. A sàdúrà fún.
10: O ti tán.
12: A sàdúrà fún. Ṣùgbọ́n láì mú kò ètùtù wa.
10: Àwétí
12: rìsọ̀tì ni o.
14: Lágílù FM 96.7. Gúdúgbẹ̀.

0: gbira e ba ngba odun gbira
1: o ti ko wa
0: machine na lo machine rodu gbira se o mo kesi
1: rodu laizo de ode pa ode ode pa mo si a o ti lawan gidi nku wa je
0: mo si a ori radio mo si a si ode nu gbo
1: eh
0: mo si a so
1: oyin gbira
0: oyin oyin bon si gbira igbon tutu
1: lo se tu tu tu o tu fa mo rin
0: gbo kin kin kin kin kin kin iru awon atakoko mo gbo wo saya bayi ah leni
1: time
0: mo gbo kan lara de radio wo se wo ri pe won se program lowo ni mo ko ja be o ti gbejo n ba ti o ba ri ti radio ba jabo o ri ti se fun ole kan kin
1: kin mo ba bo yi e te mo to para me
0: ibu a pari e si gejo
1: e ti se so na ni e tun de wu ki la n ba bo e be lowo wa ni so wo le ti
0: ibu a pari e si ni gejo
1: e ma be
0: e gbe mo
1: Eyo hey, kole.
0: Eh na kole.
1: Ya ko.
0: Olo ba ngo. Igbo mo. Iru ki mo wa ya ba yo lo.
1: Bi ko se ri pe awon kin lo mo mu gbe na dun na. Ibo la wa ba de.
0: Ibo ye. Eyin ko yi.
1: Eyin mo Nigeria.
0: Eyin mo Nigeria. O ti wa doju e bayi o. Ha.
1: Tu ba di pe o se kan kan.
0: Eh. Na ti ni lejo ma. Ma de bi o. O ti fe so o ti fe so.
1: A wa lo ko lowo ja bayi.
0: Aya.
1: Lẹni gbọ́ kúlówó ẹ̀dá mi.
0: Lónìí dísè fún yóò gbogbo. Lọ́nà
1: ti Buhari ẹ gbọ́ kúlówó ẹ̀dá
0: mi. Kúrúgbà ẹ̀rọ ìlànà ọ̀sán ìmọ̀ ìdíkìdí tí ọwọ́jà ìkànnì bá fẹ́ dé fún ti ọ̀sán tó ní kan ní Lágelú rèé 96.7 FM òkè tó ga ju àwọn òkè lọ́tí mọ̀ pé àwọn ìròyìn tá a pè ní gúdúgbẹ̀ ìròyìn àgbọ́ṣe àgbọ́ṣe hùn ló sodo sínú rẹ̀ a tún ti gbé èdè náà nù ni o tó kí ọlọ́run ọba kó dákun kó bá wa kà á torí àwa kọ́ là ń kà á ọlọ́run náà ni ó bá wa kà á tó a tún dé náà nù ni o tó lọ́sàn-án tò ní bí gbogbo ẹ̀ ṣe lọ lẹ́ẹ̀ lórí ọ̀fẹ́ lẹ́ẹ̀ lórí ọ̀fẹ́ láti gbọ́ ẹyin ò tí ì gbọ́ pé abiola yaliyali fẹ́ jẹ̀ṣẹ́ èyí tó tà ní oṣù tó kọjá lọ ẹyin méjì yọ
1: ọ ó dẹ̀ pàṣọ fún àwọn lagiri bí kan ṣe ètò kan
0: ìrírí ayé abiola yaliyali dápé ìtàn ìgbésí ayé abiola yaliyali
1: bọ́tọ́ ẹ sọ́kọ̀ ìgbésí ayé èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ẹ kà á lo ilé ìlú ẹ tó ní ìtàn rẹ wọn kà dáadáa ní kéṣe kẹrin wọn tàbí ìbàdẹ fi nǹkan burúkú sí.
0: ẹni tó ń jẹ̀ṣẹ́ tẹ́sí tí ẹyin méjì yọ tó ẹ mọ̀ gbọ́ gbogbo bó bá ṣe jẹ́ ní kò pẹ́ kò jìnà ọlọ́wọ́ bọ́tìn ni ọlọ́wọ́ bọ́tìn
1: ni
0: àmúlele ni ọlọ́pọ̀ ni ọwọ́ rí àmúlele torí ntẹ́ gbọ́ lé ní.
1: kí lẹ gbọ́
0: títí layọ akíṣọlá ìlú ọkọ ti
1: rẹ. ẹ káàbọ̀ sí káàbọ̀ ṣe ìlú gbẹ náà láti wà
0: lórí
1: àbórí.
0: ọmọ nàìjíríà nǹkan ṣe.
1: òun náà wọlé máa tẹ tọrọ kí lágiri ló máa.
0: dákọ̀ rẹ fáwọn aráalé.
1: ẹ o mo kì í káàbọ̀ sí
0: káàbọ̀ o sọ gbogbo rẹ déédéé.
1: mo kì í káàbọ̀ sí erin sí nǹkan àtidé fún gbùgbùgbẹ̀ adé fún gbùgbùgbẹ̀ fún tọ̀sán tòní ìgbìyànjú tẹ̀ láǹfààní láti wà ẹ̀rín náà lámàrin
0: àti ìgbàlásìmọ̀ àmì o
1: lábẹ́rẹ́ ọlọ́run àní dáràn torí pé ẹ mọ̀ pé àwọn ẹ̀rí ò láàpọ̀
0: mi fẹ́ mọ̀ ṣe pé nǹkan sí àwa
1: náà láwọn ìròyìn tó bẹ lọ́wọ́ wa dé wa kọ́ dàbò ní.
0: nígbà mo ti àwa sí wọn tó ń fà
1: fún
0: kí n tó dá gbogbo ẹ̀ padà nǹkan ó ti.
1: so tábà kọ wọlé tábà kọ gbé àwọn kíní ìwá láti lè sọpẹ́ẹ̀sì ara yín tó lẹ́yìn gan-an ọ̀pọ̀lọpọ̀ yín gan epo tó wọ́n yìí ọ̀pọ̀lọpọ̀ tẹ́sán ni.
0: àlálò mi ò jáde wọn tó lè fún ó pé mọ́tò kálé
1: wọn. ó lọ sí àjọ wa ni ẹ ti mọ káwọn àkòrí láàkọ wọn fún lọ́kọ̀ọ̀kan ìtòjì tó tóbi kí àǹfààní gan ní kẹtẹpẹ wọn ní sàn-án àwọn ìwé ìròyìn oríṣiríṣi náà ló ń bẹ lọ́wọ́ wa ìwé ìròyìn punch ń bẹ lọ́wọ́ mi daily post ń bẹ lọ́wọ́ mi ìgajà ń bẹ lọ́wọ́ títí ní ọgbọ̀n fún ṣé ń lò àwọn ìwé ìròyìn mìíràn ilé ìtẹ́lẹ́pàmọ̀ fún yín tó bọ́ ṣáájú gbogbo martin salau ọmọ ọba ló kọ ti
0: nínú ìwé ìròyìn guardian náà ni mà á ti kọ́kọ́ mú àpòrí bọ́ síta kí ni ìròyìn ń sọ wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ tó ṣẹlẹ̀ lópòpónà márosẹ̀ ìlú jos sí ìlú abuja àwọn èèyàn tó dágbére fún ayé pódìbò ṣe wọ́n ti tó mẹ́tàlélógún ni wọ́n ṣìṣe ń wá àwọn ara ènìyàn mẹ́ta kan tí wọ́n ti rí ẹ̀rù gbọ̀ ní ṣíṣe ìtìlú.
1: Ìpínlẹ̀ ti Anambra òun náà ló jẹ́ pé ìròyìn tó ń bẹ lọ́wọ́ mi wọ́n nílé ẹjọ́ gíga nílé tí ó fìdí kalẹ̀ tí akwa lòun náà náà ti gbé ìgbẹ́jọ́ kalẹ̀ báyìí fún arákùnrin kan eléyìí tó kọ rẹ̀ ń jẹ́ Silas Ounwa wọn ni ó ṣekú pa ẹ̀gbọ́n rẹ̀ torí ọ̀rọ̀ ọlẹ̀ wọn ni ó wò sùn sùn sùn ó sì pa ó sọ lọ ní oko ó ṣaláṣà pa ẹnà pé ìwọ yìí ilé oko tó jẹ́ pé àwọn jọ ní ni ilé ẹjọ́ wa gbé ìgbẹ́jọ́ kalẹ̀ pé wọ ló
0: ní
1: irọ́ ni
0: wọ́n dọ̀ ọ̀láre
1: ìwọ bá
0: wọ́n dọ̀ òun lẹ́bi
1: òun wá ṣàlá
0: ṣé ilẹ̀ tuntun tó ṣe ní ìsìn ilé ilẹ̀ ń
1: gbọ́dẹ̀
0: ọpọlọ ẹlòmíì ó yẹ kí wọn máa ó yẹ kí wọn máa
1: wọn kà mọ bẹẹ
0: ó yẹ kí wọn kọ lọ máa wo ọpọlọ ẹlòmíì kankan bóyá kí wọn máa fún wa láṣẹ lórílẹèdè nàìjíríà pé lọsẹ méjì kí kálukú lọ máa yẹ ọpọlọ rẹ wò nítorí tó bá rẹ lòmíì ti lọ lójú òpópónà ó rò pé ó nọmà ni o tẹni mọ pé kò nọmà wọn jẹ ẹlẹbi ilé ẹjọ ó tún ṣe wá rí i pé àná ò ní ilé wọn ní jẹ tiẹ tó wà lọmú tó lọ lè ṣàfàṣẹ tí kàn tó wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ kan tó wáyé ní ìpínlẹ̀ abia ni ó máa yà eléyìí tó ní í ṣe pẹ̀lú ọkọ̀ akẹ́rù àti ọkọ̀ bọ́ọ̀sì ìṣẹ̀lẹ̀ ṣàrá wọ́n ní àwọn èèyàn mọ̀mọ́ dágbére fún ayé ìpé òdìbò ṣe nínú ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún ọlọ́run gbà wá ṣàánú wa o ọjọ́ tẹ̀bí bá ń pọ̀nà dákun mọ́jàárù lójú òpópónà.
1: Àmì àti àmì náà ni ìròyìn ọ̀hún náà ni ó ń ṣe ládùúà fún wa tó sì jẹ́ pé ìròyìn tó ń bẹ lọ́wọ́ mi náà ló gbé mi lọ sí ìpínlẹ̀ ti Plateau níbi tí ó ti ń ṣe lálàyé síta wípé ọ̀dọ́mọdébìnrin kan rèé eléyìí tí wọ́n lórúkọ rẹ̀ jẹ́ Salome Isaya wọn ni àwọn agbébọn kan náà ni wọ́n kọ lù ú nígbà tó ń to dùn ó bọ̀ lòdò lọ pọnmi
0: nígbà
1: kà márùn ọ̀nà ló bá ṣe kú pa Salome Isaya kí ló ṣe fún wọn gan
0: láìníṣe nǹkan kan
1: ọdún mẹ́rìndínlógún
0: yóò nílé ìṣíwájú báyìí kan bá ò wọ́n ọlọ́run ìwọ̀n wá fún àwọn
1: èèyàn
0: wọnú ọlọ́run àbó orí tẹ́lẹ̀ ni mọ̀tíì orí o ṣe bí ìfò orí ni ewo ni mò ń fún ọtí dábà mọ nínú ìwé ìròyìn punch tí mo tún wà báyìí o náà ni wọ́n wá òtí ìrìn nígbà wọn ò mọ̀ nípa òkúta ṣáájú ṣáìgbà áwòrán náà ni wọ́n kọ́ ọmọ ọmọ wọn ti dá ìwé ìfẹ́ ìlú ọ̀kan tó ti bọ̀ ṣe ọwọ́ ọlọ́run o gbà wá ṣàánú wa o.
1: ìpínlẹ̀ ti Bauchi òun náà ló jẹ́ pé ìròyìn tó ń bẹ lọ́wọ́ mi báyìí òun náà ni ó ń ṣe lálàyé síta bá ìpele iṣẹ́ ọlọ́pàá òun náà ni wọ́n ti láǹfààní láti mú ni afurasí kan ní ọdún mẹ́rin ní 50 ni
0: wọ́n
1: ni látàrí pé ó ṣekú pa arákùnrin kan ní Dàùrà lọ́hùn-ún wọ́n ti wá ń wa láti fi oṣù mẹ́ta wọ́n bá padà bọ̀ wọ́n bá padà bá tó ẹ mọ̀ ń gbọ́ lọ́sàn-án tó ní.
0: ẹ já pọ tara ṣàṣà bọ sínú ìwé ìròyìn punch kan ti ọ̀sán tó ní wọ́n ní ẹnìkan dágbére fún ayé pé ó ní òdìbò ṣe àwọn ọ̀pọ̀ ènìyàn náà ni wọ́n farapa o níbi ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná kan tó ṣẹlẹ̀ nínú ọkọ̀ bọ́ọ̀sì gbọ̀ngàn

0: nígbà tó bá wà ní ráyè láti pa
1: láti pa kíní jẹ owó oko ìbọnà bí kò ń lọ sí kò koríbọ gbó ni ó sì jẹ ló jẹ kóhun náà ń sa eré bọ ni àfi sùúrù ṣá o nínú ìwé ìròyìn punch wọn ní ikọ̀ àwọn òṣìṣẹ́ ilé ètò ààbò òun náà ni wọ́n mọ̀ ti ṣekú pa ẹnìkan tó jẹ́ olórí ikọ̀ iswap abdulsamad ni orúkọ rẹ̀ o ìyẹn nípínlẹ̀ ondo nínú igbó kìjikìji nílùú ọ̀wọ̀ òun náà ni ọwọ́ ti gbé tẹ̀ ẹ́ ẹkúnrẹ́rẹ́ rẹ̀ ẹ mọ̀ gbọ̀ ní ṣiṣẹ́ tẹ̀lé.
0: alele báyìí ìpínlẹ̀ ti
1: òun náà ni mò ń wí ó nu fi hàn lẹ́ẹ̀kan pé kí ni mo ṣe tó fi jẹ́ pé tó fi jẹ́ pé bó ló ṣe wá rí.
0: ìpínlẹ̀ èkó leléyìí èkó aromi sálẹ̀ gbẹlẹ̀gbẹ èkó ìlú ọgbọ́n bẹ́ẹ̀ wọ́n ti ṣe lálàyé báyìí pé ọkan lára àwọn òṣìṣẹ́ eléyìí tó jẹ́ awakọ̀ ti nurtw tá a mọ̀ sí kamaru ọmọkóyè òun náà ni wọ́n ni wọ́n ti yìnbọn pa báyìí tí wọ́n sì ń fura pé ó ṣeé ṣe kó jáwọn ikọ̀ ẹlẹ́gbẹ́ òkùnkùn òun náà ni ó jẹ́ òṣìṣẹ́ ọ̀hún wọ́n ní níbi tí ibùdókọ̀ ọkọ̀ ilé tó ń bẹ ní ìbẹ̀jùlẹ̀ kìlọ̀hún ní ìpínlẹ̀ èkó náà ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún.
1: tó wọ́n ní àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọmọ ológun náà ni wọ́n ti dóòlà àwọn èèyàn méjì kan nípínlẹ̀ zamfara lọ́wọ́ ikọ̀ ajínigbé ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bọ̀ ní kùpẹ́ kò jìnà yìí.
0: ẹ mọ̀ gbọ̀
1: wọ́n dóòlà wọn ni.
0: ìpínlẹ̀ ti enugu náà ni ìròyìn eléyìí tó ti ṣe àwọn kọ́jà gbọ́dọ̀ wọn ti fi iṣẹ́ ilẹ̀ wọ́n á mú èrè á lọ ṣe èrè kan á mọ̀ gbé wọn ní èrè lẹ́ẹ̀kọ̀ kan tọ́ba tí wọ́n á sọ fáwọn ọmọ ní aṣọ oríire ẹ tó ń wò yìí tọ́ba wọn á sọ ìtàn
1: kọ̀ràn dọ́gbọ́n ni o yá àtánú gbọ́sọ̀ àmọ́fi àbí tó mọ tó ń ṣe sá
0: kò lè tán èyí pé tán nígbà míì wà dẹ́rẹ́ pé wọ́n mọ̀ sọ pé tẹ̀yìn bá ti dé ìdíkẹ́ ẹjẹ́ là ń bá gbà wọ́n àmọ́ sọ pé ẹ̀yìn bá wa ṣe kó àwọn ọmọ yìí lẹ́ẹ̀kọ́ ìwọ́n wà ní òun báyìí. ìròyìn ayọ̀ lélẹ́yìí tó ń bẹ lọ́wọ́ mi wọn ni ní ìpínlẹ̀ ti enugu lọ́hùn iléeṣẹ́ ọlọ́pàá wọ́n mọ̀ ti ní àǹfààní láti mú àwọn tó jẹ́ pé àwọn tó jẹ́ ti ìjọba làwọn lọ́mọ ń jí gbé ní àwọn bíi àwọn wáyà àwọn ẹrin tó jẹ́ kó jẹ́ ti ìjọba làwọn lọ́mọ ń jí gbé tiwọn wọn ni ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ti mú wọn báyìí pé ẹ wá ṣàlàyé ní ti ẹ rí lọ́bẹ̀ tẹ́ fi ṣe kí tẹ́ fi ga lọ.
1: tó bá ń gbọ́ alẹ̀ pẹ̀pẹ̀.
0: orí ní bí sẹ́yìn.
1: tó bá ń gbọ́ pé alẹ̀ pẹ̀pẹ̀ ibẹ̀ gángan.
0: yá lọ lápò alẹ̀.
2: tó bá ṣiṣẹ́ ìtúsílẹ̀ nínú ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún anu 21 days breakthrough fiji ní cac orí òkè àánú prayer mountain of mercy three street headquarters off of the shoku bus stop kilomita 2 ọjọ́ ìgbó olóyin ro tàbí off ebedi bus stop maniya ìbàdàn gbogbo ọjọ́ mọ́kànlélógún tó bẹ̀rẹ̀ oṣù kẹwàá ní àdó fi máa lọ kíkankíkan lórí òkè àánú ọjọ́ ìbàdàn láago mọ́kànlá alẹ́ sí mẹ́ta òru lójoojúmọ́ pẹ̀lú àkòrí ogun nípasẹ̀ ìṣẹ́gun inheritance through victory ìpàdé má jẹ̀mú ni níbi tí ọlọ́run ti máa ṣiṣẹ́ àmì àti ìyanu tó kọ sísọ ìwọ náà wá gbàdúrà gbàrẹ́ sí láàrin ọjọ́ mọ́kànlélógún yìí bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní oṣù kẹwàá sí ọjọ́ kọkànlélógún oṣù kẹwàá ọdún yìí 1st to 21st October 2026 níbi tí ọlọ́run ti máa lo ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí tó fi máa wọn wòlíì ṣàkóṣàǹkó pastor Abayomi Akolade Samuel pastor Matthew Ojebode pastor Ayobami Gboyè prophet John Oluwatowoju prophet Olufemi Oni prophet Joseph Adiago pastor Abraham Akipẹlu atolugbalejo gangan pastor Azayeho Alade ọmọ wòlíì bàbá orí òkè prophet Moses E Alade olófin àṣẹ àgbà wòlíì ìṣúre fún gbogbo wa gbogbo ẹni wojú ọlọ́run fọmọ ìtúsílẹ̀ iṣẹ́ àbí àìsàn ọjọ́ pípẹ́ ẹ mọ̀ dàgìrì bọ̀ ní sí èsì orí òkè àánú ọjọ́ ìbàdàn àánú ń dúró dì ọ́ láti fún ọ ní ogún nípasẹ̀ ìṣẹ́gun.
3: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. We also offer HND conversion and BSc top-up. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
4: Do you believe a new Oyo State is possible?
5: Solution!

0: Oloye Adegboyega Taofeek Adegoke under ADC for the next Oyo State Governor.
1: Kara o ji pepe ninu ekurere alaafia nikan le da fi le se aseyori nipa afojusun e laye o lo ba oke fi sa gbekale alara pe online mo ni san mesan bo ba ke fi ailera bi airo orunsun ara tita sangun sangun keyin o ma rin ko ge ko ge aile igba pa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese eni keyin o ma mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruuru irin sa igbalode ti won fi sayewo lodo won to tu asiri bi ta iso fi se buba lara eda mu alara pe online oni san mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje paja paja aya lilu pipi abadi jedi jedi idakole komo kunrin o ma le itapai kara o mo gbon riri oju ti wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe online oni san mesan ni number 1 lodge street beside amazing grace school oke ado ibadan 0813-885-5308
2: 0813-885-5308 Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
7: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
7: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: project in Nigeria kori alailegbe wolu ayewo oju afẹ se oju lo bara pataki ni ran eda be yan ba wa toju ri ofun lalapia adabi kilo luwa re gbaye fun idini yi ti Christian Blind Mission CBM pelu ajosepo eleta a institute Ibadan se sagbekale ayewo ton ti toju oju afẹ fun to mo data gba ti won ni ipenija oju nibe leti na na bayo afẹ kuro lowo eyikeyi ipenija oju ton ba yin finra koda koja cataract tabi eyikeyi aise oju ofe layewo ofe ni diji oju itoju oju to fi mo ise abẹ irorun lo ba de life itoju ori se
1: gbogbo ona lo ja si ayeye ile ibukule layeye Ibadan ni Wednesday ose yi October 7 2026 nibi ti oloye iyafin tawa kalitu sarafa diyan ali are omo iyalode Ibadan yo ti gbalejo site quest ati eleta a institute eleta academy Ibadan ago mesa aro layewo oju ofe yo ma bere
0: fun ekunrere alaye e pe 08033900943 tabi 08039135210 oju labara
2: Lagilu FM 96.7
3: Gudugbe Iroyin agbokogbon
4: Eka abo pada lati eka ipolowo oja Gudugbe alago 12 ona lo sin de se ti igboyin o lati ikoni ti Lagilu 96.7 Okay to gaja won okay lo
5: ja ki nu fi so
4: o ti se bebe
5: o ti gbe bodorun ti debi olorun yo sori ri
4: oriri
5: o kanke oriri o fe ju ban lo doruko
4: o dada new vision
5: mo dada ni ke mo so mo dada eyan wa mo ni new vision eyan wa
4: o ti mu bayen alele bayi kile ti alambra o na lo je pe iroyin to nbe lowo mi to je iroyin akomu fun tosan toni o ile to nse lalaye pe ile ejo giga lele ti o fi dikale si ipile ati Anambra o na lo ti se lalaye bayi pe ile ejo tun be ni Akwa na to je pe oni idajo oke chuku ohun abeke o na ni o je pe gbe egbejo ohun kale nipa eni afurasi kan to ko re nje Silas ohunwa oni idajo ohun o na ni won gbe kale latari esun ti won fi kan wi pe o pa egbon re ti ya mo si uncle o na ni o je pe o se ko pa o latari ijale ile ti o nlo lowo laarin Silas ati egbon re ani ege bi isele ile to sele to je pe won si gbe egbejo kale lati eno ni idajo ohun oni be lo ti ri pe Silas o jebi esun eleyi ti won fi kan o bawo ni sele ohun gan se sele eleyi to je pe iwe iroyin punch ti won gbe oni Silas lo je pe won ati egbon re yi na ni won tin ja si oro ile yi to bi ojo meta eleyi to nbe ni ariwa Akwa oni nigba ti won tin ja si oro ile ohun ba gbe oro ohun na gbe lo ile ejo monlebi ohun gba ti won ororo yanju won ba gbe lo ile ejo oni gba ti won debe ko lo nsanu wa ni oni agba ti o ba di ogun kogun na mo pa na mo ko baba baba yin kan nigba ti won wa on lo baba baba wa oni tohun na ni Silas npa na lo be si ni npa oni nibe ni onidajo to gbe igbejo ohun kale lo ba se lalaye bi pe Silas o je bi o egbon re yi na ni oni ile ni Silas ba wo pe se nsere ni are you playing is this playing oni ase Silas oni nti o fe se gangan lo kan aya re oni nibe o na ni Silas ba ni a o ti gbo se be ti ni pe ki o ma lo bi ile ohun no problem oni ase Silas n dode egbon re ni ona jo ti egbon re ti o lo nu oko pe olorun mo seun a mo ti gba ile yi ijoba mo ti fun wa ni ile yi oni ni Silas ba lo be lo ba ni eyin yi se ro pe ile gba ile ni lo ba ni ko sin to se ijoba ti to ka gba ile yi ona se Silas ti fi ada sinu apo re egbon re o mo lo ba nsun egbon egbon na o pe ki lo be se to na mi ni no ni this se
5: fun yi
4: lo duri na lo ki lo be se egbon o pe ti o wa da omo ni ninu oko yi oni Silas ba pa ada ye ko fun ko ti mi le le oni ni e ba gbi yo lati sa lo ni ko ka e no no oni ni ba ta se ba ta e gan re ba ni ni e ko bi bo ta ni oni de ari wo to wa gbo ni a ko be da do ni ta pa ni pa ni wo ni mo ko yi ari wo ye se ari wa yo ari wo ro ni a ko gbo yi oni de ni mo ti da bo ni ni ba ti ke ni Silas Silas ba sa lo oni o sa de e ni ni se e ko da ke ni ba ti won ta ti se e ko ti mo ba pada ba Silas ti mo bayi ori dajo oke chuku o ti gbe gbejo ka lo o ti ko ku ni o so ni Silas o wa o ma ni o ni ba ti
5: ko so ni sa
6: ẹjá lọ sí ìwé ìròyìn daily post gbogbo ẹ̀rọ náà lọ́sẹ̀ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti máa gbọ́ ìkọni alágbèlóore 96.7 FM òkè tó ga jù ìkìlọ̀ mú ní ọkùnrin kan ti pàdánù èmi rẹ̀ nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà nínú ọkọ̀ tí wọ́n sì fara pa níbi ìjàm̀bá ọkọ̀ kan tó ṣẹlẹ̀ ní òpópónà Osa ní Umuahia nípínlẹ̀ Abia lọ́hùn-ún ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ láàrin ọkọ̀ akẹ́rù kan tó jẹ́ pé wọ́n ní yẹ̀pẹ̀ tútù òun ló kó tó sì lọ rèé kọlu ọkọ̀ bọ́ọ̀sì Toyota Sienna kan bó ni ọ̀rọ̀ ṣe jẹ́ wọ́n ní ẹni tó awakọ̀ tó ń kó ẹrù yìí awakọ̀ tipa ni ó kúrò níbi tó ti lọ rèé kó yẹ̀pẹ̀ tútù yẹn ní sáìtì wọ́n ní ló bá ń bọ̀ fúrèrè wọ́n ní ẹ wá wo ọkọ̀ Toyota Sienna tó jẹ́ bọ́ọ̀sì yìí wọ́n ní yùn tiẹ̀ kò wọ́ kán ó ṣàfẹ́ ya ọkọ̀ tó kó yẹ̀pẹ̀ yìí ó fẹ́ yà kọjá lójijì wọ́n níbi tó ti wá fẹ́ ya ọkọ̀ lẹ́hun ibi tó ra dẹ́gbẹ̀ báyìí ni kò wo wájú wọ́n ní láì wo wájú rẹ̀ bó ṣe rí pé ọkọ̀ ń bọ̀ báyìí kò ṣe é padà sẹ́yìn mọ́ àfi fúrógbó wọ́n ní bó ṣe fi alẹ̀ pẹ̀pẹ̀ wọ́n ní bó ṣe fi gbogbo ara bó ṣe fi gbá ọkọ̀ nù nígbà tí mọ́tò bọ́ ṣe ọ̀pá àwọn wà lórí orí ọkọ̀ eléyìí tó dúró sórí ọkọ̀ tó kó yẹpẹ̀ torí pé wàhálà rè o bá jábọ́ o bá sá jábọ́ látòrí ọkọ̀ ẹ̀ bó ṣe pàdánù ẹ̀mí rẹ̀ wọ́n ní ṣe wá rí àwọn tó wà nínú ọkọ̀ bọ́ọ̀sì wọ́n ti kó wọn lọ sí ilé ìwòsàn ti ìjọba eléyìí tí ó wà ní ìpínlẹ̀ Abia lọ́hùn-ún torí ojú ẹsẹ̀ tí àwọn tí wọ́n dé àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC tí wọ́n ti rí ní pé ìṣẹ̀lẹ̀ tó ti dé ti gbọ̀wọ́ náà ni wọ́n ti sáré lọ sójú òpópónà ọ̀hún láti lọ rè kó àwọn tó ní ìjàm̀bá ọ̀hún o gẹ́gẹ́ bí ẹni tí í ṣe agbẹnusọ fún àjọ ọ̀hún àti ọ̀gá àgbà Abia nípínlẹ̀ Abia Ngozi Ezeoma ó ṣe ṣẹlẹ̀ fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ pé níbi tí ò bá ti rí ọ̀kan wọ́n gbìyànjú láti ya ọkọ̀ sílẹ̀ gbogbo ibi tí èèyàn bá ti lóore ọ̀fẹ́ láti rí i pé ọ̀ọ́kán sàn-án rèé mọ́ ya ọkọ̀ sílẹ̀ mọ́ súré wọ̀ ọ́ wọn ló léwu gan o ká jẹ́ pé ọkọ̀ bọ́ọ̀sì yóò bá súré wọ̀ ọ́ wọn ní gbogbo ìjàm̀bá ọkọ̀ yóò bá ti ṣẹlẹ̀ torí ṣe ni ó ya ẹnu sí inú igbó ni ò jẹ́ kí àwọn tó wà nínú ọkọ̀ kan dágbére fáyé pé ó di gbòṣe tó fi kó wọn lọ sílé ìwòsàn ẹ jẹ́ àṣẹ jẹ́jẹ́ o torí bá a bá ń gbà ládùúrà wípé kí bí má ṣẹlẹ̀ sí wa àkàbà náà má rìn ní bèbè ibi ló ti dáa jù nínú ayé yìí
4: kọlọ̀dákùnjọ kó ṣàánú wa
6: àmìwò
4: alele báyìí ìpínlẹ̀ ti Bauchi òun náà ló jẹ́ pé ìròyìn tó ń bẹ lọ́wọ́ mi báyìí tó ń ṣe lálàyé síta wípé iléeṣẹ́ ọlọ́pàá náà ti láǹfààní báyìí tó jẹ́ pé pẹ̀lú iṣẹ́ ẹ̀tọ́ pinpin ìwádìí náà láti mú arákùnrin kan tórúkọ rẹ̀ jẹ́ Abdulrazak Sali Kundag eléyìí tí wọ́n ṣàlàyé pé ó ṣe kó pa arákùnrin kan Dauda Riliwan eléyìí tó ń bẹ ní Madaki bó ní ṣẹlẹ̀ ń ṣe ṣẹlẹ̀ ó ní láti bí oṣù mẹ́ta sẹ́yìn ní ọjọ́ karùn-ún oṣù keje ọdún tá a wà yìí òun náà ló jẹ́ pé Abdulrazak Sali náà ni ó kó àwọn ikọ̀ rẹ̀ tí wọ́n sì lọ kọlu Dauda wọn ni wọ́n gùn ní ọ̀bẹ lọ́rùn tó ṣe pé Dauda ó dágbére fún ayé yìí wọn ni nígbà tí wọ́n gbé délé ìwòsàn ilé tó ń bẹ ní Abubakar Tafabalewa òun náà ni wọ́n ní dókítà òun lọ pé ní gbéwà yìí ti lọ ó ti lọ tipẹ́tipẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ilé tó jẹ́ pé ìwé ìròyìn ti Daily Post náà ni ó kó ìròyìn ọ̀hún jọ ó wá ń ṣe lálàyé báyìí wípé ó tó bí oṣù mẹ́ta tí wọ́n ti ń wá Abdulrazak Sali wípé wọ́n ti ń wá tí ó ṣà ń dọ́ọ̀jì wọn tí wọ́n ti sọ pé àwọn kẹ́fìn rẹ̀ ń bí ó ń dọ́ọ̀jì wọn lẹ́yìn-ọ̀rẹ́yìn orin ni lẹ́yìn oṣù mẹ́ta òun náà ló jẹ́ pé ọwọ́ padà tẹ Sali Abdulrazak o wọn ni ní báyìí náà ló ti ń bẹ̀ ní àkàtà iléeṣẹ́ ọlọ́pàá níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wà lẹ́nu wò láti mọ láti sọ ibi tí àwọn ikọ̀ rẹ̀ eléyìí tó kù ó wà eléyìí tí wọ́n jọ wùwà láàbì ọ̀hún.
6: àfi sùúrù ṣá
4: n tó wáyé jẹjẹ téèyàn bá tiẹ̀ ní nǹkan téèyàn jọ ń fà tó ti dùn ní.
6: yálà tó wọ́n ní ọmọ kékeré kan rèé Saida Haruna ni orúkọ rẹ̀ jẹ́ o òní wọ́n ti sọ pé inú ihò kan tí wọ́n gbẹ́ sí ẹ̀gbẹ́ ilé wọn ló kó sí tó sì ti pàṣẹ ẹbẹ̀ dágbére fún ayé pé ó ti gbòṣe níbi kan tí wọ́n ń pè ní Alukobasa ìjọba ìbílẹ̀ Alukobasa nípínlẹ̀ Kogi lọ́hùn-ún gẹ́gẹ́ bí ẹnìkan tó fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún sórí ẹ̀rọ ayélujára àtàkùn àgbáyé Muhammad Idris ṣe lálàyé lórí àwòrán bàbá ọmọ ọ̀hún eléyìí tí wọ́n sọ wípé àwọn mọ̀lẹ́bí rẹ̀ gangan àwọn ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin ó ní wọ́n gbẹ́ kòtò ọ̀hún sí ẹ̀gbẹ́ ilé wọ́n fẹ́ máa lò láti máa fi ṣeré
5: Idrisi eléyìí tí ó fi ìròyìn síta ló ṣàyẹ pé Saida Haruna ó jí lóòrọ̀ lẹ́yìn ìgbà tó jẹun tó ṣe gbogbo nǹkan tán wọn ló lọ lé kéwú nígbà tó ń bọ̀ láti lé kéwú náà lórí ìwé ní ẹ̀yìn ìkùlé tí ò sí níbẹ̀ kó tó di polọ wọn ní bí ó ṣe lọ bó ṣe bẹ́sẹ̀ rẹ̀ ṣe yọ gẹ̀rẹ̀ sínú rẹ̀ nu wọn ní àwọn ẹ̀gbọ́n rẹ̀ ni wọ́n sì kó ni wọ́n sì ṣe síbẹ̀ ọ̀nà bá ń wà wọn ní wá tó ń wà wọn ò tètè mọ̀ pé ẹnìkan ti kó sínú ihò tí wọ́n gbẹ́ lẹ́yìn ìkùlé wọn ní nígbà tí wọ́n fi sọ pé wọ́n débẹ̀ mọ̀ pé kálukú ó ti rìn káàkiri rìn káàkiri rìn káàkiri tí wọn ní mọ̀ pé inú ilé gan náà ni ọmọ ọ̀hún wà wọn gbà wọn ò fi débẹ̀ wọn mọ̀ pé ó ti jábọ́ sínú kòtò yìí o òkú rẹ̀ wọ́n gbé jáde nínú ibẹ̀ o wọn ní ṣe ni gbogbo àdúgbò dàrú gbogbo àwọn èèyàn tó wà ládùúgbò bẹ́ẹ̀ sí nípò rere ẹkún tẹ̀ ǹjẹ́ wàhálà míì kọ́ ló tún ṣẹlẹ̀ sí àwọn báyìí ó ṣàtidágbére fún ayé pé ó dìgbò ṣe o lọ́mọ tí ò mọ ohunkóhun tí ò mọ̀ wípé lọ́jọ́ gan náà ni òun ó fi ayé sílẹ̀ kúrò ní àkàtà àwọn tó bí òun gba ọ̀dọ̀ aṣẹ̀dá rẹ̀ lọ.
4: alele báyìí ìròyìn eléyìí tó jẹ́ pé ó ń bẹ lọ́wọ́ mi náà ni ó ṣe lálàyé síta tó jẹ́ pé ìwé ìròyìn punch náà ni ó kò kọ́lọ́hún dákun jọ ìròyìn ọ̀hún náà ló ṣe ládùúgbò wípé ọjọ́ ti ibi bá ń pọ̀ náà
5: wọ́n jẹ́ àárín bẹ́ẹ̀ lọ́wọ́
4: kọ́lọ́hún dákun jọ kó ṣàánú wa àti gbogbo àwọn tó ń gbọ́ wa o wọn ni kò dín ní àwọn èèyàn mẹ́sàn-án eléyìí tí wọ́n dágbére fún ayé yìí nínú ìjàmbá ọkọ̀ eléyìí tí ó wáyé ní ìjẹ̀bú òde lọ sí ọ̀rẹ́ lọ sí òde Benin lọ́hùn-ún ni ní òpópónà márosẹ̀ ọ̀hún òun náà ni àwọn ọkọ̀ méjì òun náà ni wọ́n ni wọ́n ti forí tán ti forí sọ̀ra wọn látàrí rí àsápajúdé súrewọ̀ kọ́nà yìí náà ni overtaking òun ni òun náà ni ó fa o òun ni ọkọ̀ kan eléyìí tó jẹ́ pé wọ́n ni Toyota Light Hiace eléyìí tó jẹ́ pé nọ́mbà àdánimọ̀ rẹ̀ òun náà ni 14B299DT eléyìí tó jẹ́ pé wọ́n ni ilé iṣẹ́ ti Delta Line òun náà ló ni ọkọ̀ ọ̀hún òun ni ọkọ̀ funfun ni òun ni ọkọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ọkọ̀ eléyìí tó jẹ́ ọkọ̀ akẹ́rù eléyìí tó jẹ́ ti ilé iṣẹ́ ti Bill Gas Solution Limited tó jẹ́ pé nọ́mbà àdánimọ̀ rẹ̀ òun náà ni AAB162XD òun náà ni wọ́n ni nọ́mbà àdánimọ̀ rẹ̀ o gẹ́gẹ́ bí ẹni tó wá jẹ́ ọ̀gá àgbà fún ilé iṣẹ́ ẹ̀ṣọ́ ojú pópó eléyìí tó jẹ́ ti ìpínlẹ̀ ọ̀hún ẹni tí í ṣe àfọlábí ọdún sí Oyewale gẹ́gẹ́ bí ẹni tó wá jẹ́ alūkkóró wọn tó fi ọ̀rọ̀ ọ̀hún léde gẹ́gẹ́ bí ọdún ti ṣàlàyé ó ní àwọn mẹ́fà òun náà ló jẹ́ pé wọ́n jẹ́ obìnrin tó jẹ́ pé àwọn mẹ́ta nínú wọn náà ni wọ́n jẹ́ ọkùnrin tó jẹ́ pé wọ́n pàdé ìjàmbá ọkọ̀ ọ̀hún níbẹ̀ náà ni àjọ ti FRSC ti wá ń ṣe lálàyé ìpè ohun tó fà á gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí tí àwọn ṣe òun náà ni rí àsápajúdé tó sì jẹ́ pé ohun ló fà á ti ọkọ̀ méjèèjì tí wọ́n fi forí sọ̀ra wọn ó ti wá kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí àti ará àwọn èèyàn eléyìí tí wọ́n sọ ẹ̀mí wọn nù.
5: kọ́lọ́run kó máa ṣàánú wa o kó sì máa sọ ìrìn àjò wa ní gbogbo ọ̀nà tó wọ́n ní ẹnìkan náà ni ó dágbére fáyé wò láàrin àwọn èèyàn mọ́kànlélógún eléyìí tí wọ́n wà nínú ọkọ̀ èyí tí wọ́n ń lọ ní òpópónà okòólówó yẹn òpópónà mọ́rẹ̀sẹ̀ okòólówó ti ń bẹ nílọrin nípínlẹ̀ kwara torí pé wọ́n ní ọkọ̀ bọ́ọ̀sì tó kó èèyàn mọ́kànlélógún yìí níbi tó ti gbé ń lọ tó ń lọ àṣàdédé ni táyà ọkọ̀ ló bẹ́ pòó

0: mọ́ kiní ọ̀hún ti dàrú wọn lójú tó fi mú ọkọ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní gbọ́kìtì ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ panápaná ẹ̀ka ti ìpínlẹ̀ kwara hasan adékúnlé tó fìdí rẹ̀ múlẹ̀ ló ṣe lálàyé pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pe ìpè pẹ̀lú ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ pé ó tún ti ṣẹlẹ̀ o kí àjọ panápaná kọ́ mọ̀ bọ̀ o kí àwọn tí ń bẹ nínú ọkọ̀ yìí kọ́ mọ̀ fi lè dóná tán ní bí àjọ panápaná ṣe gbéra rèé nígbà àwọn ò fi débẹ̀ títí aago mẹ́fà kọjá aago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni wọ́n débẹ̀ wọ́n ní àwọn èèyàn tí wọ́n wà ní agbègbè ti bẹ̀rẹ̀ sí ní dóòlà àwọn èèyàn tí wọ́n wà nínú ọkọ̀ ọ̀hún bọ́lẹ̀ nìkọ̀ọ̀kan àmọ́ ìwọ̀nba náà ni iná jó ọkọ̀ bọ́ọ̀sì yìí o torí pé ẹnìkan tó kù tí wọ́n fi yọ kúrò nínú ọkọ̀ bọ́ọ̀sì náà ni iná ká mọ́ inú bọ́ọ̀sì ọ̀hún ẹni tí wọ́n wá ká mọ́bẹ̀ ni wọ́n lè ráyè yọ kálukú wá dúró lọ́ọ̀kan wọ́n ń wò ó mo ṣe ń pariwo títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀ o kọ́lọ́run ọba kó dákun kó máa ṣàánú fún wa o wọ́n ní láàrin àwọn mọ́kànlélógún tán wà nínú bọ́ọ̀sì òun nìkan ṣoṣo náà ló dágbére fún ayé yìí wípé ó dìgbò ṣe àmọ́ wọ́n láǹfààní láti pa iná eléyìí tí ó jó ọkọ̀ bọ́ọ̀sì yìí o ní òpópónà márosẹ̀ òkú olówó tí ń bẹ nílọrin nípínlẹ̀ kwara kọ́lọ́run ọba kó máa ṣọ́ ìṣiṣẹ́ wa o lílọ bíbọ̀ wa kọ́lọ́run ọba kó sì máa ṣọ káwa náà sì máa ṣọ́ra wa ìwọ̀nba lèrè sísá o torí pé táyà ọkọ̀ lásìkò yìí ẹni tí ń lọ fún tuntun kò ṣọ̀wọ́n o àbí ó ṣọ̀wọ́n o tí ó lo tuntun ó ṣọ̀wọ́n o ọ̀pọ̀lọpọ̀ tá a bá kó èèyàn mẹ́wàá sílẹ̀ ìdá bíi méjì òun náà ni wọ́n ń ra tuntun àwọn tó kù gredi ni kálukú rà ẹ bá ti wá rí bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé ọjọ́ wulẹ̀ náà ti lọ
1: wọ́n ti lò ó
0: gbogbo tí wọ́n wá ti lò ó lílò tíwọ̀ náà bá fẹ́ lò mọ́ lò nílò omi òjò torí ẹlòmíì tó bá gbà nǹkan mú ìfún kó gba aṣọ mú yàn bẹ́lòmíì bá gba aṣọ mú báyìí
1: ẹ mọ̀ sọ fún ni pé
0: ìwọ gan tó bá gbẹ́ èèyàn mú tó jóbin lásán ẹlòmíì lòkulò ni ó lò ìlò bó bá ṣe rí kò ní lò
1: ṣé ìyàwó tá a fún ọ
0: rẹ ó ṣe wá lò lò lò báyìí kò sí ẹlòmíì ò lè lò lòkulò tọwọ rẹ bá
1: tẹ
0: ẹlòmíì ó ti ríbi táyà téèyàn tí táyà ó wà nínú ẹsẹ ọkọ tí yóò gbé lọ lè fọga tó jẹ pé gbogbo inú rẹ ni wọn ti fi tíìbù tí wọn filẹ.
1: mi ò mọ jó.
0: Ibi ọmọ jó lọ wá tó mọ lọ wájú báyìí tọkọ ọmọ lọ wájú tẹsí mọ wò báyìí pé kílá adélé mọ jó disco tí ọmọ rẹ tí ọmọ rẹ
1: ti lọ
0: ó ti lọgùn táyà ti lọmọ lẹsẹ àfi sùúrù ṣá ẹjẹ lọ sí òkè lọhùn láti lọ rè wo tó wà ń bẹ o ẹ ṣe tẹ wà ń bẹ fún wa.
2: Jide nítorí mi ò dìde.
3: Ìpè wò ní adí lórí atamátà yóò tún ṣe wọ́ndẹ́fù.
4: Bẹ́ẹ̀ni
3: òru ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá láago mẹ́wàá.
4: Òru abàmì.
3: Òru òjìjà káde ńlá.
4: Òru òjìjà gbára tó lágbára.
3: Òru ògbènijà. Òru táwọn ọmọ Ísírẹ́lì wọ náà gbèkú lọ.
4: Òru tá a gbé Ésítérì níjà tó dá yaba.
3: Òru ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá láago mẹ́wàá.
4: Àkòrí tó sùn yí ni Liberation and Celebration.
3: Ìtúsílẹ̀ àtàdóyọ̀.
4: Ọtí ń tiraka àti gòkè bọ́ lọ́wọ́ ogun adẹnimọ́lẹ̀.
3: Àsìkò ti tó láti gbàtúsílẹ̀
4: bí Prophet IO àti Prophet FTO Adélórí Atamátà yìí yóò ṣe máa sọ̀rọ̀ àṣẹ sáyé gbogbo ènìyàn lọ́jọ́ náà.
3: Ó máa wáyé o lọ́jọ́ kẹwàá oṣù kẹwàá ọdún tá a wà yìí láago mẹ́wàá àṣálẹ́ ló máa bẹ̀rẹ̀.
4: CCAC Atamátà Selfie Proof lólùwẹ̀ ẹgbẹ́ dánilù Ìbàdàn.
3: Gbogbo ẹni tó wẹ́wẹ́ pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ yóò romi ibùdó agbára gbà.
4: Pẹ̀lú gbogbo ẹni tó gun òdìwọ́ àti dènà bá bá dà yóò la àǹfààní láti kó sí Atamátà sí.
3: Ogun rẹ ní láti sẹ́ ìdí ajá o.
4: Ọ̀nà àlà.
3: Jíjẹ mímu náà gbẹ́yọ fún gbogbo ènìyàn tó bá wá lọ́jọ́ náà.
4: Lọ múra o, ìwọ náà sì jẹ́rìí ságbára Ọlọ́run.
5: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
6: Ẹyin tèmi báwo ni o ṣẹ́ wa. oruko temi ni Rotimi omo ojo mo layo lati je okan lara awon to gba Splash FM Media Academy koja bawo lo ko wa se nse fun wa lawon na se fun ra wa
7: oruko temi ni Sarah Adedokun inu mi dun lati je okan lara omo ile eko Splash FM Media Academy nibe ni won si ti ko mi bi eyan se ndi ogbon tarigi agbohun safefe
8: Baba Tunde Ajayi lo ko mi mo je okan lara awon akeko Splash FM Media Academy nibe ni won ti so ebu kekere mi di nla mo mi lowo
5: o se ma je niyan o de tin je be gbon mi ma je ki ebu ti Eledumare je ki fun o kuku mo ninu Birale ma bo wa se Splash FM Media Academy nibe la o ti gbe nu yebe yebe ta si ma tun ero daada laarin ose mewa gbako won ko e bo se le di ogbon tarigi agbon safefe oya tete wa gba form ti e loni ni Splash FM Media Academy ile funfun balao felele ni lu ibadan ni won leko esi pe won sori ero ibanisoro
9: 0807112 4000 0807112 4000
5: Flash FM Media Academy ti se igbelaruge fun iwa omo lo abi ninu ise igbohun safefe

0: dìbò fún àjàdí ògún tó ìbò fún ipò ilé-ìgbìmọ̀ sòfin àgbà lẹ́kùn dìbò Ọ̀yọ́ Central. Dìbò fẹ́gbẹ́ òṣèlú APM. APM Nigeria First.
1: Akíntúndé ọ̀rẹ́ mi afinjú nílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ yìí. Àdúrà kan péré mojí ọ́ kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ mọ́jú oṣù sọ́ọ̀tì.
2: Bí tí bò.
1: Ìdí ni pé díláàrí ò ní ju mọ́tò méjì péré lọ. Tokunbọ̀kan àti Nigerian UC. Tó gbé kẹ́gìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wá wo bí tó ti ń tà wọ́n. Ẹ̀gbẹ́ títì. Kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ẹ́ ọlọ́mọ́jì mú padà rà lọ́wọ́ rẹ̀ scrabble. Àti pé dúró náà o. Ṣé wò tí ìgbọ́n padì lọ́sọ̀ tòní? Tán wà lólúyọ̀ lè ń bàdàn. Níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì. Pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ nídìí lọ́sọ̀tò. Kò sí ní tó burú bẹ̀ kì í ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó ààbò tó fọkàn balẹ̀. Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ. Ẹ̀gbẹ́ títí ìléwu. Báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Nídìí lọ́sọ̀tò náà ni mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkúnbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀. Tí n tí mò ń sọ yóò bá wá yí ọ dáadáa. Dé fún ọ nọ́mbà wọn kó o pé wọn. 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
3: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MRE Pathways and NCUK creates your pathway to the world. Enroll with us for a 9-month international foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream and business stream. And here is the best part. No jam needed. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B West One Office Suite, opposite Environmental Task Force, Agodi GRA, Ibadan. Meet our NCUK certified advisors, explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341, 08105-359-341. Bring your ambition, we will bring your future. MIE Pathways, study locally, progress globally.
4: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
5: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
4: Omi yìí dára, ó gbayì. Kódà, ó tuni lára pẹ̀sẹ̀. Ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
6: Omi yóò lọ ta o.
5: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ̀yìn, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló kó dà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbàyè gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀ sórí 09035104468 tàbí 08951014. Láì sí omi kò sí iye. Showbox bottle water, omi tó dára.
7: Azza Travels Limited fún Umrah December 26 àti Umrah Ramadan 2027 fún iṣẹ́ Hajj àti Umrah pàápàá ti December tó ń bọ̀ yìí àti Ramadan kakọjú sí. Inshallah, Umrah Ramadan
8: starting from 4.1 million.
7: Umrah December
8: láti 3.2 million. Okay.
7: Ó bẹ̀ ń gbábà lọ. 3 and 5-star hotel accommodation ní Makkah àti Madina pẹ̀lú flight ticket àti visa processing tó yanjú.
8: Visitation to high places in Mecca and Medina.
7: Àwọn packages wa basic, standard, premium pẹ̀lú executive packages. Táwọn VIP. Àwa ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì wà láti máa gbàdé àwọn àyè tó láàmì lára. Azza Travels ṣe bá rìnrìn àjò. Umrah December àti Umrah Ramadan. Payment deadline 10th November 2026. Àgbéra ní 24 December 2026. A sì padà wálé iṣẹ́ àlá ní 4th January 2027. Kẹ́ ẹ fi tọ̀wò kẹ́lẹ̀ mọ́lé iṣẹ́ aláàjì.
8: Nípasẹ̀ Hajj ọdún 2028.
7: Departure date 28 February 2027. Arrival 13 March 2027. Head office Africa Finance Mosque opposite FRSC office. Onírèké Ìbàdàn àti ẹ̀ka wa tó wà ní House 3 Precise Estate. Phase 5 beside Isla School, Apo FCT, Labuja. 08037734655. Pẹ̀lú ti Saudi
8: plus 9665501538 17.
7: Umrah December 2026 àti Umrah Ramadan 2027 with Dr. Abdulrazak Isa Akindele. Ẹ ní regret.
9: Lagiliwa FM 96.7.
10: Gúdúgbẹ̀ ìròyìn.

0: Lagelu 96.7 FM. Ok, gajo ok.
1: Ẹ̀ka àbọ̀ sórí ètò òkè làrígbọ́ nìkànnì Lagelu FM 96.7.
2: Olómi jọwọ́ ó jẹ́ ká jọ máa gbádùn.
1: Kè làrígbọ́ ètò tó ń tolé tòlú tó ń tún àwùjọ lẹ̀ yìí ṣe.
3: Àgbà kí ń wà lọ́jà, oríra mọ́ títí wá.
1: Níbi gan-an lẹ́lẹ́dùnmarì sọ ọgbọ́n ìmọ̀ àti òye kalẹ̀ sí. Ẹ̀kú kalẹ̀.

0: gbogbo níbàárà Golden Chance Lotto. Ẹ kú àdúró ti wà lórí kórè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Golden Chance Lotto lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kún tó máa bèrè nínú ẹ̀ níbi kíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mọ ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà. Láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kandí kan. Iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ là wá ń sanwó tó sì hàn kedere fáyé láti gbà yí wá. Wàrà sẹ́sà ni winnings. Ìdíre ti iléeṣẹ́ Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
1: Nígbàkúgbà ká bá jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
0: Golden Chance Lotto ọ̀nà tó yá láti sọ di mílíọ̀nù.
2: Jésù nìkan ni ètò tuntun tí yóò máa wáyé lórí ìkànnì yìí ní gbogbo ọjọ́rú Wednesday ní déédé agogo méje sí aago méje àbọ̀ àṣálẹ́, níbi tí a ò ti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run Reverend Ìdòwú Animáṣàun of World Hope Ministries. Bádékú
3: akíyín káàbọ̀ sí orí ètò wa ètò yé Jésù nìkan.
2: Ẹ máa pàdé bàbá Ìdòwú Animáṣàun lórí ètò tí a pè ní Jésù nìkan ní Lágelú 96.7 FM ní gbogbo ọjọ́ Wednesday aago méje sí méje àbọ̀ àṣálẹ́ ni o. Aago méje sí méje àbọ̀ àṣálẹ́ ni o. Jésù nìkan máa gbọ́.

0: Togas Togas. O tojo die seyin ti mo tin gbo nipa ile ise Togas Multi Dynamic Concepts. Ile ise to sharauto. Mo pa ka fi ti ti gbopin logun lona igbalode to pe eyan de nkan sara si won. Ile ise Togas to ti gba won tin sise fa ko jedi ati ogun tin fo kedere mo toni toni jade bayi. Be ni awon ogun tin jade lati ile ise Togas Multi Dynamic Concepts. Ka si ara ewo gbogbo water ko jedi ndalamu. Togas aba powder ni obere fun. Bo si je kedere ni ti yin. Togas liquid ni ke obere fun. Togas liquid ni o ba fo kedere yin mo toni toni. Be si ni gbogbo ogun wa ni Nafdac kiti nu lo nte. Gbogbo eyin te wa fe mo ba wa duwo po. Ile ise Togas te fe mo ko ogun wa ni opo ko yoku. Abeyin te fe mo ra leyo yo. Tori wi pe awon alagbeta fun gbogbo awon ogun wa. Ile ise Togas Multi Dynamic Concept. Ni Akala Express. Bravo Bus Stop. Nilu Ibadan. Tabi ke mo pe wa ni ile ise Togas sori 09032949024. Ile ise Togas lo ni ani fasan lugba. Gbogbo ti se oyen agbara gbogi bile ka.
1: Clash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wa ẹwà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe print. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print, Shop H24B, Heritage Shopping Mall, opposite Mary Kay Pharmacy, Dugbe Ibadan. Glory Print, ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing

Hello, ẹ̀gbọ́n mi. Network yẹn ló ń ṣe bálabàla bẹ́ẹ̀. Mo ń gbọ́ yín. Ibi tí mo gbọ́ yín dé, òun náà ni ibi tẹ́ ti ń sọ̀rọ̀ nípa ìyá DBC. Ẹlẹ́fẹ́ forí àwọn ìyá wa, bàbá wa, bẹ̀mí nkankan. Ìyẹn náà là ń sọ. Ẹjọ́. Ṣé ó sọ pé mi ò ṣe ojúṣe mi lórí àwọn ọmọ yẹn ni? Inú mi dùn wípé òun náà ò borí Ọlọ́run mọ́ra. Mo ń ṣe ohun tó yẹ kí n máa ṣe lórí àwọn ọmọ yẹn. Ṣé wá rí nǹkan kan? Ẹ mọ̀ pé n tó bá ti le ju ọ̀gẹ̀dẹ̀ lọ, èmi ò kí ń jẹ́ ẹ̀gbọ́n. Ìgbà tí ìyá DBC máa kó òun lé nígbà yẹn, mo dàbọ̀ ẹ̀. Ṣùgbọ́n ẹ rántí pé ẹlẹgbẹ́ pò fi mí ṣẹ̀sìn lọ ni. Ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀? Ẹ mọ̀ pé gbogbo yín ni mo pè tí mo sọ ń gbà náà. Mi ò lówó lọ́wọ́, kódà ó pè mí lákùṣẹ̀ náwó nígbà yẹn. Èmi ò yẹ lọ́kọ téèyàn máa ń fẹ́ sílé. Ó kúkú ń ṣe pé mò ń fi ìyà jẹ́. Ìwọ̀nba owó tí mo dẹ̀ ń rí ngbà náà, gbogbo ẹ̀ náà ó mọ bá a ṣe jọ ń ṣe. Ìgbà tó dẹ̀ wàá fi mílẹ̀ tó lọ, kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí i. Ó ti lọ. Ibi tó lọ mo gbọ́ pé ọ̀dọ̀ ẹni tí ọkàn ẹ̀ balẹ̀ ju tèmi lọ ló lọ nígbà yẹn. Wọ́n dẹ̀ wá òkè ngbà yẹn náà nìyẹn. Mi ò dẹ̀ fẹ́ tiẹ̀ níńtírẹ́sìtì nínú irúgbé ayé tó ń gbé nsìn mọ́. Ṣẹ́gẹ́t, bomi bodò bá ti sàn, kò ń bojú ẹ̀yìn mọ́. Ìyẹn ti lọ, ó ti lọ láàrin wa ni. Àwọn ọmọ mi nìkan ni mò ń ṣàmójútó wọn. Kí ló tún wá ń wá? Kí ló fẹ́? Ẹ jọ, mo fi Ọlọ́run bẹ̀ yín kó má dàbẹ̀ pé bóyá mo kọ̀rọ̀ sí yín lẹ́nu. Kò sọ̀rọ̀ lórí yẹn. Ó dà. Ìgbà tó ti lọ, ilé mi ò ṣófo. Lẹ́yìn bí ọdún díẹ̀ tèmi náà ti ń dá kópa tí mo ti ń ṣe. Ẹ̀yin náà mọ̀ pé ìgbà yẹn mo tó fẹ́ ìyàwó mi. Èmi ò wá lè ṣe nǹkan tó máa ba àbẹ̀kẹ́ nínú jẹ́, àbí kí n wá máa fojú tiẹ̀ náà gbolẹ̀ ń bí, torí pé ó fẹ́ ẹni tó ti fẹ́ ìyàwó kan rí tẹ́lẹ̀. Ṣé mọ̀ pọ̀pọ̀lọpọ̀ obìnrin bóyá ara ìdí tí wọn ò ṣe ń fẹ́ ṣe irú nǹkan yẹn nìyẹn. Ó lè dọ̀ lásìn kó òun àti ìyàwó ẹ̀ parí ìjà, kan sọ pé igbá dogóje èrò wájà níjà bá parí. Ẹ gẹ́tì.

0: yẹn náà pé tó bá ń lọ bẹ́ẹ̀ pé ó lè fẹ́ lọ máa mú bí ìsọlẹ́nu wá fẹ́mi náà jẹ́ kí nìkan yẹn wọ́n ṣàṣàlàyé ọ̀rọ̀ wọn ní ìyáálé ẹ̀ tó lọ ìyá Débísì wípé òun náà ti kábàámọ̀ gbogbo orin àjò ẹ̀ bó ṣe lọ pé ṣe ló ń tojú wọlé ní gbogbo gbogbo àwọn mọ̀lẹ́bí káàkiri tó ń bẹ̀ wọ́n kiri wípé kán ṣàbò ń bẹ̀ ẹ́ pé òun ò mọ bí ó ṣe pé bí ó ṣe rí leléyìí ni òun mọ̀ pé bóyá nǹkan lè rí báyìí pé nígbà tó yẹ pé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún náà tí ò ń ṣọdún márùn tí ò ń ṣọdún mẹ́wàá ló ń ṣe jókòó tiẹ̀ tí ò dẹ̀ sí nǹkan kan tó jẹ́ pé gbogbo ẹ̀ ṣá máa ń ṣe pé ṣùgbọ́n nísìnyí báyìí tóun dẹ̀ wá rí wípé lílọ tóun lọ náà ó tiẹ̀ tiẹ̀ sì kọ́kọ́ yàtọ̀ díẹ̀ ṣùgbọ́n nísìnyí àwọn ọmọ òun gan inú ń bí wọn pé kí ló dé tí màmá àwọn ṣe kó àwọn kúrò lọ́dọ̀ ẹ̀ láti kékeré àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn pé torí àwọn ọmọ yẹn tiẹ̀ wá ni o òun tiẹ̀ wá fẹ́ pé kí àwọn jọ máa ṣe lọ́kọláyà òun náà mọ̀ pé o ti fẹ́ yàwó mi o torí dádì ń sọ fún mi pé ẹ pé kì ń ṣe pé fẹ́ ni mí lára o pé ṣùgbọ́n tó o bá kọ̀ bẹ́ẹ̀ tó o ṣá kì ń wo ọ̀nà ọdún ẹ̀ náà rárá rárá pé ó máa dàbí ìgbà tó jẹ́ pé èmi ni mo sọ pé kò ṣe bẹ́ẹ̀ pé èmi gangan ni mo wà ń dìẹ̀ inú bí mi bóyá mi ò fẹ́ ó dẹ̀ yẹ kí n mọ̀ wípé ẹni tó ti níyàwó tẹ́lẹ̀ ni ẹ́ kíní yẹn kà mí láyà ṣùgbọ́n mo ṣàlàyé fún wọn o níwọ̀n ọgbọ́n orí kékeré tèmi láì kọjá àyè mi kéèyàn má dẹ̀ wọ wọn lẹ̀ mú nísà ẹni tẹ́ ń sọ̀rọ̀ yìí mú ní mi ò bá wọn lè mi rí wọn rárá ìgbà tí mo dẹ̀ máa là ní kì í ṣe pé bóyá owó ni mo rí lọ́wọ́ ẹ o ẹni tó jẹ́ pé ńgbà yẹn gan kò yàtọ̀ sí pé yẹn ń wá wọ̀sùn tọ́lọ́run fi wá ṣàánú wa débi tá a wà èmi kàn mọ́ nífẹ̀ẹ́ ni o mo ní èmi ò mọ nǹkan kan pa ọ̀rọ̀ yẹn o wọ́n ní nǹkan táwọn fẹ́ kémi wá ṣe ni pé kémi bá wọn sọ fún ẹ pé bí wà tiẹ̀ ṣe máa gbọ́ ohun wúmọ̀ yẹn lẹ́ẹ̀kan pé torí wúmọ̀ yẹn sọ pé o torí òun ra fóònù fáwọn ọmọ pé ìgbà tóun bá fẹ́ẹ́ bá ẹ sọ̀rọ̀ o kì í fẹ́ gbọ́ ohun òun rárá táwọn ọmọ yẹn náà bá dẹ̀sùn pé ẹ tóun bá ti wá ń sọ̀rọ̀ tó bá ti jẹ́ pé òun ló ń gba fóònù lọ́wọ́ àwọn ọmọ yẹn létà pé wà á kàn já òun kúrò lórí fóònù ni pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò da mo wá fẹ́ béèrè lọ́wọ́ tiẹ̀ torí ọ̀rọ̀ yẹn fẹ́ máa gbóná orí mi bákan pé kí ló kè mí nú ọ̀rọ̀ náà ti ìbéèrè tí mo wá fẹ́ béèrè ni pé àlàní ọ̀rọ̀ yìí ń sìn báyìí abala abolo wá dúró sí lórí ẹ̀
1: dídúró bí ti báwo
0: dádì ní ṣé mi mọ tọ́lọ́run ti ṣe fún wa bí ilé wa bó ṣe tóbi tó tí ó yẹ pé àwọn tó tún bá wa gbélé tán ń ṣiṣẹ́ nù lé gan àwọn kàlùkù tún ní yàrá tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ pé kí wúmọ̀ yẹn náà bí tiẹ̀ ṣe pé apartment kan kákan wá fún wọn nínú compound wa pé kò sí nǹkan kan tó jọ dàyín pọ̀ náà o mi understand mo wá ní kí n béèrè lọ́wọ́ ẹ pé abalabo ni ìwọ dúró sí lórí ọ̀rọ̀ yìí o torí nǹkan tán rán mi rèé o mo dẹ̀ gbúdọ̀ jíṣẹ́.
1: Tí mo bá gbọ́ ẹ nǹkan tí wọ́n sọ fún ẹ ni pé kó o bá mi sọ̀rọ̀ kí Adébísì padà sínú ilé.
0: Wọ́n ní ilé wa bó ṣe tóbi tó yẹn pé ṣé n tó pé wa ń bẹ̀ ni pé kí àwọn tó ń ṣiṣẹ́ nílé wa tán jẹ́ bíi domestic servant wa ṣé kán máa mú yàrá tó wù wọ́n ló pé wa ni àbí àwa tá a jọ jẹ́ mọ̀lẹ́bí pé torí okùn ẹbí ò ṣeé já o ṣé mo mọ̀ pé àwọn ọmọ yẹn náà kì í ṣe pọ́n jábọ́ o ìyá Adébísì náà ló bí wọn o mo wá ní kí n ṣàlàyé fún ẹ.
1: Àbẹ̀kẹ́ ṣé kí n má tẹ̀ mo mọ̀ pé bó ṣe gbọ́rọ̀ yẹn gẹ́gẹ́ bí obìnrin ọkàn ẹ ò lè balẹ̀ torí pé èrò tó máa kọ́kọ́ wá sọ́kàn ẹ̀ ni pé bóyá èmi gan ni mo pète ọ̀rọ̀ yẹn tí mo dẹ̀ ti pinnu láti jẹ́ kí.
0: gẹ́lẹ́gẹ́lẹ́ mi ò sọ̀rọ̀ débẹ̀ ni mo fẹ́ sọ bẹ́ẹ̀ pé bóyá o ẹ ti mọ̀ bẹ́ẹ̀ ṣe yanjú ọ̀rọ̀ ara yín kọ́ ọ̀rọ̀ ó wá fẹ́ jẹ́ pé kí Àbẹ̀kẹ́ náà mọ̀ ń pa ẹ̀ kó má lọ bá lójijì ló ṣe lọ ti dádì wá bá mi.
1: Gbogbo ẹni tó bá lórí tó ń rò tó bá ń fetí gbọ́rọ̀ a máa lo ọpọlọ ẹ̀ láti máa tọpasẹ̀ bọ́rọ̀ yẹn ṣe ń lọ.
0: Bàbá sọ pé lẹ́yìn ìgbà tí bàbá ẹ̀ kú tán àwọn làwọn kú bàbá fún ẹ o pé o dẹ̀ fẹ́ gbọ́rọ̀ kankan lórí ọ̀rọ̀ yẹn.
1: Òótọ́ ọ̀rọ̀ ni nǹkan tí wọ́n sọ yẹn kí ìyẹn jẹ́ nǹkan tó máa dì mú gẹ́gẹ́ bí ọ̀pákùtẹ̀lẹ̀ fífọ̀kànbalẹ̀ tiẹ̀ nínú ilé. Àkókò ẹ̀ ni pé èmi àtobìnrin yẹn a ti fẹ́ra àbí láwọn àkókò kan ọlọ́run dẹ̀ sọ pé bí àwọn ọmọ méjèèjì yẹn fún mi mi ò fi ọwọ́ mi kó ẹrù ẹ̀ kúrò nínú ilé mi ò bàjà látàárọ̀ dalẹ́ rí ṣùgbọ́n jáde nínú ilé fúnra ẹ̀ ìdí tó dẹ̀ fi sọ bẹ́ẹ̀ náà ni wípé mi o to eni ti won le ma pe loko mo ro pe oro mi ye now o de lo bo se jade nu le ile okunrin kan lo pada lo gege bi yawo igba na okunrin yen de da ju mi lo o na ni moto to ngun mi o fe ma sapejuwe bi moto moto ni moto oni moto ti e to ngun gba e o de ni se lowo so won pe e for apple mi sin se ngba e o lo fun mi boya 15,000 naira losu igba mo ngbiyanju pe ola dara na o lo o mo tun ni ko le ka omo mi lo o ni no pe ki le mi ni ti mo fe fi toju omo se mi gan le da inu ara mi bo o ka omo mi kuro onule eh iru obirin yen lo wa ri pe olohun gbo adura mi leyin ti mo ti wa ni yawo mi to na bi omo meji fun mi pe ohun fe pada wonu ile wa nitori pe o da be n pe okunrin tohun to lo ba o na tun ni idojuko die ninu rin ajo e tori pe nkan o duro ko gunrege ko da bi igba ti o wo be mo to de ti ri pe bi to n fi sile tun ti da o se iru eran ko bi o be yen lo fe ki n fe leyan ko je yawo mi
0: emi ko ni mo fe ko fe o
1: boya eku ni
0: won ranse si mi ni o
1: boya ye ni eh now abeke emi o ni nkankan ti mo fe se pelu e o iya DBC ti lo o de ti lo niyan to ma bere yawo mi loni iwo abeke nikan ni yawo ti mo ni o iya awon omo mi lo nje iyawo elomi mo lero pe nkan ti mo nso yi e
0: o ye mi sugbon mi si bayi oju awon oju nkan ta omo le bi e fi wa wo bi pe kini
1: so ton ba ti be soro so pe o ma ba mi soro se ba won ti ba mi soro mo de ti so nkan ti mo fe fun won to ma ti so pe o ti ba mi so o mi o mo ti so pe ma wa nkan se lori e so pe inu loko esin gbe sile ba won
0: tori kemi na so sinu mi fun e o se mo pe ngba ta pade o to salaye gbogbo oro fun mo so fun pe mi o lo le oko ri o mi o de ti bi mo ri o
1: yeah
0: o de gba lati fe mi emi na de fe ran lati fe ehn mi o fe wahala o
1: odomo birin
0: ehn mi fe wahala kankan o
1: pelu bo se je pe obirin kan ti bi mo fun mi tele ri idi ni e ti mo se simi
0: olohun kuku se inu ile yi ko soju won nigba ta ma ti e ri tolohun ma ra le inu ile fun wa debi pe ma ko fun wa mi fe wa lara ra o mi o fe kan wa bi o
1: ko ni itan kankan to le pa lori mi
0: mi o fe kan wa bi o
1: yara meji ti mo n gbe ngba yen agbara kaka ni mo fi san owo e igba to de ni morale igba to de lolohun so mi donile mo mo pe gugu eyi e
0: emi o so pe ko ma toju omo o ehn
1: mo n toju awon omo mi eri okan si n da mi lare pe mo n se n toto
0: awon ni awon eyan ma ro pe mi ni
1: ko le ri toro lara owo mi sugbon mo se kara le de awon omo mi lo na fi je nu e nkan to ri niyan to se fe pada wa iyen de ti kuro nbe ti ro ti ye loju oku
0: okay o
1: mo ro po ye
0: o ye mi o
1: fokan te bale ko si wahala
0: okay
1: o n dogbon ni idi re bere o si le di nkan kan lodo mi
0: kan ma ranju wa bi o
1: ko le si yen
0: okay
1: yo kan re bale o ti ye emi ti kiyesi yen ninu awon course to ma n se ranse si mi idi ni e ti mo se ra phones yen fa awon omo ngba e de mo fe ka awon omo mi ma ba mi soro tara ko ma ni access kan kan si mi
0: okay
1: o ti ye
0: o ti da
1: okay bale
2: Lagilu FM 96.7
3: The Black Experience is 10 years old, a decade of music, culture, unforgettable live performances, and pure Sade Black. Sade Black presents 5 p.m. in Ibadan, a remarkable live music experience featuring a full orchestra, bringing a completely new experience to the city. For incredible performances from Terry Apala, Alhaji Taye Currency, Dr. Yinka Ayefele, T-Famous, Billy Rano, King Wiser, Fabulous PZ,
4: Lyrics, Chill Natural,
3: Tem Keys, Lekon Okonso, and many more. Sunday, 11th of October. October 2026. Time, 2 p.m. Venue, Jogo Event Center, Ibadan. For tickets, regular at just 5,000 naira only. Tables are available for 2 million naira, 1 million naira, and 500,000 naira. For table reservations, please call 0812-575-4785. You can get your tickets at www.felixentertainment.com. Proudly supported by Cap Lux Ride,
4: Cap Construction,
5: Jaru Entertainment,
3: by Lagila FM.
6: Sisi gbagada gbagada gbagada ile lekun ile sa gbofin lojo kojo gbagada gbagada ni lekun ile ewosan nigba kugba awa ti so kokoro yara akede ipolowo oja sonu ni Lagelu FM ni Badan gbagada ni lekun wa si ile gbogbo aye lo gba o polowo oja ko sekede on gbogbo to ba fe ni Lagelu 96.7 FM felele n Badan
7: oro re ojo wa si ma ta ni wete wete
8: Baba Ibaruba Onisegun Ibile ko pe meji jake idado ile Ibadan.
9: Daro di pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokan bale. Ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si. Idi ni yi ti oba oke se si agbe kale Baba Ibaruba to si fi ojutu ewe ati epo ati ba ti lole won lowo agbaragada okuta ogun ibile ti koju awoka arumale egun lapo egbe ifunpa giga eyo aseju abi ko mo kunrin o ma mu na lo gbari lori ise enu ile airorun sun dede bi eti ba ngoye abo fe ma se gbonin owo kan se kan gbodo ma gbon ririri abi ki nkan ba rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o topin lodo baba Ibaruba oba isan ara iyana UBA bank ni mo lete ni Ibadan leyin le baba deribu gangan adoju ko people's girl grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbon danu bu bi elubo
10: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
11: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
12: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
13: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
10: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
14: Je ton fun ni ayo to gaju o se tan lati deni pe ke iwo na nu osu ke wa yi lati abala oko ti e ba winin galo lawon eyan tin gbo back to back lele itoku fun owo ti opolopo awon eyan si njawe oluduri wa yi o ma duro ma rose nitori pe oko oju rin na tun ti gbera lakotun iyen ninu osu October yi milionu gbe milionu kun ti cash e ko wa ninu osu yi iwo na gbodo gba ipin ti re ninu e ba winin galo Ninu oṣu October yi kan na ni ajoyọ ọdun kokan lati Lagelu FM. E wa wo bi ogoro eniyan se fowo se faje pelu cash e. Gbogbo ojo eti Friday gan ni ijawe oluburi onibeji. Be lati tun ma se afihan awon millionaire tutun. October 28 ni ayeye ọdun kokan la ti Lagelu FM 96.7. O ma lagbara dodi ni ogayoba. Hey hey hey. Owo latun, owo lo lọ́sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004# lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ojo State Gaming Board ló fòǹtẹ̀ lu Cashier. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dìmì lọ ní àtúntún. Ṣó ti Cashier? Mo ti Cashier.
4: Lágelú FM 96.7.
15: Kí la rí gbọ́ lẹ́tọ̀ lórí Lágelú 96.7 FM? Ẹ máa bá wa ká lọ.

0: Yes, yes, yes, yes, yes, yes. Ilira Loro.
1: Alafia Tayo.
2: Togas, Togas, Togas. Otojo diẹ sẹyin ti mo tin gbọ nipa ile ise Togas Multi Dynamic Concepts. Ile ise to sara oto nipa kafitiri ti gbo pelu ogun lona igbalode to pe eyan de nkan sara si won. Ile ise Togas to ti gbawo ti sise fa ko jedi ati ogun ti fo kedere mo toni toni jade bayi. Be ni awon ogun ti jade lati ile ise Togas Multi Dynamic Concepts. Kasi ara ewo gbogbo water ko jedi n dalamu. Togas aba powder ni obere fun bo si je kedere ni tin yin. Togas liquid ni ke bere fun. Togas liquid ni o ba fo kedere yin mo toni toni. Be si ni gbogbo ogun wa ni Nafdac ti nu lo nte gbogbo eyin te wa fe mo ba wa duwo po ni le se Togas te fe mo ku ogun wa ni opo ko oyoku abeyin te fe mo ra leye yo tori wi pe awon alagbeta fun gbogbo awon ogun wa ni le se Togas Multi Dynamic Concept ni Akala Express Bravo Bus Stop nilu Ibadan tabi ke mo pe wa ni le se Togas sori 09032949024 ni le se Togas loni ani fasan lugba gbogbo tin se yen agbara igbogi bile ka
3: Glory Prince.
4: Betway Dibo 2027 se nbo lona yi o se koko ka won oludije atawon egbe oselu ma tate jade se kede ipolongo idibo kaakiri ilu Glory Prince ti setan lati je ko rorun pelu edinwo nigba te ba se printing sara aso fila bana ati bebe lo lodo wa 2027 is here, the campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prints and enjoy big discounts pelu awon ero igbalode ta fi se printing awon akose mose oga ise ati iriri odumodun. Glory Print ni eyan fun printing ti yo mu yin dayato laarin awon yoku. Don't wait until campaign season gets hotter, place your order now. Call 0915 3886 921 or 0701 1398 978 or visit Glory Print shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy Dugbe Ibadan. Glory Prints, e janfani edinwo lori printing to quality.
5: Glory Prints, put your message on display.
6: Slash FM Media Academy. Nibe lawon eniyan tin fi igba bu mi eko ito iroyin sori. Astamba gidigba soke tente ninu igbo safefe pelu ikose mose ati iwo omoluabi. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
7: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa.
8: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò Bolayo láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
9: Orúkọ tèmi ni Sarah Adédọkùn. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé-ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
6: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 0807 112 4000.
6: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
11: Lagilu FM 96.7.

0: àmọ́ mọ̀ forí yẹn lẹ̀ ni o láti láǹfààní àti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
1: Ojú ẹ̀ ní ìjẹ́ ọjọ́ tó lágbára pọ̀ ọjọ́ tẹ̀yẹ̀ yọ̀ tẹ̀yìndé ó tẹ̀ nídùn
0: mọ́ tẹ̀ láyọ̀. Akinyin o,
1: akin,
0: akonile yìí, akin lẹ́ẹ̀dẹ̀ yìí, akin lọ́fíìsì yìí, akin ilé ìtajà yìí, akin ní ṣọ́ọ̀pù àti gbogbo ilé ìtajà àti ọjà, akin ilé epo yìí o, ẹ̀yin tẹ̀ wà nínú mi kíra yìí. Akinyin,
1: ẹyin tẹ wà nu maruwa na amariri yin o.
0: Ṣàlàfíà lè wà.
1: Ẹ lẹ, ẹyin tẹ wà nu ọkọ ara
0: yin. Aku ọjọ́ méjì, aku ọjọ́ mẹ́ta o.
1: Adẹ̀kú palẹ̀ mọ́.
0: Aku bójú ọjọ́ ṣe rí o.
1: Aku wẹ́lẹ́wẹ́lẹ́, aku wẹ́lẹ́wẹ́lẹ́.
0: Ṣàlàfíà lè wà, bó o ni gbogbo ẹ̀ ṣó ń lọ dáadáa.
1: Ẹyin sẹ́nu ń yá só ń jẹ sẹ́n gbẹ́ ẹ̀kọ́ gbóná ẹnu.
0: Sọ wọ́n ń yá gẹ́gẹ́ bí orúkọ ètò ìbò òní ṣé gbogbo ẹ̀ kọjá àfaradà.
1: Ṣé robo lè fi mú àbálà pàbí mọ́ ẹ̀ mọ́.
0: Bó o ni àwọn àjọ ọ̀sẹ̀ọ̀sẹ̀ àjọ oṣooṣù ṣó ń lọ ṣe ń rí dá o.
1: Láti gbéke náà kan lọ báyìí.
0: Àwọn owó àdápadà oṣooṣù bó o ni.
1: Ẹni ọ̀kadù àdá àkọ́kọ́.
0: Torí oṣù ti parí o.
1: Tọ́wárẹ̀ yẹn lọ lógún sọ́ọ̀sì pé bàbá ó ṣe ọba tọ́ yọ
0: ọ̀ta. Ṣé kò da kó yẹn náà?
1: Àá dà.
0: O kì gbèsè ní àná.
1: Àìrọ́ ọjọ́ sàǹdà mẹ́wàá kọ́ sàn rẹ̀ kọ́ sanwó kọ́lé. Bí ìgbà tí wọ́n.
0: Ẹ̀wà ṣé ṣé máa ń sàǹdà mẹ́wàá nínú àjọ?
1: Tó kó àjọ.
0: Màá sàǹdà mẹ́wàá.
1: Rárá lọ dáná. Àtẹ̀yìn
0: láńkẹ́
1: ìyẹn ó ti gbọ́ létí.
0: Mo kówó àjọ ọmọ ìyáfẹ́. Màá yọ̀dà mẹ́wàá nú ẹ̀.
1: Ẹ ṣé ìwọ lo ṣiṣẹ́ owó tọ́.

ẹ̀kú rọ̀lẹ́. Gẹ́gẹ́ ni agogo mẹ́rin rọ̀lẹ́ lólù láti ìkànnì Lágẹ̀lú 96.7 FM. Òkè gàjòkè lè ta kalẹ̀ sílé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Èyí ni ìròyìn àgbáyé tó ń dé sétí gbọ́yẹn láti ìkànnì wa. Ṣeun Àríbìkọ́lá lorúkọ mi. Ṣáájú ẹgbọ́ àwọn kókó tí ó wà nínú ìròyìn ọ̀hún. Ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ńlẹ̀ yìí ni ó ti ṣàlàyé fún àjọ elétò ìdìbò láti yọwọ́ kí là ń kó àwọn tó jẹ́ olùdíje tí ò sóko wọn nínú àkọsílẹ̀ ẹgbẹ́ kúrò lórí àtẹ. Ẹni tí ó jẹ́ igbákejì ààrẹ ńlẹ̀ yìí Shettima ló ti ṣe ìlérí wípé àwọn tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ òfurufú nínú ìjọba yóò mójútó mọ̀lẹ́bí wọn. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ agbódegbà nílẹ̀ ti Jamani lọ́hùn-ún ni wọ́n ní ọwọ́ ṣìkún iléeṣẹ́ ọlọ́pàá ló ti tẹ̀ báyìí fún ìwà agbódegbà àti ìsopàpapọ̀ ṣe lòdì sí ìjọba. Àjọ tó ń bójútó eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yíká àgbáńlá ayé ni wọ́n ti ṣèwádìí ìṣẹ̀lẹ̀ tó wáyé láàrin orílẹ̀-èdè ti olómìnira Highland òun Israeli lákòókò tí wọ́n ní wọ́n fẹ̀sùn kan abala kan pé ọbẹ̀ tọ́ sí igun kejì lára. Ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Iléeṣẹ́ ààrẹ ni wọ́n ti ṣe yọṣù ti ètè sí ẹni tó jẹ́ ọmọ òye sípò ààrẹ àti ẹni tó jẹ́ igbákejì rẹ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti NDC ìyọ̀n Peter Obi òun àti Rabiu Kwankwaso látàrí pé wọ́n ní ìwòye tó yàtọ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú owó ìrànwọ́ lórí epo rọ̀bì. Ẹni tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ẹ̀ka ètò ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ Daniel Bọ̀lá ni wọ́n ní ó ṣàlàyé ọ̀rọ̀ náà lórí àtẹ ti X eléyìí tí wọ́n ní ó fi síta lọ́jọ́ Ìṣẹ́gun nígbà tó ṣàlàyé wípé àwọn tí ó jẹ́ olùdíje náà yún Òbí àti Kwankwaso ni ọ̀rọ̀ ọ̀hún ó polúkúmuṣù mọ́ wọn lójú. Bẹ́ẹ̀ bá gbàgbé Kwankwaso ló ti kọ́ ṣàlàyé wípé ìṣèjọba àwọn báwọn bá láǹfààní àti goróyè lọ́dún 2027 ni àwọn ó ṣe àtúntò lẹ́ka ti owó ìrànwọ́ lórí epo rọ̀bì. Ẹ̀wẹ̀ ẹni tí ó jẹ́ ọmọ òye sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú náà Òbí ló wá ṣàlàyé wípé yíyọ báyìí lòun yọ owó ìrànwọ́ lórí epo rọ̀bì tó sì ṣàlàyé wípé àwọn ìwà ìjẹkújẹ òun jẹgúdújẹrá ti ń bẹ lẹ́ka ọ̀hún ni àwọn yọ kúrò. Síwájú ètò ìdìbò àpapọ̀ ọdún 2027 ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin ìgbìmọ̀ ti ń bẹ lẹ́ka ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò ni ló ti rọ àjọ elétò ìdìbò ńlẹ̀ yìí láti yọwọ́ kí là á kó àwọn tó jẹ́ olùdíje ṣùgbọ́n tí ò sí ó kọ wọn nú àkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú eléyìí tí wọ́n ní ó wà níbàámu pẹ̀lú àlàkalẹ̀ òfin ti ètò ìdìbò ọdún 2026 níbàámu pẹ̀lú àtẹ̀jáde tọ́bọ̀tọ̀ ọ̀hún. Ẹni tí ó jẹ́ alága fún ìgbìmọ̀ náà Báyọ̀ Balógun ni ó pe àkíyèsí ẹ̀ka ilé ẹjọ́ tó ga jù lọ ńlẹ̀ yìí sí ìgbésẹ̀ tí wọ́n gbé ní abala ti 87 ìpín ti 5 àti abala ti 87 ìpín ti 6 ohun ìkeje ilé tí wọ́n ni wọ́n ń pè fún kí òfin ọ̀hún kí ó gbìnàyá nú àwọn ẹgbẹ́ òṣèlú. Balógun tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ti All Progressive Congress APC ló ṣàlàyé nínú àlàkalẹ̀ ẹgbẹ́ náà tó sì wípé ìtumọ̀ àti jíjẹ́ kí òfin ọ̀hún kọ́rẹ́sẹ̀ walẹ̀ lọ́wọ́ níbàámu pẹ̀lú ẹ̀ka ìdájọ́ tilé ẹjọ́ tó ga jù nílẹ̀ yìí. Àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ni wọ́n ní bẹ́ẹ̀ bá gbàgbé ilé ẹjọ́ tó ga jù ní 24 oṣù kẹsàn-án ọdún 2026 ni wọ́n gbé abala òfin ìdájọ́ ọ̀hún tí ó sì kéde ìgbésẹ̀ ọ̀hún níbàámu pẹ̀lú àlàyé ilé ẹjọ́ tó ga jù nílẹ̀ Nàìjíríà náà ni wọ́n ní abala òfin ọ̀hún ni kò wà ní ìbáṣepọ̀ pẹ̀lú ti òfin ilé wa ọdún 1999. ẹ̀ka iléeṣẹ́ ológun tòfurufú ńlẹ̀ yìí ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn tó tó 25 ti ń bẹ̀
ninu oko ofurufu ele to gbera ti o si ni jamba lagbegbe laya agbegbe ti gbokoda ti nbe ni ipinle ti ondo ni won ti jolo ni pe baye oko ofurufu na ti onka ame ti nbe lara re je NAF 931 ini won ni o wa lenu ise pelu ipararo lati ilu Benin si ipinle Eko ko to di wipe ijamba na in lo sele awon eyan ti won je olosise ninu oko ofurufu na ti won si wa ninu ijamba na ni oruko won ni won ye omo ile ise ologun MI Aburume omo ile ise ologun AP Man Ugweje ati IS Bako Abubakar A ati omo ile ise ologun Iguru HC nigba ti o je awon ti won je ero ninu oko na ti oruko won wa ni isale bakana omo ile ise ologun TL Lazarus omo ile ise ologun M Akinloye omo ile ise ologun Adesina IM ati Onwuka F pelu Martini BA to fi mo Nu FS ati James RB pelu Muhammad AI tema ani AE ati Isibenike SI to fi mo Alafuka C be ne Imbadugba AN ohun Iguba FC pelu Eledan GE ati Abileko Eze Ineka to fi mo Gosmai Tarabina ohun Joy Michael Sunday Michael Ikeme David Gideon Omotola eni ti o je oga agba leka ile ise omo ologun to furufu ohun ni won ni ise iwadi alagbara in lo ti bere lati mo nkan to fa isele na eni ti ise gbakeja re le Nigeria Kashim Shettima lo salaye wipe awon molebi awon eyan to je omo ile ise ologun me dogbon ti won do logbe ni ojo aje ninu isele ti jamba oko furufu ele to waye ni ipinle ti ondo ni ijoba apapo yo gbo bukata awon molebi won ti o si kuro ni oro enu ti banikedun nikan ninu alaye oro ile ti won ni eni ti o je olubadamoran agba lori to si tun je amugbalegbe leka eto royin ohun ibara lu soro Stanley Wocha lojo isegun nbe lo ti fi ise igbakeja re lo ti fi je nigba to salaye wipe ile Nigeria en lo je gbese fun awon akogun to subu lakoko ti won wa lenu ise won ile ti o si je wipe oro ati igbese ti ijoba yo gbe eni yo kuro ni pe a nba ni kedun nikan Shettima lo salaye wipe ifare ni je le to dogbe eni awon wonyi ti o dologbe na ni won fara won je to si je pe won gbolo se iranti won lona toto ati ele ti o ye igbese ohun won ni o pon dada fun le Nigeria lati bowo fun awon to dologbe na be ni ku won se igbaye gbadun fun awon molebi won ele ti won fi sile ko sai wa ranse ibanikedun si molebi ara tore awon to je omo ile ise ologun ti ofurufu na ele ti ijamba na to sele si lakoko ti won wa lenu ise won ni baye royin lati ile okere eka ile ise to je ti olufisun ti ijoba apapo nile ti Germany lohun lo ti salaye baye pe kan kugun kan nigba kan ri nile Germany yun August ane eni owo osekun ile ise ofin ti te baye latari wipe ngbabode be ni o si n wu awon iwa to ni se pelu ilodi si ijoba nipa kiku awon iroyin ti o je alagba ti o si n fi sowo si eka ti agbara ti le okere hani ni won ni ojo oga agba leka ti ile ise ti otele muye ti ijoba apapo ni orilede na ni aarin odun 1998 si odun 2005 to si je pe lati igba na lo tin sise gege bi eni to je oluye nkan wo ti aladane eni to je olufisun lo salaye wi pe awon esun ti won fi kan ati awon ilana awon iroyin ti inte bota si awon to je ota ni orilede ti o wa na ni o je eleyi
ti won ti kefin re ni baye ile ise olopa lo ti wa fowo sekun ofin mu awon to tun je osise nbe yun madred d ti won fi esun ko won na pe nsise lowo kowo pelu ti ani ti won si fi awon eto ilana ohun iroyin ti o to bi egberun meje sowo ni ipase paro fun owo manfred d ni won ni o je ikan gboge lara awon ti o wa pelu ti ani to si je bi pe won jo sise papo titi di o titi di odun ti awa nbe ye nigba ti won yoju won siwaju idajo ati eka ti ofin ti won si fesun kan won bi pe nse ni won duna adura gbe igbese lati je ki won gbabode fun orilede na labala ti are daraya ajo to mojo to ere bolu alafesegba yika agbanla aye ni won ti ajo ti UEFA ni won ti salaye baye pe awon se ise iwadi alagbara ni bamu pelu isele to sele lakoko sa ifese won si akoko ti won lo re esime ni ojo esime ninu league to waye laarin orilede ti olominara ti Ireland ati Australia nigba ti won ni won fi esun kan igun kan pe se lo beto si igun keji loju ifese won se na to pari pelu ami ayo ti ome ayo kan si ayo kan ti won si gba labe ilekun to ti nilo ti sabia ni won salaye wi pe awon iroyin to je jade nbe ni won ti fi esun kan enikan to je omo ti Israeli wi pe o be ito si eni to je adari eka eto ere daraya ni orilede ti olominira Highland lara nigba ti won salaye eni to je akoni mogba fun orilede ti Highland yun Hema Ali Grimson lo salaye wi pe isele na yin lo waye lakoko ti lasigbo won to subata lojo isegun ajo ti UEFA yin lo fidi e mule wi pe won ti bere ise iwadi alagbara lati je ki won se ayiriwo ati ibewo nla si igbese to waye na kin to ma lo egbo awon koko to suyo ninu iroyan won lekan si ilegbimo asoju sofin leye lo ti fidi e no ti salaye ti won si ni ki ajo to nseto idibo nleye ki won yo ko awon to je omo oye sugbon ti ko si oruko won nu akosile ti egbe oselu kuro lori ate igba keje are nle Nigeria setima lo ti se leri wi pe molebi awon to lugbade isele ijamba ko furufu nipinle ti Ondo ni ijoba omojuto eni ti o je ikan kan ni orilede Germany ngba kan ri to si je agbodegba ni owo ofin ti te baye fun esun pe o ngbabode o si nse lode sejoba ajo UEFA ni won ti nsise iwadi alagbara latari isele to waye laarin ifese won se ile olominira ti Ireland ohun Australia nibi esun pe agbabolu kan lo beto se igun keje lara fun awon iroyin ya ti iroyin mi to nti kan ye jade ele kan si wa lori takun agbaye pelu itana www.lagelufm.com eye lo pin iroyin to nde se ti gbo yen lati kan ni lagelu 96.7 fm ele tale wa lori ate ti x pelu itana lagelu fm 967 tabi ke feran wa lori ate ti ibanidore yun facebook loju ewe lagelu fm 96.7 tunde olawuwo ni olotu iroyin ye pelu iranlowo ibukun oluwa olagunju seun aribikola en lo tin royin e seun tem gbo wa oni osan wa sire

0: ilé jó náà ti jó ilé aláyọ̀ náà ti yọ bí alátẹ̀wọ́ náà ti máa ń pa. Ẹ̀kúlé o. Káàbọ̀ sórí àkọ́tún ètò sóòbù mọ́ fún ti ìrọ̀lẹ́ yìí.
1: Kí ni ń jó ké?
0: Iyùn lónìí.
1: Kí ni ń jó?
0: Ọjọ́ ìkẹfà oṣù kẹwàá. Ọdún
1: 2026. Aṣọ kò wá yé aṣọ kò
0: wá. Lórúkọ ìgbìmọ̀ aláṣẹ olùdarí ìkànnì yìí.
1: Bẹ́ẹ̀.
0: Lórúkọ gbogbo lọ́gàá lọ́gàá pátápátá. Lèmi ọmọ yín kìyín. Adéọ̀sùn Káyọ̀dé lorúkọ mi. Adéọ̀sùn lorúkọ bàbá tó bí mi lọ́mọ Káyọ̀dé lè mí jẹ́. New Vision ọkọ ìyàwó ẹ̀. Mú kí lórúkọ olóòtú ètò ọ̀gá wa Kébugi. Àti lórúkọ gbogbo ikọ̀ ètò yìí pátápátá tá a jọ máa ń ṣe. Bẹ̀rẹ̀ látorí tóbi lọ́ba Ajayi ọmọ ìyá àfẹ́ ó dúró gbagbaragba. Ó tún dúró kakaraka. Ó kà kan pọ̀ ẹ̀wù bí aṣọ àlùbọ́sà. Ọlámilékan la wo ńbẹ pẹ̀lú mi Infinity. Ẹ̀wọ́ ẹ̀kọ́ là wà ń kọ́ mo tún ti dé o. A kẹ́kọ̀ọ́ bó ṣe yẹ ká kẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n ẹ mọ̀ pé lónìí káàṣì ẹ̀ máa ń wà lọ́jọ́ Tuesday. Play 3 tickets and get 30 tickets. Yàtọ̀ fún pé ẹ tún á jẹ lónìí ẹ tún lórí ọ̀fẹ́ ńjọ Friday kẹ́ ẹ tún gbẹnu sí i. Tí àwọn ń bá promo tó ń lọ. Káàṣì ẹ̀ káàṣì ẹ̀ káàṣì ẹ̀ àn káàṣì ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní káàṣì ẹ̀ ti sọdọ lówó. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó ti pàbànújẹ́ wọn rẹ́ ó fẹ̀rín síbẹ̀. Ẹni tí ò ta ò lè jẹ mọ́rora rẹ pin. Kò sí àrà tàbí nkankan tí káàṣì ẹ̀ ò lè fi yàn dá ara rẹ̀ sí ni. Èèyàn bá ń dájọ́ dandan ni kókó. Bí ò bá ti kú ọ̀nà bí èéfín. Káàṣì ẹ̀ káàṣì ẹ̀. Ẹ lọ tábà yìí www.kashe.ng. Bẹ́ẹ̀ bá ti sẹ́ndì ẹ̀ agbẹ́yin bọ́ sí ìpele mi. Tàbí bá ẹgbẹ́ smartphone kékeré lẹ́yìn ń lò. USSD ni ẹ lò kò yún ò dààmú èèyàn náà ìkejì náà ò dààmú èèyàn o. Ẹ gbá ẹ̀jẹ̀ ń kọ yín ẹ̀jẹ̀ ń kọ yín. Ṣé ẹ ti mú fóònù yín? Oye ete star. Ete 3 4 7. E wa tun te star. E wa te 1 0 0 4. 1 0 0 4. Oya e tun te star. Ẹ wá tẹ 2 kẹ wá tẹ ash. Ash ni oníbi náírà. Ẹ sẹ́ndì ẹ̀. Lóbìnrin pé mélòó lẹ fẹ́ ta ₦500 ní ẹyọ kan. ₦500 lẹ́yọ kan. Bẹ́ẹ̀ bá mú mẹ́wàá. ₦5,000 níyàn. Bẹ́ẹ̀ bá mú mẹ́rin ₦2,000 ló jẹ́. Ẹ̀yẹ tẹ̀ tí ní mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́wàá. Ẹ bá ìta mẹ́sàn-án. Bígbé èèyàn bá ta 90 tíkẹ̀tì ni. Ó yẹ ìrìnṣó ń bẹ̀ báhùn. Ẹ bá ti sẹ́ndì àwa bíi pé bóòlù ẹ̀ ṣe sanwó. USSD lẹ́vẹ́lù àbí bank transfer. Ẹ bá tún ti wá sẹ́ndì ẹ̀ àwa gbé account number àti iye tẹ́ san wá ló bá tán. Jẹ́ fún yín láàyè náà tí bá ti tẹ̀ ká polówó ọjà dé. Ni màá tó yí 25,000 àkọ́kọ́. Níwọ̀n agbáradì fún 50,000 bẹ̀. Oya 0912-370-8675. So bu mọ́lẹ̀ tó yí Lágélú FM lẹ ti ń gbọ́. Ẹ lóòótá ló wà ń bẹ̀ o.
2: Ẹ káàsán o.
0: Ẹ mọ̀ káàsán mọ́ mi.
2: Abilékọ Adépọ̀jù láti Olódò ni ẹ kú ètò.
0: Láti bo.
2: Láti Olódò.
0: Olódò mọ̀mọ́ mò ń gbọ́ yín.
2: Bẹ́ẹ̀ni. Akinyin ni ẹ kú ètò. Mo fẹ́ mú béèrè ni o.
3: Ó yẹ mú béèrè mà.
2: Ìbéèrè karùn-ún.
3: Ìbéèrè karùn-ún. Nǹkan márùn-ún péré náà dẹ̀ ni ibere karun won ni ke pa owe yoruba marun to ni oruko ilu ninu
2: ilu
3: be ni ma
2: thank you mo ba o awo mama te ma re lo ma
3: oruko ilu o lo wa nbe ba
2: Doctor, ni oruko gaga bi na ni awolu mo pe oruko imu are lo mo
3: won ni ke pa owe yoruba marun to ni oruko ilu ninu e wa so pe awolu mate imu ara ilu mo oruko ilu wo lo wa nbe
2: okay mo wa je un wejo un rosle but ibadan ibade se gbe ba be nikan kan ko wa ri
3: hello se ki fun leyo kan
2: e fun leyo kan
3: o n lo yo o n kan ju ara fi ala fi
2: ore bi kan ore bi kan ah e da wo ti ye mi ba yen eh wo ti ko be le se lo re
3: so we niyan
2: o we na ma le na
3: ojo oro ni kini won ko be lo se nlo rin awon oro aso je ni se pa won mo gboru nkan kan lo nlasa awon na nlasa to je bi won ma pe ni ehun bi apara
2: e ma be tobo e wa gbagbe mi mo ni nkan kan lodo yin tele o
0: mama yin ni awon je ni jejo abi
2: ni je dogo
0: Oya
2: be tobo kono ga yin le
0: o je pe mi le kan pe recharge card hello yes
4: e ga jan o
0: e ga san ma
4: e ku eto olorun je ko baje gavari o ye mi lati
3: mr gavari bere karun wa nle
4: ah mi mo e je mu bere mi
3: o ye mu bere tin sir
4: Ibere lekeje.
3: Ibere lekeje.
4: Bẹni.
3: Won ni ke daruko ilu mewa pere ni ipinle Oyo.
4: Oyo.
3: Akoko.
4: Ibadan.
3: Odi meji.
4: Ipeyin.
3: Odi meta.
4: Oke o.
3: Odi merin.
4: Tati.
3: Odi marun.
4: Awaye.
3: Adu awaye. Odi mefa.
4: Ipako
3: odi meje
4: isemi ben
3: odi mejo
4: oke amu
3: se awon bi te en daruko yen even gan ni badan gan ale se won pe awon bi kan wa to wonu ara won isemi te daruko yen ba te di daruko ipako yen te tun ba kan daruko isemi mi ni fun loke amu eyin na ma bo se tele ra won be yen
0: atun e tun sumo pa bo mi
4: eleko ki
3: sa
4: eleko ki
3: eleko ki oya e daruko meji
0: si odi mejo
4: iwo
3: ni badan iwo loyo state se pin ile oyo ni wo wa Mr. Gavar. Emi na lele da temi o. Mo ni ke daruko ilu nipinle Oye wa daruko iwo.
0: O be sa ka mo lori. Anya,
3: ibere ti en mu yin de ro dada.
0: Zero 9123008675 number ton fin pe wa niyan hello ta lo wa nbe
5: hello Mrs. Mary Adiosun ni lati ido
0: Adiosun le ina nje
5: ido lati ido
0: e mo ni oruko yin
5: Mrs. Mary Adiosun lati ido
0: Adiosun le mi na nje Mary ni ya mi nje
5: ah emi ni an ya yin no ah ko mo ni ya bu mi number to ra ni o
0: omo te bi ta le mi
5: Ah, omo lo le na ni oni domo ta.
0: Fi baba
5: mi. Omo le ni. Omo le ni ah, omo omo baba yi o. Number to ro ni egun mi o.
0: Me ba mu ni.
3: Number keje yi. E je kin fun yin, amo ele ti baba to daruko yin ti daruko lo e ma daruko e mo. Se kin fun yin.
5: Oya again try re.
3: Won ni ke daruko ilu mewa ni ipinle Oyo.
5: Ni Ibadan.
3: Won ti daruko e tele.
5: Ah. Wa fun mi number ni igba na.
3: O fun yin ni Ibadan.
5: Ibadan.
3: Ekini.
5: Oyo.
3: Odi meji.
0: Odeji.
5: Oyo Ibadan.
0: Ondo Akure.
5: Tara o.
0: Wa de ni Oyo Ibadan.
5: Oyo. Ewo, e ba fun mi number ni baba.
3: Oye mu number mi.
5: E fun mi ni number kerin.
3: Number kerin.
5: Eh.
3: Won ni kini oruko mi? Nile Yoruba ti a tun pe eku egun. Ki loruko mi ta tun pe?
5: Eku egun.
3: Be ni ma.
5: Won ma pe ni aso aterigba egun.
3: Aha. Kori be ma. To ba ti eri ko je atewogba. Se n pe awon ede adugbo
5: wa. Aterigba ni mo pe o.
3: Ma mi.
0: Kori be.
3: Egbo. Mo ni ko je atewogba. Se n pa awon ede adugbo wa. Awon ede gbogbogbo de wa to je universal language. A de ni dialect. O le je dialect ni te n pe lapa todo ti yin niyan. Amo ko se atewogba fun gbogbogbo. To je pe te ba pe gbogbo yen ti mo pe nkan te nso niyan.
0: Omo te je ka won mo ologbojo mo soro. Won ma
5: ku.
3: Ina ni mo ni ki loruko mi ti Yoruba n pe eku egun.
5: O se die baba. Pe mi se ma pe lodo ti wa nu o.
0: Nbo lodo ti.
5: Side Osogbo.
0: Osogbo nbo lodo yin losogbo.
5: Ado wa losogbo. Mo ti po losogbo ti pe Ibadan mo wa n gbe.
3: Mami, mami eran ti ago.
5: Ago. Ah.
3: Se be ni abi beko?
5: Be ni.
3: E ma ba wa bo.
0: Ze wa di to gbangban. 0912370 8675 number to wo bi gangan ni yen. Ti won fi n pe wa, ti won fi n da ti 0912370 8675. Hello, sir.
6: Hello, Kaso.
0: Emma Kaso.
6: Oh, come in, sir. Go out and I'll be better.
0: I'm going.
6: Momo, Iberi Karo.
3: Iberi Karo.
6: Then
3: you want to tell him, I want to see down, see. One care about where you're about, Maru. Tony, you call it Lu, Nino.
6: Oh, you're about Maru.
3: Bẹ́ẹ̀ni sá, tó ní orúkọ ìlú nínú.
6: Ó pàtàkì ọdí ẹ̀rọ bàbá. Ẹ fún mi ń bèrè mí.
0: Ẹ̀yin lẹ mú bèrè karùn-ún.
3: Ẹ̀yin lẹ mú bèrè karùn-ún.
6: Ọjà ẹjẹ mú bèrè kẹrin.
3: Ẹ máa bá wa bọ̀.
0: À ń ṣàlàyé dáadáa lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jẹ́ kí n ṣe báyìí kó tó di pé ń lọ tajà. Káàṣì ẹ̀ ẹ gbọ́ káàṣì ẹ̀ dáadáa star 347*1004*2#. Intẹ́tẹ̀ sórí fóònù yín ẹ mú fóònù lọ́wọ́ *347*1004*2#. Tẹ́ ẹ bá ti sẹ́ndì àbí pé mélòó lẹ fẹ́ ta ₦500 lẹ́yọkan. Ẹ mú iye tẹ́ ẹ fẹ́ ta ẹ kọ́ bẹ̀. Ẹ tún sẹ́ndì ẹ àbí pé bò lẹ ṣe fẹ́ sanwó. Ṣé bank transfer ni àbí USSD ẹdílé mú ó pè kan 1 ó pè kan 2 tẹ bá ti mú tẹ tún send ẹ account number tán bá gbé wá yẹn ẹ kọ́lẹ̀ tàbí kẹ screenshot kẹ wá lọ lé oní POS kẹ lọ fowó sí tó bá ti bá yín sanwó yẹn tó wọlé wọn á mẹ́sẹ̀jì lórí fóònù yín padà pé ẹ ti wà lára àwọn olóríire ló bá tán k ki fonu yin o ti mo ku ke e wo eyan meji lo je lana ta pe ti won gbe a yi mi ne be ba tin ta e ma to ta ba ta ta ba to yo pada derun ni din e je ndoke lo mo fe taja oya dola po
7: Lagilu FM 96.7
8: Jide nitori mi o jide
9: Ipe wo li adi lori atamata yo tun se wonderful
8: be ni
9: orun ojo kewa ninu osu kewa laago mewa
8: orun aba mi
9: orun ojija kade nla
8: orun ojija gbara to lagbara
9: orun ogbe nija orun ta won mo israel wo nu ogbe kun lo
8: orun ta gbe steri nija to da yaba
9: orun ojo kewa ninu osu kewa laago mewa
8: akori to su yi ni liberation and celebration
9: itusile atadoyo
8: o tin tiraka ti goke bo lowo ogun adeni mole
9: asiko ti tun lati gba tun sile
8: bi prophet io ati prophet FTO Adelori Atamata yi
9: yo se ma soro ase saye gbogbo eniyan lojo na
8: o ma waye o lojo kewa osu kewa odun ta wa yi laago mewa sale lo ma bere
9: lifi esi atamata se lifi proof loluwe pe dani lu ibadan
8: gbogbo eni to be wo pelu gbagbo re
9: yo ro mi ibudu agbara gba
8: pelu gbogbo eni to gun diwo ati dena ba bada
9: yo lanfa ni lati po si atamata se
8: ogun re ni lati se idi aja o
9: ona ala
8: jeje mi mo na gbe yo fun gbogbo eniyan to be wo lojo na
9: mura o iwo na o si jeri sagbara olorun
10: isi wa mi kon ni mo pekele o
11: Jesu nikan ni eto tuntun ti o ma waye lori ikanni yi ni gbogbo ojoru Wednesday ni dede agogo meje si ago meje abo asale nibi ti a ti ma gbo oro Olorun ko eko bibeli lati enu iranse Olorun Reverend Idowu Animashan of World Hope Ministries Badeku
12: akiyin ta bo si ori eto wa eto ye Jesu nikan
11: e ma pade baba Idowu Animashan lori eto ti a pe ni Jesu nikan ni Lagelu 96.7 FM ni gbogbo ojo Wednesday ago meje si meje abo asale ni o ago meje si meje abo asale ni o Jesu nikan ma gbo o si di alabuku fun

0: arákùnrin jọ̀wọ́ fún mi lómi tútù kan òrùgbẹ́ ń gbẹ mí.
1: Ọ̀gá mi ẹ gba omi Showbox bottle water kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
0: Omi yìí dára ó gbayì kódà ó tuni lára pẹ̀sẹ̀ ó mọ́ lóló ọkàn mi balẹ̀.
2: Omi yóò lọ ta o.
1: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀ pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kódà fún mímu gbogbo ènìyàn ládùúgbò nínú ilé lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate second gate Àpáta Ìbàdàn. Ọ̀fẹ́ làbàyí gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pè sórí 09035104468 tàbí 08951013. Láìsí omi kò sí iyè. Showbox bottle water omi tó dára.
3: La lọ̀rọ̀ bàbá làákì yé ní bọ̀rọ̀ láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí lágbo òṣèlú ètò ìlera ètò ẹ̀kọ́ ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín Abídèmí Àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀la lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀la lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó àtirò. Ẹ jẹ́ ká jọ gbọ́.
4: Ore ọ̀fẹ́ ṣá ni mo rí.
5: Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Àánú Olúwa sì wà síbẹ̀síbẹ̀ pẹ̀lú agbára tó ń gbani lọ́wọ́ aninilára. Mú ni gòkè ìṣẹ́gun àti ìṣelógo lọ láti kéde tan ìrere agbára àánú yìí ní CAC Májẹ̀mú Àánú ṣe ṣàgbékalẹ̀ torí rédíò tí a pè ní Agbára Àánú. The mercies of the Lord remain powerful and mighty for salvation and the breaking of bondage. Join us as we explore and seek the mercy of the Lord in a power-packed radio program themed Agbára Àánú on Lagelu 96.7 FM. Prophet Adi Agbotimileyin ni Olorun yo ma lo lati mu eto yi wa si wa leti ni gbogbo ojo Monday 6:25 AM, Tuesdays, Wednesdays 6:30 AM, Fridays 6:55 AM lori Lagelu 96.7 FM. Prophet Abel Taiwo Ojo lo ṣagbátẹrù eto yi. Jesu Christi Oba Àánú ti ṣetán láti fàánú gbà wá. Ẹ jẹ́ ká jọ jàǹfààní orí ọ̀fẹ́ Olúwa nínú ètò agbára àánú lọ́sẹ̀ yìí. Jésù lolúwa.
6: Gbogbo ọ̀nà nílé títí fi ń fani mọ́ra lára àárọ̀. Kọ́ọ̀bù kan, bóòní kan, lásìkò kan náà.
7: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ṣẹlẹ̀ lánàá.
8: Ìwọ náà kò ojúmọ́.
7: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
8: Ó dáná sọ ká gbọ́.
7: Àbí.
6: Pẹ̀lú Lipton tea, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tea, ó wà fún ìṣọ̀kan.
9: Ìlera lọ́rọ̀.
10: Kàrà ó jí pépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ń lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣangun-ṣangun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
11: Ìgbà ìdá, ó máa tún, ó máa tún, ó láàrin.
1: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọ̀la àti iyì lọ́nà, oṣù rí ilẹ̀ gbá, oṣù rí ilẹ̀ gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíbọ̀ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀. Kí wá ló dé tó ń dọ̀dọ̀ ẹ̀? Ṣe ẹ̀tún fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ tí ẹ bá wín ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pé back to back. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀

0: Eka abo padà látẹ̀ka polówó ọjà wa. Mo ti ṣàdéhùn fún yín pé tí n bá ti tẹ̀ka polówó ọjà dé, 25,000 naira kọ́kọ́ ni màá kọ́kọ́ yí. Ó ti ń rọ́ọ̀lù, ó ti ń rọ́ọ̀lù báyìí, 25,000 naira. Ó ti ń rọ́ọ̀lù. Gbọ́n, ẹ má jẹ́ ń dá yín lágara. 0912307-8675 ni nọmba tí wọ́n fi ń pè wá wọlé. 0912307-8675 ẹ pè wá lórí ètò ṣòbù mọ́ ẹ jẹ́ àjọwọ́ ẹ̀yìn tẹ́ gbédè tẹ́ mèdè. Ó yá ta ló wà ńbẹ̀? Hello.
1: Hello.
0: Hello ma.
1: Ó pè láti ológun ẹrú.
0: À ń gbọ́ yín ma.
1: Ìbéèrè tí wọ́n dáhùn tán yẹn pé ká dárúkọ ìlú mẹ́wàá nínú ìpínlẹ̀ Ọ̀yọ́.
2: Bẹ́ẹ̀ ni ma.
1: Èmi ò fẹ́ dáhùn.
2: A wà pẹ̀lú yín ma.
1: Ìdítì.
2: Èkínní.
1: Awẹ́.
2: Odi méjì.
1: Ìlọ́ra.
2: Odi mẹ́ta.
0: Ìyọ́nyà.
1: Ògbómọ̀ṣọ́.
2: Odi mẹ́rin.
1: Ṣákí.
2: Odi márùn-ún.
1: Èdè.
2: Mẹ́fà.
1: Àgọ́ ààrẹ.
2: Méje.
0: Ìyọ́ oníyà.
1: Àgọ́ àmọ́dù.
2: Mẹ́jọ.
1: Ìgbẹ́tì.
2: Ìgbẹ́tì mẹ́sàn-án.
1: Ìṣẹ́yìn.
2: Mẹ́wàá ẹ pàtẹ́wọ́ fúnra yín. Tàbí ká pe àkàbà tí wọ́n ń gbà gun oyè Olúbàdàn abala méjì ló pín sí. Abala ẹgbẹ́ àgbà ìyẹn civil line àti ẹgbẹ́ balógun ministry line. Wọ́n wá ní kẹ́ ẹ sọ fún wa àkàbà mélòó ló wà ní igun kọ̀ọ̀kan.
1: Ó pàkà sọ o.
2: Ṣé kí n sọmọ Ìbàdàn ni?
1: Ó pàkà sọ bàbá Ṣídìkì ní ìjọba Ìbàdàn o. Ogun so ti ri mi o.
2: Àmọ́ Ìbàdàn ló fi
0: ọpẹ́ Ìbàdàn.
1: Ìbàdàn mo gbé.
2: Àmọ́ Ìbàdàn lọ́kọ́ mi.
1: Ìrògbó mọ̀ṣẹ́ lọ́kọ́ mi.
2: Bọ̀ ẹ́ tí mú mi Ìbàdàn jẹ́ ti mọ̀ dáadáa.
1: A mi ìmọ̀ o.
2: Ẹ máa mọ̀
1: lédi. Mo kàn mọ̀ pé wọ́n máa ń dàgbà. Wọ́n máa ń dàgbà ní àbí wọ́n máa ń tò bó ṣe bá ṣe ti ọba.
2: Ṣé pé wọ́n máa ń tò ni? Ó níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ láti káàkọ́ lọ rólé ìyẹn mọ́gàjì kan tó wá máa sún. Sún débi wọn fi di ẹni tí Ọlọ́run bá kọ oyè Olúbàdàn mọ́ tí wọn fi débẹ̀. Ẹ máa bá wa bọ̀.
0: Ẹ gbọ́ olóòdù dáadáa. Káàṣì ẹ̀yí 25,000 naira kọ́kọ́ ta lónìí. Nọ́mbà yẹn parí pẹ̀lú 4107. 0805 ló bẹ̀rẹ̀ rẹ̀.
3: You have 1 minute remaining.
0: Hello? Hello? Hello? Hello?

0: asoma.
1: Yes, sir. Sister Lani, your last word.
0: Oh, yeah, mama. She's a boomer.
1: My boomer?
0: Mm. Oh, yeah. I'm going to go back and let you. Let you meet it out.
2: Ibere kan wa nle ibere akoko na de wa nle
1: e da kan we ti so pa ni sin ni mo fa gbiyanju re boya mo le mo
2: o ya
1: e ta so pe igun akoko pe igbesa mele won mo gbe
2: be won ni ninu lana oye olubadan se mo pe igun meji ni o pin si
1: eh
2: ani igun egbe agba iyen civil line a de ni igun egbe balogun iyen ministry line on wa ni akaba melo lo wa ni igun kokan abi igbese melo lo wa ni igun kokan
1: igbese balogun 23 ni igbese keji 22 ni
2: kilo fa ti igun ti balogun fi je 23 iyen meta le logun
1: eh to sele ni pe balogun gangan o na lo mo n pe lo mo n pe akaba tele olubadan
2: mo understand ni kon te so in te ba so ni pe se n pe ni igun ti egbe agba civil line leyin otun olubadan wa di olubadan amo ni igun ti balogun a ma ni osi balogun won wa promote si otun balogun won wa di balogun gangan lati balogun gangan wa se wa di olubadan
1: balogun wa di olubadan
2: idi ti won fi je 23 niyan egba ibere karun yi na se le gbianjo e
1: ah yin fe karun o yin mo
2: mami kilo de ten sa
1: e mo we
2: ah ah eyin mami e mo we
0: so mo we to kan on mi mo we o
2: ma
1: e fun mi bere kejila
2: ibere kejila
1: mm
2: won laye atijo awon king representative kini won pe won
1: awon representative
2: mm laye atijo awon king
1: abi ni lulu
2: ni lulu awon king representative fun apere nsin yi e mo pe ni orilede wa Nigeria a ma ni awon ambassador lai awon orilede mi iru ele ti won fi aya gomina ana ni pinle oyo ti won fi won je so ye yin sin yi se mbe laye atijo na awon ilu to ba gboro to ba je ilu nla won ma ni asoju lawon ilu kereje kereje ti won ma mu isakole wa
0: nbo nbo hello
3: hello
0: hello sir mo npe yin lati lagelu fm ni sir baba se ta kashe ni se jeri
3: no sir
0: e jeri oruko yin adugbo obo
3: oruko mi lele adunle
0: lati soka baba ti je 25000 naira bayo customer care ma pe yin o ati pe yin tele te gbe o abinu abinu ka se ni oya ya
1: won gba ni o
0: oya
2: iru awon asoju yen kini won ma npe
1: awon ajele
2: ajele egba egba egba inu mi de dun sin oya mu bere keta to ka de le
1: ibere ogun
2: ibere ogun se mo pe ninu form ti a ma gba yen leyin tan ba ko pe your surname oruko baba re your first name oruko abiso your middle name oruko mi to nje ta ba wo lo garaga won ko nationality iyen oruko orilede re won ko state won ko town amo won ma fi bi kan sibe ti won pe ni gender kini gender yen ni oro yoruba
1: ayuru ta je ni boya kun ila je boyo ti ila je ni boya ko ababo
2: boya ko ababo
1: gender
2: mi loro kan ta le pe
1: boyo bi ni agokun ni ani gender
2: gender je bem oni in be se pe yen kokuna to
1: wa ta ka so boya ko abako ni wa
2: mi o so i down si nkan ti won bi wa lere ani gender yen ki la le pe loro yoruba
1: gender
2: se mo so pe male nisin a mo pe okunrin ni tan ba ni female a mo pe obinrin ni okay ki wa ni gender
1: iru ipo wo la je tabi uru eyan wo la je
0: e o ni ise bo ni ise isenu pe abi
2: bo la se ma pe to ma fi gun mo mo pe mo nkan te nso o
1: eh
2: ba la se le pe to ma gun e fun mi
1: akombabo
2: mami wa la akombabo eh mami eroti
0: eja so fun yin eja so
2: eroti eya bi tabi eya ibi a ma wa short e a pe ni eya bi
1: eya bi
2: beni eya ibi
1: eya ibi
2: beni ma
1: eh eya ka e fun mi meji meji na mo gba lojojumo e fun mi ri
0: eh gba meta loso ti mo
2: kilo pari number yin ma
1: number ni 1230 ni 1230 lo pari e meji meji mo gba lojojumo e fun mi ri
2: ijo ke ma gba meta ta te ma da card yin pada fun yin na àmọ́ jọ́mbọ̀ tí ẹ ṣì máa gba mẹ́rin náà
0: ọjọ́ ń bọ̀ tí wọ́n gba mẹ́rin
2: náà ọjọ́ ní kẹta káàdì ìpàdé
0: wọ́n ti ń gbìyànjú màmá tó wá jẹ́ màmá dáadáa ẹ̀yìn sọ lórí káṣẹ̀ 50,000 ni mo fẹ́ yí báyìí 50,000 naira ẹ̀jẹ̀ ń sáré yí ẹ̀jẹ̀ ṣé àwọn ìbéèrè kan wà tí a ti dáhùn
2: lẹ́yìn ìbéèrè karùn-ún yẹn
0: ọ̀gáfẹ́
2: kí wọ́n lè dáhùn rẹ̀ béèrè tó rábẹ́lẹ́ fún lórí facebook kan pé kí wọ́n dárúkọ kan pa òwe yorùbá
0: márùn-ún
2: tó ní orúkọ ìlú nínú
0: ẹ̀yin tẹ́ wà lórí facebook lágelu 96.7 fm
2: abarẹ tó gbà
0: yorùbá ẹ bá fẹ́ dáhùn rẹ̀ náà ẹ bá dáhùn rẹ̀ láti bẹ̀ àmú yín lórí facebook lágelu 96.7 fm àwọn èèyàn sì wà ń bẹ̀ bàbí àti wọ́n ń kí wa gan wọ́n wà ń bẹ̀ adédayọ̀ ọmọlára rukayat wọ́n ń kí wa wọ́n ti dáhùn tìlú ti ń bẹ nípínlẹ̀ ọ̀yọ́ làwọn ń dáhùn wọ́n ti ń dáhùn rẹ̀ bẹ́ẹ̀ o wọ́n ti ń dáhùn rẹ̀ o mo ti ń rí o samuel amọ̀ wọ́n ti ń dáhùn rẹ̀ ọ̀làdélé sunday mú yìí wá ẹ kú ètò láti gbáre mú làwọn ń sọ ṣùgbọ́n adédayọ̀ ọmọlára rukayat wọ́n ní òwe yorùbá yẹn pé ají ṣe bí ọ̀yọ́ láàrí ọ̀yọ́ kì í ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan wọ́n ti ń kọ òwe bẹ̀ ẹ̀yin náà ẹ lọ wò ó mò ń bọ̀ ẹ jẹ́ sáré yí kàṣẹ̀ ó yẹ máa kà á máa dáhùn rẹ̀.

0: ètò agbára ọ̀rọ̀ yìí ń wáyé láti inú ìjọ CSC Power and Authority níbi tó lu àti ń lo wòlíì olùdarí Adédèjì àyànfẹ́ tá a fi ṣe àkókò yìí rán láti fi agbára ọ̀rọ̀ sọ gbogbo olórí búkúdó lóríire níbi tí àgágbé ń dọlọ́mọ tí arúgbó ọjọ́ sì ń sọ gbogbo ọ̀pọ̀ ẹni ẹ̀yìn dẹni iwájú àkókò sì rèé o Wednesday aago mẹ́sàn-án sí aago méjìlá wákàtí ọ̀nà àbáyọ Solution Hour a lè rí wòlíì láago méje sí mẹ́sàn-án kí sì tó bẹ̀rẹ̀ tàbí aago méjìlá sí méjì lẹ́yìn ìsìn Thursday ìsọjí ìrọ̀lẹ́ aago mẹ́fà sí mẹ́jọ Sunday aago mẹ́wàá sí aago méjìlá àbọ̀ àkànṣe ètò àtoríṣe ọjọ́ mẹ́ta tó parí oṣù kọ̀ọ̀kan orú agbára Friday tó kẹ́yìn oṣù kọ̀ọ̀kan ó yá wá gbéra ńlẹ̀ kó wá gbàre lẹ́sẹ̀ Jésù pẹ̀lú agbára ọ̀rọ̀ nínú ìjọ Christ Apostolic Church Power Authority number 2 Soyombo Street off Kola Road Apata Ibadan pe woli sori ago 0059152504 ati 0032592001 akoko to o ya dide wa gba iselogo ninu agbara oro ti gbogbo wa yo sese o
1: ogo ni fun oluwa ni oke orun mo tun wi like asi pe
2: Lagilu FM 96.7

akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run àgbàlagbà tí gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbàdìgbàkúgbà onígbàtọ̀rọ̀ gbanigbàngbà láwùjọ àwọn àgbààgbà gbanigbanigbanigbani alágbára ti gbanilọ́wọ́ alágbára ti fipá gba agbada lọ́wọ́ alágbada sápata málágbada lọ́rùn málágbada ṣùgbọ́yà kàtàǹdì ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà ilé ìta gbìn tó takàn gbangba sí gbangba wálẹ̀ yíká àgbáńlá ayé tí ẹ ti ń láǹfààní àti gbọ́ wa ń dédé àkókò yìí a máa tún kí yín kúrò lẹ́ o àṣeyín pẹ̀lẹ́ o torí wípé ọlọ́run tó pa wá mọ́ tààtà bíi tẹ́tẹ́ láyà àjẹjọpá tó ń padà bọ̀ ọlọ́run náà lọ́yẹ̀ ká kọ́kọ́ fọpẹ́ fúnna akínyín káàbọ̀ ságbàlá òdìdẹ̀ rẹ́ àgbàlá òdìdẹ̀ rẹ́ ibi ẹyẹ retí fọhùn bọ́ ta ètò tòní òtún la tan bọgi torí yọ̀lá gbà á pọ̀ kọjá kàsí nǹkan ẹ ti mọ̀ pé bàbá ti balẹ̀ sórí ètò báyìí ìmọ̀ alágbára pọ̀ ni túndé ọlá wo lóòótọ́ ètò yìí ọlágbà á pọ̀ o níbo ló wá fọ́kọ tiẹ̀ sí báyìí tó sápá olúwẹ̀ lórí tán yányán nírọ̀lẹ́ ti tòní mo rò pé ọṣẹ tó fi gbẹ ohun owó nìkan ní ń gbé wá ọlágbà ọpọ ó wúkú ńbẹ lọwọ rẹ ọlágbà àwọn tó jẹ àtọpinpin tá àdìjọ ń ṣe papọ adémọkùnwá gbẹngà fúnmi gbẹǹrọ adéṣídà sunday àti bẹẹ wọn lọ bẹẹ wọn bọ bẹẹ tí edori fortune lọhùnún nírọ̀lẹ́ tòní lẹ́ẹ̀kan sí mú ìsọ̀ síwájú pé ọ̀tún lágbà ọpọ lónìí ṣéun àríbíkọ́lá lóko mi the special one lèmi ló torí ìjókòó náà gbádá ńlá mìlẹ̀ǹgbẹ̀ níwájú olódùmarè ọmọ ajípolówó ọpẹ́ tatata iná ń jò kiri ọ̀sá iná gorí ilé fẹjú tòótọ́ akí gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa ńlẹ̀ yìí títí tó fi dókè òkun pátápátá gbogbo ẹ̀yìn tẹ̀ ń láǹfààní àti gbọ́ wa lákòókò yìí pátápátá ńlá sí lu yín lọ́gọ ẹnu ẹ̀gín tiẹ̀ tó wọnú kúnkùn du ètò lọ lónìí àbíbù tó wá láti bẹ̀rẹ̀ ń jọ sí à ń retí feedback lọ́dọ̀ rẹ o ṣé ìyàwó rẹ ti lọ rèé bẹ̀rẹ̀ iṣẹ́ padà ṣe ti padà fi sẹ́nu kọ́ṣẹ́ gbogbo ọmọ nàìjíríà pátápátá ni wọ́n fẹ́ gbọ́ feedback látọ̀dọ̀ àbíbù àbíbẹ̀ náà kọ́ ló kọ́ rẹ tó wá láti bẹ̀rẹ̀ torí pé ọjọ́ ọ̀la ọmọ ìyá ọmọ 21 years ni ọjọ́ ọ̀la rẹ̀ ṣe pàtàkì sí wa ó ṣe pàtàkì sí gbogbo ọmọ nàìjíríà bó tiẹ̀ jẹ́ pé àwọn àṣìṣe ránpẹ́ ránpẹ́ bá wà àwa lè torí bẹ́ẹ̀ ká wá wò pé kí gbèsè ayọmọ yìí wá rí bí ó ṣe máa lọ náà nu rọ o ṣé ẹ ti fi sẹ́nu iṣẹ́ ìyá adédọyìn àbíbù bó o ni ìyàwó rẹ só ti padà sẹ́nu iṣẹ́ ti ń kọ́ báyìí ń bo ló gbé dé dúró fún wa ní feedback ká láǹfààní àti wo bí nǹkan ọ̀hún bó ṣe ń lọ lápá abẹ̀hùn ẹ wo ọmọ nàìjíríà òní òrò kọ́lọ́mọ ó kìlọ̀ fọ́mọ rẹ̀ ṣùgbọ́n ó ṣe ni láàánú pé àwọn ọmọ tí ń lọ rèé sìn rúùlú láti ìpínlẹ̀ ọ̀yọ́ nípínlẹ̀ bòmíì tí wọ́n pè wọ́n ẹ̀yìn jẹ́ kò lé bí ọdún mẹ́wàá báyìí náà táwa náà lọ rèé sìn rúùlú nípínlẹ̀ ẹ̀dó àkókò ìgbà náà ni kò sí pákà ń leke pé bóyá ẹ̀rù ń bàyàn lójú ọ̀nà pé kinní kankankan ìgbà wo nàìjíríà wá dàbá yìí ná ìgbà wo ni orílẹ̀-èdè bàbá wa tá à ń pè nàìjíríà ìgbà wo lọ dàbá yìí àní wọ́n ni wọ́n ń béèrè ₦950 million tó kú ₦50 million tí ó fi pé ₦1 billion lọ́wọ́ àwọn òbí agùnbánirọ̀ tí wọ́n jí gbé tí wọ́n ní wọ́n wọkọ̀ láti sàmọ́ndà nítòsí wáhàyín tí wọ́n sì ń lọ sí ìpínlẹ̀ míì láti lọ rèé sìn rí olú bàbá wọn. Kábíyèsí rí ọlọ́run bá ń gbé instrumental kàyéfì bá ń gbé òkè náà ń padà bọ̀ wá.

0: tó ẹyin àgbààgbà tẹ ń bẹ ńlẹ yìí tẹ ẹ sì ń láǹfààní àti gbọ wà mo ní láǹfààní àti kọkọ tẹyin ò bọ ta náà kó tóó di wípé ọjọ bora kí wọn bá lè padà síbi tí wọn ti gbé wá ó yẹ ajá lọ sínú kòókòdú ètò ganan nírọlẹ yìí ó ṣèyìn láàánú fún àwọn àgùnbánirọ yìí torí wípé kò sábì àmọ tí ó gbọrọ eléyìí tí a fẹ tẹbọ ta yìí tínú rẹ ó dùn pé ha ṣé àwọn ọmọ tí wọn parí ilé ẹkọ tí wọn sì lọ rèé sìn rúùlù náà ní kíní ìṣẹlẹ sí ẹ dákun ìbò la fẹ bá yàrá já nílẹ nàìjíríà ìbò la sì bára wa dé nílẹ nàìjíríà nígbà tí àwọn tí ó jẹ ògùn ọjọ ọla tọwa di wípé àwọn náà ni là ń ṣàlàyé báyìí pé tó ẹyin kíní ọhún omi tẹyìn wọgbìn lẹnu ẹja gbọrọ lẹnu nǹkan tó jẹ òbí àwọn ọmọ yìí nígbà tí wọn bẹrẹ sí ní tarapòrò pé nǹkan mà ti ṣẹlẹ ọmọ nàìjíríà má gbà wá ẹ tiẹ̀ já ti bí ìsáná kí èso ogun gbà wọn ní kìyàn lọ́wọ́ 950 million wá ẹja gbálà yìí tí ayé ìtọ́sọ̀nà ọmọ nàìjíríà.
1: ọmọ mi akande morufat ó lọ saf ní abia state ó dẹ̀ gbéra ní park lánàá mọ́tò yẹ gbéra láti samanda ní àgbo mẹ́sàn-án láàrú àná so ògbà tó di bíi 10 wọ́n sùn ní after onisha ló ní wọ́n ti park táwọn ti sùn so torí pé à ń mọ́nísọ ara wa bọ̀ tó gbà tó di bíi 4:30 mọ́tò wọn gbéra padà wọ́n ń lọ adẹ̀ ń wò pé wọ́n ṣe ń lọ níta kan rí ni pé ó kàn ṣàtìwá kọ̀ọ̀kan kidnapper tó kọ báyìí ó kàn fi miss call tẹ̀lé ni àtìgbà yẹn àárín bá sọ̀rọ̀ gbogbo mẹ́sẹ̀jì tá mẹ́sẹ̀jì ẹ̀ kò rẹ́spọ̀n kankan mọ́.
2: ṣé ká tó kàn fún fáàmù.
1: àti débẹ̀ wọ́n kàn fáàmù ẹ̀ ibo gan-an torí ìbejì ni ìkejì ẹ lọ sẹ́nugun òun ti wọ́n ṣà ń ṣe fídíò fún ìyẹn ló ń sẹ́ǹdì ẹ̀ àríbàgẹ̀ gan nínú mọ́tò yìí pé mọ́tò wọn ni the only driver nìkan ló escape mọ́tò kejì náà wọ́n ní èèyàn márùn-ún ni wọ́n gbé nínú ìyẹn àwọn yòókù escape pẹ̀lú driver so gbogbo passenger yẹn yìí zina 19 láwọn tó gbéra láti ìbàdàn táwa ṣì mọ̀ mo bẹ ìjọba orílẹ̀-èdè nàìjíríà àti gbogbo àwọn tó wà ní ìkápẹ́ ẹ̀ṣọ́ aláàbò àtàwọn ẹniwà èsì gbogbo tí a bá rí kí wọ́n jọ àwọn náà ò ní fojú sunkún ọmọ o ọmọ wọn ò ní rárìnú ẹ̀ ní dààmú o àsìkò tó yẹ ká máa yọ àwọn náà ò ní níbànújẹ́ o kí wọ́n jọ ká ṣàánú mi ká bá mi láwọn ọmọ yẹn kó jáde o wọn ní dààmú o ọmọ tá a ti rí látìlẹ̀ púpẹ́ tó fi wáyé pé wọ́n á jáde tán lẹ́sùkọ́ lọ sáfù lásán tí lọ sórí ìlú ìlú rẹ̀ wọ ọlọ́run ṣàánú mi o.
0: ọ̀yà ẹ máa bọ̀ lórí ìkànnì facebook báyìí ẹ wà wọ́n kíní ọ̀hún gan ìṣẹ̀lẹ̀ gan-an ọkọ̀ ọ̀hún ibi tó gbé dé dúró ibi tí àwọn ajínigbé ti dá wọn lọ́nà tí wọ́n sì kó gbogbo wọn lọ sínú igbó. ẹ̀yin abiyamọ ayé ẹ̀yin wòlíì ńláńlá ẹ̀yin àfáà ìjọba alẹ́ nàìjíríà ẹ dìde sọ̀rọ̀ yìí torí wípé ọ̀rọ̀ yìí ń bọ̀ lókè ń bọ̀ ńlẹ̀ àwọn báyìí là á dẹ́ẹ̀dẹ̀ o. ìyá tó rí ọmọ láti primary school tó sì kú kọ́mọ lọ rèé sìn rúùlù táwọn ajínigbé sì jébé ọ̀yà lórí ìkànnì facebook ọbalànà bá ń tẹ fídíò ọkọ̀ àkọ́kọ́ táwọn ọmọ yìí wọ̀ ibi wọn ti dá wọn dúró bọ́ ti yìnbọn sí táyà kẹwù tí táyà kọ́kọ́ fọ́ lórí eré tí dírẹ́bà ń gbìyànjú àti dùú bàlàbàlàbàlàbàlàbàlà kọ́ wa tó di wípé wọ́n ká wọn mọ́bẹ̀ lójúgbó. bá ń gbé fọ́nrán sórí ìkànnì facebook ńbẹ̀ láti mú àjọ àgbáyé ẹ dákun ẹ ṣàánú wa nàìjíríà ẹ̀yin ilẹ̀ òkèèrè tọ́lọ́hún tí ó fún yín ní agbára ẹ dákun ibi wọ́n ti kọ́kọ́ wọ mọ́tò ní samanda nìbàdàn agbègbè bẹ̀rẹ̀ òkè sojúgbó wọn ò wọ́ sọ́lẹ̀ o bó o láti gbé kí ọdún yìí kọ jáde sápá bí.
3: àwọn òbí
0: àwọn ọmọ yìí rèé o.
3: Better start coming now. Your children have been kidnapped. Our sister Rita Siwoda.
0: Samanda ni badan re mi won tu omo tori o.
3: We have
0: wọn wọ sọlẹ o.
3: And we are focused to the drivers.
0: Ah.
3: The drivers confirmed this.
0: Kabiyesi
3: Olo. That they
0: kidnapped
3: them. And they said the commissioner and the police and the soldier, they are already tracing the kidnappers.
0: Hmm.
3: So if you know you have children that you brought to the park yesterday morning.
0: Sembo.
3: 9 a.m. 11 a.m.
0: Hey.
3: Don't call me. We have been looking for your number.
0: Hey.
3: We don't know. Maybe they don't want to release your number.
0: Hey.
3: We want to contact you so that we can also alert you that your children have been kidnapped.
0: I won't be talking to Bunny.
3: If you know you have children that is going for NYSC, that came to this location yesterday morning, that took off around 9 a.m. and in
0: 11 a.m.
3: yesterday. This is the location. Bodi Jata Monda, this is Brava Hotel. If you know you have children that went to NYSC camp, Abia State, Imo State, Enugu State, better start coming now.
0: Hmm.
3: Your children have been kidnapped.
0: Hey.
3: Our sister Rita Siwada, they kidnapped them. This morning, we have all the videos evidence, and we have spoken to the drivers.
0: Yeah.
3: The drivers confirmed this, that they've kidnapped them. And they said the commissioner and the police and the soldier, they are already tracing the kidnappers.
0: Loma,
3: so if you know your children that you brought to the park yesterday morning, 9 a.m, 11 a.m, talk on me. We have been looking for your number. We don't know, maybe they don't want to release your number. We want to contact you so that we can also alert you that your children have been kidnapped. So,
0: oya ba gbe wa ba gbe fọran keji gangan ni eyin oko ti o gbe won bi o ti gbe sele gangan eh ti won kokko won ni won kokko yinbo fun taya moto ohun la tojugbo eh ngba won de be ko wa to de pe won attack won ton wa ko gbo wonu gbo lo ha imbo ni awon iya tojo sise ijoba e lowo osu sise ijoba imbo ni o ti 50 million e dakun eh eh fọran keji won re ah
4: at the first bus
0: be this.
4: They don't carry everybody, including the driver.
0: Hey, hey.
4: All of them.
5: No.
0: Boss,
4: you don't carry all of them. The first bus be this. Now the second bus, our own bus. Now our own bus be this. Our own bus be this.
0: Eh hey, hey, eh kilo se network on jule o ni network yo gbolo se bakan lakota wa yo dakun eh eh ki network won ko jule tori oro mo la nso yo eh, network na ogboro da bi te ba nso oro mo o ya ko yo poro mo eh eh
4: inside and comes be this that first boss be this
0: boss ya yeah, be boss meta ni won
4: pe first boss be this
0: boss ya kokko re o
4: you don't carry everybody including the driver
0: eh hey.
4: All of them
5: no.
4: You don't carry all of them.
0: Hmm.
4: The first bus be this. Now the second bus, our own bus.
0: Second
4: our own bus
0: be this.
4: Our own bus be this. Everybody, inside and commerce be this. Now that first bus be this. Now the first bus be this. You don't carry everybody, including the driver. All of them.
5: No.
4: You don't carry all of them. The first bus be this. Now the second bus, our own bus. Now our own bus be this. Inside our common bus. Now that first bus be this.
0: Here's the third demo.
4: Now the first bus be this. You don't carry everybody, including the driver. All of them.
5: No.
4: You don't carry all of them. The first bus be this. Now the second bus, our own bus. Now our own bus be this.
0: Eyin agbagba ten lanfani ati gbo wa. Adigba ta nso le lenu ti o ti tan. Isele mi tun sele awon mo le eko university. Eh College of of Arts. Ton bo lati ipinle Sokoto to si je omo ipinle Oyo won bo won tun ja won na gbe e se to tani eyan wo ni o doju so lo doju so ipinle Oyo Olorun o tu gbogbo won lasiri ha rabaraba ti joba ibile oriire o ti tan lara wa elomi ati travel lati ilu Ibadan lo si ilu Ode keji yo ko kaya oke bayi eni ti omo ya lawo pe yo pe debi pe eyin agbagba ba ntun awon foran ba ntun gbesi fun awon ti ese lanfa ni ati join wa lori kan ni Facebook bo se gbe esun ja polowo oja na baba wa te ka ipolowo oja de video won ti pe eh eh ah eyin o ni ma gbara ka si danjo o ya ba n gbe video eleketa si eleketa ba n gbe yin o si comrade e ba joko bayi eyin ba n gbe foran eleketa si eyin eleketa un ah eyan ba wo tele eketa yi omi ofe bo loju eyan die tori awon abi amosi n wo sunsun bayi pe ah nbo ni ka won o ti bere ona bo ni ka won o si gbe gba he omo ti omo lo re esin ru ilu eh eh o ti gbe foran un se
6: o ba ni ro ton lo si ru ilu ni on ba to di bi owo ago mefa la ro yi ko ja die in lo mo yen sare pe ni group family kini ta ni tori pe a share location to n share wa ni live location ta se jo trace ara wa lata na yen but after six la ro yi o kan sare type message pe kidnapper o de fi bi mi bi gbate yan miss ko yan pe ka le te ka message yen lati gba yin lo ti offline awon yoku won wa show photo video si wa yi pe lati ma lo si ibi imo yen lati ma lo si abia tori bi kan ni won sun lana ki moto won to gbara pada ni bi 4:30 laaro yi so ona imo yen lo si abia won wa share video yen fun wa yi pe odide di whole moto ibi to mo mi wa di omo to to fi mo driver ipe ni won ti gbe lo won de tun ko ero meji ni bi awon moto mi pe moto meta nikan ninu moto meta to nlo pe eni moto kan lo escape ti won ri koko won ti ko won wonu gbo lo lati gbo bi ago mefa yen mi ro mo mi ba soro nigba to tun di bi kan bi 7 ba ti e se trace e pelu pa to nlo location yen kankan o kan hang up ni awon npe ko re nlo ko e nlo but koriwa ba soro rara a ri ba soro a de mo location mo leyin location bi to ti drop yen ejo ijoba Nigeria ejo olori orilede wa ogo olopa patapata ejo eran wa lowo o ati sirin ilu ni o awon meji ni taya ati kende ikan abia ikan enugun awo biba yi ni isiyi o lenugun ti ed wonu camp ti ti e o ngan eyan 19 o ri di whole moto pelu ero Nigeria ejo mo fo Olorun oba beyin o eyin ogo olopa patapata eyin awon eso alabo gbogbo toro iba kan ejo esanu wa o eni kan ko ri foju sunku omo o lati gbati e ba ti ri omo bo to wa ko mo lo si rulu ko wa ni logo pe won kidnap e ejo tori Olorun ati ri ko ati re ni ti ejo tori Olorun o Olorun o ni bale te kan ja ni kan ko ri foju sunku omo o omo n kaluku o ni da wa ti o ejo e gba mi o e gba mi kainde ni mi ti ri ba soro o ka de taye ti de camp o taye ti de camp la ro yi o kainde la ri ba soro lati ago mefa o
4: everybody inside our commons be this na da first boss be this na the first boss be this they don't carry everybody including the driver all of them you don't carry all of them the first boss be this na the second boss our own boss na our own boss be this one.
6: Ni aro ana ni samanda won lo si abia awon aguba ni ro ton lo si ridu ni won gba to di bi owo ago mefa la ro yi ko ja die in lo mo yen sare pe ni group family kini ta ni tori pe a share location to n share wa ni live location ta se jo trace ara wa lata na yen but after six la ro yi o kan sare type message pe kidnapper o de fi bi mi bi gbate yan miss ko yan pe ka le te ka message yen lati gba yin lo ti offline awon yoku won wa show photo video si wa yi pe lati ma lo si ibi imo yen lati ma lo si abia tori bi kan ni won sun lana ki moto won to gbara pada ni bi 4:30 laaro yi so ona imo yen lo si abia won wa share video yen fun wa yi pe odide di whole moto ibi to mo mi wa di omo to to fi mo driver ipe ni won ti gbe lo won de tun ko ero meji ni bi awon moto mi pe moto meta nikan ninu moto meta to nlo pe eni moto kan lo escape ti won ri koko won ti ko wonu igbo lo lati gbo bi ago mefa yen mi ro omo mi ba soro nigba to tun di bi kan bi 7 ba ti e se trace e pelu pa to nlo location yen kankan o kan hang up ni awa n pe ko re nlo ko e nlo but koriwa ba soro rara a ri ba soro a de mo location mo leyin location bi to ti drop yen ejo ijoba Nigeria ejo olori orilede wa ogo olopa patapata ejo eran wa lowo o ati sirin ilu ni o awon meji ni Taye ati Kende ikan Abia ikan Enugun awo biba yi ni isiyi o lenugun ti ed wonu camp ti ti e o ngan eyan 19 o ri di whole moto pelu ero yoku ni bi moto kan awon die escape ejo ijoba Nigeria ejo mu fo Olorun oba beyin o eh ogo olopa patapata eh awon eso alabo gbogbo toro iba kan ejo esanu wa o ele ka ko ri foju suku omo o lati gba te ba ti ri omo bo to wa ko mo lo si rulu ko wa ni logo pe won kidnap e ejo tori olorun ati ri ko ati re ni ti ejo tori olorun o olorun o libale te ka je ni ka ko ri foju suku omo o omo n kaluku o ni da wa ti o ejo egba mi o egba mi Kende ni mi ti ri ba soro o kade taye ti de camp o taye ti de camp la ro yi o Kende la ri ba soro la ta ku mefa o
0: leyin oro ya e le nsin video ni o so e ri pa won le kan be ni be ba wo okada ehn
4: that first boss be this
0: awon le wa ni to si be na
4: at the first boss be this they don't carry everybody including the driver all of them
7: no
4: you don't carry all of them
0: eyin agbagba tem be nle ye oda kun ke lati soro ye si ha ti e le ma da ko ojo to ti jina pupo ju ani bi nkan bi odun mewa seyin ko se nti o fe travel ti o ma wa ti o wa kaya oke pe won o joun gbe ke lo sele awon mo ipinle oyo mi na ti won bo lati ipinle sokoto ni nkan bi ojo meje meta seyin lati le eko won pade awon na gidi gan won ko won danu oko won ji won gbe lo o kabiyesi olodumare eka eto abo nle Nigeria eka eto abo lawon ipinle ni ipinle nle Nigeria bo la se mojuto ka te ko fiyun nle na awon omo tin be lakata jinigbe yi ton jagun banero to je 19 ti won sin ni lori omo kokan won bre won bere 50 million naira be ba calculate e omo 19 o je 950 abi 950 million mo wa gbe lori gege pe yan se siro pe yan ba jo sise ijoba iye odun ti o se ti owo osuri o fi ka 950 million tabi ti o fi ka 50 million gan to jo ise ijoba ha yara le tem gbo wa oro omo lo dele yi o igbese wo lagbe ijo wo Nigeria de baye ebe egbe ita gbe wa njejo ti won ji omo osu mefa gbe nu nle legbe iya re ha 0912370 8675 0912370 8675 tabi plus 234-8142-49-1006 iloju opo mejeje ti oja si apa bi ha hello e kuro le o ko
8: ti e kuro
0: yes
8: abile ko mu da bi da ta ba ni
0: eh
8: olo
9: alaji omo we ayi la bogo la fi an late
0: eh eh oya
9: alaji omo we ayi la bogo la fi an late
0: an gbo yin
9: ejo na mo te ko ki eyan atokun ah the same percent yen o si mori yen wu eh kilo n sele pelu oyo si awa ni togbomoso àwọn ọmọ tún ti kánú bọ̀, àwọn ọmọ tún lọ sí Abiola ti Ọ̀yọ́ sí Ìbàdàn. Jẹ́jẹ́ mọ̀ ọmọ wa kan wà nbẹ̀ láti mà látẹ̀ yìí, mà mẹ́ẹ̀ tẹ bá rí bó ṣe rí sí.
0: Ṣé ti àwọn kọ́pà bí ti
9: àwọn tàwọn kọ́pà
0: tó
9: lọ sí Abiola.
0: Kàbíyèsí
9: olódùmarè àmà ń bẹ ní ìlú Wambi ìjánlẹ̀jọ̀ náà màmá rí
0: gbogbo
9: àwọn abẹ́ máa ń sunkún lórí ẹ̀mí ọmọ tó kàwé tó tún wá jẹ́ pé kó sì ìlú tó jẹ́ pé ẹlòmíín bẹ ìlú ẹ̀gbẹ́ náà ń gbé sí tó wá jẹ́ wọ́n wá lọ sọ́nà jíjì báyẹn
0: mo
9: tó wá ń ṣẹlẹ̀ ń sìn pé ọgbọ́n kan fi gba àwọn ọmọ ti ògbómọṣẹ́ yẹn kí wọ́n dá ọgbọ́n yẹn fáwọn ilé náà kán gbà wọ́n
0: ẹ bá ń rọ̀yá lọ́kàn o ẹ dákun torí tọlọ́hun ẹ bá ń rọ̀yá yìí lọ́kàn àti ẹ mọ̀ pé tíyàn ọ̀tí ẹ̀ túmọ̀ tún wà lára wọn. Hello.
7: Ẹ̀lẹ́ ẹ kú ọ̀lẹ́.
0: Ó kọ́ yín àti ibi tẹ́ ẹ̀ ti ń sọ̀rọ̀.
7: Orúkọ tèmi ọ̀gbẹ́ni Dáúdà láti Bẹ̀rùnkà.
0: Ọ̀yà. Ọ̀yà.
7: Ṣé ẹ rí ìjọba àpapọ̀ lábẹ́?
0: Òkè.
7: Àti àwọn House tí wọ́n jọ nítorí tọ́lọ̀ tí wọ́n máa jẹ́ kí Awúsá kọlọ máa sáàfù lọ́dọ̀ Awúsá. Ṣé máa jẹ́ kí Ibo ọmọ di Ibo ọlọ́mọ sáàfù lọ́dọ̀ Ibo.
0: Bí
7: Yorùbá gbogbo sáàfù Yorùbá lọ kọ́ mọ́ ju South West lọ mọ́.
0: Kí wọ́n pè sí kí Ríjọ́ ń kálukú máa sáàfù ní ọ̀dọ́ wọn.
7: Ẹni tó ẹ kan ṣe nìyẹn. Ẹ má jẹ́ kí n lọ́kàn tèmi o. Return match àwọn ọmọ ògbómọ̀sọ̀ tán bà. Ìṣọ́wọ́ fẹ́ ti lọ gbà tẹ́ kó àwọn èèyàn wọn. Àbí níwọ̀n tó yé yín
0: ìtọ́
7: máa jí nu. Bẹ́mi ti rò ó ẹ pé tò Dáúdà láti Bẹ̀rùnkà.
0: Ẹ ṣeun.
7: Àwọn àwòsí kí wọ́n bá wa bọ́ọ̀lù pápápá lọ́jọ́. Ẹ pé tò.
0: Ẹ ṣeun tẹ́ ẹ pé.
7: Bàbá ìlú òníjó náà.
0: Àmì àmì ẹ ṣeun tẹ́ ẹ pé tẹ́ ẹ dá sí. Hello. Ó kọ́ yín àti ibi tẹ́ ẹ pa rédíò yín ẹ pa rédíò yín ẹ.
10: Aláyí. Ọládiméjì.
0: Ọ̀yà.
10: Adéyẹmọ.
0: Láti bo.
10: Bàbá ọlọ́jà Àmọ́lẹ́kẹ́.
0: Ọ̀yà.
10: Èmi ò bá rọ. Èmi ò bá rọ ìjọba. Kékeré ṣe sí pẹ̀lú ìdíṣẹ̀lẹ̀ fún ẹjẹ́ fún káàkiri ọmọ ẹgbẹ́ orí ṣéèkì ẹ̀. Ẹnba ẹjẹ́ bá fi ṣéèkì ẹ̀. Wọ́n mọ àwọn ọmọ ọ̀sẹ̀ máléjì ẹ̀. Wàhálà ìṣẹ́ ń kó bẹ̀rẹ̀ fi ìṣẹ́ ti pọ̀ ju
0: Hello.
11: Hello. Ẹ kú ọ̀rẹ́.
0: Ó kọ́ yín àti ibi tí ẹ ti ń pè.
11: Ẹ kú ọ̀sẹ̀. Nẹ́nẹ́ ló ń sọ̀rọ̀ láti Wayam Cable.
0: Ọ̀yà.
11: Kọ́lọ́n kọ́ èmi kàn ìjọba pé kọ́ mọ̀ tiẹ̀ pé kọ́ máa ń kọ́ ẹni wọ́n máa lọ sí kọ́ tiẹ̀ káńsù NYC kọ́ káńsù ẹ̀ wọ́n láì lè ti pọ̀ jù. Ẹ wo gbogbo àwọn tó kó sí kinní sí gbígbé kọ́ndíṣọ̀ wo náà máa wà kọ́lọ́n kó jọ kọ́lọ́n kó da sí ni kọ́lọ́n kó da sí. Ẹ máa bẹ́ tó bọ̀ o.
0: Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí. Hello.
12: Hello sà.
0: Ó kọ́ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
12: Àgbọ̀rọ̀ ni mo ti ń ṣe ẹ kẹ́ sọ pé àwọn ta ṣe fún wọn ni àwa tá a fẹ́ jẹ president fẹ́ fàyà ara wọn balẹ̀ ni. Ọmọ tí wọ́n ṣe wọ́n fẹ́ báyà ara wọn balẹ̀ ni ọlọ́run bó fi wá láyà balẹ̀ o.
0: Àmì àmì àmì lórí ìkànnì Facebook Aji Ayéla Bógo Ṣémọ́gbà ok àwọn ń ṣe ládàá pé mi Allah save and rescue them lórí ìkànnì Facebook Adúní Adé Ṣógbéni wọ́n ní ọ̀gá o. Hello.
13: Hello.
0: Ó kọ́ yẹ́ ti bí ti ń pè.
13: Àbí ilé ìkówó labí ni láti tapasì.
0: Ọ̀yà.
13: Fẹ́ẹ̀rí kí wọ́n wá káńsù NYSSS àbí kí ni wọ́n ṣe é kàwé.
0: Ṣéyàn ni solution ìyá wa ṣéyàn ni solution.
13: Tí o sì káńsù rẹ̀ fún oúnjẹ kálukú ọmọ ọdún orí ṣètò wọ́n ti sọ́ níjọ̀sí náà wípé wọ́n wà fún fẹ̀. Wọ́n yẹ káwọ̀ ìgbìmọ̀ àwọn aṣòfin aṣojú wa náà kó wá wà fún fẹ̀. Bí wọ́n gbé kálukú sí ṣèṣì ẹ̀ ẹ máa jọyọ̀ ṣèṣì kò dún láti 33 local government tí wọ́n ò lè rí ibìkankan tí wọ́n pé àwọn èèyàn ṣèṣì sí ni. Ìtọ́ bá jẹ́ Awúsá kí wọ́n pe sí ṣèṣì tó bá jẹ́ Imo kí wọ́n pe sí ṣèṣì ẹ̀ kò ní sí wàhálà báyìí níbẹ̀. Bí ìṣèkọ̀ tó mọ tí wọ́n nínú àwọn ọmọ tí ẹ jí gbé ọmọ mẹ̀kọ́ ní rẹ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: Ọ̀dà ẹ ṣeun tẹ́ ẹ
13: dá sí. Tí wọ́n la fẹ́ sọ lé lórí ìdí kan náà láti fọwọ́ mú inú gbogbo rẹ̀.
0: Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ
13: dá sí. Pọ̀jù náà wo làwọn ìyá àti bàbá àwọn ọmọ wọn wà ní ìsinyìí.
0: Ọlágbára.
13: Ṣé wàá fi ẹni wá takáàtì láàrin ara wọn. Nítorí president yìí náà ni tí wọ́n jẹ́ tí wọ́n kó bẹ̀. Kí wọ́n sàánú wa o, Adéamọ̀ làwọn náà o. Adéamọ̀ làwọn náà o. oṣù mẹ́ta pé ó ṣòro orúkà tó sọ lẹ́kọ̀ tó di fún wa tó rà wọ ọmọ nínú ewu ìṣìṣẹ́ a sì gbìyànjú náà ni iṣẹ́ ọ̀rùn náà bẹ́ẹ̀ kúkú pé ó yẹ kúkú jáde náà.
0: Ẹ ṣeun ẹ ṣeun. Hello.
14: Ojú dẹrẹ o.
0: Ẹ yà àtọ̀ pínpín, ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
14: Awolowo ni láti Adé tó kun ló gbẹ̀wò ẹ̀ ń bàdàn.
0: Ọ̀yà.
14: Ṣé rí àwọn ìjọba wa, ṣé rí tó ń rẹ̀ pé ọmọ wọn tàbí fámì ọ̀hún fẹ́ lọ síbì kan, máa fún mọ́tò ẹ̀ ní escort. Kí ló burú jù láti sọ pé kí wọ́n fún àwọn mọ́tò ẹ̀ náà ẹ̀ ní escort? Tó bá lè jí káyọ̀bọ̀dì máa ṣáàfù ní ìlú ẹ̀. Ká máa fún ọ ní escort, ìwú tó ti ṣẹlẹ̀ ní sèpẹ́mbà ṣòkòtò yẹn. Ó yẹ ká fún ní escort, kó escort ọdún kí wọ́n tó fi escort yẹn máa padà lọlé.
0: Bàbá bàbá bàbá ẹ máa escort kẹ́ máa wá gbọ́ mi. Mo ń sọ lẹ́ẹ̀kan wípé ní nǹkan bí ọdún mẹ́wàá sẹ́yìn kò sí pé èèyàn fẹ́ travel lọ sílùú òdì kejì at least èmi rìn àjò ní 2016 lọ sí ẹdún mi tí mo ti sáàfù. N gbọ́ pé bóyá ẹnìkan wá káyà òkè pé bóyá wọ́n fẹ́ jọ́ mọ̀ òun gbé o àbí nǹkan kan. Ṣé ẹ ká ètò ààbò ló yẹ ká mójútó ni tí nǹkan ó fi sùn wá bọ̀? Kò sẹ́ni tí wọ́n ó jí gbé Nàìjíríà tí ìsara wa náà. Ìjà Haúsá ni o, ìjẹ́ Ibo ni o, ìjẹ́ Yorùbá ni o. Nígbà èèyàn bá travel láti Ìbàdàn tòsí ń bí dé Bìnín tí ò ju bóyá bí tọ́nà bá dáa bí 3-4 hours lọ. Hello.
15: Special.
0: Baba.
15: Hello, Nijo Baje.
0: O kọ yin.
15: Won tin kidnap eyan nigba te nso na. E ba ye Buhari ni.
0: Ah.
15: Won tin kidnap eyan kokan ti po to bayi ni.
0: O ti wa di tọrọ fọ kale bayi.
15: O ti edi wa, o ti edi wa po lo fa.
0: He.
15: O ti po lo fa. In fact, eyin ewo nkan awon beji. Nkan ti denu go. Ikeji o ti de Abiam ti e. Ọlọ́run sànú lágbára ọlọ́run ọlọ́run ọlá ọgbà bí amadé ń gbọ́ lájẹlú lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo yóò dùn lágbára ọlọ́run ọlọ́run dán ọmọ 19 yẹn padà lágbára ọlọ́run.
0: Àmẹ́ àmẹ́ àmẹ́ ẹ ṣeun àbí èèyàn tí wọ́n jọmọ ẹ̀ gbé ẹ dákun kí báwo láti sọ̀rọ̀ fún náà. Ẹ̀lú ẹ ti wọlé.

0: Amen. Eshun. Tepe te dasi. Ah. Mo te ri flyer kan ti won post ti awon obi ti Jakande abi nkan kan mo ri lori e. Hello.
1: E ma ku eto ni dere.
0: Eshun o ko yin ati bi te ti npe o.
1: America.
0: Oh yeah.
1: Pe ti won scrap NYSC tabi ti won gbe lo si ni e call the solution.
0: Eh eh.
1: Nibo le to abugan wa Nigeria. Neba dem be any for it be almost 150 million properties ni akolo. Neba dem be. Se me ba le ti gbo ma de labu.
0: Laarin gboro.
1: Se ye rin ire ajo lo sibo mi ni. Se ra won kan be ti oju se ko fara pera won. Nto ye ka woju se si gangan. O ye ka mo. Ke se pe ti gba kan se le emotional. Ina awon mama attach mo nkan to ba nsele. He has no security. O se ko ya pe if NYC iru an ti o fe lo ye ko ye ki won lo gan in group. Awon ti ma attack eyan, won ma ni information. What am I sure awon eyan ni te pe bi eyo kan merin marun mepa ni. Awon ma dis what you go ta ba pe awon to loko be ye o ma je national issue ni. I need the dialogue nipa security threat Nigeria.
0: Ekweto. Eshun tepe te dasi. Eni kan bere be lori Facebook o. Won Idowu Modupe Ola Abiola won ni se won o le lo drone ti Oyo State Raki ati e mo ibi ti won wa ejo. Won eje im clear rin yen. Omo ipinle Oyo ni won sugbon ke se ipinle kan lati ji won gbe o. Eh eh. Ipinle Oyo na ti wo moto Ibadan na ti wo na ti gbera sugbon ke se arin ipinle Oyo. Eni won ti ni won ti ju won gbe o ka kokko clear arin yun na ki yun ko clear ti gbogbo wa eh comrade I sin be la ba won dasi oro dele o won ji awon omo agun baniro 19 won ju won gbe won si nbere 950 million bo la sise bayi
2: e se won atokun eh ka kokki mo kokki awon abi amo gbogbo pe won kuroju gbogbo abi abalapapo amo ni pataki jilo mo ki awon obi ti oro yi kan mo ki awon na ku roju olorun lodumare yo fi an lokan bale yo si amo won yi yo si won ni riri
0: amen
2: kini awon obi won yi kini won le ro ti mo riro lati ikoko de primary school de secondary school ko wa to akoko
0: nbo e ja ma se ni alafi bo hello hello oda en so nle
2: ko wa to ra kuko to ye kinu obi o bere si ma dun tori igba ku igba to mo ba pari eko degree to ba lo si rulu ara ibi tinu obi ti mo dun nu bi pe wahala won o ti yori bo pe awon se tan lati ma jo ro omo die die to wa je pe lakoko na to ye ki won ma dun ri pe omo awon na lo sin orile ede won o wa ni ru ajalu bayi o wa sele si won nkan ti o boju mo petepete ni o si nko o gbogbo eyan lo nko lominu eh ko ru ni ko wu ni ndo yi ka ni ti orire ati yawo ta mo ti ku amo ti boloko re bayi atokun
0: ben
2: yeah, mwa,
0: hello, Mumba, comrade, hello. O konya ati bi te ati nsoro. Eh.
3: Ako nyo jo.
0: Esho.
3: Oro yi yon la bara. Palo ni palo la de la bara bare o patiti. Ujun wo mo ni sheri na mo. Se nta mo ijoba wo fi pari steno bubu ti mo ururi. Eyi ti poju awon agunbaniro yi se bi won tin paruwo ti pepe kon je kon ma sin rulu nibi ni agbegbe ni kaluku se do na fi so iyan po ni ise do do na fi so iyan po ka se kan se ona ba se kan na re bayi olorun si ti pe o ti pe si meka se ba se kan re ona o tu ama won sile o
0: amen amen
3: gbo wa la won ti poju
0: amba
3: kan la ti yanju e tan aeroplane ni ton ja a ti se isibai ni Nigeria eh Olorun ma sanu wa o.
0: Amen.
3: Olorun ma ni ja poruko buruku ni Nigeria. A ma ni te ni an sa fun o.
0: Eshom te pe te dasi. Eh. O ni nkan kan ti awon eyan o sakiyesi. Bi igba ti yen ba nfi etele ti npala palapa. Eje a soro ki a mojuto eka eto abo. Now, ara awon ajo ti o integrate omo Nigeria ni NYC wa. Te ba de campo e pade Awusa, e pade Yibo, e pade orisirisi awon eya mi ti e lanfa ni ati leri. And ingba te ba wa de campo yen laarin bi ose meja bi ameni ose meta ta nlo nbe. Isowo to kanu ko fi understand pe asa Awusa ti eda, ase Yibo ti eda, ase Yoruba ti eda. O man smooth upo. So, eja tunro, abala ti le integrate ara wa gegebi ori lede. Eh, se eja mojute ka eto abo. Abe ti ni mo we come ready?
2: Eche wa tokun. Ekon ne bakon wa. Ekon lo bakon re wa. Agbe kale NYSC. Awon to gbe kale ko si to buru nbe
0: inu woye won
2: be ni
0: lati je ki ife wa
2: iwoye won da nitori pe lara eyan pe eyan ririn ajo na le ko wa
0: be ni exposure
2: odun meji le logoji le mi na ko pa nbe emi na si ri bi pe o tun fun mi lanfani lati lo mo orisirisi ile yibo ile awon tv le mi ti lo si rulu mo gba le yibo koja iru gba ta ba nlo lojo ona ati eto mo so kale ta mo korin ta jeun ka to to konu oko
0: bene
2: agbe kale re da agbe kale ru ewu yi a ma tokun eyin gbogbo eto abo to ndina ti ndido yi o lo fa gbogbo nkan ta mo eyan wa nso e to ya pe mi na fara mo nitori pe pa lo ni pa lola
0: bujo
2: wo ba fo ba ba ni omo wo e wo ti awon abi aten so e tun won to tun bo lade sokoto na ten so o wa le mi wa wo pe oni tete jin ofin ola tete jin ofin se tete nikan nbe lofin ni o ki lo de to je pe ipinle oyo wa ni doju so o ti je pe ipinle oyo wa ni doju so nitori na gege ba awon eyan se npe ijoba apapo na la ba wi e wo ye odun me lo kan seyin tan tin kan declare state of emergency
0: lori kan fararo o leka eto abo
2: eto abo sibe sibe won o mo ti declare o n tesin so gbogbo agbaye ni pe gbogbo en ti role o ti role o ti role o ti role awon olori wa se gbogbo e wa role bayi se gbogbo e role bayi e wo awon bi amo e obi bi ti sun ko loju life so meke nigba to mo pari ko lo sin rulu ko lo wulo fori lede re ajini gbe wa lo gbe won wa ni kan lo mo wa duro owo o se ijoba ko le ri owo titi
0: to ni o ti ri
2: mo ti o ba je en to je pon le nkan mi to fi ku titi o fi ku gan le
0: mo comrade mbo hello o ko yan ati bi te ti npe
4: special one
0: baba o
4: comrade re mi bakare lati ologun eru
0: oya
4: ejo lowo nu my dear brother special one ejo lowo nu
0: eje awu
4: there problem ta ni ibi ta nlo ko la nlo awon ta ba nbere now ni Nigeria le ni a fe dibo ile okioya we are not the same adem so fun a pe a need the castle ilu ito ta ba de tuto pe gbogbo nkan bi o se ma lo ni because come to think of it special one itin be won wo moto lati Ibadan bi won de ti send the message si Olorun money. How to send message to one long? Because once you saw the, once you saw the, see, once you saw the a lucrative job. And you can't quickly, I want to move the bank, you go, I want you to go to your power for years, sorry.
0: 1914 amalgamation.
4: If you are here, come at that door or corner, yeah, it's a presidency.
0: That's it. Hello.
5: Ọlọ́run adúró tì yín o.
0: Àmì àtẹ̀yìn náà ó kọ́ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
5: Gbogbo bí kí a ti yí pé a ń sìn jọba, kò rí báyìí tẹ́lẹ̀. Ká fi mọ́ra wa, ká fi lùkù mọ́ra wa ní gbogbo nǹkan tí wọ́n ń ṣe. Ṣé bí a ṣe fẹ́ dìbò 2027 ní tó jẹ́ pé ẹ̀mí àwa mẹ̀kúnù yẹn fi ń tàràkà káàkiri a sá ní first lady ní nàìjíríà a ní first lady ní state kọ̀ọ̀kan tí bá bi amọ ni wọn sọ̀rọ̀ yóò kàn wọ́n ni káwọn abi amọ tá a pè ní àwọn ìyá tá fẹ́ àwọn governors yìí tá fẹ́ president ṣé kẹ́ kú òtó fún wọn láti sun lórí gbogbo nǹkan táwọn ọmọ yìí rí ni ìyá yìí ti pọ̀ ju ẹgbàwá mọ́tò méjì at once tí o bá ṣe pé ejò lọ́wọ́ nú lóòótọ́ kéèyàn kó mọ́tò méjì wọnú gbọ́ at once ẹgbẹ́ ẹ̀sìn mọ̀ pé kọ́pà ló wà nú méjèèjì ọlọ́run bẹ o yóò ti ṣe ìdájọ́ ẹni kọ̀ọ̀kan wá
0: ẹ ṣe tẹ ẹ pè ọ̀dà ọ̀dà ọ̀dà ẹ ṣe tẹ ẹ pè tẹ ẹ dá sí ẹ ti méèkì point yẹn mo ṣe ń sọ̀rọ̀ ọ̀hún ọfẹ́ máa bọ́lẹ̀ lójú mi ọlágbà pọ̀ lórí ìkànnì facebook wọ́n ní samson olúwaṣẹ́gun láwálé wọ́n ní may god have mercy upon us in this country our security architecture is becoming porous because some of our leaders are politically desperate this wicked people who are kidnapping people sometimes have backups of high-ranking individuals to combat this problem every one of us must be ready to face the menace eating deep into our system may God deliver the captives and protect all of us comrade igbese o laagbe leka eto abo nigeria ti o fi da
2: atokun awon alakoso wa na ni a mo pe kolon je ki mo gbo kọlọ̀n jẹ́ kí wọ́n gbọ́ ètò ààbò tó mẹ́ẹ̀ẹ́ yìí kì í sọdún yìí lọ́mọ bẹ̀rẹ̀ kì í mọ̀ ṣèèsìn lọ́mọ bẹ̀rẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ wo ìparí ọdún tó lọ gan pàpà lẹ́nu àwọn olóṣèlú tí wọ́n nígbàgbọ́ pé ọdún 2026 ń bọ̀ 2027 ni wọ́n mẹ́nu bà
0: tá à ń sọ lórí tó ń gbà yẹn
2: níkànnì kejì tá à ń sọ lórí tó ń gbà náà bí ẹni pé kò sí 2026 lórí rárá lórí kàlẹ́ndà o ń lámọ̀ tó ti wọ̀ yìí lámọ̀ oṣù kẹwàá lámọ̀ tó dé yìí tí wọ́n nìkan lọ jẹ wọ́n lógún torí bí ò bá débẹ̀ ni kò yẹ kí ọmọ jẹ́ pé odò mo fẹ́ sọ pé ìṣẹ́jú márùn-ún lọ́yẹ ká máa gbọ́ ìfilọ̀ lórí rẹ̀ lórí rédíò káàkiri ká máa gbọ́ lórí ìgbésẹ̀ tí wọ́n ń gbé bó tẹ jẹ pé wọn ò ní sọ gbogbo ògbésẹ tí wọn gbé ṣùgbọn síbẹsíbẹ kí wọn máa fi ọmọ orílẹèdè máa fi alọkànbalẹ
0: báwọn ṣiṣẹ lórí ẹ o báwọn ṣiṣẹ
2: lórí rẹ gẹgẹ bẹni tó pè ti wí aló lórí orílẹèdè àníyàwó àkọkọ ní orílẹèdè àti gbogbo ìpínlẹ káàkiri mélòó nínú wọn láti ìgbọrọ lẹnu wọn
0: tí wọn ti ìbọn ta
2: ní bùdókọ tí wọn ti kó wọn sínú ọkọ méjèèjì ìjà tí rí kí àwọn tó ní bùdókọ náà ò bóde kí wọn ṣàlàyé fún wa bí irú nice tá ń sọ wípé ejò lọ́wọ́ nú kírú ẹni ó jẹ́ alága níbi ibùdókọ̀ kó náà ò bóde
0: èéṣe tí wọ́n fi dẹ́rẹ́fà lẹ̀
2: káwá gbọ́rọ̀ lẹ́mọ́ ní
0: ọdún dẹ́rẹ́fà lẹ̀ èéṣe tí wọ́n fi dẹ́rẹ́fà náà là ń sọ
2: káwá gbọ́rọ̀ lẹ́nu tiẹ̀ náà bọ́ bá jẹ́ pé lóòótọ́ ejò lọ́wọ́ nú ni ká mọ̀ déjọba lọ́wọ́ nú ni kán já mọ̀ nísìnyí ó dọgá tí ọ̀dọ́ gàtẹ ni atọ́kùn wọn náà mẹwàá kan gbàdáǹdè
0: bẹẹni
2: ẹyìn àwọn mọkàndínlógún kan ní wọn kó lọ
0: bẹẹni
2: ẹyẹ ẹja túbọ̀ tọ pinpin rẹ gẹgẹ báwo yẹn ṣe ń sọ ní.
0: ọ̀dà ọlọ́wà á ràn wá lọ́wọ́ ká tó di pé a máa dágbé lórí ètò fún tìrọ̀lẹ́ ti tò ní ńbọ̀ yín tẹ̀ ń pè àríkọ̀ọ̀lù yín o àsìkò gbà wá dáadáa mọ́ a ní nǹkan kan tá a fẹ́ sọ lápá àbí náà kí lẹ́yìn fẹ́ sọ ìyá wa fún mi o ọ̀yá.
6: À ń fi àkókò yìí sọ fún gbogbo èèyàn ẹni tó bá mọ Mr. Adékọlá Olúmìdé àbí tó bá jẹ́ pé àwọn gangan náà ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ a fẹ́ rí wọn ní ọjọ́ Saturday ní aago mẹ́sàn-án Mr. Adékọlá Olúmìdé ní Akabis Fly Limited
0: Akabis Travels
6: Fly Limited ní No. 20 Real Plaza adjacent Next Gen Energy.
0: Okay, tó wà ní Bodija àbí.
6: Ààrẹ Bodija Ìbàdàn.
0: Akabis Travels àbí.
6: A fẹ́ rí wọn ní ọjọ́ Saturday.
0: Ọjọ́ òní kan wá.
6: Ọjọ́ Saturday ní aago mẹ́sàn-án.
0: Ọ̀dà Akabis Travels àbí.
6: Bẹ́ẹ̀ni ní No. 20
0: láàrẹ bódìjà àbí
6: bẹẹni
0: àti sọ nǹkan tó ṣẹlẹ o bóyá fẹ fún wọn lẹbùn ni bóyá nǹkan ṣe ni ṣùgbọn àjọṣọ kan ń bẹ láàrin ilé iṣẹ ó ń bẹ láàrin oníbàárà wọn kan àtàwọn náà tá a sì ti pè wọ́n papọ̀ kọ́ wá tó di pé àfọ̀ gbogbo ẹ̀ lójú tí a tù pẹ́rẹ́pẹ́rẹ́ bọ́ta Akabis Travels ti ń bẹ ní ààrẹ ní Bódìjà nílẹ̀ Ìbàdàn ẹ yọjú sí wa o tàbí kẹ́ ẹ mú ìlérí tẹ́ ẹ sọ pé ṣe fara bí kẹ́ ẹ mú iṣẹ́ Akabis Travels ọ̀rọ̀ pọ̀ nílẹ̀ gan o ẹ má ti jẹ́ àtú gbogbo ẹ̀ lẹ̀ lónìí o níbo lẹ pé ọ́fíìsì wọn.
6: Ó wà ní ààrẹ Bódìjà Ìbàdàn.
0: Nìbàdàn bí àbí ọ̀dà àwọn náà ti gbọ́ kó tó dijọ́ mẹ́jọ wọn ó ti ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe ẹ ṣeun lápá àbẹ̀hùn. Ẹ̀yin ara létẹ̀ ń gbọ́ wa lákòókò yìí ẹ jẹ́ mú pè ẹnìkan sí méjì sí kó tó di pé a máa dágbére fún ti àkókò yìí. Hello. Ó kọ́ yín àti ibi tí ẹ ti ń pè.
7: Orúkọ mi Ladìgún Látòlómi.
0: Ọ̀yà.
7: Ẹjọ́ mo fẹ́ béèrè pé àkàlọ́wọ́ àtọkù.
0: Ọ̀yà.
7: Ẹjọ́ ṣé crime ni kí ẹ̀yà mi kó ṣe ààrẹ orílẹ̀-èdè yìí.
0: Ẹ̀yin náà láàbì ẹ̀yin láràádùn ẹ̀yin láàbì léèrè.
7: Ní tó jẹ́ bí ìgbà tí Jonathan ṣe ẹ wo yàyín alágbòjá. Ẹ wo kí ẹwọ bá ṣe bẹ̀rẹ̀ àwọn tó ń pa yàyín náà bá ṣe pọ̀ tó. Ẹ wo tá tó fẹ́ fòṣèlú dálẹ̀ nígbà tí bàbá Tinubu náà débẹ̀ ní. Ṣé crime ni? Ṣé dandan ni kájọ so papọ̀ ni lótìtọ́ àti lódodo. Tó wá jẹ́ àjọṣepọ̀ wa ó wá tí wá di wàhálà wá dọ̀ràn. Kéèyàn má gbọdọ̀ gbéra láti bí lọ Sákúrẹ́ kí wàhálà ò ti ṣẹlẹ̀ lójú ọ̀nà. Ẹ wonú ìdààmú tán kó àwọn òbí àwọn ọmọ yẹn sí báyìí.
0: Ọ̀dà ẹ ṣeun ọjọ́ ti lọ o ọjọ́ ti lọ ẹ ṣeun tẹ́ ẹ pé tẹ́ ẹ dá sí God bless you. Ẹyin tẹ bá ṣe darapọ̀ mọ́ wa. Ọjọ́ òun ti lọ ọjọ́ ti rebi àná òun sì rebi àtiwọ̀ ètò tẹ́ ẹ ti ń gbọ́ látẹ̀ kan náà ni òdìdẹ̀rẹ́ pẹ̀lú ṣe wọn máa ríbi Kọ́lá Comrade ẹja dágbére fáwọn èèyàn bó tún jọ mẹ́jọ.
2: Àwọn òbí ńlá rọ̀ kí wọ́n dákun jọ kí wọ́n rò níwọ̀nba o torí tá a bá rọ́mọ tán kọ́mọ̀dé pé bóyá yóò dá ìsànsìn wọn lára o gbogbo Nàìjíríà ń bá yín gbàdúrà gbogbo abẹ́ àmọ́ bá yín gbàdúrà o pé láyọ̀ àtàlàáfíà lámọ yọ padà wá o.
0: Àmì àmì ẹ ṣeun mo kí ọ dáadáa èèyàn wa láti Germany lọ́hùn-ún Abiola Yaliyale láti Hamburg lọ́hùn-ún ǹjẹ́ ta ló kọ́ náà wà báyìí ní ìsìn ẹkú gbádùn ẹkú gbogbo ìlú Hanbali Asisi lamẹ́ríkà wálé ṣọ̀tẹ̀ lamẹ́ríkà lọ́hùn-ún Mr. Solad ní Toronto àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Alájọ Láyínká ìyá Yusufu bí ọdún láti màyá tí mọ́ni àti gbogbo wa pátápátá bẹ́ẹ̀ bá ní complaint tẹ́ fẹ́ mú wá ọjọ́ Sátidé làádáyàn lóhùn láti aago mẹ́jọ àbọ̀ láàárọ̀ ẹnìkan jẹyin lówó ni ẹ ń jà sọ̀rọ̀ ilẹ̀ nkankan ẹ máa bọ̀ bẹ́ẹ̀ bá wá fẹ́ pè mí lẹ́yìn ètò bóyá ẹ fẹ́ darapọ̀ mọ́ ètò yìí lọ́nà kan tàbí èkejì nọ́mbà tó já sí ọ̀dọ̀ mi òun nìyí 07036268688 lórí Facebook ṣeun Aribikọla lórí TikTok ṣeun special Instagram official ṣeun special a máa bí ọ̀bẹ ní ìbẹ̀ṣọ àtẹ́lẹsẹ̀ á sí bẹ̀nàwó à ń lọ lónìí àtúpadà wà ń jẹ mẹjọ ẹ bá ní amáde báyìí ìlànà èdè bá ń lè ṣeun Aribikọla iná ń jó ògiri ọ̀sá iná gorí ilé fẹjú tótó ẹ ṣeun.
8: Lagilu FM 96.7.

fọwọ́ agbára lànà níbi tí ó sánà orí rẹ ló ti fẹ́ ṣe ìyanu ní wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí o látago mẹ́sàn-án sí mọ́kànlá 9 AM to 11 AM ìwọ náà darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà tiẹ̀ dẹ̀ kájọ gbóhùn àdúrà sókè kí ìyanu ó fara hàn lábẹ́ ìfàmì òròyìn ọ̀pọ̀ràn sí ọlọ́run

ọlọrun àti ẹlẹda wa gbogbo ìdílé jésì ọba mi ajá má jẹbi ẹni ńlá tí ṣe ńlá agbé ọga fún orí ọfẹ tó fún wa láti rí oṣù yìí maria kasaiba olúwa ẹgbọ ọpẹ wa ògo ni fún ọlọrun lókè ọrun jésù olúwa àti olùgbàlà wa mọmí èmi ọmọ yín wòlíì àti àlùfà tí gbogbo èèyàn mọ sí profe pf tàlàbí láti iléeṣẹ ìránṣẹ god's vineyard church international ní fẹlẹlẹ bẹẹ lónìí mo kí yín pé ogun ayé rẹ kó wá sópin bẹẹ ògo ni fún ọlọrun lókè ọrun jésù olúwa àti olùgbàlà wa mọmí àti dáàdi ọrọ tá ó fi gbàlà wa níyànjú òun náà láórí nínú ìwé jóná orí kẹta láti ẹsẹ ìkẹrin jóná sì bẹrẹ sí ń wọ ìlú náà lọ ní ìrìn ọjọ kan ó sì kéde ó sì wípé níwọn ogójì ọjọ a ó bi nínéfè wò àwọn ènìyàn nínéfè sì gba ọlọrun gbọ wọn sì kéde àwẹ wọn sì wọ aṣọ ọfọ láti àgbà wọn títí dé kékeré wọn ẹ jẹ ká wọ ẹsẹ ìkẹwàá olúwa sì rí ìṣe wọn pé wọn yí padà kúrò ní ọnà wọn ọlọrun sì ronú pìwàdà ibi tí òun ti wí pé òun ò ṣe sí wọn òun kò sì ṣe mọ mami àti dáàdì mo kí yín pé ẹ kú oríire ìdí tó nílò àdúrà òun ni pé aládùúà nìkan ṣoṣo la fún ni agbára láti yí ìpinnu ọlọrun padà àti ìpinnu àwọn ọ̀tá rẹ ó lè yí padà ẹ jẹ́ wo nílẹ̀fẹ̀ ọlọ́run pàṣẹ wípé a ó bi nílẹ̀fẹ̀ wo níwọ̀n ogójì ọjọ́ síbi tí wọ́n wà yìí àwọn ará nílẹ̀pẹ̀ sì gbọ́ ọlọ́run gbọ́ wọ́n kéde àwẹ̀ àti àdúà bẹ́ẹ̀ wípé ọba wọn sọ̀kalẹ̀ ó wọ ọṣọ ọ̀fọ̀ ó sì fi eérúkun ara rẹ̀ ó ké pe ọlọ́run ọlọ́run tó lọ pé ní ogójì ọjọ́ òun ó bì í wo àwọn ará nínẹ́fẹ̀ wọn fi àdúà yí ìpinnu ọlọ́run padà ní ẹsẹ̀ ìkẹwàá ọlọ́run wá wí pé lóòótọ́ mo ti rí ìṣe yín mo ti rí agbára àdúà yín mo ti rí bí ẹ ṣe tẹríba bí ẹ ṣe ronúpìwàdà torí náà ibi tí èmi sọ pé èmi ó ṣe èmi kì ó ṣe mọ́ ẹni tó bá lè gbàdúà ìpinnu ọlọ́run ó lè yí padà ìpinnu èṣù ó tún lè yí padà ìpinnu àwọn ẹni bí ó lè yí padà nínú iṣẹ àwọn apostoli nígbà tí wọn ti pétérù mọlé ọba ẹrọdún ti mọlé pé ní ọlá èmi yóò gbẹmí rẹ bí mo ṣe gbẹmí jákọọbù bíbélì wípé àwọn ìjọkọ ara wọn jọ láti gbà àdúà sí ọlọrun ìpinnu ẹrọdún yí padà ní ojú kan náà lẹkùn.

gbọ́nà ló já síbẹ̀ láti gbogbo tó já sí Salem bẹ́ẹ̀rẹ̀ ìdí odò sọ pé God's Vineyard Church International ni mo ń lọ láti Iwo Road sí Salem bọ́lẹ̀ ní ìyànà.

0: kajoke.
1: Mo kinyin ni gbogbo ibi ti a tin gbo eto yi. Mo gba Olorun awon apostle gbo pe iyanu ti e o lero o ma wo inu aye yin. Oju rere ti e o lero anu gbe wonu ile yin. Ni bikibi ti a tin gbo eto yi loruko Olorun awon apostle anu Oluwa fun igbedide o ma wole to yin ogo ni fun Olorun loke on eji ati arugu ojo ekun oko farao gbogbo idile jese akoni eleru niyin oba ti o ni bere oba ti o lokun oba ti o se daduo oba ti o se finjalo ato farati bi oke oba to nla ona nibi ti ona ko si oba mi eru jeje arogun dade arogun ma sojo oba ti n so ni ile de ni oke o n so ni eyin de ni waju aterere kari aye gbogbo idile jese kabiyesi olodumare oba to seru doba oba to so ni ile de ni oke ko so n ti o le se gbogbo awon ti n reti owo agbara re ti won n gbo eto yi loruko Olorun awon apostle Oluwa yo si won. Gbogbo awon ti reti owo agbara re Oluwa se yanu bi enikeni ba n gbo eto yi ti ota ti pari ise pe ko gbodo dide loruko Olorun awon apostle ise yen baje liakada yama saida loruko baba omo ati emi mimo gbogbo eni ota ti pari ise wipe ko gbodo ri ona abayo afi ti o ba gbo eto yi mo gbo oro mo gba oro mo je oro mo gbi oro mi mo sora mi di oro to tenu Olorun oro jade gbogbo ase pari isi ota wipe ke ma dide gbogbo ase pari isi ota wipe ke le ma se lasan loruko baba omo ati emi mimo ise yen baje ise yen baje mo sora so tele loni ni ko dola Oluwa da ori apese re pada ori apese re pada ogo ni Olorun loke o ogo ni Olorun loke o ogo ni Olorun loke o ko so nti Oluwa o le se Michael Yama Saida ko fonti arugu ojo ko le se Maliaka Yama Saida obedi edomu eni ti won ro iku si ko jamu nkan kan ni jebe apoti eri to pausa ni first chronicle chapter 13 David wa wo ye pe ile on ko la apoti ma wa o oni kan ma gbe lo le obedi edomu Maliaka Yama Saida kila apoti debe fun laarin osu meta obedi edomu doloro ko so nti o le se Maliaka Yama Saida loruko baba omo ati emi mimo on ta ye ti ro pe yo pa o on ta ti ro pe yo pa o lara o ma si olore ni o ma si olore ni tita Joseph si Egypt won ro pe yo ba yan mo Joseph je won mo pe yo se lore ni Joseph so fa won egbe re nida ti baba won ku tan eru wa n ba won pe si oni gbesan Joseph wi pe ibi ni eyin ro si mi sugbon Olorun mo si rere gege be ti ri loni kini won ri loni eri ogo nla won ri bo goba won ri bo deni yi won ri pe irese iran karo po ma ku iran na se iran ti won ro po ma wole ninu aye Joseph won foju won ri wi pe iran na o wole Iliaka Yama Saida won ta ro pe yo pa o lara loruko Oluwa àwọn apostoli yóò di irinṣẹ́ ìgbédìde. Kò sọ́n tó ní wa ò lè ṣe. Gbogbo òru ni lú, gbogbo òru ni Pẹ́tẹ́rù fi wá ẹja. Kò rí nǹkan kan mú. Nígbà tí Jésù dé, tó ní kó ju àwọn sí ìsàlẹ̀ fún àkópọ̀. Màlíà kàyà máa ṣàìdà. Pẹ́tẹ́rù kó ẹja. Apá rí òkà. Òun àtàwọn àbúrò rẹ̀. Apá wọn òkà. Wọ́n tún wá ń pe àwọn tí ń bẹ ní òdìkejì. Kan wá rìn wọ́n lọ́wọ́. Nítorí kò sọ́n tọ́lúwa ò lè ṣe. Kò sọ́n tọ́lúwa ò lè ṣe. Ohun tí ìgbìyànjú rẹ̀ ò fún ọ. Ohun tí ọgbọ́n orí rẹ̀ ò fún ọ. Báyìí lọ́lúwa sọ. Ọlọ́run àwọn apostoli. Kó tó pé 24 hours. Ó yá gbàá. Gbàá. Bí gbàgbọ́ rẹ̀ bá gbé. Ó yá gba ìyanu. Bí gbàgbọ́ rẹ̀ bá gbé. Ó yá gba ìyanu. Second Chronicle chapter 20 verse 20. Ẹgbà Olúwa Ọlọ́run yín gbọ́. A ó fi ẹsẹ̀ yín múlẹ̀. Pẹ́tẹ́rù náà fẹ́ gbàgbọ́. Ó sọ fún Jésù. Ó ní gbogbo òru àná. Gbogbo òru la fi wá ẹja. A rí nǹkan kan. Àmọ́ torí bó sọ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ, máa ju àwọn mi sí ìsàlẹ̀ fún àkópọ̀. Lọ́gẹ́ tó ṣe bẹ́ẹ̀ ni rẹ bá dé. Bí wọ́n náà ṣe ṣàmí, Màlíà kàyà máa ṣàìdà. Tó ní rò pé ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àmì, ṣùgbọ́n tó rí nǹkan kan. Bí wọ́n náà ṣe ṣàmí, bó ṣe gba Olúwa gbọ́, tó dẹ̀ máa ṣàmí. Báyìí lọ́lúwa wí, ìrètí ọgbọ́n rẹ ò fún ọ. Ìrètí òye rẹ ò fún ọ. Ìrètí ọgbọ́n rẹ ò fún ọ. Oyè pàṣẹ rẹ mọ̀ pé àdúrà ń gbà ilé ẹ̀mọ ṣáìdà ó yá gbà. Ọlọ́run àwọn apostoli ìwọ́dà ọba tí ó ṣe dádúró ìwọ́dà ọba tí ó ṣe fìjàlọ̀ ìwọ́dà Màlíà máa ṣáìdà. Gbogbo ẹni wọ́n sọ mọ́lẹ̀, gbogbo ẹni wọ́n dádúró sí ojú kan, gbogbo ẹni tẹ́jà kó máa ka ọjọ́ orí. Ṣùgbọ́n láìka ire, báyìí lọ́lúwa sọ, àfi tó ò bá ṣàmì, àánú tú ọ lẹ̀. Àánú tú ọ sílẹ̀. Mọ́síkẹ́ Dàlíà máa ṣàìdà. Àṣẹ amúnika ọjọ́ orí láìka ire. Àṣẹ amúnika ọjọ́ orí láìka ire. Báyìí lọ́lúwa sọ, jáde. Àṣẹ amúnika ọjọ́ orí láìka ire. Lórúkọ Jésù, ó jáde lára ẹ̀. Ó jáde lára ẹ̀. Ó jáde lára ẹ̀. Ó jáde lára ẹ̀. Ó jáde lára ẹ̀. Àṣẹni, ẹni tó bá wọlé sí lára yóò kàn máa ka ọjọ́ orí. Kò ní ríre kan tọ́ka sí. Àwíṣẹ́ ni Tolúwa. Àfọ̀ṣẹ́ ni Tedumari. Gbòǹgbò kan ò ní wù nílé Jésù. Kó ju Jésù lọ. Ọjọ́ tí Mose na ọ̀pá sókè. Ọjọ́ náà ni òkun pínyà. Ọjọ́ tí Jọ́dani fojú kan kò tí ẹ̀ rí. Ọjọ́ náà ló ya bí ẹ̀wù. Mo gbé ọ̀rọ̀ Olúwa dé. Ẹ̀mí Olúwa bẹ lára. Mo sọ àsọtẹ́lẹ̀ ní orúkọ rẹ̀. Àṣẹ amúnika ọjọ́ orí láìka ire. Báyìí lọ́lúwa wí, àṣẹ yẹn jáde. Ìwọ gangan ni mò ń bá wí. Lọ́wọ́ ìgbèkùn ojú kan, lọ́wọ́ ìgbèkùn má ṣe rere, lọ́wọ́ ìgbèkùn má ríre. Àánú já ẹgbà. Fúnra rẹ sọ pé orí mi sọre. Ó sọ̀rọ̀ dáadáa. Fúnra rẹ sọ pé orí mi sọre. Amen. Amen. Gbogbo eyin ti e ba nbe ni agbegbe ilu Ibadan.
0: Yes sir.
1: Tabi ilu to yi wa ka. Ipade nla kan ni mo npe yin si. To ma waye ni Saturday.
0: Yes sir.
1: To nbo yi.
0: Yes sir.
1: Saturday to nbo yi.
0: Yes sir.
1: Saturday to nbo yi.
0: Oh yes.
1: Ni gbogbo Saturday keji.
0: Yes sir.
1: Ninu osu lo ma nwaye. Wakati merin.
0: Yes sir.
1: Pelu Oluwa.
0: Yes sir.
1: Ni abi orun to si. Wakati merin. Pelu Oluwa. Labi orun to si. Bere lati ago meje aro. Lati ago meje aro. Isoro teyan ba gbe debe. Ko ni gbe lo. Likaba li ama saida. Emi ko. Arugbo igba ni. Oba ti nfo baje. Oun lo nse iyanu. Ki se eyan. Ago meje aro. Lo ma bere. Akori ipade na. Oni Jesu sanu fun mi. Jesu sanu fun mi. Okunrin kan na kigbe fun anu. Anu duro lori oro re. Anu de se laanu. Bi anu se ma se wo na laanu. Nibo lo ti ma waye. Won pe be ni oko maalu. Ni sasa. Ni odi keji. Ibi tan pe ni Liberty Hotel. Oko maalu ni sasa. Awon tan ba nbo lati agbegbe ona mokola ojo. Be ba sa ti di ojo. E so folo kada pe en lo si oko maalu. Ni Liberty Hotel. Odi keji e. E o ti ri church ni be. Malia kaya masaida. Wakati merin ni. Ni abi orun to si. Bi iwo ba gbagbo. Iwo ori ogun Olorun. Rake bari masaida. Loruko Oluwa. Olorun awon apostoli. O ma ri anu gba. Ororo ti awon eyan gba lojo na. Ofe ni o. Ofe. Bibeli wi pe ifami ororo yen yo ja awon ajaga. Ofe ni o. Nelia Masaida. Gbogbo eni ba le farahan. Ni Saturday ose yi. Saturday keji. Ninu osu kewa. Dandan ni ke ri owo Olorun. Number yi le o ma pe. Number yi le o ma pe. Gbogbo eyin ti e ba nbo ninu ipade na 081 67 39 80 26 081 67 39 80 26 gbogbo eyin te ba nbo ninu ipade na tabi 070 44 76 68 47 070 44 76 68 47 tabi 081 48 51 36 18 081 48 51 36 18 loruko baba omo ati emi mimo omo ari anu gba ibi kan ku wa ta ti ma ngbadua lojojumo lori WhatsApp gbogbo eyin te ba je ololufi adua te fe darapo mo ibe number koko ti mo koko pe ma tun tun pe o le ma send the message si awa o wa send the link yen si yin beyin ba ti click lori e e bara yin ni bi ti adua tin di testimony number na re o 081 67 39 80 26 loruko baba omo ati emi mimo gbogbo eyin te sami ona re la warogolo owo ogun pare e ma gbagbe o Saturday ose yi ni Saturday keji wakati merin pelu Oluwa ni abi orun to si bere lati ago meje mo gba Oluwa gbo pe iwo ni anu kan.

0: Akíntúndé ọ̀rẹ́ mi afinjú nílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ yìí. Àdúrà kan péré mojí ọ́ kí náà sì làdúrà ọ̀hún ni pé kọ́lọ́run mọ́jú oṣù sọ́ọ̀tì.
1: Bíi tí bò
0: ìdí ni pé dílà rẹ òdíjú mọ́tò méjì péré lọ tokunbọ̀ kan àti Nigerian UC tó gbé kẹ́gìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wá wo bí tó ti ń tà wọ́n ẹ̀gbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ọlọ́mọ́jì mọ́ padà rà lọ́wọ́ rẹ scrap àti pé dúró náà o ṣé wò ó tí ìgbọ́n pa dé lọ́sọ̀ tòní tán wà lólú yọ̀lẹ̀ ńbàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kú lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ nídìí lọ́sọ̀tò kò sí ní tó burú mbẹ̀ kì í ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó ààbò tó fọkàn balẹ̀ Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ ẹ̀gbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ńbẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Nídìí lọ́sọ̀tò náà ni mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀ tí n tí mò ń sọ yìí ò bá wá yí ọ dáadáa dé ń fọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
2: Lọ́rọ̀ bàbá là kì í yé ní bọ̀rọ̀ láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí lágbo òṣèlú ètò ìlera ètò ẹ̀kọ́ ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín Abídèmí Àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ò ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó atiro. Ẹ jẹ́ ká jọ gbọ́.
3: Kàrà ó jí pépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ń lọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 08138855308 0813885 5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
4: The Black Experience is 10 years old, a decade of music, culture, unforgettable live performances, and pure Sade Black. Sade Black presents 5 PM in Ibadan, a remarkable live music experience featuring a full orchestra, bringing a completely new experience to the city. For incredible performances from Terry Akpala, Alhaji Taye Currency, Dr. Yinka Ayefele, T-Famous, Billy Rano, King Wiser, Fabulous Peasy,
5: Lyrics, Chill Natural,
4: Tem Keys, Lekon Okonso, and many more. Sunday, 11th of October 2026. Time 2 PM. Venue Jogo Event Center, Ibadan. For tickets, regular at just 5,000 naira only. Tables are available for 2 million naira, 1 million naira, and 500,000 naira. For table reservations, please call 0812-575-4785. You can get your tickets at www.felixentertainment.com. Proudly supported by Cap Lux Ride,
6: Cap Construction,
7: Jaru Entertainment,
8: by Lagilagi FM.
9: Ǹjẹ́ ẹ̀yin wá ibi tó dára tó mọ́ tónítóní tí ẹ ti lè gbádùn àkókò yín pẹ̀lú àwọn ènìyàn yín? Ẹ káàbọ̀ sí K2A apartment, ibi tí ìtùnú ti pàdé ìdárayá bóyá ẹ fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí, bachelor's eve, picnic tàbí àpéjọpọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti ẹbí. K2A apartment wà fún yín. A ní yàrá ìgbàlejò tó gbòòrò, àwọn yàrá tó dùn láti sùn, ilé ìdáná tó ní gbogbo ohun èlò òde òní, àti balùwẹ̀ tó mọ́ tónítóní. Nínú àyíká tó ní ààbò, a tún ní wi-fi ọ̀fẹ́, video games àti snooker. Kí ẹ lè sinmi gbádùn ara yín. K2A apartment wà ní number 6 Infinity Close, Alpha Grace Estate, lẹ́gbẹ̀ Gasland, ilé tuntun Jericho, ìdíṣe Ìbàdàn. Fún ìbéèrè tàbí ẹ̀yin fẹ́ sanwó àsanlẹ̀, ẹ lè pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí nọ́mbà yìí 09077051813 tàbí 09129981024. Ẹ tún lè mọ̀ sí nípa wa lórí gbogbo social media handles wa at K2A apartment. K2A apartment, ìgbádùn ayé yín pẹ̀lú ìrọ̀rùn.
1: Pop Annie, do the work of an evangelist. Associates of Nigeria, itinerant evangelist. Annie, Oyo State Chapter. Egbe awon ajinrere otito. Ta fi se igbalaka iransaye. Egbe Baba Timothy Yada. Egbe J.K. Solomon. Egbe Baba Oluwale Obadare. Egbe Reverend Akindele Arorakeu. Egbe yin tesiwaju o. Apostle P.A. Alimi ni alaga egbe na lowo lowo. Isoji tin waye kakiri pelu eri loko ojo kan. Wayi o, idanilako ojo kan. Ni won pe gbogbo eniyan si. Ni Saturday ojo kewo su kewa, odun 2026 ta wayi. Eyi ti yo waye ni Benue Increased Evangelical Church. Eyin Ibadan Boys High School. Odan Okebala Mbadan. Pelu akori idi fun bibere fun akoton agbara. Receive for fresh fire. Ah, akoton agbara ni ese ofile gbe eyan subu. Akoton agbara ni o ni je keni to gbe otito lowo. Ko wonu odo to ti ru gbagba na je. Ki ata ma fi oru bogo. Reverend Evangelist P.A. for one ball. Reverend Iduwa ni masahun. Opa won loye egbe ani bakana. Ago mewo wuro ni seminar na yo bere. Gbogbo ayaji rere o. Gbogbo ranse Olorun ati Christian lapapo. Jesu reti yin. Wa gbe eko nla ti ofaso iboju Satan ya lara re. Alaga egbe ani apostle P.A. Alimi ni o gba gbogbo eyan lalejo. Up ani do the work of an evangelist.
6: Lagilu FM 96.7.

0: Adumu.
1: Lagilu FM 96.7.
2: Nítorí mi ò dìde.
3: Ìpè wò ní ajé lórí atamátà fi ó tún ṣe wonderful.
4: Bẹ́ẹ̀ni
3: ọ̀rọ̀ ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá láago mẹ́wàá.
4: Ọ̀rọ̀ abàmì.
3: Ọ̀rọ̀ òjìjà káde ńlá.
4: Ọ̀rọ̀ òjìjà gbára tó lágbára.
3: Ọ̀rọ̀ ìgbèníjà.
4: Ọ̀rọ̀
3: táwọn ọmọ Ísírẹ́lì wọnú ògbèkùn lọ.
4: Ọ̀rọ̀ tá a gbé Ísírẹ́lì níjà tó dá yába.
3: Ọ̀rọ̀ ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá láago mẹ́wàá.
4: Àkòrí tó sùn yìí ni liberation and celebration.
3: Ìtúsílẹ̀ àtàdóyọ̀.
4: Ọtí ń tiraka àti gòkè bọ́ lọ́wọ́ ogun adẹnimọ́lẹ̀.
3: Àsìkò ti tó láti gbàtúsílẹ̀
4: bí Prophet IO àti Prophet FTO Adélórí Atamátà yìí
3: yóò ṣe máa sọ̀rọ̀ àṣẹ sáyé gbogbo ènìyàn lọ́jọ́ náà.
4: Ó máa wáyé o lọ́jọ́ kẹwàá oṣù kẹwàá ọdún tá a wà yìí láago mẹ́wàá àṣálẹ́ ló máa bẹ̀rẹ̀.
3: CCAC Atamátà sí Living Proof lólùwẹ̀ ẹgbẹ́ dání ìlú Ìbàdàn.
4: Gbogbo ẹni tó bẹ́ wá pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ yóò romi ibùdó agbára gbà.
3: Pẹ̀lú gbogbo ẹni tó gun òdìwọ́ àti dènà bá bá dà yóò láǹfààní láti pọ̀ sí Atamátà sí.
4: Ogun rẹ ní láti sẹ́
3: ìdí ajá o.
4: Ọ̀nà àlà.
3: Jíjẹ mímu náà gbẹ́yọ fún gbogbo ènìyàn tó bẹ́ wá lọ́jọ́ náà.
4: Lọ múra o, ìwọ náà sì jẹ́rìí ságbára Ọlọ́run.
5: Ìṣíwọ́ mi kan ni mo gbẹ́kẹ̀lé o.
6: Jésù nìkan ni ètò tuntun tí yóò máa wáyé lórí ìkànnì yìí ní gbogbo ọjọ́rú Wednesday ní déédé agogo méje sí aago méje àbọ̀ àṣálẹ́, níbi tí a ò ti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run Reverend Ìdòwú Animáṣàun of World Hope Ministries. Bádékú.
7: Akíyín tàbọ̀ sí orí ètò wa ètò yé Jésù nìkan.
6: Ẹ máa pàdé bàbá Ìdòwú Animáṣàun lórí ètò tí a pè ní Jésù nìkan ní Lágelú 96.7 FM ní gbogbo ọjọ́ Wednesday aago méje sí méje àbọ̀ àṣálẹ́ ni o. Aago méje sí méje àbọ̀ àṣálẹ́ ni o. Jésù nìkan máa gbọ́ ó sì di alábùkún fún.
5: Ìṣíwọ́ mi kan ni mo gbẹ́kẹ̀lé o.
8: Ore ọ̀fẹ́ ṣá ni mo rí gbà o.
9: Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Àánú Olúwa sì wà síbẹ̀síbẹ̀ pẹ̀lú agbára tó ń gbani lọ́wọ́ aninilára. Múni gòkè ìṣẹ́gun àti ìṣelógo lọ láti kéde tan ìrere agbára àánú yìí ní CAC Májẹ̀mú Àánú ṣe ṣàgbékalẹ̀ torí rédíò tí a pè ní Agbára Àánú. The mercies of the Lord remain powerful and mighty for salvation and the breaking of bondage. Join us as we explore and seek the mercy of the Lord in a power-packed radio program themed Agbára Àánú on Lagelu 96.7 FM. Prophet Adi Agbotimileyin ni Ọlọ́run yóò máa lò láti mú ètò yìí wá sí wa létí ní gbogbo ọjọ́ Monday 6:25 AM, Tuesdays, Wednesdays 6:30 AM, Friday 6:55 AM lórí Lagelu 96.7 FM. Prophet Abel Taiwo Ojo ló ṣagbátẹrù ètò yìí. Jésù Kristi Ọba Àánú ti ṣetán láti fàánú gbà wá. Ẹ jẹ́ ká jọ jàǹfààní orí ọ̀fẹ́ Olúwa nínú ètò Agbára Àánú lọ́sẹ̀ yìí. Jésù lolúwa.
10: Bàbá Ìbàrùbá.
11: Ọba Ìsára.
10: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ntá fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni kí gbogbo orúkọ máa roni kọ́run ẹsẹ̀ ó máa ròyàn. Ká máa rìn ká máa mí gúlegúle àbí ká máa ṣẹyọ́ àṣejù. Báyé èèyàn bá ń lu kìkìkì àbí èèyàn ń wọ̀ ọ́kọ́. Ó ń rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí àpò ẹwà. Jara rẹ gbà lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lété Nìbàdàn opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrùbá kò rẹ́ nìkan kan ṣẹ́ lọ mọ́ pèrò sọ́pọ̀. Bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ sọ tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 080-33-88-1008 tàbí 070-18-21-1111. Bàbá Ìbàrùbá ọba Ìsára àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn fẹsẹ̀ fẹ.
12: Glory Prince.
9: Bẹ́ẹ̀tú ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tẹ́ ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Mary Kay Pharmacy, Dugbe Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing.

tó moribá kí n tó wọlé o lóògùn àkàn ó moribá kí n tó kankan moribá kí n tó gbòde ìbá kọ́dá o mojúbà lọ́wọ́ aṣẹ̀dá àfihẹ́ tó wá bá ṣe lónìí n ò lè dá ṣe o tọ́ra dá ṣe dé hun mọ́ ìbá kan gbọ́dọ̀ hun mọ́ mojúbà fọlọ́run ọba mo ṣèbà fẹ́ẹ̀yàn a jẹ́ pé ní ó kọ olóòtú ètò yìí ètò yìí ètò wa ètò akọni ìgbà wáṣẹ̀ tèmítayọ̀ ọmọ òye ládùn àbọ̀rọ̀ elédùà má jẹ́ kí n fi àkàkàn jẹ̀kọ́ tèmítayọ̀ ọmọ òye ládùn olóòsì ní jẹ́bẹ̀ òsì òní wọlé tọ̀ wá o ẹ̀jẹ̀ àsàmì kágbétò àmẹ́mẹ́ ló kọ àmójú ẹ̀rọ dixon ìtùnú ọmọ àlájà àtijọ́ ń bá a bọ̀ ìlẹ́mọ̀ ti ta sí tá a bá ní purọ́ tọ́ra wa jẹ ọba mi òkè kò ní padà lẹ́yìn rẹ ìtùnú ọmọ àlájà lókọ àwọn tí wọ́n jẹ́ ikọ̀ ti akọni ìgbà wá sẹ́yìn ọkọ̀ tó gúrúgbà kan ó jápọ̀ ọwọ́ àlọ́mí àdí ó mo kí ọ púpọ̀ ojú òní tí ọ ògúrúgbà ẹjọ́ òní wá já màlá omi àdí ó má ni ayé òsì mọ́ bíi ti gbà kan náà lọ́pàá àdúpẹ́ ìfẹ́ tí ń bẹ láàrin wa ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ màá máa sọ wípé tí mo bá báàyàn rìn tí n ò wá rí àléébù kankan pẹ̀lú rẹ̀ mo máa fi rú ọwọ́ ẹni bẹ́ẹ̀ màá máa fi sọyà ojú òní tí ọ ismail akéré atakéré ìyọ́dún àjọ wà nánà yàrá àgbóhùnsáfẹ́fẹ́ ni bákan náà ni olúwanbẹ̀lẹ́lẹ́zọ́ bàbá ẹgbẹ́ àwọn sábẹ́rẹ́dù àbí tẹ́lọ̀ òkú mọ́ra ojú òní tí ọ ọlọ́run ọba bọ́ ọ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nánu ọmọ èké kìí sọjọ́ orí ọjọ́ orí kọ́ o àṣírí rí o sì ní tú pẹ̀lú àṣẹ ọlọ́run tó bàbá mi peter agboola ní fìdítì ẹ pẹ́ fún wa o pẹ̀lú àṣẹ ọlọ́run nǹkan ò sì ní ṣe yín ògúrúgbà lóògùn àkànwò yín tún rèé lálẹ́ yìí aráyé ẹ mọ̀jẹ̀ ń wà nù nira ìnira ọ̀dà etí gbogbo tààtòjọ jẹ̀gbádùn ètò talẹ́ yìí ẹ̀yin náà ní wà nù nira o ṣùgbọ́n o ìwọ náà mọ̀ fọmọ làkejì náà nira nǹkan kan tí mo sú ọ̀ fún ọ̀rọ̀ ọlọ́run ni mo gbàgbọ́ wípé ẹ̀sán ń bẹ mo gbàgbọ́ pé n téèyàn bá ṣe ní ọgbà tọ́ bá ṣe lọ́gbà o má ṣe ìkà ò dá o má ṣe ìkà ò sùn à kò sí onítọ̀hún tí ọ̀pọ̀ ọmọlàkejì lẹ́kúnjayé tí ò ní padà wàá sunkún ìgbà tí ó sunkún sílẹ̀ nìkan ọ̀mà básìkò ẹkún tó ń bá tó láyé ò tó mọ́ bá ṣèdárò tó ẹ kú kalẹ̀.

0: Golden Chance Lotto. Eku aduro ti wa lori kore ni lesa Golden Chance Lotto. Yo ma tan yin lorun lori basepo yin pelu wa
1: Golden Chance Lotto.
0: Lesa kese ni won some winnings. O ni je tan kon tun ma bere ninu e. Nibi kibi lo ti le gba winnings e. You can get winnings anywhere. Eyi gan lo mo kan oni bara wa bale. Golden Chance Lotto kete lati so ni bara do loro. Golden Chance Lotto. Ile ise ti wa a faye gbagba kuba. Laye akiso pe kan agent wa taja. Ma fi kan dikan. Ile ise Golden Chance Lotto yato. Lesa kese la wan sanwo to si han kedere faye lati gba yi wa. Wa ran sesa ni winnings. Idire ti ile ise Golden Chance Lotto. Eje asiwaju laarin awon akegbe.
2: Igba kuba ka baje. Lesa kese lo sanwo.
0: Golden Chance Lotto. Ona to ya lati so de millionaire.
3: Flash FM Media Academy. Nibe lawon eniyan ti fi gba bu mi eko eto iroyin sori. Atamba gidigba. Soke tente ninu igbohun safefe pelu ikose mose ati iwo omo iluabi. Awon akeko jade wa ni won ti di ogun ni rere ninu ise iroyin kaakiri agbalaye.
4: Eyin temi ba won ni o se wa.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
3: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000 0807-112-4000.
3: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
9: Ìpéwòlé ajé lórí atamátà fi ó tún ṣe wonderful.
10: Bẹ́ẹ̀ni
9: òun ojó kẹwàá nínú oṣù kẹwàá láago mẹ́wàá.
10: Òun abàmì.
9: Òun òjìjà káde ńlá.
10: Òun òjìjà gbára tó lágbára.
9: Òun ògbèníjà. Òun táwọn ọmọ Ísírẹ́lì wọnú ògbèkùn lọ.
10: Òun tá a gbé Ísírẹ́lì níjà tó dá yába.
9: Òun ojó kẹwàá nínú oṣù kẹwàá láago mẹ́wàá.
10: Àkòrí tó sùn yí ni Liberation and Celebration.
9: Ìtúsílẹ̀ àtàdóyọ̀.
10: Ó ti ń tiraka àti gòkè bọ́ lọ́wọ́ ogun ajẹnimọ́lẹ̀.
9: Àsìkò ti tó láti gbàtúsílẹ̀
10: bí Prophet I.O. àti Prophet F.T.O. Adélórí Atamátà yìí yóò ṣe máa sọ̀rọ̀ àṣẹ sáyé gbogbo ènìyàn lọ́jọ́ náà.
9: Ó máa wáyé o lọ́jọ́ kẹwàá oṣù kẹwàá ọdún tá a wà yìí láago mẹ́wàá àṣálẹ́ ló máa bẹ̀rẹ̀.
10: CCAC Atamátà Selifi Proof lóluwo ẹgbẹ́ dání ìlú Ìbàdàn.
9: Gbogbo ẹni tó wẹ́wẹ́ pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ yóò romi ibùdó agbára gbà.
10: Pẹ̀lú gbogbo ẹni tó gun òdiwọ́ àti dènà bá bàjà yóò láǹfààní láti gbó sí Atamátà sí.
9: Ogun rẹ ní láti sẹ́ ìdí ajá o.
10: Ọ̀nà àlà.
9: Jíjẹ mímu náà gbẹ́yọ fún gbogbo ènìyàn tó wẹ́wẹ́ lọ́jọ́ náà.
10: Lọ múra o, ìwọ náà sì jẹ́rìí ságbára Ọlọ́run.
11: La lọ̀rọ̀ bá a bá là á kì í yé ní bọ̀rọ̀ láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa. Kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí? Lágbo òṣèlú, ètò ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín Abídèmí Àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀la lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀la lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó atiro. Ẹ jẹ́ ká jọ gbọ́.
12: Togas. Ọtọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa ilé iṣẹ́ Togas Multidynamic Concepts. Ilé iṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíntìrì ti gbòpè lògùn lọ́nà ìgbàlódé tó pé èèyàn dẹ̀ ń kan sára sí wọn. Ilé iṣẹ́ Togas tó ti gbá oògùn tí ń ṣiṣẹ́ fákọ jẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ni, àwọn oògùn tí ń jáde láti ilé iṣẹ́ Togas Multidynamic Concepts. Kà sí ara, ẹ wo gbogbo wọ́tákọ jẹ̀dí ń dà láàmú. Togas Herbal Powder ni o béèrè fún. Bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Togas Liquid ni ọba ń fọ kíndìnrín yín mọ́. àwọn tónítóní bẹ́ẹ̀ sì ni gbogbo ògo wa ni NAFDAC ti nù ló ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ mọ bá wa dùn pọ̀ nílé iṣẹ́ Togas tẹ fẹ́ mọ kó ògo wa ní ọ̀pọ̀ kó ọ̀yọ̀kú àbẹ́yìn tẹ fẹ́ mọ ra lẹ́yẹ ẹyọ torí wípé àwọn alágbẹ̀ta fún gbogbo àwọn ògo wa nílé iṣẹ́ Togas Multi Dynamic Concept ní Akala Express Bravo Bus Stop nílùú Ìbàdàn tàbí kẹ mọ pé wá nílé iṣẹ́ Togas sórí 09032949024 nílé iṣẹ́ Togas lóní àní fàṣán lùgbà gbogbo tí ń sọ yẹn agbára egbògi ìbílẹ̀ ká.
1: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí ilé gbá. Àìmọ̀ yí ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ni tó fi bíbọ́ ṣaláìgọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ́ọ̀dù ẹ̀. Ṣe ẹ̀tún fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rẹ̀ pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ̀ tí ẹ bá wí ní gàlọ́. Làwọn èèyàn ti ń gbọ́ pé bá tùbà. Lélẹ̀ ìjókòó fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù gan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Ládélú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Ládélú FM 96.7. Ó máa lágbára dùn nínú gbàyògbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ládélú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dìmìlọ ní àtúntò. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì.

tó orí ètò yín ètò wa ètò akọni ti gbà wá sẹ òun náà láwà iléeṣẹ rédíò ẹlẹrọ amí ohun jìnjìn iléeṣẹ rédíò ti lágelú ìkànnì mẹrìndínlẹ ọgọrùnún tó ń dó tó lé méje òkè tá a ga jòkè tá a wá kalẹ sílé funfun báláwo òpónà fẹlẹlẹ ti ń bẹ nílùú ìbàdàn lálẹ yìí nípa àwọn akọni kìí ṣe àwọn akọni ìgbà wáṣẹ kọ àwọn akọni ti ń bẹ ní àìsàn téèyàn bá ṣe dáadáa ẹjẹ àsọpọ ṣe dáadáa ẹni mi ọsẹ ní èèyàn mi ò ṣèyàn àlè fi wá láàrúwò lásán téèyàn bá wá ṣeun ẹjẹ àsọpọ ṣeun téèyàn bá ṣe èèyàn ẹjẹ àsọpọ ṣe èèyàn ògúrúgbà lóògùn àkànwó bẹ́ẹ̀ ń bá jẹ́ ló kó bá bẹ́ẹ̀ lò mẹ́rin o tó bá ṣe eré ẹ ń sọpọ ṣe eré lálẹ́ yìí tá a bá ń sọ̀rọ̀ nípa ìbàdàn ó ń tùbà ó ń tùṣẹ́ tá a bá gbàgbé wọ́n tún ti dé o wọ́n ti ń fọ́gọ́ǹdè arẹrẹ o lábìrán ti dàrú o bẹ́ẹ̀rún ká ti dàrú o òjé ti dàrú o àmọ bùnmí kọ o àmọ ìbàdàn yìí náà ni àwọ ọmọ wa náà àmọ yín ṣùgbọ́n inú mi dùn ayọ̀ mi kún ẹnìkan bẹ nìbàdàn tọjọ́ ọmọ bíbí ìlú ìbàdàn ẹlòmíì kọ́ ẹnjìnìà dọ̀tun sànúsì ọba mi ò kí lò wọ́n o àjẹ́ olùbàdàn tilẹ̀ ìbàdàn tí wọ́n ó tún gba wọ́n ó tún sún síwájú láìpẹ́ yìí

0: ọkan lọmọ Odualẹ Yoruba awọn mo n pere o magaji ile olugbade loja aba awọn mo n pere wa wo pe ha wahala yin tin sele pe na ma yi ogbon wo la ta si won pe baba mi are gbogbo magaji ti le ibadan won fi tolu badan gba na leti kabiyesi oba aliwo won fi to won leti o kọlọrun oba ko ba ni dele fun wa bye ke la se ta fi ka pa awon omo yi olorun lu engineer dotun sanusi o are gbogbo magaji ile ibadan won pe won magaji asimeyu adepoju ari ori ke la se awon militant na nbe nbadan won lu awon olopa won lu awon opc won fi kapa awon omo yi disen itunu omo alaja
1: eyan nade mi etere kado
2: yes the shadows burn.
3: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MRE Pathways and NCUK creates your pathway to the world. Enroll with us for a 9-month International Foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream and business stream. And here is the best part. No jam needed. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B West One Office Suite, opposite Environmental Task Force, Agodi GRA, Ibadan. Meta NCUK Certified Advisors. Explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341. 08105-359-341. Bring your ambition. We will bring your future. MIE Pathways. Study local. Progress globally.
4: Sisi gbagada ilelekun ile isa gbofinro lojo kojo gbagada nilekun ile ewosan nigba kugba awa ti so kokoro yara akede ipolowo oja sonun ni lagelu fm ni badan gbagada nilekun wa sile gbogbo aye lo gba o polowo oja ko sekede on gbogbo to ba fe ni lagelu 96.7 fm felele badan
5: oro re ojo wa si ma ta ni witi
6: ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí lè gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bíbọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀ ṣe ẹ̀tún fúnni ní ayọ̀ tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala àkókò tí ẹ bá wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pé bá tùbà lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù gan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹ báwo ni gàlọ́ nínú oṣù òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú fm ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹtì friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ́nìà tuntun october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú fm 96.7 ó máa lágbára dò ní yorùbá owó lọ́tún owó lọ́sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ni lo máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. Lórí ilẹ̀dẹ̀lú fm *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ojo State Gaming Board ló fòǹtẹ̀lú Cashier. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dìmí lọ ní àtúntò ní àtúntò. Ṣo ti Cashier? Mo ti Cashier.
7: Bàbá Ìbàrùn bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
8: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rìrì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
9: Ìṣíwọ́ mi kan ni mo gbẹ́kẹ̀lé o.
10: Jésù nìkan ni ètò tuntun tí yóò máa wáyé lórí ìkànnì yìí ní gbogbo ọjọ́rú Wednesday ní déédé agogo méje sí aago méje àbọ̀ àṣálẹ́ níbi tí a ti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run Reverend Ìdòwú Animashaun of World Hope Ministries. Bàdékù.
11: Akinyin káàbọ̀ sí orí ètò wa ètò yé Jésù nìkan.
10: Ẹ máa pàdé bàbá Ìdòwú Animashaun lórí ètò tí a pè ní Jésù nìkan ní Lágelú 96.7 FM ní gbogbo ọjọ́ Wednesday aago méje sí méje àbọ̀ àṣálẹ́ ni o. Aago méje sí méje àbọ̀ àṣálẹ́ ni o. Jésù nìkan máa gbọ́ ó sì di alábùkún fún.
9: Ìṣíwọ́ mi kan ni mo gbẹ́kẹ̀lé o.
12: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
13: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
14: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
15: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
12: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
16: Lọ́rọ̀ bàbá là kì í yé ní bọ̀rọ̀ láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa. Kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí? Lágbo òṣèlú, ètò ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín Abídèmí Àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn

0: òṣèlú ẹ̀kan àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo ẹ̀là lọ́rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí ara bí ijó atiro ẹ̀jẹ̀ ká jọ gbọ́.
1: tó rí ètò wa ètò yín ètò akọni tìgbà wáṣẹ òun la wà ẹ rí pé mo bá débi pé àwọn ọmọ jàǹdùkú gbọ̀n gbà náà ṣùgbọ́n pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àṣẹ kábíyèsí ńgbà náà kábíyèsí lẹ́kan àlìbalógun àti ààrẹ gbogbo mọ́gàjì ilẹ̀ ìbàdàn mọ́gàjì àsìmẹ́yọ adépọ̀jù àríọ̀rí pẹ̀lú ìdúró gbaingbain ẹnjìnìá dọ̀tún sanusi àjẹ́ olùbàdàn tilẹ̀ ìbàdàn tilẹ̀ toko ọ̀kan lọ́mọ odò alẹ́ yorùbá mọ́gàjì ilé olùgbàdé lọ́jà àbá bàbá tó ń jẹ ìsì pèganu ọ̀ká ọ̀há ìwàhùn ti rùmọ́másí ní ìpínlẹ̀ rivers state ojú òní tìyín wọ́n pe gbogbo àwọn tí wọ́n jẹ́ ajàjàgbarangbà náà nílẹ̀ ìbàdàn gbà pé ọ̀rọ̀ bá rí báyìí ó ní bá ṣe é ṣe ìgbà náà náà ni àwọn ajagunbalẹ̀ náà gbéra tí wọn ò jẹ́ agbádùn gbà náà nílẹ̀ ìbàdàn mo kíyín púpọ̀ jù tá a bá ríru yín méjì nílẹ̀ ìbàdàn lónìí ẹnjìnìá olóyè dọ̀tún sanusi ìlú ìbàdàn ti ń túbọ̀ ń tù sẹ́ o yóò tún máa tù sẹ́ sí yóò sì máa tù bá sí bákan náà ni mo kí kábíyèsí olùbàdàn tilẹ̀ ìbàdàn lónìí his imperial majesty ọba senator rashidi adéwọ̀lú àkànmọ́ ládọjà kábíyèsí o iṣẹ́ yín yọ o mo wà ní ọjà àbá ní palace ọjà àbá ńjọ náà ńjọ tẹ gbàlẹ̀kẹ̀ lọ́rùn àwọn méjì ẹni dákọ wọn lọ́rùn àwọn mọ́gàjì méjì lórí ọ̀rọ̀ nǹkan míì kọ́ lórí ọ̀rọ̀ ọlẹ̀ náà ni àwọn tẹ́ tún gbàlẹ̀kẹ̀ lọ́rùn wọn sì tún kú o wọ́n ń dà wá láàmú ńbàdàn ẹ rí pé mo sọ lẹ́ẹ̀kan mo ní ìjọba àbílẹ̀ èdò àwọn ajagunbalẹ̀ pọ̀ ńbẹ̀ bọ́ ọba lọ ralẹ̀ ńbẹ̀ lónìí wàhálà ni lágírí ọ̀dà àjẹ́ àjọmọ́ báàbò àájọ tẹsẹ̀ bọ́ sókò tó kan náà ńbẹ̀ ń tọ́ra àtú gbogbo ẹ̀ ẹni tá a bá fi jọba ńbẹ̀ àfijọ́ olóyè ọwọ́ àlọ́ gba ilẹ̀ ní ẹ̀sìn ọ̀dà ọlọ́run ọba ní ṣe tó níbo là ń bá a bọ̀ ẹ ń fún bí èèyàn méjì láàyè ìgbìmọ̀ tí wọ́n á gbé kalẹ̀ yìí ọmọ ṣe o ṣé wọ́n ṣe eré àbí wọn ò ṣe eré ìgbìmọ̀ mọ́gàjì àsìmẹ́yọ adépọ̀jù àríọ̀rí tí wọ́n ṣe ṣé wọ́n ṣe eré àbí wọn ò ṣe eré lára àwọn ìgbìmọ̀ ní mọ́gàjì ọ̀dẹ́kùwà mọ́gàjì ògúndélé wọ́n wà ńbẹ̀ mọ́gàjì ajayi amadu lóje wọn wà ń bẹ o mọgàjì ogun sonso wọn wà ń bẹ bóyá kí n sí ojú òpó lẹ bí ọba parí lálẹ yóò parí lọsẹ tí ń bọ a sì máa fi àsìkò yìí náà kí ẹnjìnìá dọ̀tún sanusi wípé kú múra ayẹyẹ ọjọ́ bí gbogbo ayé ní kinyín o tá a bá ní purọ́ tanra wọn jẹ ngbàtí mọ́gàjì jẹ líle adépọ̀jù àkótó sọ̀rọ̀ wọ́n lògúrúgbà mú ní yẹsà kára ó lé o wọ́n ní tá a bá ń sọ̀rọ̀ nípa tí ẹnjìnìá sanusi mọ́gàjì jẹ líle adépọ̀jù àkótó wọ́n ní ẹnjìnìá sanusi ọlọ́run lọ́mọ̀-ọ́mọ̀-ọ̀ràn sílùú ìbàdàn tí sì ń ṣèbàdàn lóore pé tá a bá tún lè rírú ẹ ìbàdàn ọmọ tùbàyọ ọmọ tùsẹ ìgbádùn tá à ń gbá lónìí

0: ojú òpó wọn ọ̀dà ẹlòmíín tó ti wà ńbẹ̀.
1: Àwọn èèyàn mọ̀ pọ̀ ń bẹ̀ o.
0: Táà ìbẹ̀rẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ nù. Hello. Ẹ̀ka ilẹ̀ o. Tẹ́ ẹ̀ bá ti mọ̀ ń pa àgbìmọ̀ tí ẹ gbé kalẹ̀ lọ, má wulẹ̀ pé. Hello. Hello. Ètò ògúrúgbà gèéṣè pé a ní akínyìn ni o, mọ̀ kì mí. Hello.
2: Ẹ̀ka ilẹ̀ sà.
0: Ẹ̀ka ilẹ̀
2: ògúrúgbà.
0: Owó kọ yín o.
2: Mr. Sanusi ni ń pè láti Ring Road.
0: Ẹ pa ìgbìmọ̀ tí a gbé kalẹ̀ lọ́jà bá tí bàbá mi Asimiyu Adepoju Ariori ṣe oyè yín bí.
2: Ṣé ẹ ti rí bí mi ò sí ń bẹ̀? À ń rí ìtànṣán pé àlàáfíà ń jọba nípa ọ̀rọ̀ máa jagun balẹ̀ sà. Ṣé ń gbọ́ mi sà? À ń rí torí pé irú wa tẹ́yìn mọ̀ ń bá yín sọ̀rọ̀ yìí. Gbogbo ìgbà tí kinní ń gbóná girigirigiri.
0: Ọjọ́ ti lọ, àròjọ mo so lókun ọjọ́ lọ. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yẹ tí ẹ dúró ti wá lórí ètò yìí. Kólé bàbá mi Kólé Dagun dúró ẹ ṣe barista Daniel Aramide ẹ ṣe. Alhaji Ambale Aziz ojú òní tìyín. Bákan náà olóyè Jẹ̀lílì Adépọ̀jù Mọ́gàjìlì Akoto Nlábìrán. Ẹ ṣe ń ṣe olóyè Àyìndé Délé Solú. Bàá lọ́jà òjé Nìbàdàn ẹ ṣe o. Tó fi dórí Alhaji Kabiru ọmọ ti jálárúurú. Ó ń wò wá ketekete báyìí. Mọ́gàjì ilé àgbò ń bẹ̀rẹ̀ Akin. Mọ́gàjì Ismail Ajibola San tó 1000. Mọ̀ ń lọ lálẹ́ yìí. A tún pàdé ní ọ̀tọ́lákọ́. Lórí ètò yín ètò wa. Ètò akọni ti gbà wá sẹ̀. Alhaji Mokore ẹ̀ṣẹ́ o. Mọ́gàjì ilé ẹlẹ́kọ̀ọ́. Ẹ pè mí sórí 08038215909. Orun Ayọ̀ lásán ọ̀kọ̀ọ̀kan láàjì. Ní dìmọ̀ ayébíri. Ọ̀dà àrọ̀.
3: Lagilu FM 96.7.

0: oni ki la ki bani tanran la le foro lo eni oni kalu ka to si enle nbe mo ki ni ti le toko adaye ba le to yi o eni ti o si si onigbowo re awon na ni oloye ewe nje igi adubi agbefagori te ti won je otu oluawo le ibadan awon na to ni magaji ile olu oje awon ni si onigbowo eto yi be ba wa nbo lati ri won adugbo oke ofa baba asale nbadan ibe ni won wa lati oje ibi eleni ni e ti lo gun okada tabi maruwa bo si je moto ti lo si oke ofa baba asale e so kale ni bi church kan ti nbe nbe e ti ri akomo na wa legbe church un loke re kere ewe nje igi adubi agbefagori ite namba ile le pe won si 080-33-260-141 080-33-260-141 esi le lo 080-53-45-9223 bẹyin na ba ni nkan kan tabi ekeje te fe bi won iru aye wo la gbe ona wo la to ise wo la se ta fi moke eyan ma bere eyan to ba so pe osaye oni ton ti ku won o ti gbe sin ni mewa nsele ni duniya o eyin obi wa paapa te ni omo birin atawon omo kunrin ti an ti toju bo esi mo pe ba meke ba toko ni afun loko ba meke ba ta da afun lada laye ijohun fun ra won ni an wa lasiko yi e wa ma kilo fa won omo yin agaga to ba jobin airanju mowo eni o ba nibi to niran nla fe o komo ba wa di pe yo ja joyan loju idire ti me fe soro omo birin kan ti won pe ni blessing awon obi blessing won ran nle eko o kawe o si de bi fafiti si le to jade university omo birin ni ore kan ore ta wi ore kunrin re aimoye igba ni mo wa lo to je pe won feran ara won de gongo ama gbo dijo kan omo birin ta pe ni blessing o tun wa boyfriend e lo bi ise re ngba to debe won si ra won lalejo eyin na mo boko ya to bin ba wa nnu ile gbogbo nto ye won se gaga bi ololufe sira won won se blessing pada le o leyin ti blessing pada le nkan kan sele aye toto aye akamara ke lo sele si blessing gbogbo ele lanfani ati gbo loni ni ko ni dola e ku kale e ka bo pada o so fun a pe blessing dele nkan kan sele ati joko di nira ati na ro di nira ati bere o se koda lo ba di pe bi o se ga gbigbe ni ha iru ewo re abiamo o mo se di pe an ko mo re won lo le ewosan to loko sugba gbogbo gbianju won pabo loja si o ha iru ki leleyi ngbo pe lenikan so fun a pe pẹ̀lú gbogbo ohun tí wọ́n ń kọ tẹ̀ ń rà bó tiẹ̀ jẹ́ pé lóòótọ́ ẹ̀ ń rí owó rà torí pé ọmọ èèyàn ńlá kan ni nílùú àbújá wọ́n gbé kó ń bẹ̀ wọ́n ní kí wọ́n gbé lọ ilé ìjọsìn wọ́n tó bẹ̀rẹ̀ àbẹ́mèrè ni àbí ẹlẹ́gbẹ́ kan ni àbí kinní kan ni kí wọ́n ṣe gbá kí wọ́n ṣàwo ibi tí wọ́n tó gbé lọ kò ní kókó ibẹ̀ lẹ́nìkan tó wá jàgbàlagbà ń bẹ̀ tó jẹ́ bí olórí eléyìí ò lọ́wọ́ wo sàkún ọ̀rọ̀ wípé ayé tá a mọ̀ wáyé ayé ẹyin gẹdẹ mọ̀ ni oríṣiríṣi ọ̀nà ni a ti ń tọrọ ọmọ ẹlòmíì àtọrọ ọmọ lọ́wọ́ òòsà ẹlòmíì a ní nǹkan kan tọ́jẹ́ tìdílé tí pé bí ọba ti yanjú ẹ̀ àdúrà rè ò lè tètè gbà ṣàkún tó ń wò ẹ̀ bá fẹsẹ̀ létọ́ o ibẹ̀ ni a ti á ronú kan bàbá olóyè ewé ń jẹ́ àdùbí agbefagori ìtẹ́ wípé ìlú ìbàdàn lọ wà ó sì tó jẹ́ mọ́gàjí ilé olóòjé èèyàn ńlá tó lóko tí ó bẹ̀rù ókọ ni oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyìí náà ni a ti bá débẹ̀ tọ́lọ́hún gbàdúrà rẹ ẹ ṣe jẹ́ káwọn kọ́kọ́ tiẹ̀ pé ná báwọn ọba tiẹ̀ gbé lọ ṣé ìbókúkú ti ṣayé dẹ̀rọ̀ wọ́n ké sí olóyè ewé ń jẹ́ àdùbí agbefagori ìtẹ́ báyìí kàṣá báyìí kàwòdì nígbà òní àwọn fẹ́ gbé wá ó ní bó òní ti ń ṣe báyìí ní ń ṣe báyìí ní ń ṣe ìgbà tí ó ṣàlàyé tán bàbá ní ẹ jẹ́ káwọn ó béèrè lọ́wọ́ ọfa kí ló kọ rẹ̀ kí ló kọ yẹ́ ẹ̀ wọ́n béèrè wọ́n sì sọ ohun tí wọ́n ó ṣe gbogbo ètùtù tí wọ́n ó ṣe pátá wọ́n sọ iye tí ọ̀nà wọn ibẹ̀ ni a ti bèrè yìí pé ìgbà wo ni káwọn wá bàbá ní kò pọn dandan kó òun ó fojú kàn án o torí pé kò síbi tí afẹ́fẹ́ yìí fẹ́ dé si afefe oni fe ko mo kan gi oko la ko da ko je ilu ebo lo wa ba tegun adua ati gbogbo ntan ba se to ba ti re ba pri lo longoji ntin se yo fi lorun lele won sa deun yo owo awon eleyun won fowo ranse si an ibi ti baba ti bere re o awon etutu lori sirisi ti alawon o se bi an tin se e ti won o gbe lo diesu atadua repete ti won se be ni an ya gbogbo re sori aworan foran video won si send e se ni to gbe se fun won eleyin won wo leyin to wo adua to se re eje ajogbo
1: e si gan ni sir be ni mo ri gbogbo awon ko e e se olorun a ma fun ise o olorun ni pada leyin yo e se gan ni mo dupe o emi na le send e sawon ti won ise e se gan ni mo dupe o olorun a ma fun ise o o da ro sir
0: leyin ti a jo soro tan ti baba yi sadua e won je adubi baba ni ki won mo kan bale wi pe ala to mo nba lamojumo yo ri orisirisi nigba ti afefe tutu ba kan eleyun na ri video bo se send e si omo ni bi to wa re gbogbo adua tan se won ni ko mo sami bo mo ti ngbo lo na sami kile o to mo omo ilala won lo so pe on ri iya kan to gbe epo pupa wa pe ko hun mu epo pupa won si gbe fanu tin ni odo tin fe si hun a je wi pe adua ti gba o kile le omo si omo ti o le dide a bere si dide omo ti o le jeun a bere si jeun omo ti o le de ese gbonse a bere si lo jejeje oni bo mo ese ki phone mo le re o to pe won wi pe gbogbo n to hun o le se tele o ti se o oro re lenu baba ti o be ewe nje adubi nse e tun gbo n ti so lele keji
1: e se gan ni mo dupe o dupe o nu mi dun gan tori omo obirin ti o se kini na o ni ohun lala lojo lójú aláhùn òun rí tí wọ́n gbé pokúpa wá fóun tí wọ́n tún gbé fáànù sí pé fáànù wá ń fẹ́ sóun wọ́n gbé pokúpa yẹn wọ́n fóun lé pokúpa mọ̀ pé fáànù wá ń fẹ́ sóun wọ́n á wò pé èmi ò jẹ́ mọ túmọ̀ ẹ̀ níwọ̀n bá òye tèmi wọ́n á wò pé ó dàbí pé wọ́n fún lẹ́rọ̀ ni ẹ̀ àní wọ́n dẹ́fà fi ìtura tì ó ní bóun ṣe jí báyìí ara ń dẹ̀ fẹ́rẹ̀ pé yá irú òun jẹun lọ́wọ́ ńsìn ni ló sọ ẹ ṣe gan ni mo dúpẹ́ o ọlọ́run tó ti fún yín ṣe á padà máa fún yín ṣe Ọlọ́run ni dojú tì lórúkọ Jésù Ọlọ́run ni dojú tì o ẹ ṣe gan ni o.
0: Ìròyìn ayọ̀ òní ẹ sọ fún bàbá ewé ń jẹ́ tínú bàbá náà sì ń dùn wípé Ọlọ́run ṣeun bàbá wa ní kò síbi tádùá yìí ti gbà ṣùgbọ́n béèyàn bá tí ì débi tí fáìlì ẹ̀ wà ó ṣeé ṣe kádùá ọmọ gbà kété téèyàn bá ti kan bi tí fáìlì rẹ̀ wà bí ìgbà téèyàn ń fẹ́ràn jẹ̀kọ ni kì í ṣe mímọ̀ ṣe tàwọn náà ìgbà tọ́lọ́run ti pé ọ̀dọ̀ tàwọn ni yóò ti rí ìṣẹ́gun àti ìwòsàn lọ́jẹ́ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run gbàdúrà ọmọbìnrin yìí láti paṣẹ bàbá olóyè ewé ń jẹ́ ìgè àdùbí agbéfagorí ìtẹ́ tí wọ́n jẹ́ ọ̀tún olúwawo ilẹ̀ ìbàdàn bí wọn náà bá wá fẹ́ dọ́dọ̀ wọn láti òjì ẹlẹ́ni ẹgún ọ̀kadà tàbí mọ́tò òkè ọ̀fà bàbá àṣàlẹ̀ àbí ètí ń lòdì ajé àboríta pinrin ẹ̀yin ẹ sá sọ̀kalẹ̀ ní bàbá àṣàlẹ̀ ẹ ti rí sáínbọ̀dù wọn gbàgàdà gbàgàdà ń bẹ̀ olóyè ewé ń jẹ́ ìgè àdùbí agbéfagorí ìtẹ́ ọ̀tún olúwawo ilẹ̀ ìbàdàn jẹ́nẹ́ra ẹ kàn wọ́n la tàbí kẹ kúkú pè wọ́n sí 08033260141 08033260141 àti 08053459223 08053459223 àìsàn ò ní dì á mọ́lẹ̀.
2: Bàbá pẹ̀lú àpọ̀ ni àpò kó wọlé.

0: fidíti sí náà ni adékòrò yèkìkì àdùbí nǹkan yọ anu máa bí ẹyẹ ọkùn o. Ọlọ́run fẹ́ nìkan sẹ́jẹ́ nìkan lọ. Ọ̀tún olúwàwọ̀ ilẹ̀ Ìbàdàn, olóyè ewé ń jẹ́ adégoróyè igi àdùbí agbẹ́fágorí ìtẹ́. Ọmọ dídá wa màá bú màá tẹ̀ onísúlọ nìyàn. Kéèyàn ọmọ ṣẹ̀ṣẹ̀ ni kọ́ máa jẹun bí ẹ̀lírí. Ọjà dẹ́gbẹ̀ rẹ ń tà ni wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà. Ó ṣòwò gbéyàwó òrèrè ń bẹ̀. Ìgbìyànjú rẹ ni ètò wá máa rú orí tó gbé wáyé. Máa bà lọ́dọ̀ ewé ń jẹ́ àdùbí. Ọ̀tún olúwàwọ̀ ilẹ̀ Ìbàdàn ní baba àṣàlẹ̀ lójú ọ̀nà òjé Ìbàdàn láti òjí ẹlẹ́rí ẹgbun ọ̀kadà baba àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀. Ẹ ti rí ẹ̀kọ́ mọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewé ń jẹ́ àdùbí bẹ̀ tàbí kẹ̀kẹ̀ wọ́n sórí 08033260141. Olóyè ewé ń jẹ́ àdùbí. Ọ̀tún olúwàwọ̀ ilẹ̀ Ìbàdàn ló ní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.
1: Lágílú FM 96.7.
2: Ogun bílíọ̀nù afúnni ni wọ́n sọ, olóyún àgbẹ̀ láì ṣiṣẹ́ àgbẹ̀, ewé ń jẹ́.
3: Mo fi kíkí àlàáfíà kí wa ní gbogbo ibi tí atẹ́gùn bá gbé ohun mi yìí dé o. Bàbá Ìbàrùbá ọba Iṣan ara lorúkọ mi. Ó ti pẹ́ tèmi àti yín ti ń dà á papọ̀, kò síjà kò sásọ̀, nítorí òótọ́ ọnú orúkọ wa ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ wa. Ó sọ wá dọ̀rẹ́ yín, ó sì sọ wá di dókítà yín lọ́nà ti ìbílẹ̀. Bàbá ń sọ̀rọ̀ nípa ìwòsàn ìbílẹ̀ àwọn bàbá wa ti ṣe láyé àtijọ́. Àwọn bí kùdìẹ̀kudiẹ tó kùdìẹ̀ káàtó sí làwa sì tún ṣe nípa báwo ni ogun ìbílẹ̀ yóò ṣe ní òdiwọ̀n, báwo làá ṣe mele tó bá àwọn èèyàn lára mu. Pábá ń bárí ẹ̀ wá ní ọ̀nà àyẹ̀wò lọ́nà irinṣẹ́ ìgbàlódé eléyìí tá a ti bọ inú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀, ó wá jẹ́ kó tàwọn yọ pátápátá gbáà ni. Ìwòsàn lọ́nà ti ìbílẹ̀ ewé àti egbò pọ́nbélé ni.

kọjá sí. Ẹlẹ́ẹ̀kejì ni pé kí iṣan ó ti fà kó ti nà kọjá bó ṣe yẹ kó nà. Nítorí àwọn iṣan ara wa yẹn ó ní ìwọ̀nba bó ṣe yẹ kó gùn tó àti bó ṣe yẹ kó súnkì mọ́. Tó bá súnkì púpọ̀ jù ìṣòro ni, tó bá nà púpọ̀ jù ìjàngbọ̀n ni. Kí ló lè máa mú kó rí bẹ́ẹ̀? Ó ní àwọn àìsàn aromọ nínú eegun àbí àwọn ọ̀nà tá a gbà lu ara wa nígbà èwe àbí àwọn nǹkan míì tó yẹ ká máa jẹ tá ò jẹ. Nítorí tẹ́lòmíì ti dáyé kò mọ́ pàtàkì èso, kò mọ́ pàtàkì ẹ̀fọ́ ewébẹ̀, kò sì mọ́ pàtàkì omi àti eré ìdárayá lára rárá. Béèyàn bá wá ń ṣe gbogbo tí mo sọ yìí náà, nítorí pé a ó máa dàgbà lójoojúmọ́, iṣan wa nílò àmójútó. Tí ẹ̀jẹ̀ tó ń kọjá nínú iṣan ò fi ní di pé kò ráàyè sàn mọ́, tí iṣan ó fi bẹ̀rẹ̀ sí í wú. Níbẹ̀ lẹ máa ti gbọ́ àwọ́ká, lẹ máa gbọ́ làkúrò ègbé, lẹ máa gbọ́ eéwo ńlá, lẹ máa gbọ́ ẹ̀yìn romi, ìbàdí, èjìká, orúnkún àti ọrùn ẹsẹ̀. Gbogbo nǹkan wọ̀nwẹ́ ó ní ṣe pẹ̀lú ìgbà tí iṣan ò bá ti ráàyè gbé ẹ̀jẹ̀ lọ bó ṣe yẹ kó gbé mọ́. Ẹ̀jẹ̀ a máa dúdú, yóò sì máa ní kòkòrò nínú. Nígbà míì kòkòrò ló wọnú wa látara nǹkan tá a jẹ, tàbí ibi tá a ti ṣẹ̀yọ́, tàbí ibi ilé ìgbọ̀nsẹ̀ tá a lò, tàbí àwọn nǹkan tó gún wa lẹ́sẹ̀ tá a fọkàn sí. Tí kòkòrò bá wọbẹ̀, á di àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀, kò sì ní jà nínú ẹ̀jẹ̀ láì jẹ́ pé fọwọ́ ba iṣan ara. Iṣan ara wà dà gẹ́gẹ́ bí wáyà iná tó máa ń gbé iná láti ibì kan lọ sí ibì kejì. Tó bá takú sọ́nà yóò jẹ́ ìṣòro. Tó bá débi tó lọ tí ò rí ẹ̀jẹ̀ gbé débẹ̀ yóò di ìṣòro. Bàbá ìbàrùbá ọba iṣan ara kò ní iṣẹ́ méjì kọjá ká tọ́jú àwọn ènìyàn. Lọ́pọ̀lọpọ̀ ọgbà nígbà tí iṣan ò bá ráyè ṣiṣẹ́ dé inú ọpọlọ wa, yóò di kí apá kan orí máa fọyàn. Ó sì lè padà wá fọwọ́ bá àyàn lójú nígbà tó bá yá. A máa fọwọ́ ba ẹlòmíì létí o, tí wọ́n máa bá sọ̀rọ̀ tí ó sì ní máa gbọ́ dáadáa mọ́. Nígbà míì wà tí ó di pé ọwọ́ àti ẹsẹ̀ kan ẹ̀dá kan bẹ̀rẹ̀ sí í kú riri. Lẹ́yìn tó bá ń kú riri yóò máa gbọ̀n ni o. Tó bá ń gbọ̀n ó ti ń di nǹkan míì nìyẹn tá à ní fẹ́ dárúkọ lórí afẹ́fẹ́. Àwọn èèyàn kan a máa sọ wípé àyà àwọn ń lù pípípípípípí ní gbogbo ìgbà. Wọn ò gba owó eléèlé, wọn ò gba owó másùnmásùn, wọn ò jẹ̀yàn lówó, wọn ò sì dáràn síbì kan, ṣùgbọ́n wọn kì í ní ìfọ̀kànbalẹ̀ nínú ọkàn wọn. Ọkàn ti ń ṣiṣẹ́ eléyìí tó ń ṣe sódìsódì, a sì gbọ́dọ̀ kíyèsí. Nígbà míì wà ẹlòmíì a máa sọ pé àti rí oorun sùn gan diṣẹ́. Tó bá sùn láago mẹ́sàn-án alẹ́, tó bá máa jí padà ó máa jí láago méjìlá, kò sì ní sùn mọ́ tílé ó fi mọ́. Ẹlòmíì sì rèé ara ríro àrò òdàbọ̀ ó máa ń dà wọ́n láàmú. Nígbà míì wà tẹ́lòmíì bá rìn ó máa dàbí ẹni pé wọ́n fẹ́ tì í ṣubú. Ẹlòmíì kì í sí mọ ìyàtọ̀ ìgbà tó wọ bàtà àti ìgbà tí ò wọ bàtà. Ẹ yọjú sí wa nílé iṣẹ́ wa tó wà ní Opposite People's Guest Grammar School lẹ́yìn ilé bàbá Adédibú ní Màlété Nìbàdàn 08033881008 àti 07018211111. Àlàáfíà ara wa ò ní gbọ̀dànù gbú bí èlùbọ́ àti kádìde nílẹ̀ ká ṣe lọ́gán kó má di pé wọ́n máa fà wá wọ mọ́tò gbé wa bọ́ọ̀lẹ̀ bá wa gbẹ́sẹ̀ bá wa gbé apá. Gbogbo ohun tó wà lára ẹ̀dá èèyàn kọ̀ọ̀kan ló nílò àmójútó. Ewé àti egbò tá a sì fi ń tọ́jú yín láti ìgbà ìwá náà là á fi tọ́jú yín. Tẹ́ ẹ bá dọ́dọ̀ wa tẹ́ ẹ gba káàdì tán, a kọ́kọ́ ṣe àyẹ̀wò ọ̀fẹ́ fún yín náà ká tó wá tẹ̀síwájú nípa ìtọ́jú yín. Ohun tó iṣẹ́ lára táyé ó lè yàtọ̀ sí ti Kẹ́hìndé, torí ẹ̀ ló fi nílò ká ṣe àyẹ̀wò dáadáa. Bàbá ìbàrùbá ọba iṣan ara wà Nìbàdàn. Gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi náà lẹ lè ti wá. Tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ lọ sọ pé ẹ lọ sí Màlété Opposite People's Guest Grammar School lẹ́yìn ilé bàbá Adédibú Nìbàdàn 08033881008 àti 07018211111. Àìsàn kò ní ká ọrọ́kọ bí àwọ gángan, kò ní tẹ̀wá ọrọ̀kọ bí ọ̀pá ìlú. Àlàáfíà ara wa kò ní gbọ̀dànù gbù bí èlùbọ́.

0: yàrá yìí ẹ ṣí yàwọ ibi tó ẹ kẹ wà náà lẹwà yìí.
1: Ó wà rí aṣíwájú lámi ṣe Ìbàdàn ni mí nílé Olúyọlé o àwa lọ ọmọ àjòrò.
0: A gbádùn ara wa bíi kà sí nǹkan ẹ tí mò ń pè lórí ètò yìí lórí lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan ìlú lọ́kọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan bẹ́ẹ̀ ṣé wá ń gbọ́ akétekété lórí rédíò tí bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà lẹ́ gbádùn ẹ̀ lójú òpó Facebook. Ẹ wá lágẹ̀lú FM 96.7 lọ ẹ mọ̀ rí awò kétekété apá abẹ gángan lálẹ́kùn ẹ̀ sí tá a ti ń fìgbádùn ṣayọ. lọ́kọ̀ lóòtú ètò yìí ṣínà aláyò ògùn èdè ọ̀fọ́ máa lè ṣọ́fà lọ́kọ̀ amojú ẹ̀rọ fún sáà tá a wà yìí ìtùnú Dixon lọ́kọ̀ Túndé Adégbèrò Àmọ̀wò TP lọ́wọ́ àtọ́sìn Edward ọ̀la Lẹ́kan Bámidélé Elizabeth Jéjé gbogbo àwọn ọkọ̀ ètò inú ni tàjọmọ̀ ṣe tó fi mọ̀ ń dùn lọ́sọ̀ọ̀sẹ̀ tẹ̀fimọ̀ lẹ́ ń gbádùn ẹ̀ ń gbòòrò ẹ̀ ń kó jẹ́ bíi noodles 100 naira pẹ̀lú àtàrà ọdún 1000 àwọn tàjọ ń ṣe tó fi ń dùn gangan ní onísàn tó yẹ pé ẹ tún gbádùn ẹ̀ bíi kà sí nǹkan lálẹ́ yìí ìkànnì lágẹ̀lú lẹ já sí o èmi ẹ máa pé ẹ ṣíyàwó ibi tó yẹ kẹ́ ẹ wà náà lẹ wà yìí gangan nísàn án o a ti gbádùn ara wa bíi kà sí nǹkan. Kọ́láwọlé Adéníyí Kọ́ládé International òun ló kọ́ tèmi o olúwàṣẹ́hùn ọbálànà ló wà lójú òpó Facebook tẹ́ ẹ fi ń rí wa wò ketekete ìyún ni lápá ọ̀dọ̀ yín bẹ̀ hàn olúwàṣẹ́hùn ọbálànà òun náà ló wà ń bẹ̀ ẹ jẹ́ nǹkan lù kẹ́kẹ́ sí yín bàdí ẹyin tèmi ó tó jọ mẹ́ta.
2: ṣé

bẹ́ẹ̀ bá ṣe darapọ̀ mọ́ wa mo kí káàbọ̀ sórí ètò olóyè ládò ìkànnì lágilu 96.7 fm wọ́n ń pè bí o fúrẹ́bálẹ̀ kọ́ gbọ́ mi dáadáa jẹ́ kó yé wọn dáadáa ó tún máa dùn gbogbo máa kó sí lápá bí abala àkọ́kọ́ lórí ètò abala gbé wa débẹ̀ tá a ti máa ń gbéra wa yà káàkiri ẹ ti mọ̀ pé fàájì lọ́lọ́kọ́ ọ̀jọ̀kan lábala àkọ́kọ́ torin tìlù lọ́lọ́kọ́ ọ̀jọ̀kan bí fàájì yẹn ṣe ń lọ lórí ọwọ́ yẹn tẹ́lẹ̀ ń fìlì ẹ̀ tẹ́lẹ̀ ń gbádùn ẹ̀ ẹ tún wá máa gbàgbé ẹ máa gbàgbé o fẹ́ẹ̀tù láǹfààní àti gbẹ́nu sí káàṣì ẹ̀ káàṣì ẹ̀ gangan wà fún yín lápá bí káàṣì ẹ̀ olùbó káàdì 25,000 lọ́nà méjì eléyìí tó yẹ pa láǹfààní àti gbẹ́nu sí lọ́jọ́ ọ̀lọ́ fẹ́ gbẹ́nu sí ni ọ̀npọ́nù ńlá ọ̀fẹ́ gbẹ́nu sí ni bó o bá fẹ́ gbẹ́nu sí bó o ṣe ń gbọ́ mi lásìkò yìí ó ní process ó ní ìlànà ń tẹ̀lé bó yóò tiẹ̀ tí ì gbọ́ kò dẹ̀ kì í ṣèròyìn mọ́ o ní oṣù ẹ́mbà yìí láti oṣù tó kọjá ní káàṣì ẹ̀ tí ń bó káàdì bó káàdì bó káàdì àwọn tó ń gbà dáadáa wọ́n ń gbọpẹ́ dáadáa àwọn tó ń gba mílí àwọn tó ń gba ìdajì mílí wọ́n wé ẹ̀yìn báyìí so lọ́wọ́ alẹ́ yìí 25,000 lọ́nà méjì yẹn jẹ́ wà so òun lẹ́ láǹfààní àti rẹ́sí *347*1004*2 kóòdù ẹ̀ gángan nùún ni *347*1004*2 òní kóòdù tẹ́ tẹ̀ bẹ́ẹ̀ bá ti tẹ̀ lórí fóònù tí ó ti yí biribiribiribiri ó kì í káàbọ̀ pé ẹ fẹ́ ta pẹ̀lú N500 yín ò ní lórí lágelu *347*1004*2 gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé kóòdù yẹn òun ló já sí ti lágelu bẹ́ẹ̀ bá ti tẹ̀ ẹ wà á mú iye ayò tẹ́ ẹ fẹ́ ta iye ayò tẹ́ ẹ fẹ́ ta ni ò bó jẹ́ mẹ́rin lẹ fẹ́ ta ẹ mú mẹ́rin bó jẹ́ márùn lẹ fẹ́ ta ẹ mú márùn bó jẹ́ mẹ́fà ni ẹ mú mẹ́fà ẹ mọ́ gbàgbé pé bẹ́ẹ̀ bá ṣe ta sí ó ní àǹfààní ìgbégbá orékè yín àṣekún kẹ́kẹ́ sí i bẹ́ẹ̀ ṣé wàá ń rẹ̀ sí i yẹn tẹ́ ẹ ra ń rẹ̀ sí i lọ́wọ́ kọ yẹn bẹ́ẹ̀ bá ti tẹ̀ ẹ́ sí i tó yí bìrìbìrì yóò gbé ussd wá yóò gbé bank transfer wá bó jẹ́ bank transfer lẹ fẹ́ lò bẹ́ẹ̀ bá ti mú bank transfer lọ́wọ́ kan báyìí ẹ lè fún yàn pé kó bá yín ṣowó sí i ẹ lè fún because wọ́n á ṣe account number kan sí yín tẹ́ bá ti mú bank transfer orí account number yìí kò nílò ju 30 minutes lọ orí ẹ̀ lẹ́ ṣe owó sí bẹ́ẹ̀ bá ti le ṣowó sórí ẹ̀ báyìí bẹ́ẹ̀ bá rán mọ́ ni pé okay account number yìí ó yá lọ́ba ń bá àǹtí lágbájá tó ń ṣe pos bọ̀dá lágbájá tó ń ṣe pos táwọn kan ṣowó sí lọ́wọ́ kan wọ́n á mẹ́sẹ̀jì yín pé ètìta káàṣì ẹ̀. ẹ wá mú gbàgbé ta mẹ́ta bọ́ọ̀ bá ti ta mẹ́ta wá fún yín ní tíkẹ́ẹ̀tì 30 kí wá ló ń dúó wò àwọn èèyàn ń cash out dáadáa náà má mi gan má bẹ̀rù kankan *347*1004*2 ó yà lọ́mọ rẹ̀ sí bẹ́yẹ̀ orí pé ọgbọ́n tó bá ti dọwọ́ aago mọ́kànlá kọjá báyìí ń lọ yí ko tó fún káàṣì àwọn méjì ó tún láǹfààní àtúntí gbọpẹ́ àwọn èèyàn iṣẹ́ gbọpẹ́ lápá bí káàṣì ẹ̀ kú ò pé wọ́n ń fẹnu ń fọ́n àsúkò lórí ẹ̀ lọ́wọ́ kọ ètò ń tẹ̀wájú lápá bí abala àkọ́kọ́ lórí ètò abala gbé wa débẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kọ́ kó nǹkan tó pọ̀ sínú lára ẹ̀ náà ni agbọ́n tọrọ ọ̀mọ̀ràn àti láǹfààní àti gbéra wa ní ìmọ̀ràn agbọ́n ti job connect ìyẹn náà wà ń bẹ̀ mo sì mú update wá fún yín lágbọ́n lálẹ́ yìí

0: ilẹ̀ tún rí adégbèrún rọ́bọ̀ dáàpọ̀dà àpọ̀dà alé sàrẹ́rìn músẹ́. Kí ni nǹkan tá a fẹ́ fi gbéra wàá débẹ̀ gangan lálẹ́ yìí?
1: Lórí ẹbí lórí ara mi mo mọ́ pẹ́ mi wá o bàbá.
0: Bá a ṣe ń pariwo pé bí nǹkan ti ṣe ń lọ nílùú bóyí orí ṣe ń tàwọn èèyàn lọ́tún lọ́sì. Gbogbo ẹ̀ ṣe rí lásìkò yìí.
1: Mo mọ́ pẹ́ mi wá o.
0: Ǹjẹ́ ó jẹ́ kó jẹ́ pé àwa gangan láàmọ́ fi ara ní ara wa.
1: Nígbà tí mo wà láàyè.
0: Bí Nàìjíríà ṣe rí lásìkò yìí.
1: Pápọ̀ pẹ́ mi o.
0: Tá a sì mọ̀ pé gbogbo ẹ̀ náà yóò padà dá láìpẹ́ yìí náà ni. Ṣùgbọ́n bó ṣe rí lásìkò àwa ara wa náà òun là ń fi ìyá jẹra wa. Àwa ara wa náà òun là ń fi nǹkan ṣera wa. Ọ̀rọ̀ éjẹ́ǹtì àti láńlọ́ọ̀dù là mú wá o. Léyìí tá a fi gbéra wa débẹ̀ gangan nísàn. Ọ̀rọ̀ yìí tú ọ̀rọ̀ tó yẹ pé lásìkò yìí bí nǹkan ti ṣe ń lọ. Olúwa tó sì ẹ̀dọ̀ ọ̀gbọ́n mi yé bàbá fi rí bíi ọdún bíi mélòó sásìkò yìí. Ẹ sọ pé single mommy wọ́n pọ̀ ń gbòòrò wọ́n tún pọ̀ sí torí ọkọ ti yàwó eléyìí sọ fẹ́ra wọn dénúdénú tán fẹ́ra wọn tọkàntọkàn. Ọ̀rọ̀ owó ilé òní ó fa àjà láàrin wọn tí wọ́n fi jọ pín gàárì. A tún sọ lálẹ́
1: yìí.
0: Àsọ̀ngbà kan lọ́dún tó kọjá àtútù sọ lálẹ́ yìí. Ṣùgbọ́n kò í ṣe nǹkan tó yẹ kí ó dùn mọ́ wa nú.
1: Báwa ṣe nǹkan tura yá.
0: Ṣé ká mọ̀ fi ara nira ẹni.
1: Bàdá mi, wọ́n tún bá mi jò ó dórí ọ̀pẹ́kẹ́bù.
0: Tẹ́ ẹ bá rí ẹ́jẹ̀ǹtì mi báyìí tó dìídì gbé kinní kalẹ̀ oríṣiríṣi owó eléyìí tó yàtọ̀ sówó ilé. Owó ẹ́jẹ̀ǹtì mi gan ìmọ̀ pọ̀. Ẹ́jẹ̀ǹtì mi máa ń pọ̀ ju owó ilé àbí kó fẹ́ gbẹ́nu ilé iye tẹ́ ẹ fẹ́ san gangan lówó ilé. Ó tún wá tó kó tún tọ́dún míì kí wọ́n sọ pé ókè o àwọn tán ṣẹ̀ kó wọlé tí ò tí ì pọ́dún kan kí wọ́n kó jáde nínú ilé. Àwọn èèyàn ti sọ kiní yẹn di business lásìkò yìí. Ó pọ̀ gan o. Ẹ́jẹ̀ǹtì mi a máa bá yín reason báyìí. Ẹ fẹ́ gba ilé ni a máa béèrè pé kí n bọ́jẹ̀tì yín. Bọ́jẹ̀tì ló fẹ́ fi reason ẹ ni ó fi mọ irú ilé tí ó mú ọ lọ. Lágẹ̀lú wọn ń pè bí bàbá àbàdàn. Ẹ́jẹ̀ǹtì mi bá ń ta sí ọ báyìí. Ọ̀gbá ti ẹ́ o. Ṣé owó tó fẹ́ rí lórí ẹ̀ ó ti ṣẹlẹ̀ sírú àwa ẹ̀ rí?
1: Èmi dé lè bravo, alóyin lòun, òrùn bá yọ lókè, inú kì í bó ṣe.
0: Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ látapá ọ̀dọ̀ Túnde mi, Túnde bò ní gbogbo nǹkan akuṣẹ́ látòrọ̀.
2: Akuṣẹ́ o, ẹ káàlẹ́ o ẹ̀yin ará ilé, àsìkò àtàárọ̀, àkó àsìkò yìí yóò rọrùn fún gbogbo wa o lágbára Ilédùmarè. Ẹ káàlẹ́, ibi ọ̀rọ̀ ẹjẹ́ǹtì yìí kò sí ẹni tí ò bá o, àfẹ́ tó bá fẹ́ parọ́ tán rẹ̀ jẹ́ lókù. Ìfọ̀n yẹn tí ò tí ì sọ pé òun sí tó sì lóun sí kéré, òun ò tí ì lè mọ dágbé. Àwọn òbí rẹ̀ sáà ń sanwó ilé, wọ́n sáà ń kó lọ tàn bá tí ì ní àtàṣírí ilé bí ilé kíkọ́ tí wọn ò bá tí ì bò. Kọ́ lọ ń ṣàánú wa gbogbo àwa tá à ń yálé gbé a fi àsìkò yìí a fi gbà ládùúrà pé lágbára Ọlọ́run wọn á kí àwa náà kú oríire. Wọn nínú ọdún yìí kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Kọ́dún tó parí ẹlòmíì tí ò tí ì ralẹ̀ lè kọ́lé kò sí tọ́lọ́run lè ṣe.
3: Ṣé wá nípa bí ọ̀rọ̀ ẹ́jẹ̀ǹtì tá a mẹ́nu bà lálẹ́ yìí tẹ bá rí bàtà tí ń ta oníkálukú wa lẹ́sẹ̀ kò ṣẹ̀ṣẹ́ ni tí yóò sọ pé ọ̀rọ̀ ẹ́jẹ̀ǹtì tí ó ń ṣẹlẹ̀ lásìkò yìí kò dọ́dọ̀ òun gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ó dọ́dọ̀ everybody ó dé lé ó dókú kì í ṣe Ìbàdàn nìkan. Mo ti ẹ̀ ń gbọ́ pé Lẹ́kọ̀ọ́ gan wọ́n ti sọ pé wọ́n council ti ń jẹ́ ẹ́jẹ̀ǹtì because nígbà tó jẹ́ pé téèyàn bá gbé tán bá sọ pé onílé gbé ilé lẹ̀ ní ₦200,000 nígbà tí ẹ́jẹ̀ǹtì ó bá fi kó gbogbo tiẹ̀ tó kinní kan package kinní kan package sùúrè package tí ẹ lè mọ lọ bí á bí ₦250,000 so owó ilé gangan jẹ ₦200,000 ó ti ń san bí ₦500,000 ṣe rí pé kán mú nǹkan míì kán fi ṣe èèyàn gan ó ju kò sí tó le pé kán fi ṣe èèyàn tó ju bá ń lọ so àwọn ẹ́jẹ̀ǹtì ká mọ̀ parọ́ ká mọ̀ jalè àwọn náà kúkú ń gbọ́ báyìí kọ́ lọ́ ń ṣàánú wa
0: kọ́ lọ́ ń ṣàánú o
3: àwọn náà ń gbọ́ báyìí kán mọ̀ bá wa mú díẹ̀díẹ̀ kán mọ̀ ṣàánú wa kán wò pé kán mọ̀ kó gbogbo kìíní ìbùkátà yìí
0: kí làwọn nǹkan tí o ti fi ojú winá rí nípa ọ̀rọ̀ ẹ́jẹ̀ǹtì.
3: Nípa ọ̀rọ̀ ẹ́jẹ̀ǹtì ṣe rí tí ẹ́jẹ̀ǹtì bá fẹ́ mú yín lọ sí ilé mo fe gba ile yen ni ona won ni pe won ma ni lono ki adu yen gba yen mo fe won ni kan fun mi number agent yen ah fun ra ba yen lo kokko pe mi o ni ah mo ri pe student ni igba yen mo ten serve lord o ni pe mo ri pe student ni
0: ayo
3: o ni le head and need yen to ba ma just student ti o ni ma do ti le oko mi kokko ba le nu mi kokko ndu ba so but ya boko to ri o ko to message so boko no this pe voice note yi po what's and message bo ti mo ni dile
0: lai se record ko fe to ba fe gborin o yato
3: fe gborin lo di o mark ki wa le de 160 mi down voice note yen po encouragement po mo ki ba sa encourage mi ba se mo fe gba le se business strictly business mo pa fe se ki le tan fi motivational speaker te fi wole si mi lara
2: o da so ki ya ile yen de lele in fact temi gan ba re ile yen I'm going to love it ma gbadun e gan ile gidi to je pe standard house ni to de ma ti wo gan ma wa so proud of it
0: Kego Street
2: Kego Street gba ti mo sa e wo yesa e je ki wa wo ile lola wala ti fe su mi baba ni ayin to ma sele ni pe oyan le sa dede mu yan lo wo ile beyen ma kokko so inspection fee
0: ibi won ti kokko ma bere pelu ni kaluku na
2: mo ki inspection fee ilo ni inspection fee only 15,000 emi o ni inspection fee o ti mi ba wa like ile yen ko ah no ti ma ti so fun ko wa like kan wa like mi mo yin ri bi kan
0: kan no n ti ma so fun ni pe to ba ti like awon tun wa be wa mi imi yen
2: so mo se wa ko mo ni mi ni 15,000 mo sa fun wa bi 5,000 bi 7,000 gba yen aba yen sa mo mi dele yen se digba ti mo tin wo ile yen lokan la emi tin se ku ko se ti baba iponle to ba ile mo ni the room self con e room self con ti e ke gbogbo alajo mo location gbogbo alajo mo share toilet gbogbo alajo mo share bedroom o tun si ninu ile yen eyin leyin se ri bi ti a ti fe ti ma ti ma we kali ko mo gba ile yen kali pe ru yara la ibi ta wa yi e mo bi gate nita ba fe ta tun fe cross soda ti bi le to se nkan lodo wa be ni ibi ti bedroom wa mo ni ha tori olohun baba yin sa so ko se mo se you know I told you what ni se ju mi won tun proud nigba mo ti ri ti mo wa tan enu o tun stop won si tun fe enu pon na nigba ti ma de bebe mo ni okay mo ni mo like e ko ba di nigba ti ma de oju window yen gan ko lo bo bayi ni ta te gun o le mo woni mo ti ba wa gba bi ko yato si bi ta hun ita fe lo ko lo sa mi ya yo baba yen le mi ti e kwada po won pe e sa inspection fi me ba nse nge mo kan ra fa won si kotu olohun ni sugbon mo dupe pe mi o ti ko
0: wo le
2: ti mo so pe mo fe lo ri ile yen fun ara mi so awon agent wa won ma ngbe eje even agent tun ma so fun landlord wi pe ki won fowo le pe aye tin sanwo leju ba yen lo tori pe won fe fi ara ni eni tin gbe inu le lowo ko sara ti o le ko kuro inu le yen won le gbe lo mi ti o sanwo laju be lo nigba ta fe koko bi ti mo gbe ngba kan nigba ti en ba san bi 450 fowo le ta wa pada wa fe gbe lele fun another person ti mo de gbo ko won de gbe le yen le ni 700,000 naira rent ni kan so yeah ko ti mo awon charge fee ta awon eniyan san to ba si tun wa like ni se ta wa ni gbale mo ni sa ni su
0: ah osuwa o
2: sanu
0: osuwa orisirisi oni won mu wa lasiko lori oro onile de o

0: jọ ń ta wá a jọ ń gbìyànjú gbogbo ẹ̀ kó lè dùn kí gbogbo lè kọ́ sí ni.
1: Mo máa forí ṣe kó ọrùn ṣe, kò ní sẹ́wọ̀n lọ́rùn wọ́n ti kẹ̀yìn
0: sí. Olúwa tó ṣe Edward Bóòrì Akúṣẹ́ látòrọ̀ bóun gbogbo nǹkan.
2: Ẹ kalẹ̀ adúpẹ́ wọ Ọlọ́run, a kí ẹ̀yin ara lé ní tilé toko, ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ní ọ̀dọ̀ tèmi ń bì mi ò fẹ́ rí ìdojúkọ láti ọ̀dọ̀
0: agent
2: rí.
0: Ó ra àwọn èèyàn tó ń sọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó ti gbọ́ rí pé tó ti gbá wọn ara tí ó là ọ́ lẹ́nu pé
2: agent yìí olóso fún yàn pé ilé yìí wà available, ó gba owó tán inspection fee gbogbo ẹ̀ pátá ló gbà. Nígbà táwọn yẹn máa dé ilé ibi tó ń sọ pé àyè wà, wọ́n rí páwọn kan ti ń gbé bẹ̀ lọ́rọ̀ àwọn agent yìí. Sọ wá ní òkè, ó ti rí bẹ́ẹ̀ refund owó tó bá di wúro sí wúro tó wá ń fi òní dòní ọ̀làdọ́là. Táyé pé èmi lèèyàn báyẹn ṣe bẹ́ẹ̀ fún kò yẹ pé èèyàn kan máa ṣẹlẹ̀ bọ̀ at least a máa lo agbára àṣẹ lé lórí lẹ́bí police station wà nílẹ̀ wọ́n máa bá a dá sí ọ̀rọ̀ yẹn.
0: Ó mọ̀ pé lórí pé èèyàn wálé kìíṣá èèyàn máa fi bíi wàsó 100,000 ò ní mọ̀gbà tó ń na débẹ̀ lórí pé òun wálé kìí lálẹ́ ìkó tó di pa àwọ stúdíò ní arábìnrin kan tó ń bá Tùmílára sọ̀rọ̀ pé ó ti sú òun lórí pé òun wá ilé ó ti sú òun. Ẹlòmíì lówó lọ́wọ́ tó fẹ́ gbalé wọn ò wá jẹ́ kó wọ̀ gan wọn wà ní jó ní válù mọ́ owó tó kó dá ní báyìí tó pe èmi
3: má
0: gbalé túbẹ̀ tó ń ṣe dáadáa tó ṣe irọ́ ni o. A room self call ní ìsinyìí bíi 600,000 láwọn ilé tó yẹ kókó ju bíi
3: kó difficult fún yàn láti rí ilé gbé báyìí àfi ẹni tí wọn fẹ jẹ kí ẹni tó bá ń ṣe ìgbìyànjú bóyá kó ń ṣiṣẹ ogun wàhálà àti gbélé tó tẹ ọlọrun lásìkò tá a wà yìí ó máa nira díẹ. Ṣùgbọ́n tó bá jẹ pé bóyá òun mú kan mọ kan ni tó jẹ pé bóyá ọ̀nà tó fi ń rí owó tó ń tẹ̀kẹ́
0: tó ń ṣe
3: àwọn yẹn àti gbalé 1.5 kò ní wọn lára. So àwọn yẹn ni àwọn agent ń rí tí wọn ń wá gan láti gbé ilé fún
0: ṣẹ́rí
3: number one person tèmi rí lásìkò yìí fún ni àbáàtì àwọn tó ń yàn wá jẹ́ o ní àsìkò ìbáyìí tí wọ́n fara ni wá agent ni wọ́n ṣẹ́gẹ̀tì wọ́n fẹ́ kí àwa tí wọn kò sí ìwúrí gan fún ọkùnrin tó ń ṣeṣẹ́
0: àló kò bí 500,000 ni wọ́n mọ̀ sọ fún ọ pé o mọ̀ tí ì lówó
3: sẹ́wọ̀n pé láyé jọ sẹ́wọ̀n pé nígbà kan téèyàn bá ti ẹ̀ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ tó já àpọ́n tó ti ní aya nílé tó kàn ní girlfriend tó fẹ́ gbalé tó bá ti wà nínú yàrá kan o ti mọ̀ pé yes èlò ló fẹ́ gbé ẹ tó fẹ́ fi sẹ́ẹ̀tì inú ilé ṣùgbọ́n nísìn ilé gan lásán gan tó fẹ́ gbé gan lásán gan o ti rò owó tó fẹ́ fi gbà á débi pé o fẹ́ sẹ̀sẹ̀ fọ́ sọ pé o fẹ́ mọ tonú ilé yẹn wọ́n ti jẹ́ sóòjẹ́ kó difficult so wọ́n encourage ọkùnrin tó bá ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ láti jẹ́ pé ìwọ náà wá kúnrin ẹ̀sẹ̀ tó bá mọ̀ pé ìwọ náà fẹ́ gbélé tó
2: fáyín o. Ṣé so only time kan ìgbà tá a wà lápẹtẹ mo ní láti lọ sí ilé yẹn ni pé dádì ẹjọ ṣé mo rí ilé yẹn kan ní
0: àdúgbò lọdọ yín
2: ó dẹ sọ fún mi pé ilé ayé wà lọdọ àwọn mo ní láti san owó yẹn ìgbà tí àwọn tó yẹ pé 2 room nínú flat ni so mo ní láti san owó yẹn fún bàbá yẹn ìgbà tí màá padà lọ síbẹ̀ again ní pé bí a ká lọ fọlẹ̀ bàbá ní ọmọ mi má bínú àwọn kan ti mi mọ̀ pé àwọn kan ti sanwó tẹ́lẹ̀ irọ́ dẹ̀ ni àwọn big boys
3: wọn ti yọjú nìyẹn
2: wọn ti yọjú wọn ti dọ́bù owó fún bàbá nǹkan tó ń àfẹ́ tiwájú ni
3: bẹ́ẹ̀ni greediness ni a ti rí pé àwọn kan wà tó yẹ pé wọ́n lè kó ṣé mọ̀ pé bí ìgbà téèyàn bá fẹ́ wọ mọ́tò lójú títì náà ni tí onímíkà yẹn sọ fún yín pé challenge láti ibi ṣókà mi sọ fún yín challenge 500 ni o ẹyin tí yóò ní yóò sùn ẹyin ìdí
0: bẹẹni
3: ṣùgbọ́n ibẹ̀ bí ojú ẹsẹ̀ náà lẹ́sìn mọ́ra àwọn kan tí wọ́n ń kánjú tí wọ́n ti wọnú mọ́tò yẹn so normally ẹnu wa ò kí ń kò.
0: Túndé tún wá wò lápá bí bàbá tì mí dúdú yẹmí láti orílẹ̀-èdè amẹ́ríkà àwọn pé èló ni wọ́n ń gba 2 bed báyìí ẹnìkan kàn sí mi láìpẹ́ pé lápá ọ̀dọ̀ wa ń bí ní challenge mọ́ fẹ́lẹ̀lẹ̀ lápá bí wípé èló ni òun lè rí 2 bed wọ́n á bá rí 3 bed kan sí inú sókà mẹ́ yẹn rent 3 bed yẹn jẹ́ bíi 1 million
3: rent
0: gbà tí wọ́n á ṣí gbogbo total package ó ń jẹ́ bíi 1,780,000
3: ẹ serious
0: nínú sókà bí náà mo rí 2 bed agent tó post 3 bed náà òun ni mo ti rí òun náà lo post tu bẹ mo rí kẹ ìwọ ọlọrun nígbà tó ya èmi kan lẹ sọ fẹ nìyẹn pé ko mi o ko ti daju o tun o wa mo pe o tun wa ba mi soro pe emi ise agent pe 700,000 o ni gbogbo owo to nfin wa bi en pe mo de bodo bo nwa ati total package ati gbogbo e 700,000 ya emi o le ba yin wale o to ba je emi ise agent e wa
3: agent ni o wa a se ri ara kan ta so niyan na won fi ara niyan ni eyin na wo igba ta ba tun wa gba 1.7 ko ni awon adugbo kan ta mo ninu badan atun ile tun ju be lo o se understand a mo wi pe economy change a mo wi pe cement won a mo wi pe gbogbo awon kan ti yato bo se won sese ko awon kan ni because kini ta ba fe soro pe akireti le ti wa won ju ile teni kan ti koko loni te si wa sare ko double rent wa ni pe
0: o tun mo nkan ta mo se awon adugbo kan wa nbadan to je pe ina won o da so ngbo
3: yes
0: ototo loro yi o
3: okay
0: wo ina o da
3: then you
0: asiko ti won ti so pe okay ijoba tin sise lori oro na de ti awon adugbo kokan tin nina
3: not steady
0: o wa mo mo
3: to raise
0: asiko yen owo ile adugbo yin o won o
3: sugbon tori pe na ti da
0: sugbon tori pe na ti da adugbo yen
3: be ni
0: se eni to fe sanwo ile yo sanwo na fun rara re ototo loro
3: ototo loro ko papo
0: e wa so pe ah o ma adugbo ti mo mu olo ni
3: ah adugbo si na ti da
0: be ni o lo na gan be e mo fi tori pe ina yen o da e tun wa gbowo kowo le si ko da na
3: awon ijoba wa ni ko mo ba wa ko si won ninu sha o tori atoke na ti fi ya je wa won kule ti traumatize wa so o nka luku wa awa jo take advantage ara wa
0: ko da
3: bayi ni to ka luku ba ti mo ko ti le je omo lakeje to won sare yi je a nje bayi ni ati e ro pe o le sele sawa na ni ojo kan because agent ko ma gbagbe wi pe awon omo ti e no pada lo si school awon omo ti e gbogbo omo ti agent ba bi ko ni yo pada ku sinu le agent awon no bo sita o to ba se se eni eleni ni won se pada se awon omo ti e na o
2: gbogbo agent won ki lorun
3: bo ah awa ta wa ngba le wa
0: ru mi nu won self call ni won
3: de te ba ri moto te agent ni ko ma ko se ise agent leni de nse sa o moye to npa nbe ni
0: e je mu ipila si odo awon ara ile lapa bi
3: okay
0: hello
4: hello
0: e ka le o
4: e ka le
0: sa o ko bi le sin pe
4: Olúṣọlá láti Jericho.
0: Láti Jericho ẹ káàbọ̀ sórí ètò.
4: Yes sir. Nǹkan tó mo fẹ́ sọ lórí àwọn ọ̀rọ̀ lè ní pé ní ọ̀ní ẹ̀sùn yẹn ẹ̀sẹ̀.
3: Okay.
4: Owó táwọn oúnjẹ tó ń gbànṣe bóòmù kékeré ni ó jọ very small role ní Congo. Ẹ pé àwọn létí ò gbajúmọ̀ wà ńbẹ̀ bọ̀ wọ́n jẹ́ ibi tó yẹ fún wọn níná díẹ̀. Wọ́n sì máa ní pé o ilé yẹn ó kò ní kí wọ́n fi papọ̀ bí ó ṣe lè ṣe lẹ́yìn
0: Okay.
4: Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay.

0: ṣe kó wá nínú oṣù yìí ìwọ náà gbọdọ gba ìpè tirẹ nínú ẹgbẹ wo ni gàlọ. Nínú oṣù October yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti ládélú FM ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣe fàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelú FM 96.7. Ó máa lágbára dùn nínú gbàyògbà. Owó látùn, owó lọ sí nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ọjọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu Cashier. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntò ní àtúntò. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀?
1: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
0: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
1: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
2: Omi yóò lọ ta o.
0: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ̀yìn, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water, omi amọ́lólo tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló kó dà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì, àti lóde àríyá. Showbox bottle water wà ní Owóde Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbàyìn gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀ sórí 090-351-04468 tàbí 0808-951-0143. Láìsí omi, kò sí iye. Showbox bottle water, omi tó dára.
3: Èsù ìwọ mi kan ni mo gbẹ́kẹ̀lé o.
4: Jésù nìkan ni ètò tuntun tí yóò máa wáyé lórí ìkànnì yìí ní gbogbo ọjọ́rú Wednesday ní déédé agogo méje sí aago méje àbọ̀ àṣálẹ́, níbi tí a ó ti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kó ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run Reverend Ìdòwú Animashaun of World Hope Ministries. Bádékú.
5: Akinyin táàbọ̀ sí orí ètò wa, ètò yé Jésù nìkan.
4: Ẹ máa pàdé bàbá Ìdòwú Animashaun lórí ètò tí a pè ní Jésù nìkan ní Lágelú 96.7 FM ní gbogbo ọjọ́ Wednesday aago méje sí méje àbò àṣálẹ́ ni o. Aago méje sí méje àbò àṣálẹ́ ni o. Jésù nìkan máa gbọ́, ó sì di alábùkù fún.
3: Èsù ìwọ mi kan ni mo gbẹ́kẹ̀lé o.
6: Akíntúndé ọ̀rẹ́ mi, àfijú nílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ yìí. Àdúrà kan péré mo jẹ́ ọ́. Kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́run mọ́ ju oṣù sọ́ọ̀tì.
7: Bí ti bò.
6: Ìdí ni pé dílà rẹ ò ní ju mọ́tò méjì péré lọ. Tokunbọ̀ kan àti Nigerian UC tó gbé kẹ́gìlì lórí pó fẹ́ tà yìí. Ìwọ náà wà wò bí tó ti ń tà wọ́n. Ẹ̀gbẹ́ títì. Kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ẹ́ ọlọ́mọdé kò padà rà lọ́wọ́ rẹ̀ skrapu. Àti pé dúró náà o. Ṣé wò tí ìgbọ́n padì lọ́sọ̀ tòní? Táwọn wà lólú yọ̀lé Ìbàdàn. Níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì. Pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kú lé láràárọ̀ lọ jókòó tọkọ̀ rẹ ní lọ́sọ̀tò. Kò sí ní tó burú bẹ̀ kì í ṣe wọ nìkan ló wà ńbẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀. Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ. Ẹ̀gbẹ́ títí ìléwu. Báwọn èèyàn ṣe lọ́kọ̀ ńbẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Ní lọ́sọ̀tò náà ni mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀. Tí n tí mò ń sọ yìí ò bá wá yí ọ dáadáa. Dé fún ọ nọ́mbà wọn kó o pé wọn. 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
8: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wàhálà ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama àbí o fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Ààyè àti ìkẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ sọ HND di BSc náà wà. Ìyẹn HND conversion àti BSc top up. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Account accounting, mass communication, ati educational management. Gbe igbese nipa fojusun re lori eko ati ise pelu West Midlands Open University. Owo wa ofanilapoya, wa keko lodo awon oluko wa tan ti ni iriri odun modun gboye moye. Kan si wa ni White House, Adewumi Street, Felele Ibadan, tabi number 1A, Oba Akran Avenue, Ikeja nilu Eko, pe 0704-700-0167. Tabi ko kan si www.westmidlands.edu.ng. Tele wa lori ikani banidore @WMOU Nigeria.

0: bá padà látojú ọjà tẹ bá ṣe darapọ̀ mọ́ wa ètò yín ètò wa lóyin ládùn náà ní bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ ìkànnì lágelú 96.7 FM náà lẹ́wà yìí ó tẹ́ tí láǹfààní àti mọ́ gbádùn wa. Ohun rere sì pọ̀ tí mo fẹ́ ṣe nú ayé tí mo wà yìí, ó jẹ́ kí ayé dá ẹ̀mí mi légbodò. Àmì ẹ̀ pọ̀, ẹ̀yin ni ẹ wàá sọ́ra o, èèyàn ni ó fọgbọ́n kún gbàgbọ́ o. Eléyìí tẹ̀ ń gbọ́ yìí orin eléyìí tó ṣe dáadáa láti ọwọ́ Team Gold Ogo Àgbáyé. Láìpẹ́ láì jìnà ẹ mọ jaládùn gbogbo àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ ti Team Gold lórí streaming platform káàkiri. Ẹ jẹ́ mú ìpè láti apá àbí. Hello. Yes.
1: Ẹ kalẹ̀ o.
2: Kí lórúkọ yín bọ̀lẹ́ tí ń bá wa sọ̀rọ̀?
1: Gbẹ̀mí ni Alàgbàdé Làbí. Láti rẹ̀ pọ̀ dún Alájá, ìmọ̀ ní Yanu Ìbàdàn.
2: Ẹ káàbọ̀ sá.
1: Ẹ kú ètò.
0: Yes, sir.
1: Ẹyìn bò wọ́n àjọba wa. Ẹ bá wa bí àwọn náà. Àwọn náà nípa tí wọ́n lè kú lórí ọ̀rọ̀ bí àwọn ọ̀dọ́ ṣe tó jayé fún nítumọ̀. Ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ bọ̀ fẹ́ ṣe wedding mọ́ fún àfẹ́ níyàwó.
2: Bẹ́ẹ̀ni, ìgbà lè ṣe gbà.
1: Àbí wọn bá fẹ́ gbà lé ní ibi ìwé ìwé ń kọ́ ṣọ́ọ̀bù káàkiri ẹgbẹ́ gbogbo ojú sọ́mọ̀. Ìyẹn fi kọ́ ṣọ́ọ̀bù, gbogbo òdòdó pa ṣọ́ọ̀bù. Ibi àwọn bàbá wa owó lọ́wọ́, wọ́n pa àwọn yẹn kọ́ RCSC. Wọ́n kọ sí sẹkíríàtì, wọ́n ti kọ sí gbòmí. Kí ló dé wò lè ṣàánú ara aráàlú? Pé ṣọ́ọ̀bù náà ni sáá. Bí wọ́n rí bẹ̀ kan ní ojú SPS, ṣọ́ọ̀bù náà ń rí kọ́. Káwọn ìjọba náà rọra bí wọ́n ń ra aráàlú lọ́wọ́ fún ọjọ́.
0: Ẹ̀pọ̀n àgbò omi ní ipò. Ẹ jẹ́ ṣe báyìí.
3: Ẹ̀pọ̀n àgbò omi ní ipò ni.
0: Káàṣẹ́. Bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé bọ́wọ́ aago mẹ́wàá bá ti kọjá, a lọ yí koto fún káàṣẹ́ o. Torí èèyàn méjì ni ó gbẹnu sí 25,000 lálẹ́ yìí náà ni kì í ṣọ̀la. Torí ẹ lọ́mọ tá pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*2#*347*1004*2#*347*1004*2#. Bọ́ ọ bá ti tẹ kóòdù yìí tó ti yí, yóò gbé pé ọ̀fẹ́ ta káàṣẹ̀ lórí lágelú pẹ̀lú ₦500. Bọ́ ọ bá ti file tẹ kóòdù yẹn lọ́wọ́ kan, yóò á béèrè pé kó o mú iye tó o bá fẹ́ ta. Bó jẹ́ méjì lọ fẹ́ ta, bó jẹ́ mẹ́ta ni, bó jẹ́ mẹ́rin ni. Mo wàá gbàgbé pé bó o bá ta mẹ́ta, yóò fún ọ ní tíkẹ́ẹ̀tì 30. Tíkẹ́ẹ̀tì rẹ 30 ni. Iye tó bá wá fẹ́ ta, o lè ta mẹ́fà. Ó túmọ̀ sí pé tíkẹ́ẹ̀tì rẹ yóò jẹ́ bíi 60 báhùn, so ti yọ báhùn. Bẹ̀rẹ̀ sí ní lọ́mọ rẹ̀ sí báyìí *347*1004*2#. Tàbí lójú òpó website www.kase.ng. Bọ́ bá ti tá báhùn, yóò wá gbé ní kó o tó bá ti mú iye ayò tó o fẹ́ ta. Yóò ní ṣe bank transfer ni àbí USSD tó o bá ti mú bank transfer. Yóò generate account number kan tó yẹ pé wọ́n á send message sí ẹ lójú ẹsẹ̀. Account number yìí kò nílò ju 30 minutes lọ. Ìwọ nìkan ló sì láǹfààní àti fi owó sórí ẹ̀. Bí wọ́n bá ti fi iye tó o fẹ́ ta, fún bí àpẹẹrẹ ní ìsìn, o fẹ́ ta ayò mẹ́ta, o wá send ayò mẹ́fà bẹ̀. Tó bá jẹ́ pé orí báǹkì rẹ ló ti ṣe, wọ́n á dá ayò mẹ́ta, owó ayò mẹ́ta padà fún ọ. Mẹ́ta tó o ti mú pé o fẹ́ ta láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yẹn náà, wọ́n ò bọ̀ ta. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ayò mẹ́fà ló mú, òun ní dá padà, ó ti tanu lọ́wọ́ kan. Kó o mọ retí ìpè ayò òun ló kù. Tó bá wá jẹ́ pé òun rán mo lọ sí POS kó lọ bọ́ sẹ́ndì owó sórí account number, eléyìí tí káàṣẹ́ generate fún ọ ni, tí ò sì nílò ju 30 minutes lọ tí account number yẹn ó fi expire. Ó túmọ̀ sí pé bó o bá fún ọmọ lówó yẹn tówó yẹn lé, ó túmọ̀ sí pé ọ̀dọ̀ POS yẹn gangan òun ni wọ́n dá owó eléyìí tó lé yẹn padà sí. Torí ẹ̀ iye tó o bá fẹ́ ta, òun ni o mú tó o bá ti tẹ *347*1004*2#*347*1004*2#. Iye tó o bá fẹ́ ta, òun ni o mú. Ẹ jẹ́ mú ìpè láti apá àbí.
2: Àwọn ejẹ́ ti tá à ń sọ yìí.
0: Hello. Já mú ìpè. Hello. Hello. Mo ń gbọ́.
2: Àdọ́dá àdójúkọ táwọn agent yẹn tí wọ́n fi ń kàn wá ni pé tó fi ń dàbí pé kiní yìí ó ń gùn wá dáadáa, oni wipe ti agent kan ba ni ile lowo agent merin mi ile wa leyin re oro mi o ko clear dada
0: oh mo ngbo
2: aye agent kan lo ni ile lowo lo ni agreement ile lowo pelu landlord sugbon leyin ti e na o tun ni asomo gbe sub agent to je pe awon no mo so pe awon ni ile ta won fe gbele je pe owo ti e na ni wo ti wa ba elo awon agent yen ma ma ni ipele ipele ipele ipele
0: eh
2: o le je pe ipele marun ni ile yen gan ti wa
0: lori enikan soso
2: afa mu leni to fe gba le o yo so pe ah ah mi de wa ni o but emi na ni so mi de wa ni emi na ni li won ba lodo re to so pe ah ore mi ni o ni ah mo se gbe yen le ni but mi na wa se wa ri gbogbo awon ti o ti pass ti paper ti pass ko ti koja waju won patapata o le je pe boya bi 100,000 naira ni wo mo fi le ile ni gbogbo total package gba mi yo fi mo wo 500 ni mo wo 700 800 ejo o po esa
0: loju opo Facebook mo ri baba jide sanwo eko yi ba mi je awon na nki wa o pe awon gbadun wa e seun o ah ni sura wa e je mu ipe lati apa bi hello
4: hello e kale
0: o ko ibile tin pe yi
4: e wo emi olohun mo
0: o ya o ngbo yin
4: cherry over sad as in over bitter go ki on toju owo ki on ni pe won fe fi gba ile ile owo ti on toju yen na o wa ni pe e wa je le iwo e yo yen e wa je le iwo yo le fi lati le wo ile bi ni lo kan yo le lo 10,000 20,000 lati fi lo je ile wo ibi to wa ni pe ke lo wo o le ma gbe to gba do ke fe gba o se o san ko ba gbe ti wa lo wo gbo mi
0: It's a room. 450
4: as out now. A kilo shame, ejo. All of the caroshi shake. Take out the woman, you send a car with buying.
2: Abu.
0: Won tun la sakata mo da tun de o mo so pe ko si fun iru eyin bayi why ti o se si fun iru mi o tun mo si pe en so fun mi pe ise ti mo n se yen
2: ko to mi
0: ki n lo lorun moju po mo ti pako ki n ko mi esin da li eran iru awon eyan tan wa gangan nu
2: awon eyan yo le mo te owo awon landlord mi gan won ni mo pe awon eyan ti le agent bo n gba le yi awon eyan ti ohun o nife si ise ti won se ni sugbon tori selfishness greediness ati awon nestness to wa ninu oyinbo to ko ba won ninu okan won ti won fe fi ri owo ti won sise fun yen won ni ki e nipa ise ti eyan gan se to ba se ti tewo nti e to ti le kowo le
0: ha sa le tewo to sa le tewo
2: ba wa je criminal o ba je namriki o ba je niti to ba fe je ko kan won sugbon onile ni won mo pe mo onile ni won da oran yen si lorun tori e lo fi je pe ti onile mi ba gba elomi si le to ba je pe a bi new tenant ni to ba ma fi pe odun kan ara ti ma ni onile pe wa gba mi ta ni won gba ise won se screening fun ni agent o sise won bi ise owo ni o ba won ko lo gba wa lowo agent ni
0: sugbon to ba bi awon oni onile na awon no ri nkan o je mu ipe yi won je mu ipe yi hello eh oja
2: awon onile to je pe won ki n fara mo agent ka ni pa awon na po ni ko ba da se ri pe fun ra wa la n se ra wa
0: hello ah ipe ija o
2: ni bawon ile na to je pe won ma n so kan pe awon na ni oju anu loju ka ni pe ru won po iru awon ta n so le kan to ka ni pe ru won po dada awon agent ni ara won mo bale le kokan sugbon igbo je pe onile na won ti fi o ti je dodo
0: won o le so dodo
2: won o le so dodo mo
0: won o le so dodo sugbon awon iwa kan na wa to je pe ko wa je pe itori e ni awon agent o fu wa mo wa ti o da tori pe lawon igba kan be to je pe awon onile na ni won ti ko awon ayalegbe won ti ko awon onile lawon ikoko kan ohun lo fa topolopo fi n gbele fun agent sugbon ko wa le to ba yi to ba mo lo wole ngba kan gbogbo n temi mo ni bo ba ti fun won bi 3b 4b o ti tan opolopo elomi ti n se agent laye odi oni ta wa yi to sin mo gbagbe n pe opolopo won iminu won ni ise lowo bi mi ba ko si aro gan o ti pa si aro to ko si o ti joko ti se agent ole won pe ru eyan be hello sir
5: hello
0: e kale o
5: ah e ma so to ambale assist lati
0: Eh, ka bo sori to sir. Yes sir.
5: Oro te so ye ori ijoba le ni oja le lori. Seri gbogbo agbara wa lati ku joba. Opolopo ijoba ni o mo ita fi yan sibe. Ministry of Housing ki ni won wa fun. Seri gbogbo eto ile gbigbe ni o ipo ki oko. Ijoba ni mi. Eyẹ wo orílẹ̀ bá wà yìí mo so ti lamọ sanwó bẹ. So tí ọba bá ti bàjẹ́ ní ẹ lálọ ló máa ṣe wọn ò sí bí ọdá kó ẹ sọ́ọ̀fẹ́ onílé torí àgbélẹ̀tì wà nígbà tó pèsè sí tó bá pèsè ìjọba jẹ́ ló máa yẹ pọ́ọ̀zẹ̀. Wọ́n náà ti wá wọ́n kẹ̀ sọ alẹ̀ láì ti ta wà jọ́ngù ibi tá a ti ní sọ́lẹ̀ nìyẹn ìjọba náà la máa ṣe sí. Gbẹ̀gbẹ́ bí ẹgbẹ́ yé èèyàn jẹ àkóso ni ò fààyè gbà.
0: Àkóso ni ò fààyè rú ẹ̀ lẹ̀ ẹ̀ṣẹ̀.
2: Tọ́rọ̀ náà sọ.
0: Àkóso ni ìfààyè rú ẹ̀ lẹ̀. Kò sẹ́ni tí ìfẹ́ lọ́rùn mọ́jú.
2: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
0: Hello. Ọjà.
2: Àdúgbò ti security bá pọ̀ sí.
0: Hello.
2: Ilé ìjà ń bẹ̀.
0: Hello. Tọ̀ ojú òpó ń jà.
2: Ọ̀gá ti pọ̀ ti jà.
0: O ye mi
2: asiko ta ba ti adugbo ti yan ba ti fi ofin ati ilana nle adugbo na ma nlo ni woro wo
0: beni beni beni
2: ilu ti o ba ti sofin asiko.
0: Hello.
6: Hello Ekweto.
0: Yes sir.
6: Inu mi do pelu program ti ese yi seri koruko mi ni Adeniyi Omode latati pe seri awon agent yi kolohun o sanu wa pelu won ni won ti so kini yen won ti so di business ẹlòmínú wọn gan o ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé o ti ṣe ṣọ́ọ̀bù tó jẹ́ pé o ti ṣe sáńbọ́ọ̀dù tó jẹ́ pé gbogbo ibi tẹ́ bá ti fẹ́ gbà lé láì ṣe pé ó ń lò nílé tó jẹ́ pé o ti kọ́ sí ara kìíní síbẹ̀ pé ibi tó bá ti wẹ̀ o ibẹ̀ ni kò wá mú o kọ́ lọ́ ń sàmà lórílẹ̀‐èdè wa yìí ni o kọ́ lọ́ wá tún ṣe o.
0: ẹ ṣeun.

ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò yín ètò wa. Lóyin ládùn lórí ìkànnì Lágilú 96.7 FM. Ẹ kálẹ̀ o. Ìmáàmù ọmọ ìmáàmù. Ayé dùn gbogbo òdò. Káàlẹ̀ ẹ̀kú iṣẹ́ látòrọ̀. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi gẹ́tẹ́gẹ́tẹ́. Inú mi dùn sí. Èèyàn Olúwa ṣèyí ọmọ tọ̀ṣọ̀. Olú ọmọ New Generation lórí àkàlà. Ọlọ́jọ́ ìbí àná. Kò lé ló péjú. Àgbàládùn àpè ẹ ṣe púpọ̀ ọdún láyé nù owó pẹ̀lú dẹ̀ra. Ọ̀nà rẹ̀ bu Olúwa

0: 0912370875 0912370875 0912370875 0912370875 láti ilẹ̀ òkèrè +234814249106 +234814249106 lójú òpó eléyìí tí a fi pè wọlé dá sí ètò lápá bí. Hello.
1: Ẹlẹ́ kalẹ̀.
0: Yẹ ẹsẹ̀ kalẹ̀ o kọ́ ibi lẹ́sìn pé.
1: Orúkọ mi ni James Ajala. Ẹ wo àdúgbò bí tẹ̀ tí ṣiṣẹ́ lájú ìlú yẹn.
0: Ayo.
1: Tẹ́lẹ̀ ń lọ sọ́nà ìsàlẹ̀ níbi báràkì yẹn.
0: Ayo.
1: Àwọn ilé kan tí mò ń wò yẹn, àwọn kan dẹ̀ sọ̀ tọkọtaya tí wọn ò rí ibi gbèdì so. Ṣọ́ọ̀bù ọ̀rẹ́ mi kan ni wọ́n kó gbogbo pọ́pátì wọn. Wọ́n wá lọ rí ilé kan lọ́nà àpò ọ̀ kí a ti kà mú wọn lọ. Kí a ti kà lóun gbà wá só. Kó o tó fún ẹ ní rúmà pa lọ. Ẹ̀yìn ní Nàìjíríà tá a wà. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Kí àwọn ìjọba bá fẹ́ rọ̀ wá lọ, èló ga lówó oṣù. A máa wọkọ̀. A máa jẹun.
0: A jẹun o.
1: Ìyàwó gan ìyàwó èèyàn kan wá lọ ṣiṣẹ́ tí ò yẹ kó ṣe. Ọdún wo la fẹ́ bọ́? Ẹ̀yin lágbélé ẹ máa ṣiṣẹ́ yẹn dáadáa o. Ẹ máa pariwo ọ̀rọ̀ yẹn.
0: A jọ mọ pariwo
1: ẹ̀ náà ni.
0: Báràlú bá pariwo tí rédíò ń pariwo. Eré tere èjì tere. Oní gbogbo ẹ̀ fi ń dùn.
1: Bẹ́ẹ̀ni. Mo gbàdúrà lórúkọ Jésù, Nàìjíríà ṣì máa dùn.
0: Àmì. Àmì.
1: Gbogbo àwọn tí a ti kàyẹ ojúṣe máa tì wọ́n.
0: Àmì.
1: Bẹ́ẹ̀ lómi ògbò ìdíje owó lé onílémi ọ̀tá lọ. Ẹ máa bí tó bọ̀sà.
0: Ẹ ṣeun.
1: God bless you.
0: Bẹ́ẹ̀ má ṣe darapọ̀ mọ́ orí ìkànnì Lágelú 96.7 FM náà la wáyé tá a ti láǹfààní àti máa gbádùn ara wa. A gbádùn ara wa kì í ṣeré kì í ṣàwàdà èyí tó tẹ̀wájú lápá bí bàbá ti ń sọ̀rọ̀ àti nà ń bẹ̀ náà láti máa gbára wa mọ̀ràn bí ó ti rí nù ẹlẹ́bẹ̀ ẹ kò kalẹ̀.

0: alaye nkan te beere be ba ta bayi te ti je ko tumo si npe ticket yin ti baje o eh pe gbogbo ayo eleyi ti ti te laarin ose o tumo si pe won se akojopo gbogbo be se ti ta laarin ose yen bo ba dojo jimo won le pe yin pe je jackpot o eleyi to e po si ngbowo tu lu dani nti e so pe e wa ti ta boye ta lale isin won wa pe number yin ko tumo si pe ni pada gba pe ayo ko tumo si o ti alaye ti mo so yen so yeyin dada be ba ti mi kan ka si fo o ti tan hello
1: yeah,
0: ekale sir
1: ekale
0: yes sir yes sir
1: ah you know that we don't know I didn't have to be 9 times that's what I was saying
0: eh e mo binu e mo binu bi e mo pe eto la nse ba ba se fun yin ni gbogbo nte fe lolokan ojo kan orin gbodo lo gbogbo e gbodo lo on la fi pe ni loyin o le yin fi so pe lo o ladun lapodo ti yin
1: won understand because topic dem why a kind of topic that they pe ni bi a kind of flashpoint ni le pe ko se ni ikoda eni ti o ba gbe we ju la le yi bi kini ni so o ye ke se ti ko gbogbo kini yun te mu ayin nkan tun sele sa o to para lori and not like there is so a lot of things ni kini ti affect o ni ko ti o je ke lomi ti dey progress in life se gbo mi
0: agbo wa pelu yin
2: agbo yin dada
1: eh again fun ni narrative ko
2: okay
1: mo fe gba leri o je pe igba tun ojo tun mo fe ku ero mi lo sibe
2: eyo
1: the landlord you know agent yen da so pe eh pe iro e ru respond lo pe de fun ni 260,000 ni ah ki lo sele
0: ni badan yin na
1: kini le pe fun ah be ni ladmo te fi so de te fi so le kon tele ni
2: okay
1: isu ka ni lọ jẹ mo ní láti kó ẹrù mi padà mi ò ní pa ọkùn yín mo lọ sùn ní oṣù kan kí ló wá ṣẹlẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí dá oúnjẹ kéde bí kó tẹ̀ 20,000 kó tẹ̀ 30.
2: ó ti kọ́kọ́ fi gbọ́ bùkátà ti ẹ̀
0: ní.
1: tí mo wá fẹ́ fàyọ ó wá di pé mo ṣá ọlọ́jà kò mi yọkú òun kì í yẹn ó wá pè mí gbọ̀ngàn òun ṣe lẹ́sùn. Omo fe se let mo wa so yipo fe gba do ba ni ni bayi mo tai like yo di bayi yen ni kukurede at the end of the day o ri ni gbo ni school de kini ti mo wa fe ka yo se ri la kokko no mo ko ti su ka ni ko ya ji ta kula ya ni ni ku kai so je ko te ba di be in the next maybe 5 years ti je bo ba wa nkan se si a lot of people don't for yo ga kò dẹ̀ sí ń kópa ju pé owó tí wọ́n ń gbé lé wílé ó ti pọ̀ jù ẹlòmíín ńlá mẹ́rin olùdókòwò ibi tó ń lọ sùn gan-an ìlọ́nà kò fẹ́ gba lé ọ̀rọ̀ tẹ wá ti sọ yẹn iṣẹ́ ní sòsáyẹ́tì kí abdomasi ká máa sẹlẹ́bẹ̀tì ìmúráùtì tí wọ́n bá ti dọ́kẹ́tò ẹnìkan bóyá iṣẹ́ báyìí ló ń ṣe wọ́n ní kò lè gba wílé báyìí irú àwọn báyìí ni wọ́n fẹ́ gbà so ẹ wo Lagos state for instance Lagos state ti ṣòfin as agent ní ipò gbọdọ gbà kí ló ń ṣe wá lọ́yọ̀ irú àwọn nǹkan tí wọ́n lè ṣe léléyìí kò ní ṣe pé bóyá ẹ kàn máa wá sáǹfà àwọn tó yẹ kí bóyá gọ́ọ̀mù wọ̀pá nìkan wọ́pà ló ṣe nígbà pàtó gọ́ọ̀mù wọ̀dà wọ́pà bí lẹ́rẹ́ ti tẹ̀. So we should enough of all these things. Am I getting to you? A lot of people come with intervention without the intervention of the government. So at the end of the day, a lot of them into mama community, oh mama create a church, a criminy. You told them to pay issues in
2: there.
1: But you don't have to be any less people. Okay, women, and what do you mean? See, and people are wanting the agents. Every year, I think I will go for an event. Then, to the Kibuya, in each community, this is what we are doing. We will see again. There is a particular meeting here. ẹni ìlú ìgbóluwà for the past 5 years since we see eyan gba torí pé ní tíjẹ́ǹtì gbèmí ẹni èyàn lè wà ní uk wọ́n máa pawọ́ ìdòwú yẹn gba kò ní mọ̀ kìtù owó tí wọ́n gbé le sórí nǹkan tó jẹ́ pé ó jẹ́ art bugging issue lẹ́yìn discourse tó yẹ kí yóò fẹ́ bá rè tìkẹ̀ lórí program yìí ó máa ṣe ara ẹ̀ mo mọ̀ pé ní ẹjẹ̀ǹtì gbèmí náà lè sọ mo máa sọ gbogbo ẹjẹ̀ǹtì tó bá ní ọmọ lára ọdún táwọn ọmọ tí wọn náà bá débi ṣé kí wọn ṣèpáwọn yẹn wọn ṣèpáwọn náà.
2: Ká má máa tẹ̀ ọ́.
1: ọlọ́mọbánikẹ́bá mi rí kínní no condition is permanent by African China
0: FCA
1: FCC no condition is permanent by African China ọ̀gá landlord making no forget say one day your pikin go travel. And if you can't make you don't forget to another landlord will show him trouble. If you can get one go, so we get it to my day. One year, one year.
2: ẹṣe o ọrọ tá gbé wá lálẹ yìí ọrọ tó kan onílé tó kan àlejò ni owó tó bá sá ti mọ yìí pé owó náà àjọ ń ṣe ẹmí ó sì ń gba ilé yóò àfẹ́ ti ẹ̀ ọrọ tó sì ń lọ everybody ni.
0: ti ń ká gbogbo èèyàn láà gidigidi gbẹ mọ ni
2: kò yẹ kó rí bẹẹ náà kò yẹ kó máa rí bẹẹ.
0: hello ẹkálẹ sá yẹsà
3: ẹkálẹ sá yẹsà
0: yẹsà
3: yẹsà. Yẹn ká ló ń sọ̀rọ̀ láti eré àjẹríkò.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
3: Kẹ́rí ọ̀rọ̀ tí ẹ mú wá lálẹ̀. Ọ̀rọ̀ tó lágbára tó bẹ̀rẹ̀ dàrú. Kẹ́rí àtúnilé àtàlejò kò sẹ́ni tí kò ní lọ́wọ́. Bẹ́ẹ̀ni àti landlord àti landlady àti agent kò sẹ́ni tí kò ní lọ́wọ́. Ṣẹ́rí ẹgbẹ́ kí n sọ̀rọ̀ kan. Simply máa kàn ra sọ́bírìbì pẹ̀lú experience ni. A ti rẹ́ ẹni tó jẹ́ landlord tó jẹ́ pé iye tó ń gbé lé yẹn kalẹ̀ tẹ́lẹ̀ was around 350-400. Ó wá fẹ́ fi owó kó owó lé yẹn. Àwọn àgbà owó iye tẹ́fẹ́ fi kún ó lóun fẹ́ gbé kalẹ̀ mọ́ million. Owó yìí ti pọ̀ ju. Ìdá ṣe díẹ̀díẹ̀ ìdá fi sí bíi 600-650. Ẹ̀gbọ́n statement tó máa sọ ni.
0: Kí ló wí?
3: Òun ṣáwọn ni wọn bóun kọ́lé òun ilẹ̀ fẹ́ ṣe òtún ti rẹ́ nìkan bẹ́ẹ̀ ó pé léèyàn ní 1.5 million ilé yìí 3 bedroom ibi tó wà yìí jìnà ó wọnú ẹgbẹ́ àṣẹlẹ̀ yìí ní 1 hen ó ní tafa lọ ra sìmẹ́ǹtì kò lọ ra bẹ́ẹ̀ kò lọ kọ́lé sóró mi pinnu. Wọ́n wá dá lóhùn mú ní ìyẹ̀bára cement lásìkò tó wà 12,000. Tó bá di 25 máa rà tí mi dẹ̀ ní gbin tí mi dẹ̀ ní wúkọ́. Àmrítọ̀ ni ẹni tó ba àwọn tó ba gbogbo ẹ̀jẹ̀ bá gbogbo ẹ̀jẹ̀. If I don't do letting, I can face six. Àtàlí máa talẹ̀.
0: Ẹ ṣeun.
3: I will take my percentage and I will go. Ọlọ́run kò ṣàánú. Lóòótọ́ ara ni àwọn èèyàn. Ọlọ́run kò ṣàánú.
2: Dàmí o.
3: Onílé ní lọ́wọ́ àlejò dìṣẹ́rù.
2: Bẹ́ẹ̀
3: ẹni tí kò kàn.
0: Ẹ ṣeun. Bẹ́ẹ̀
3: mo ń ṣe gbogbo wa náà ládẹ ní feelings pé ìní yìí ìdíyàn náà yá lè gbé ni. Ṣé ó rọrùn ni? It's not easy. Ẹ kú ètò.
2: Ẹ ṣeun.
3: All right.
2: Ẹ ṣe gọ̀ọ́sì.
3: Yes. Nah.

0: Ogbogbo to ri bo se ri lasiko yo si pada bo wa dara. Olorun oba mi oke o gbo igbe mi ati yin o.
1: Nothing in this world ever true.
0: Yo boju anu wo wa.
1: Money come, money go. Character stay, let it show.
0: Yo sha anu wa lowo awon agent sonu.
1: Tomorrow he may own the land. Easy,
2: easy.
1: Everything will change.
0: Easy. Elomi ko gbo pe won sise agent o nse ni. Bo ba ra won ton sise agent gan. Opolopo elomi gan mu yan lo gbale. Abi nkan ti mo so oye
3: oye mi oye wa
0: nkan tale nla property
3: yes
0: ibe won ti rowo
3: gidi so iru won yen won kin really gbe gbogbo eje leyan so ba won to ba ti je ko won ti ro kun won ti ro sa sori pe ile na ni ibe na lati la lati lu lati se gbogbo nkan ta fe se ile aye awon gangan na ma fara ni eyan awon nje kuje eyan na si no poju no won koda ti oda o loruko meji eje alagboro olo akuku mo pe olorun na la mo be si gbogbo wa sugbon ibi iwa wa ina la ti mo mo boya amon gbogbo amon pariwo pe Nigeria oda yo da sugbon
0: ipa ki gan ni wo gan ti ko bi ko le da
3: atodo emi ati eni o ti kokoda na ti Nigeria o bada o yo kokoda latodo temi emi kokko in kokko fi sinu okan mi pe lati oni lo ini fi ara ni egbe mi mo so elomi no wa so ti e ba gbogbo ayo ajo mo ra wa ba ni ti e da ni
0: abi
3: ise ke boya ko mo fe nu so lasan
0: ha ejo da o ejo o hello
4: Hello, Ekaleo.
0: Ekaleo, sir. O koin bile tin pe.
4: Eku se, eku
0: se.
4: Mr. Kiwande lo pe lati Sango.
0: Eka o so re to, sir.
4: Ke ri program te se lale. Program ko da go ni. Se ngo yin.
0: Se ngo yin da da.
4: Se wa ri nti sele ni pe odo ijoba lo pe ku si ju. Ti li ele ko ba won tabi ti agent ko ba gbo ni li. Ijọba fúnra ara wọn bá ń kọ́lé tí wọ́n kọ́lé ìmẹ̀kúnnù ìfẹ́ tó máa lọ́bẹ̀ ilé mélòó ni state kọ ilé mélòó ni local government kọ ilé mélòó ni federal government kọ tó lẹ́ẹ̀sì sìmẹ́ǹtì 14,500 sìmẹ́ǹtì ni kọ́kọ́ náà máa lò fún lé o ẹni tó fẹ́ ṣiṣẹ́ níbẹ̀ fẹ́ gbowó gbogbo olùtẹ̀mí lọ láyé tí mo dé ilé ìjọba ló pọ̀ jù tẹ bá dé ìtàn bú wọn bíbá táwọn pè ní libya bíbá ẹni tó bá máa ṣe márèèjì tó bá jọmọ ọlú wọn tó máa ṣe márèèjì wọn ti rẹdí rúmà palọ fún tọ́tí kọ́ tó pọ̀ pẹ̀tẹ́ ẹbìrì lọ́ẹ̀lòmí bí a wọ ṣe táìmù táyìn lọ́mọ wúrà tó ṣe rẹ́kọ́ọ̀dù kan tó ní bó o nílé bó o kọ́lé bí o dára bí o níná 10% ìyàwó máa yọ ṣé táwọn eléyìí ronú yẹn mọ́ ọlọ́wọ́ ràn wá lọ́wọ́ kò ìyí tó pọ̀ sí ọwọ́ ìjọba ló pọ̀ jù tí agent bá fẹ́ council lọ́la council ẹ̀.
0: ọ̀dà
4: ẹ̀ṣẹ̀
0: ẹ̀ṣẹ̀
4: tí ìjọba pè ní agent tẹ bá lọ bí agent tí ilé ìjọba bá wà nílẹ̀ ìjọba ń gba council wọn.
0: bẹ́ẹ̀
4: ó ti ẹdẹ́ máa gbàgbé agent gan fúnra rẹ̀ professional work ilé ìṣe agent o ṣùgbọ́n ilé ọ̀dọ̀ mi ń bá yìí tí wọ́n máa ń pa lọ tó wà níbẹ̀ tí bá máa tún ṣe pé mo ti kọ́ tipẹ́tipẹ́ tí wọ́n máa ṣe tí mo fẹ́ agbára 1 billion ọ̀rọ̀ láti pé kán gbà èèlò lówó ilé ẹ wo ẹkú iṣẹ́ o ọlọ́run ràn yín lọ́wọ́ rédíò yìí máa ń gbọ́ ọ́ íńtánẹ́ẹ̀tì mo fi ń gbọ́ yín.
0: ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun láti ọ̀tá.

so ẹ já sóko lórí abala eléyìí tá a fi ń yẹ̀wò látẹ̀kan nípa ọlọ́rọ̀ íjẹ́ǹtì láńlọ́ọ̀dù àwa tá a yálé gbé mo gbàládùá pé gbogbo ẹ̀dá èèyàn tí yálé gbé lásìkò ọlọ́run ó kọ yálé ayọ̀ fún gbogbo wa bọ́lọ́run bá kú ti kọ́lé ayọ̀ fún everybody kí láà tó wá ń bá káàkiri lọ́dọ̀ íjẹ́ǹtì mọ́ sì kí àwọn agents ilé ìtọ́ pé wọ́n ń ṣe dáadáa sáwọn èèyàn náà ń gbòòrò akin akin o bẹ́ẹ̀ la sì káwọn láńlọ́ọ̀dù náà ilé ìtọ́ mọ rírì pé ó dáa kò gbọ́dọ̀ mọ rí báyìí orí ń tàwọn èèyàn ń tòótọ́ akin akin o ẹ jẹ́ kí n máa fi yẹn wo abala

0: ìwọ jẹ́ kán máa wí lọ sọ jẹ́ kán mọ̀ pé kò káyé. ọ̀pọ̀lọpọ̀ èèyàn láyé tá a wà yìí. yọ́n bá ń ṣe nǹkan kan lọ́wọ́ eléyìí tó yẹ pé wọ́n ń ṣe báwọn èèyàn bá ti wá ń bẹnu àtẹ́lù wọn báyìí wọ́n wá yà kúrò lójú ẹ̀ wọ́n ti tẹ̀lẹ́nu. kí ló dé tó ń tẹ̀lẹ́nu. màrímà sọ ni ọmọ aráyé o.
1: ọmọdé ológbò àṣẹṣẹ bí ológbò ló jẹ́ kí sàmìyàwó.
0: ẹ̀rọ tí orin òbí kan jò ní ìlú. sí ní tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ lè fi tọ́mọ aráyé lọ́rùn. tóun ṣe lásìkò yìí ẹ wọn á fẹ́ sọ̀rọ̀ láti ṣe é lọ́nà rárá o.
1: inú ayé mi
0: inú ayé mi. wọ́n fẹ́ lé ẹ kúrò lójú ibi tó ti ń sáré ìje ni o. ìwọ wá ni ọmọ gọra rẹ o.
1: ìgbókò tàbí ṣùgbọ́n.
0: ìwọ ni ọjára rẹ dáadáa o.
1: inú ayé mi.
0: bọ́ọ̀ bá jára rẹ.
1: kúrò sáà ti rà
2: mọ́ ni.
0: ìyá ló mọ̀ yìí pé tóun ṣe yẹn àìdíà tó gbé jáde yẹn. ó wà àwọn náà káwọn náà mọ ṣe bọ́ bá ti wá sùkò ń bẹ báyìí bọ́ bá bẹ̀rẹ̀ ẹ̀ lọ́la.
1: torí pé ọ̀tà mi wá máa fẹ́.
0: tó túmọ̀ sí ni wípé olórí pípé tiẹ̀ ṣiṣẹ́ fọlórí kúkú tiwọn olórí kúkú sì wá dolórí rẹ̀.
1: ṣé o bẹ fi mi lọkọ táyọ ni.
0: o gbọ́ mi dáadáa bí.
1: àmì wá máa fẹ́ ṣe ìkéde mi. ọmọ ará.
0: màrímà sọ lọmọ aráyé o.
1: òṣùpá mo fi
0: nú. tó bá ń wọ iwí jẹ kán máa wí lọ. àdìgbò alápò méjì ó kọrin kàngbà kan ó ní orin yín ni o ẹjẹ kan mọ kọ lọ.
1: òfinú mẹnu olódi wàhálà.
0: ẹlòmíì ò lọ́kàn tán gbọ́rọ̀ sí òun náà ti conclude lọ́kàn ara ẹ̀ pé ah bí bọ̀dá alágbájá ṣe ń ṣe sí mi ó dàbí tí mò ń ṣe yìí ò dá rárá o wọ́n fẹ́ lé ọkú ọ̀ lójú ọ̀nà ràn rẹ ni o.
1: ṣíri iyàn rẹ oṣù fàálà
0: rẹ. wọ́n gángan ìjọ tiẹ̀ mọ̀ tó gbé dání. bẹ́lòmí ò bá tí ì gbàmọ̀ràn lọ́wọ́ èèyàn pé lágbájá lágbájá tó fẹ́ lọ bá igun ò lọ́pọlọ tú ọ.
1: àyà sí o.
0: ibi ìmọ̀ràn lọ́pọ̀lọpọ̀ tí mò ń gba advice tí ọ̀ jọra wọn tí ọ̀ tiẹ̀ bára wọn mu.
1: àbùkù inú ẹ̀ ń dùn. ọmọ máa ṣe lọ ọmọ máa ṣe níṣó máa ṣe bó bá.
0: mọ́ńtò ń ṣe mọ́ńtò ń ṣe mọ́ńtò

0: ẹ ti ń sùn.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Ó dà. Àdúgbò bo ni ẹ ti kọ́kọ́ ń bá mi sọ̀rọ̀ yìí? Àdúgbò bo lẹ ti ń bá mi sọ̀rọ̀ yìí sà?
1: Ṣàdé olómi ni mo wà. Olómi bá tún ṣe mo wà yìí.
0: Ṣé ẹ mọ ibi tó ti ń pè yín?
1: Ẹ ti mọ̀ bẹ́ẹ̀.
0: Lágelo FM la ti ń pè yín o, látòrí rédíò.
1: Ok sà.
0: Àtìgbà wo lẹ ti ń ta káàṣì ẹ̀?
1: Ah, pẹ̀lẹ́ láti jẹrin.
0: Ìjẹrin àbí?
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ṣé kó tó di ìjẹrin yẹn ẹ ti jẹrí?
1: Àbí ìjẹrin
0: náà lẹ bẹ̀rẹ̀?
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ ti jẹ 25,000 lálẹ́ yìí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ ti jẹ. Wọ́n pè yín lọ́la láti bèrè ká. Ẹ ti jẹ 25,000 sẹ́. Wọ́n á pè yín lọ́la láti bèrè fá candidate yín.
1: Ah, ẹsẹ̀ mo dúpẹ́ o, ẹsẹ̀ kún o, ẹsẹ̀ gan sa o, ẹsẹ̀ o.
0: Yes, sir.
1: Ẹsẹ̀ wo ọdún sẹ́yìn náà lẹ́ o, yes, sir.
0: Ẹ ṣeun.
1: Yes, sir. Yes, sir.

0: ọ̀làjúdé ìlàwà ìgbà.
1: Hello. Hello, ẹ kalẹ̀ o. Hello, ẹ kalẹ̀ o. Yes, sir. Kí lorúkọ yín mọ̀lẹ́ tí ń bá wa sọ̀rọ̀?
2: Mr. Sunday,
1: látàdúgbò.
2: Láti
1: Soka. Yes, sir. A mú àgùntàn dúdú dé odò, ó di funfun. Kí ni o?
2: Ẹni?
1: A mú àgùntàn dúdú dé odò, ó di funfun. Àgùntàn dúdú, a mú dé odò, ó di funfun. Kí ni?
2: Ó súnmọ́ rẹ̀.
1: À, kò rí bẹ́ẹ̀. Ẹ ṣé. Ẹ ṣé tẹ gbìyànjú ẹ̀ o. Kò ń ṣe òsùmàrè. A mú àgùntàn dúdú, a mú dé odò. Ká tó wí ká tó fọ̀, ó ti di funfun. Kí ni Yorùbá ń gbìyànjú àti sọ? Kí là ń pè bẹ́ẹ̀? Ẹ̀yin o, kí là ń pè bẹ́ẹ̀? Mo ní ìdíyẹn tó máa gba ìbéèrè náà. 09123708675. Láti ilẹ̀ òkèèrè, ẹnìkan ti wà ń bẹ̀. Hello.
3: Òkèèrè mo ti ń tọ̀.
1: Okay, ṣé òkèèrè lẹ ti ń pè mí báyìí?
3: Gbogbo wa láàmú ọ̀fọ̀ lókè lókè.
1: Àbí àṣe ìdùbàrí.
3: Ọ̀sẹ̀ dúdú ni.
1: Ọ̀sẹ̀ dúdú ni. Pẹ̀lú mo ṣe ní ẹ mọ́ lọ lẹ́ẹ̀kan tó padà wá gbà.
3: Ó padà wá.
1: Ó dé padà. Bẹ́ẹ̀ni o, ẹ ṣe ìyá mi. Ọ̀sẹ̀ dúdú ni o. Ẹ mọ̀ pé tá a bá dodo, ọ̀sẹ̀ dúdú ni láyéjọ́, ọ̀sẹ̀ dúdú là ń lò. Tá a fi lọ wẹ̀ lódò. Ìgbọ́n bẹ́ẹ̀ bá fi hó sórí báyìí, ó ti di funfun tí ẹnu kò gbọ́n kankan. Ẹ̀yin o, a jẹ́ wípé gbogbo àwọn ìbéèrè tí mo kó wá, ẹ jẹ́ ra mọ́ kó ra mi, kí ra mọ́ kó ló ra mi dìde nìyẹn. Kò sọ̀rọ̀ mọ́ nìyẹn. Ẹ ti gbà tán. Túnde Adégbènrò náà sì lórúkọ mi, kò yípadà àmọ́ OTP náà ni. Màá tún wá pàdé yín lórí abala yìí náà. Tó bá ti dijọ́ mẹ́jọ lágbára Elédùmarè, nǹkan oníṣe mí, nǹkan oníṣe yìí náà, a tún fayọ̀ pàdé. Ẹ ṣé o.
4: Ìmọ̀lẹ̀dé òkùnkùn.

ẹ wọ yẹn ajá lọ mọ a gbaradi láti wọnú abala orin ìjẹmùkẹ́ àgbà Tunde Nightingale òun náà fi jẹmùkẹ́ lórí ètò yín ètò wà lóyin ládùn ní àṣálẹ̀ yìí ẹjẹ́ ń tẹ̀ sí yín ní etí láti apá àbí bí bá ṣe ń darapọ̀ mọ́ wa wọ́n á sọ pé ẹ ṣíyàwó ibi tẹ́ kẹ́ wà òun náà lè wà yìí.

0: 09123-70-8675 09123-70-8675
1: lójú òpó ilé tí ẹ pèsè láti dá sí ètò láti apá àbí ìkànnì lágelú 96.7 FM náà lè ti ń darapọ̀ mọ́ wa látàgọ́ mẹ́wàá ilé ìta ti bẹ̀rẹ̀ ètò yín ètò wà lóyìn ládùn tẹ̀ ti ń gbádùn àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀kan eléyìí tó jẹ́ ti tùngbà tó ṣe dáadáa eléyìí tá a fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n lásìkò orin ìjẹmù kí àgbà túndé 90 gẹ̀ òun náà là ń láǹfààní àti gbọ́dùn orin àgbà ọ̀jọ̀ nkọrin jújú Ernest Olatunde Tomox àgbàdo ẹ̀ dáadáa láàjìn yìí ẹ̀jẹ̀ ń tún bùlà láti apá ibi ẹ̀jẹ̀ ń tún bùlà.

0: Hello?
1: Hello, Ogami.
0: Yes, sir.
1: Ẹ kú ètò.
0: Ọlọ́run ọba ní ju ẹ bá ń parí dì tó fi ń gbọ́ wa yẹn, sir.
1: Ok. Mi dẹ́wọ̀n lórí. Wọ́n káwọn èèyàn máa gbọ́ ní ẹ̀jẹ̀ mi.
0: Mo ṣì ń gbọ́ra mi, sir.
1: Ó dá báyìí.
0: Mo ṣì ń gbọ́ra mi.
1: Mo ti parí dì o.
0: Lákun tí ẹ bá ti ń pè wọlé tí ò gbé jì, a lè láǹfààní àti gbádùn ara wa dáadáa ni. Ẹ ṣe wọn wà ní ìṣúra wa. Hello.
2: Hello.
0: Hello, ẹ kalẹ̀ o.
2: Ẹ kalẹ̀ o.
0: Tí ẹ bá ti ń pè wọlé, ẹ mọ̀ pa rédíò, ẹ dákun ẹ jọ o. Ẹ máa pa rédíò, ẹ máa rìn jìnà sí i. Etí ò gbọ́n méjì pọ̀. Látilẹ̀ òkèrè +2348142499106.

0: Hello.
1: Hello.
0: Ẹ kú àjìn, ó kọ́ ibi lẹ́tí ń pè yìí.
1: Ó lọ́gbàdé ọlọ́gbẹ̀dẹ yẹn lọ sí láti mọ́tò tó ń jáde pa mi báyìí.
0: Ẹ káàbọ̀ sọ̀rọ̀ ìjọ.
1: Ẹ
0: àwọn
1: bàbá mi ní ku ayẹyẹ tí ó ti ọdún ọlọ́run ní ti ní ìlú lẹ́yìn tó kù nínú ayé àgbà ọyọ́ ọmọ
0: tẹ̀síwájú.
1: Ó jẹ́ kí n jẹun ẹgbẹ́ ẹgbẹ́ ń dùn wà ló ní ọ̀pọ̀ ọ̀tẹ̀ báyìí lágbà ọlọ́run lẹ́yìn òní báyìí.
0: Àmì.
1: Ọlọ́run mọ̀ sí inú bẹ́ẹ̀ jẹ́ ń tún àánú báyìí tó ní gbọ́ fọ́gáàmù yìí ní ìjọba ìjọ.
0: Inú yóò sì ní bàjẹ́ kú tẹ́tí sí wa lóòrèkóòrè.
1: Àgbọ̀dọ̀ mọ́tẹ̀ kí nígbà tí a bá jẹ fọ́gáàmù tó ga. Inú ti san ti pọ̀ rẹpẹtẹ ẹni bẹ́ẹ̀ náà mọ̀. Òkè tó fẹ́ gbọ́ rédíò mọ́ ní ìsìn ìsìn kẹta rẹ nìkan ní gbọ́ ní ìsìn. Ẹ̀rù fẹ́ jẹ́ pẹ̀tẹ́ kí fọ́gáàmù yìí wá ní wọn ní gbọ́. Báwọn ṣe ní gbọ́. Ìgbọ́ máta ó pé báwo lẹ ṣe gbẹ́ ẹni.
0: Ó dà ẹ ṣeun.
1: Ẹ máa bá rọ̀bọ̀.
0: Ó dà ẹ ṣeun. Ẹ ṣeun.
1: Ẹ lè dá àwọn tó lè fi ìgbọ́lọ́gbà.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun.
1: Ẹ máa bọ̀ ọ́nà
0: lọ. Yàrá tẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa orí ìkànnì lágẹ̀lú orí ìlànà àti láǹfààní àti màmá dàrú wa ìyọ̀nì lápá ọ̀dọ̀ tí ẹ kú tẹ́tí sí wa.

Hello? Hello, sir? Hello?

0: Kọ́nílá Gelu 96.7 FM náà lẹ́ ń gbọ́ ìyókè gájòkè nílẹ̀ Ìbàdàn. Abala tó gbẹ̀yìn lórí ètò abala orin ìjẹmùkí àgbà náà ni mò ń tẹ̀sìn létí eléyìí tí a ti ń gbádùn orin Túnde 90 Girl. Ajé mú ìpè látàpá àbí. Hello. Hello, sir. Bẹ́ẹ̀ni,
1: Ọlọ́run
0: mọ̀ tẹ̀
1: síwájú ni. Orin ẹgbẹ́ jẹ́ ìtẹ̀. Ọlọ́run bá ń gbọ́ orí yóò lè bàjẹ́
0: yóò
1: lè dáhùn.
0: Àmì.
1: Ó ga. Àmì ẹ̀fún ní ga ṣe gé àwọn olóṣùwárì. Ẹ ké gan ní alẹ́ ìrò. Ẹ kí mi sí ìgbàlẹ̀ ayọ̀ ní ìrò.
0: Yóò lè ta. Àmì.
1: Ní agbára Ọlọ́run gbogbo àjẹ́bà náà yẹ ní ìyàwó.
0: Àmì.
1: Ayọ̀ ní ìrò yóò.
0: Àmì o.
1: Inú mi dùn, àgbà náà mo ní ṣe ṣe fún yín.
0: Ẹ ṣeun. Ẹ kú tẹ́tí sí wa o.

kódà àwọn yanṣẹ́ ọlọ́bẹ̀ iṣẹ́ ìtẹ̀bà àfẹ́jẹ́ ẹ̀kọ́ àìbínú ẹlẹ́gbádùn ẹlọ́sẹ̀ àbí ajá pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ìkànnì yìí kan náà lágẹ̀lú 96.7 FM òkè gajòkè ńlẹ̀ ìbàdàn lóko lóòtú ètò yìí ṣínà aláyọ̀ ègo èdè ọ̀fọ́mà lè ṣọ́fà lóko amojú ẹ̀rọ fún sàátà wà yìí tùnú dixie ọmọ alájà lóko ṣeun ọbálànà tó wà lójú òpó facebook tẹ fi rí wa wò kétékété lóko túnde adégbènrú àmọ̀wò tp ctp tọ́ta lẹ́nu lóko olùwàtòsìn edward kọ́láwọlé adéní ìkọ̀ládẹ́sì international lóko mi bí n bá ti ń dìde fúyà lẹ́mọ pàdé akínakín yẹmi lórí ètò tàpínì èyí tó wò lórí ìkànnì yìí náà ní lágẹ̀lú 96.7 FM kọ́láwọlé adéní ìkọ̀ládẹ́sì international lóko mi lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ ní tẹ́fẹ́ bá mi sọ 08138599695 08138599695 ẹ mọ́ gbàgbé pé ẹ pàdé mi lórí ètò tá a pè ní ó wà ń bẹ̀ lọ́jọ́ jimo látàgò kan aago méjì bẹ̀rẹ̀ ẹ lẹ́bẹ̀ ò ẹ kú kalẹ̀ ẹ kú tẹ́tí sí wa ọ̀kọ̀ọ̀kan láàjì ó dàrọ̀.